0: ọtí walimẹsara àti tẹtẹ walafila àti gini àti ajé wale ansa àti kini àti lọtọ àti gbogbo nǹkan tó ṣàjẹ mọ bẹẹ ríjìṣù ẹgbinni mílí àmàlì ṣètò nínú oríṣẹ ìṣúlọwà fàjìtẹnibù kọmánmẹǹtì ni fàjìtẹnibù làálẹkùn tó filẹ ẹ jìnnà sí kẹẹba lè jẹni tí ó jèrè àtẹmí àtẹyìn ta ni o níwèé kupọ́n nílé léwèé kupọ́n nílé gbogbo wa la ń ta tẹ́tẹ́ lónìí tí bàbá àjẹ̀bú àwọn tiẹ̀ tún sọ lóko tẹ́ fi mọ̀ pé tẹ́tẹ́ ni àwọn tẹ́tẹ́ kan bẹ tá ń ta tí wọ́n ti dá sí gbogbo wa lọ́rùn national lotto ń bẹ state lotto wa tẹ́tẹ́ ni kùnà a ṣe bonanza a fẹ́ pín àwọn ẹ̀bùn kan lmtn ṣàṣẹ́ndì sí ẹ̀ sms sí nọ́mbà tẹ́tẹ́ ni kẹ́ ẹ lálẹ́ mọ̀ pé tẹ́tẹ́ ni wọn ò ní sílẹ̀ kan tí wọ́n lù sí nínú gbogbo ohun tí wọ́n kó ni wọ́n kó àádọ́ta mọ́tò lẹ̀ wọn ò ní sílẹ̀ kan mú owó iléeṣẹ́ wọn tí wọ́n fi kún wọ́n gbà lọ́wọ́ gbogbo ẹni tí ò ní ni wọ́n fi rà á torí sms ẹyọ kan tó bá send 100 naira wọ́n jà lọ́dọ̀ wọ́n mẹ́kúnnú kò sí bí wọ́n sì fẹ́ ṣe random ohun tí ó fi kàn láíláí random yìí ò lè kàn ẹ wá ṣírò 120 million èèyàn ẹ ṣírò 100 naira 120 million láàrin ìṣẹ́jú kan tí wọ́n ń gbà àwa ní ìlú yìí ò da ìlú ò súnwọ̀n ìlú yìí ò lè da kò sí lè súnwọ̀n kì í ṣègbè torí gbogbo ohun tọ́lọ́hun lòun ò fẹ́ pátá òun láti modernize ẹ lọ àwọn ìlú ńláńlá ẹ lọ wo advert tẹ́ balára billboard advert ọtí ló pọ̀ jù tó sì jẹ́ pẹ́ nìkan ò ní mú tán kí láka ayèrè o má dorí kodò ẹnìkan ò ní mú tán kẹ́kún má wọnú ilé wọn wá bí ò ṣe ìrẹ́ ìléṣe yóò ṣẹlù mí ìléṣe ọmọ mélòó lọ́lọ́run bí sígboro tí wọ́n fi mọ́tò gbá tọ́lọ́ tí wọ́n fi mọ́tò gbá tó bá mú tí yóò tó má ti kún tàfàtà ni wọ́n kọ́kọ́ gbọ́ yorùbá náà ọlọ́run tó ní ẹ jìnnà sí ọtí ní múmu ẹ wá lọ wo ṣàìṣàì bọ̀bọ̀ kí ló ń tẹ́tẹ́ ni ẹ wo iye ọmọ tí wọ́n dà láàmú tí wọ́n máa fojú winá káàkiri owó tí wọ́n fi ra jíìpù tí wọ́n gbé fún wọn ọwọ́ ẹ̀yìn tẹ́ ẹ jókòó sílé wọn ti gbà ṣé ohun tọ́lọ́run wá lọ́hùn ọ̀fẹ́ ṣáálé máa ṣe kí ni ọlọ́run ó dùn kó náwó ọ̀kẹ́ sí wa ìyẹn wá tì tó ẹ wá jẹ́ a lọ sí láì iye èèyàn tá ń pa lójúmọ́ ẹ wá jẹ́ a lọ láì iye èmi tí ń bọ́ lójúmọ́ mo fẹ́ ṣe kọ́ra náà láàrin ẹ̀ kí n wá dá yín padà iṣẹ́ tájí ni kí n ṣe fún yìí tó pọ̀jù nínú ìgbésí ayé ẹ̀ kó tó wá síwọ́ òun ló yẹ kí gbogbo owó lọ ọbẹ̀ ni àbíṣẹ́ yẹn ò dáa ká padà ń bẹ̀ àìmọye bẹ́ẹ̀ ni wọ́n ní ìwé mímọ́ kan sọ àìmọ́ mi ò jẹ́ lè kóòtù pé bí tó ti sọ ni ṣùgbọ́n wọ́n ní lọ́wọ́ ẹni tí ò ní láti kí ni láti gbàfẹ́ ni ó ní ìṣẹ̀lẹ̀ àbí ò ṣẹlẹ̀ gbogbo àwọn rẹ̀rìnrẹ̀rìn tí wọ́n kórí sínú tinted glass tí wọ́n lẹ́ran lẹ́yìn ọrùn. kòkòrò ọmọ ṣàdúrà fún ó tètè wá. Kò síbi wọ́n ti ń rí owó tí wọ́n rí lára àwa mẹ̀kúnù ni, lára àwa tálákà ni. Ẹ wá wo àìmọye ẹsẹ̀ tá ń dá lójúmọ́ ẹyọkan. Wọ́n wá ní ẹ máa ṣe stick fa. Kẹ́ ẹ máa wá foríjí ẹsẹ̀, síbẹ̀síbẹ̀ èmi pẹ̀lú òde ò tí ra ìjọ ìwọ̀n. Torásìkò tá a bá fi lọ kùbùrá ẹ̀, wọ́n ra odidi ṣọ́ọ̀bù aṣọ kan tá a tó dé. Àsìkò tá a bá fi lọ àṣàlátù yẹn, gbogbo ọjà tá ń tà làwọn tẹni àwọn yòókù tí ò lọ ti tà tán káwọ tó dé. Bẹ́ẹ̀ ni ààrẹ ni tí kú mú nídìí ọjà tí ò dádúró. Kò torí pé ó kówó sínú ṣọ́ọ̀bù tó pọ̀, kò torí pé wọ́n ṣe ẹ̀já kọ́ńténà mẹ́wàá fún, ó sì mú kú mẹ́. Ẹnìkan wà á ní ṣèṣirò gbogbo wọn kó kalẹ̀ yẹn, ìwọ tó ti lọ ẹ náà ló ṣèṣirò gbogbo wọn fẹ́ ná. Kí ló dé tẹ̀mí pẹ̀lú yín ń bẹ nínú àánú tá ń bẹ nínú ìranù tí wọ́n fi sọ pé èèyàn kan kú tí fi máa wá wú wa lórí pé aṣọ àǹkárá báyìí la gbọ́dọ̀ lò. Tá a fi ṣòkú ẹ̀, ta ló sọ fún yín pé gbàrà tó dọ́dọ̀ ọlọ́run ó ti bọ́ sínú ìkẹ́? Àfọ̀nìtàn ìdílé láòkù ṣífà ánìlẹ̀ ìjà tó bá jẹ́ pé wọ́n bá ṣe àgàgà lójú ọ̀pọ̀lọpọ̀ wa láti rí òkú wa ni. Ẹnìkan ò ní ilé fóúnjẹ sẹ́nu àbí kúrúkọ ni. Ọlọ́run ló mọdí ọjọ́ tí àgbègbè lò pẹ̀lú àwọn tí wọ́n jọ nílé kí wọ́n tó rí ikọ́. Ilé ìbẹ̀wò ni wọ́n ti kó síbí. Ọlọ́run ló mọye ọjọ́ tí wọ́n lò owó tó rẹ́lẹ̀ ikọ́. Ẹ wá wo ilé tàbùrùgẹ́rì lògbè yìí, láàrin ogún ìṣẹ́jú wọn ti parí ẹ̀. Lẹ́sẹ̀ kan náà wọ́n dìlífà kọ́kọ́rọ́ lè lọ́wọ́. Ọmọ tí ń fagbájára tí ń gbé wọn bá bàbá òun lọ, òun ó lọ. Mọ̀lánà Mustapha Ali Mubarak, ó ní wẹ̀lì tí ó pọ̀n lẹ́ni. Tá a bá rọ̀ dájú nú àwọn àfáà tí ń bẹ tẹ́lẹ̀ ti sáré tí wọ́n bá bìlà fún, tó bá rí ọkọ̀ tí bàbá ẹ̀ wọ̀ fún rẹ̀ ni ó tàdímọ́
1: yìí.
0: Kò ní wọ sáré. Ṣùgbọ́n torí kálẹ̀ pọ̀n lé, yóò máa gbé ẹfí mílẹ̀ ó, kí ni kan á máa wá di mú gbàrẹ̀ gbà. Bàbá ni ẹfí ilé ẹjẹ́ ó lọ wò, ẹjẹ́ ó worú ọkọ̀ tí bàbá ẹ̀ wọ̀. Tá a bá tiẹ̀ rántí gbogbo nǹkan, béèrè pé bàbá bàbá rẹ̀ rà. Bàbá tó bí bàbá rẹ̀ ni mo wí pé bàbá rẹ̀ o. Bàbá tó bí bàbá rẹ̀, bàbá béèrè lọ́wọ́ rẹ̀ ó ti lọ tipẹ́. Inú sàárẹ̀ yẹn náà lọ́wọ́. Yẹ wá sọ kinní kan fún un. Ó ní ṣe bí ń gbà tí ò sẹ́mi lára ẹ̀ mọ́. Iná láfi ló kú. Ó ti parẹ́ mọ́yẹ̀ pẹ́. Àfáà ọ̀jọ̀gbọ́n nígbà tó gbọ̀ tán nílẹ̀ mọ́ ni. Bí wò ó bá tiẹ̀ báwọn bàbá rẹ̀ lo kò rí. Àwọn ẹ̀gbọ́n rẹ̀ kan tẹ̀ láwọn bàbá rẹ̀. Odidi iṣu ni. Kí ni mo pè? Odidi iṣu ni. Bàbá rẹ̀ sì wá mú iṣu. Ó mú ọ̀bẹ. Ó gé sọ́nà bíi mẹ́fà. Ṣé wọ́n pè ní iṣu ń gbà wọ́n gé tán? Kí ni wọ́n pè? Bí wọn ti pe Abdulgani náà Abdulgani ń gbódò kù. Bẹ́ẹ̀ ni wọn pe iṣu náà ló kọ mọ́. Wọ́n pè ní ebù. Ẹ wá kó lọ sórí ebè. Bàbá rẹ̀ ni ó yá máa lé lọ sórí ebè. Ẹ wá lé lọ. Bàbá rẹ̀ tó mọ iṣu gbìn. Òun mú ọkọ́. Ń walẹ̀. Ń ti ìbọnú ẹ̀. Ó a sọ fábùrò rẹ̀ tó ń gọ̀ díẹ̀. Ó ní wọ́n máa kó ewé sórí rẹ̀ kọ́ máa bu yẹ̀pẹ̀ sí. Ẹlẹ́dàn gàní àbẹ̀ ẹlẹ́dàn rẹ̀ ń gbẹ ẹgbẹ́ sí kòtò kan. Ṣé ẹ fẹ́ wé ẹlẹ́dàn rẹ̀? Ẹlẹ́dàn rẹ̀. Ọlọ́run ní bí àbúrò rẹ̀ ṣe tèpó wá tó lóun bá bàbá lo oko. Tó tẹ̀lé bàbá lo oko tí bàbá ní oko olúṣù yìí ti kú. Ọyẹ́ máa wá ro. Tọ́mọ Èkó mọ̀ wípé ń na ni suwa to ro pe loke ni tin wa to nkan bere si foko dale ru to gbe kini o gbe korofo ebu ijo ni o gbe jade bo ti gbe jade ti baba re ri loke re Philip bu ye pele Olorun lo bu ye pele ngba ti eto su mefa ewe kan ba yo me in ba mo wa soke baba e ba ni e ti de oya e ma lo fi idogun le e ma fi ido ya mo tan pe ni ido igi ti o fowo mu aha won fa mo leyin osu bi melo kan ka ma dara wa joko mo leyin osu bi melo kan won ni won fe san su won ni won fe se kini se won tun pe elebu mo won pe elebu mo won ni won fe san isu odidi isu ni won pada wo ninu to ti jera to gbe jade o farabale o odidi isu ni won pada gbe jade odidi isu ti won wa gbe jade yen baba re ni e ma ko isu labe kankan e wa lo ko sabe kankan ni ya kan ba de olohun alarubo olohun ora wo mefa eni kan lohun ora le meta atoni le meji atolowo mefa atoni ri ofa kaluku sase kini won ko su pada lo le abi won ko su lo le ngba ti won ko isu dele eni ti o ra su ti o je isu peleyin ora su a olejo to de ohun lohun o je isu ki lo lohun fe je oniyan lohun o je Allah akbar Allahu akbar Allahu akbar nigba ti won gbe isu de kitchen kini won koko se fun won gba aso ku o lara e Allahu akbar won wa ge kekeke won da sinu omi tutu ero su ni po won fe gbadun ngba to ri omi tutu sugbon barabiri o bara re lori kini lori ina won bere si ni ipo na mo ara re to le koko o di kini o de ero won ni pe be na lo won se lo nu apo alejo to si de ti lohun o ni jesu iyan lo won fe je won wa da iya odu atomo re ni japo won ju isu sinu e bi ya tin ti siwaju omo nti pada sey won ti siwaju won ti pada sey e wa du ya ti su je o o ti pass it through o ti pass it through iya kan ninu sare o ninu ebe o ko to tun pada wale ke ke to gba so lara re ke to gba agbara lara re latara ina e to tun fi iya omo ri odu atodo je won wa ko sinu awo won wa bu obe egusi ateja to de eje odo won gbe siwaju alejo at the end of the day nigba to je koja aye re ko to seju marun ti fi pere WC ni su pada pada si leyin opolopo ya alquran wa ni wo to ni leyin ku sare oni je juwe fun o kilo kini juwe to jo oni awon tin bara won jiyan pe wa idha mitina wa kunna turaban wa izaman a inna lamabuthun aw abauna li awwalin kul inna al awwalina wal akhirina lamajmu'una ila miqati yawmin ma'lum on ngba tin bere pe edu o edu o eni amajia yawo la fe je se wa ta ba si denu sare ara wa ti di to ti di to ti di eruku te gugu wa ti wa decomposed ninu le bawo no se tu fe gbe wa dide on bawo ni ebu se isu ona ti ebu pada fi di odidi isu bi awa na mu o se gbe awa na dide ni e inu mi wa dun mo ti witness isiku ni lana Christianity mo siri ti islam ti mo wa nu e na ri mo ri pe gbolohun kan na ni won ma fi sin ogun won ninu eru pe ni a ti da iwo ibe la si da iwo pada si ibe ni a o ti bi edide abi be fo o fi han wi pe a le mo ri bo ki se sare lo pari si to ba ti e wa ni sare lo pari si mo bere le kan pe baba la baba re bere pe bo lo wa won lo wa lo sare wo yo odun to ti lo ko ti de bi ti lo aye ta lo elomi lo 80 elomi lo 90 elomi lo 40 won wa ko si bi kini ti e sorry the sudden death kini je sudden death kini je bi o ti le je pe a fe o pupo sugbon lu a fe oju wa lo tani ba fe wa tani ba fe oju wa lo tele
1: la ilaha illallah
0: iyan ko lo ma so not how far but how well Al-Quran ni na lo so fun wa brother wa kan so lale ngba da o pe to o sa ti je ka lo ri da da bi o ba ya ko ti a brother kan ni to won o ti ya nisin 100 years o mu le kan na ni gbogbo wa bu erin 100 kini 100 kini Al-Quran ni wa manu amiru nuna kisi u fi la khaliki afala taqilu Al-Quran is the more you live, the harder you live. Bẹ́ẹ̀ni ẹ bá ṣe ń kù sí, bẹ́ẹ̀ la máa dín dáadáa kù fún ẹ. Ẹ̀mí rẹ̀ ó kù lójú rẹ̀ ò ní rí bí ọmọ ọmọ ó kù lójú èèyàn. Ọmọ ọmọ ó tún kù lójú èèyàn. Ẹ mo fẹ́ kẹ́mi mi ó kù. Gbogbo àwọn bàbá wa tí wọ́n gbàgbé òkà gbé kú dé, tí wọ́n gbàgbé ẹ̀tẹ́ tí ẹran ti jẹ̀bọ̀. Won pada wo na ti won afigba ti won wa won eyan to mo npa ekan elomi jera mole won ya re pada
1: la ilaha illallah
0: ipuna lo pada gbe nigba ti ku o ba wa gbe e ma je gbo lenu enikan podo ni mi ko ti kan mi
1: allah
0: ko se ni ti o le kan ko se ni ti o le kan iwun ti ki kaluku yin o tete salapa tete òun náà ni wọ́n ti wí fún yín nínú súrẹ́tò lè bákárà Quran chapter 2 verses kini verses 177 kí ló wí ìmọ̀ràn tí mo bẹ́ fún yín nù ayé ayé ìmọ̀ràn méjìlá ló gbà yìí ibi tí ń parí wá sí mi sínú ìmọ̀ràn méjèèjì látàyà yẹn gbà mí tó gbà yìí ìmọ̀ràn yẹn ni kéyẹjẹ kí mi pẹ̀lú yín jọ tẹ̀lé irú ẹ̀ ni àtìlẹ́gẹ́ ni tẹ̀lé ó ní bẹ́ẹ̀ sàlẹ̀ bẹ́ẹ̀ rà kí bẹ́ẹ̀ lè má ṣerékù wà lè má gírí wà lè kí nà lè bẹ́ẹ̀ rà má ní àmàna bẹ́ẹ̀
1: rà
0: a lè kú olórí àmàna bẹ́ẹ̀ láì tilẹ̀ òfin mọ́ torí tó bá jẹ́ tọ́jẹ́ pé alìmọ́nù bí láì gangan la fẹ́ sọ nípa ẹ̀ wà láì àlè tírìtì ẹ̀tọ́ tí lè fi mọ́ torí pé tọ́bápadà wọnú ìmọ́nù bí láì gbogbo wa lápadà bára wa lẹ́ni tó fẹ́ níwájú ọlọ́run ọlọ́run ní ẹ̀ lè rí bíra kankan dá yorùbá ló sọ mẹ́ lẹ́sà ní bíra ẹ̀ lè rí ara kan dá ó ní kì í ṣàrà dídá ní ara ń dákọ́ àtù wà lù ojú àkún kí bá lálẹ́ mọ́ṣẹ́rì kí wà lè má kiribi ó ní kò kọjú síwájú kò kọjú sí gábàsì báyìí kò dúró lọ gbárí bí wákàtí mẹ́ta kò má yíra po ó tún ṣe yẹn tán ó tún wá kọ ojú sẹ́yìn báyìí ó tún lọ gbárí àbó tí ẹ̀ forí kanlẹ̀ wọ́n rí nǹkan wí ó ní ẹ̀kọ́ ni pàtàkì ó ní ohun tí jẹ́ dáadáa lọ́dọ̀ ẹ̀mí ọlọ́run tó lè mú èèyàn tí ó fi páàsì mọ́ni
1: àmàlàbílà
0: mọ́ni ẹnikẹ́ni kì bá àjọkùnrin kì kiba jobere
1: man
0: kiba jomode
1: man
0: kiba dagbalagba
1: man
0: kiba jeni tin saye
1: kiba
0: jeni ayese
1: man
0: ya ah man de
1: billah
0: afẹ ni o ba le ni gbagbo solo wallahi mo fi gbogbo enu so atemi mo duwo yi ko si gbagbo lara bi solo lo
1: man ya billah
0: atori ti ba ni gbagbo solo ini lala eni ti a lo ja lana to ni ri o ma ti bere si dara mi
1: ni amana billah
0: ali imanu billah eni ti o ba ni igbagbo solohun yo tan sara olohun patapata inu igbagbo solohun olohun o gbodo sore fun brother wi ni ki ma wa ku eri olohun ninu emi mi pe mo de sise saju e na how come ba olo se to fi je ko ni olohun kokko da lohun tani e ku eri olohun lo wa
1: ko si
0: tani re nikan tolohun sore fun ti ku eri olohun a o se ma je lagbaja eni ti o ni gbagbo so ba ti do lohun
1: mani amana
0: yo ti gba pe aya ta fa yi ka fu wa lekan nigba to fe bere kasida oni ti daada ba bo to so mo eyan oni yo pe olorun se wo o su gba to ba ya pa buru kan lo ba kan ah ni si ni o ni o ni o mu gbe senu yi edakun ewo jo ti ajini kiru sasala titi sasala tu mi ti sasala tu ni tun ka die po mo ni nta die ni nko wole awon re so fọlọrun pe bawo ni ti e se kan se wa po to yi e wa wo jejo tọlọrun ni ko kemere o ma bo a re ti o bere pe ọlọrun wo le yi o sawa lo aye kiru ile yi to si edakun se o ti to se ni tele baba ti mi o ti lo ti wo fi n bere pe se wo lo ye ko ta lo ye ko ku kan
1: 16 years back
0: ik bo bi ti ri lara nu bi ti ri lara nu ali imanu billah igbagbo lara olohun o gbodo gba pe bo re ti to so wo e to n dada a to n da ki no statement of account wo ninu yara to n dare rin taburu na ba de ma je nikan gbo o gba pele pele na ni o ni soro rara toro sa na si fe nikan kan ladu popo re yi po ba o lola wo se wa to ma wa pari wo
1: mani amana billah
0: ai ni gbagbo solohun ina tu ala kan ti o to nkan bi sele laarin wa ta sora wa do ta ara wa téèyàn bá nígbàgbọ́ sọlọ́run ó ti mọ̀ pé gbogbo ohun tó wá pátá tó sì lọ pátá ó mọ̀ pé kò sẹ́ni ó ṣe tó ju ọlọ́run lọ.
1: wẹ̀lì yóò mi lè ákí.
0: bọ́lọ́hun ìdánwò ọlọ́run oríṣiríṣi ọ̀nà ní bá wa tí ẹ jẹ́ lọ tí pẹ̀lú àwọn olólùgbàgbọ́ òdodo yìí náà jẹ́ ju eléyìí sáàrin wọn kí wọn ohun tí wọ́n fẹ́ ṣe. ẹlòmíì èèyàn jọmọ rẹ mọ́ládọ́ ẹ̀ láti gbà náà àtàlẹ́ ẹ̀ igbagbo wa na lọrọ lọ ali imanu billah
2: ọlọrun gbàdúrà ṣùgbọn àmọ tún ṣiṣẹ tọ àdúrà wa lẹyìn ni o ìwọn àtúnwọnsì ni gbogbo nǹkan ló dùn mọ nílé ayé àní.
3: àwa máa rí tí olúwa owó lẹ.
2: torí pé ọlọ́run gan ni mò ń fẹ́ ká lo ọpọlọ wa ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó bá bá wa sọ̀rọ̀ lọ tó bá wa sọ̀rọ̀ bọ̀ nínú kùránì yóò tó ní àfàlà tààkìlóhùn àfàlà tààkìlóhùn ẹyin ẹ̀yìn ṣe làákà ẹni sẹ́yìn rorí yín ni ẹ ronú ẹ rorí ẹgbẹ́ kínní ìsínú rorí yín o. torí ẹ fún ìdí èyí a gbọdọ̀ máa lo ọpọlọ wa ká mọ̀ jẹ́ kí ẹ̀sìn kó kó gbogbo làákà ẹ wa lọ. nípa gbígba ẹ̀sìn sódì. kí ló dé tèmi bí máa ń mú mẹ́ta papọ̀ ní àárín mẹ́ta lọ́kan lè mí o. ko si si esin kan teni kan le bu enu atelu lodo mi eni na yo ri pipon oju temi ni tori mi ni gbagbo pe a religion any religion or any religion beliefs should be a personal relationship of communicating between you and your creator, your personal way of communicating with your creator. Tumo ka lo ma gbe Olorun nija. Olorun to da aye ati orun. Egbo mi ye ti o le gbe ara re nija ni. Ti o to gbe ara re nija ni. Abi si Olorun o ma tin se ni. Ti o fi je ki gbogbo agbaye kan je elede eyo kan pere. Ti Olorun o ma tin se ni. Ti o fi je ki gbogbo agbaye kan je elesin kan soso. To ba se pe Olorun be ka je elesin kan ni. O wa ni ikapa ati agbara re lati se o. Lati so gbogbo wa di elesin kan o. Emi bi mo so pe awon te ma nge Olorun ja won ni laaka e ni o. Won e ronu ni o. Olorun gan se ma nfe keyan ronu tori e na lo se fun wa lopolo o. Eri alaje pastor Oluwa lemi Oluwo lemi ai ma ka bibeli die ai ma ka qurani die ai ma ton ka esefa odufa die ai ma ton mo asama ati owe le yoruba wa ai nitori pe ko ye ki oro esin ko le ma muja wa eri pe so si ti a oyato ai ai
4: baba wo mi mo le dun bi egungun
2: o don wo mi mo to le ma fun bi oro bi oro wo wo wo wo wo baba wo mi mo le dun mewiri mewi mewi mewiri baba to wo mi mo le dun ma dun wewiri mewiri wewiri mewiri ani to ba tun wu mi ebe to le dun gba fu fu ko wo yeye aye ai abi ndo koko loju yin ni awe discriminate ni ayin o mo si nigba gbo wi pe gbogbo ayin te n gbo mi lowo yin na ayin na discriminate o e fi jale folon ko ma ja ijara re o e je ka wa ka gbajumo n ta wa ye wa se ka gbajumo daada wa ni bi tori ele mi se n je ka sa ma se daada ni mo fi n fo ko ti mo n je kilo wa ka sa ma se daada awon elomi won se esin debi wi pe won wa ni ba awon alabagbepo won se da won ni se daada si awon alabagbepo won mo iru esin wo lo nsin ti oji o se daada sa awon ara adugbo re awon alabagbepo re iru esin wo lo nsin to je ko mo yan mo iya re lodi iru esin wo lo nsin ta fi ni iya re ni nsio to fi wole lo ki iya re mo iya to deje ile o lori ti o pa o je lati keke wa iru esin wo lo nsin esin wo lo nsin tan je oko eyin si baba re iru esin wo lo nsin to fi wulo pa awon yawo atomo re ninu ile iru esin wo lo nsin to fi gbo soro to fi gboro soko re lenu iru esin wo lo nsin o so lo na lo ni a ma se bayi anabi ibrahim ale salatu assalam ninu qurani an baba re wa gbe awon ere osa won pa gbe le lori pe ko kiri lo o didi anabi olorun ninu qurani ke koro si won lenu yo tun kiri e lo eto nbe ninu qurani wi pe beyan ba kirun lowo ti ya eyan iya eyan to so loko to wa wa saye to ba npe o lori irun o tun le jarun bi irun bo se lagbara ton loda awon musulumi o tun le jarun ko lo da iya iya re lohun bo ba nse esin to n kirun lowo to ba n kirun lowo ti awon eyan tenikan te n ku lo tori eyan ni n ku lo yi o to di be gbe mi to si mo pe ninu kapa re o wa

Walai country na tin gbo iwasu wa laara e o ti di orilede meje ototo sangiliti mo fi olorun ba to ni emi mi mo fi bura ai eyan eleran ara la kokojo je o eje to nlo ninu kasara temi na ni nlo ninu kasara ti e o ko yato sira won n to le yato nbe na ni wi pe baye mi je o positive iwa je bi negative iwa je positive emi je bi negative in to yato nbe na no tabi ti ki genotype wo tun yato eje kana ni nbe laro okunrin ni nbe laro obinrin o categorization awon lo le yato o bi general bi positive he negative o positive o negative n to le yato nbe nu o to ba ti le gba ara won mu won le gba eje lati ara okunrin si ara obinrin lati ma je ki emi re o bo aye ati orun won le gba eje lati ara obinrin si ara okunrin lati ma je ki emi re o bo won le lo kidney laaro okunrin fun obinrin lati ma je ki emi re o bo won le lo kidney lati ara okunrin si ara obinrin lati ma je ki emi re o bo eyan ele ara lajo je o Olorun fe ka ma lo opolo wa sugbon awa ni orilede Nigeria boya tori pe o si ati ya opo ni Nigeria ni awon ijoba na o si ran wa lowo awon loye ki won ma regulate esin yi o ti won je ki awon eyan kan ma koyin sira awon yi ti won fe je ki awon eyan kan feran ara won denu won ijoba loye kan ma regulate won sugbon awon ijoba na nko awon ta wa ni janu ijoba na nko awon alagba odi esin na ni pupo ninu awon mi agba odi esin yi wallahi taala nbe lara ntin fa Nigeria seyin ti o je ki Nigeria o ti lo o Olorun ba nbo nitori pe eni to competent to daju to mo to yato so si to competent won ni je ko bo si joba o nitori esin ama ya mi ninu esin ni gbogbo wa la nba kakiri wọ́n ní fi competency síwájú mọ́ ọmọ ìyá ni nínú ẹ̀sìn. Ẹ̀wà gbọ́ láti jọ ọmọ ìyá yín nínú ẹ̀sìn tán ti ń déjọba ewó ló débẹ̀ tó ṣe dáadáa ewó ló débẹ̀ tí ò kówó jẹ ewó ló débẹ̀ tí ò jàǹbà ní àmọ́ náà ewó ló débẹ̀ tí ò wá bú ewó ló débẹ̀ tí ò ṣe agbára lò agbára máa ń gun àwọn èèyàn wá ń gòkògùn ní àyín ni power drunk people yàyìn náà lẹ́ẹ̀tì rí wọn kò wá síbi tí ṣe òsì òṣùgbọ́n ní ilé òkèèrè àwọn ti wọ́n ti advance kọjá gbogbo lẹ́bù yẹn gbogbo àwọn ilé òkèèrè táwa títún máa ń sọ pé wọ́n lẹ́sìn tó jẹ́ pé àwa táwa tó bá lẹ́sìn rí ẹ̀sìn tó jẹ́ pé àwọn ará òkèèrè yìí gan ni wọ́n mú ẹ̀sán wá fún wa.

0: ma se waasu fawon eyan wa ka le mo pe eyan elerara la koko je ka to di elesin eyan la koko je o eje kana ni flow ninu ara wa iya to to le wa nu eje ara wa oju boya bi negative bi positive lo o negative o positive lo tabi a positive a negative gbogbo awon kan yoku wa lie ti positive ati negative re ba ti le bara amu won le fi eje lati nu okunrin sinu obinrin o eje eni ti nbo osa won le lo fa eni ti to je pe musulumi ni se eje eni ti nse musulumi won le lo fu christian o ka ma je ki esin ko je adina gba oku ka ma je ki esin to ye ko je bridge to ye ko so gogo wa po ko to wa je pe oni o ma da ìpinya sílẹ̀ láàrin wa ilé mímí dá sọ́ọ̀sì tèmi lẹ̀ ajíṣebí ọ̀yọ́ online radio and tv international church of god ministry adéyinka pẹ̀mbọ bí àwọn erin tí ẹmọ tí mo fi ń jẹ́ pẹ̀mbọ ni bí àwọn erin ni ẹmọ tí mo fi ń jẹ́ pẹ̀mbọ bí àwọn erin torí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ni o ìmọ̀ tọ́lọ̀ ń fún wa ó pọ̀ púpọ̀ ọlọ́run ọpọlọ tẹlẹ dùn fi jí nkí mi ó pọ lọpọ lèmi ṣe ń jẹ pẹmbọ bí àwọn erin pé nǹkan kí ẹsẹ ra gbó.
1: ìwọ tó wà ní pẹ̀kú ìmọ́lẹ̀ ìwọ ni ẹ̀kọ́ lá ẹ̀kọ́ ọgbọ́n ẹ̀kọ́ agbára ìwọ ni.
0: gbogbo òjọ tàbí páìtọ tàbí ìmọ́ọ̀mù tó bá ń kọ yín láti lòdì sí àwọn ọmọ èèyàn èèyàn ẹlẹ́ranra bíi tiyín ẹ mọ̀ lọ́dọ̀ ọrú wọn mọ́ o àwọn yẹn service agenda wọn ni o tàbí kí wọn má ní ìmọ̀ tó pé tó àti pé ẹni tó bá ti ẹ̀ ti tó bá ti jẹ́ fanatiki tó bá ti jẹ́ fanatiki bó mo ti fẹ́ sọ yorùbá rẹ ẹni tó bá ti jẹ́ fanatiki mo ṣùgbọ́n mo mọ̀ kó ti yé yín ẹni tó bá ti jẹ́ wàbí kókó tó ti jẹ́ wàbí kókó kò sí nǹkan tẹ́lẹ̀ sọ tẹ́lẹ̀ fi yí ọkàn rẹ̀ padà wàbí kókó ní tó ti nígbàgbọ́ sí náà ni ọmọ tẹ̀lé lọ ẹyin tó wá ṣẹlẹ̀ ni wípé ọyẹ ká rẹguléètì ẹ̀sìn ní orílẹ̀-èdè nàìjíríà bí mo ṣe ń sọ ọ bọ̀ torí pé àwọn kan ń bẹ tó yẹ pé bàbá àmọ́mù wípé olórí ẹ̀sìn yìí sọ pé fadájí ó sọ pé bàbá àjọ sọ wípé nìkan ni làwọn ọmọlẹ́yìn wọn máa ń gbọ́ wọn ní gbé kinní sínú ròrí ṣùgbọ́n ọlọ́run tó dára gan ọ fẹ́ ká lo ọpọlọ wa ọ fẹ́ ká máa gbé ọ̀rọ̀ sínú ròrí ọfẹ́ ká máa gbé ọ̀rọ̀ sínú ròrí torí náà tó bá bá a sọ̀rọ̀ lọ bá a sọ̀rọ̀ bọ̀ nínú kùránì yóò ní àfàlá tààkì lóhùn àfàlá tààkì lóhùn ẹyin kíní burúkú yìí ẹyin èsè làákà yín ni ẹ níronú ni ẹ ronú ni mo fún yín lọpọlọ mẹ́ẹ́ ẹ máa lo ọpọlọ yín ẹ máa ronú yín o ẹ máa gbé ọ̀rọ̀ sínú ròrí ṣùgbọ́n àwọn míì jẹgẹrẹ ti jẹ ọpọlọ wọn ntí ọ̀gá wọn lókè tó bá ti jù sí wọn wà láìtàláì wọn ti wà infected nìyẹn ìdí èyí ó fi yẹ kí a máa regulate religion ní orílẹ̀-èdè nàìjíríà ní ọdún tó lọ ní ìparí ọdún tó lọ ghana ní orílẹ̀-èdè ghana ìjọba pínlẹ̀ ìjọba orílẹ̀-èdè ghana wọ́n fi òfin kan síta pé ìwọ tó bá jẹ́ páìtọ̀ tó bá lọ ń rí ìran àríkùrí àsọtẹ́lẹ̀ òdì tó lọ ń sọ sí orílẹ̀-èdè wa ọ bara rẹ níbi tó lérò ọ lọ́nà kúgbú ni ó gbé ńlẹ̀ ni òun kálukú yá aṣèwé ọmọ rẹ̀ má sọ tọ́ra àwọn náà ni wọ́n máa ń rí ọgọ́rùn èèyàn ni ó kú lọ́dún yìí àwọn ò ní rí nǹkan dáadáa wọn à ní rówó wọn à ní rọ́mọ àfi kéyìn ó kú eléyìí ó kú èyí ó já àwọn. orin bàbá mi òjò adé tó ní kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o ènìyàn ló sọ kò lè níláárí wòlíì ló sọ páyé rẹ ò lè nítumọ̀ o kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o dáadáa náà lọ́lọ́run o dáadáa lọ́lọ́run o dáadáa náà ni máa ń sọ ọlọ́run yìí sọ bẹ́ẹ̀ ọlọ́run yìí sọ̀rọ̀ burúkú ọlọ́run yìí ṣe èèyàn burúkú ọlọ́run yìí tiẹ̀ ṣe èèyàn débi tí ọmọ hùwà burúkú ọlọ́run yìí sọ sọkúsọ o. àsọtẹ́lẹ̀ òdì ìran burúkú níní ìkápá lórí ayé mi àtẹ̀yìn o. lọ́la wàlà haúlá wàlà kùwátá ilá bìlá àlẹ́ ìlẹ̀sìn nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè. ní àsìkò december ṣé ẹ tún mọ táwọn èèyàn t

ra ogo. Ready, ready, I'm ready to go down.

0: ìlú ń kun.
1: Ìlú nìkan kọ́ fọ́yàmú gbogbo àgbáyé ni kọ́lọ́hún ó kó ayọ́ ń bẹ̀ ni.
0: Àmì ọ̀rọ̀ burúkú sòde párò.
1: Ọjọ́ gbogbo kí fi rí bí ọjọ́ ọdún.
0: Ọlọ́run ọmọ bá nǹkan wa jẹ́.
1: Ẹni ọkàn lọ́mọ.
0: Ọlọ́run lọ́pọ̀rọ̀ aláàárù bẹ́ẹ̀. Ọgbọ́n inú rẹ̀ ọ̀sẹ̀ àjọgbọ́n inú ẹni tọ́ràn lẹ́rù lọ.
1: Iṣẹ́ Ọlọ́run ju iṣẹ́ àáfàá lọ, ọ̀gá
0: mi. Àyà mi já ẹrú bà mí. Ǹjọ́ tó gun owó orí fi ṣẹlẹ̀ lójú mi. Ọjọ́ tó burú ọ̀wọ́ pọ̀ bí ọjọ́ rẹ. Ọjọ́ kan burú àpè ǹjọ́ méjì máa fọyín mọ́. Ọjọ́ burú àfẹ́sù ọmọ àmàpè. Ọ̀rọ̀ kan ò sì ní tóbi kọjá àdúrà lọ. Àwa bẹ̀ ọ́ olódùmarè ọba tó dá gbogbo wa. Tètè wá kọ́ wa bá ní tún Nàìjíríà wa ṣe òjò òwúrọ̀ ńlẹ̀hún gbóná. Ẹ rí pélé ayé yìí ń tiriri àbí ò tiriri. À ń bálé ayé bọ̀ ni àmọ́ bí ayé ń lọ. Èmi ọmọ bí kíní ọ̀hún dín rí mọ́ gbogbo lẹ̀ ń lọ
1: Nàìjíríà. Ọlọ́run náà ló yé.
0: Òun ti wọ́n láyé. Tọdún náà ní ìṣiṣi náà yí ọ̀kan ni èbó eléwé kan òun ò tún gbéwé déédéé mọ́. Àwọn aṣòwòṣòwò ń gbéwó lórí ìtàn òun kòkò. Ẹni mọ̀ pé owó ọdún ni wọ́n fẹ́ ni ti ń yáwó kiri. Wọlé wọlé ò sì jẹ́ àrílé pé awá gbọ́dẹ̀ ò jẹ́ àdé jù fẹ́ràn. Wọ́n bá dàbẹ̀ ẹ̀júmọ́ ẹ̀dáwó onípò àṣìtàn kánì mọ́lé. Ọ̀pọ̀ èèyàn lọ́ fẹ́ ṣe léṣe ní orílẹ̀ èdè èyí owó pín láì ní òjì ó lè ṣe. Ẹ tún ní ká gba ìwé orí ká gba ìwé òde ká ṣanwó ná ká ṣanwó ọdẹ. Tá a bá ṣanwó ọdẹ tán ká ṣanwó àfa mi. Ká gba ìwé ìyàwó tá a ní lọ́dọ̀ ọ̀nà kan. Òbílánjẹ kọ́sọ́ngbó ó dí afọ́mọ bọ̀ sì ti ń lọ ọjà tí ó mówó èlé lọ́wọ́ bí ìbájú bí ìdìmọ̀ bí títari bí káṣọ rẹ ni mọ́rẹ̀ ni ò ní wọ́n lọ́rùn olúwa rẹ̀. Owó ọ̀pọ̀ wa dogun ká mọ̀ kára òde papọ̀ mára lé ó di ta nkára lé papọ̀ mára òde bí rọ̀bìrọ̀bì ọ̀rọ̀ yìí. Bí ní nǹkan tálákà ní nǹkan ìjọba ọ̀pọ̀ èèyàn ló bínú torí ọ̀rọ̀ ìtófilé bábá rẹ sílẹ̀ fóbìnrin tó ní kí wọ́n máa ṣe bá lé lọ.
1: Orí ẹ̀ pé
0: ọ̀rẹ́ òṣùṣù ń ṣe láì lẹ́yìn ìwọ̀n àparun pé dúró ń bá ọ. Obìnrin bẹ̀rẹ̀ ń bámọ létí àgbálẹ̀ ọmọ ẹ̀pọ̀n tó ń dìbò lura wọn. Ìgbájú moró gbé kò mọ̀ ọ̀jọ̀gbọ̀ lẹ́yìn ọrùn. Ìlọ́dá fún farùgbẹ̀ tó borí tí ò ní gbàdí ilé ìdáná mẹ́ta fo faraba. Etí gbígbá bí a ńlá yin àyà jíjì bí ìbọn òkú. Ọ̀sá lógbè tójú ti mú àjàlura wọn pàtìpàtì. Ọ̀pá òdùn gbẹ̀dú kò mọ òdùn bàrà. Àlùtún lù ń tọ́ ẹ̀gúsí. Arílábà tó ń ṣe ní gbangba oko. Ìgbájú ìgbámú ni kẹríkẹrì ìbábò ni. Ńbẹ lòyìnbó sọ́jà gbẹdúró tí ń gbéṣẹ́ ti ìbọn ti ìbọn. Ọ̀gá ọlọ́pàá sọ tajútajú lẹ̀ tán gbogbo wa la ríran gbogbo ojú ní ń tani. Gbogbo wa la ǹjẹ́ àlùlẹ̀ bí òbí bẹ̀. Gbogbo wa pátápátá epo karosin ni là ń fi ń bọ́jú. Ọjọ́ burú ọ̀run ní lárí mọ́. Olórí ọlọ́pàá ń bójú fẹ́rẹ́mù ń jáde. Gbogbo aráàlú ń sáré gúngun àjò gbàǹjo. Ẹ̀yin ẹ wá wẹ̀ sí akọ́dà òun akọ̀wé. Bí ẹni tí ń fi tí sọlẹ̀ bí àpò yeré. Ọ̀gángan bíi tó lórí wọ́n bá fò gàn náà olóǹgẹ̀ ẹ̀ ní ò lè bá bẹ lọ.

gbọ̀kọ̀ wà ní ẹnu òjòwò òdìdí èjìkára lé ọkọ rẹ̀ oṣùn lójú ọjọ́ káfò nírojọ́ káfò láṣàlàyé ńlọ́ṣọ̀jòwú dẹni díẹ̀ jẹ́ ohun kankan mọ́ lọ́wọ́ ọkọ rẹ̀. ìyàwó tó ní agídí lé bàbá rẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ àjọ ìjọ ìyàwó lọ lé ọkọ rẹ̀ ọ̀ràn agídí ń ké agídí wá lọ ọdún méjì lọ́dọ̀ ọkọ rẹ̀ bẹ́ẹ̀ wíwíwí kò ní fẹ́ bẹ́ẹ̀ sọ́sọ́sọ́ kò ní gbà bọ́ bá jáàkì ẹ̀wù dán agógì ọ̀ràn ọmọọmọ sọ́kọ rẹ̀ yóò máa jáwọ́ jaṣẹ̀ bí àwọn ẹni tí wọ́n sọ. òjòwú bèrè fìdí ọmọ rẹ̀ jálẹ̀ kankan ọ̀kan olórí burúkú ń jowú lọ́wọ́ àfàmọ́ rẹ̀ létí yanyanyan. òjòwú jowú ò lè jẹ́ kó tí òjòwú méjì kan bẹ lé àwà ń jóńde ọ̀run ọmọ òjòwú lé àwà lè jẹ́ kókó orin òjòwú bèrè sọ́ra rẹ̀ dèrè ẹbí mi ẹni tí wí aníjẹ́ ìṣègírí kí n jẹ tán kí n tẹ́ni kí n bomi ara kí n wọ́lé òkú gbẹ́ òjòwú ṣe tí ara rẹ̀ di gọ̀gọ̀ ó ní mò ń bọ̀ wálé yín lọ́jọ́ alẹ́ àná mo dórígun lé yín ṣe ni mo sì méjì kọ́rọ̀ kan òkú gbẹ́ òjòwú ṣe ọmọ rẹ̀ dégún ó ní bó lórí burúkú bá lé wa bí òfún mi ló ń jẹ kò ní fara hàn ló ń jẹ jẹ ni òkú gbẹ́ òjòwú ṣọwọ́ ara rẹ̀ di gọ̀gọ̀ ó ń gbèsè ṣọwọ́ ẹ̀ di kọ̀ǹgọ́ ṣọwọ́ di kọ́kọ́rọ́ mi ti ń gbé rojọ́ kálé bálákọ̀ rí òkú gbẹ́ òjòwú gbọ́ ọmọ kékeré rẹ̀ sọ̀sẹ́ yẹn tán bí ń bá rojọ́ kálé ẹbí mi pé tí ṣọwọ́ tọ́wọ́ ń fi di kọ́kọ́rọ́ rí aníka bálákọ̀ rí baálé wa karamba ní akíyẹyẹ ń jẹ ńlá tọdún èsì olórí burúkú òfun mi ló ń jẹ kò sì fara hàn ló ń jẹjẹ ọkọ̀ ń bá ń bórogún sọ̀rọ̀ lọ́wọ́ alọ́rẹ̀ èṣùkú ẹnu bọ́ bá ṣùkú ètè bórogún ọ̀bá tún bínú bọ́dẹ̀ kó nǹkan sójú aṣọ́gbọ́rùn pàpàn àpọ̀ olórí burúkú awọ́ aṣú kanlẹ̀ bí ojò bọ́ ọba ojú kò jòwú wọn ò ṣòro ó dámọ̀ akún lójú rọ́rọ́ bí ẹni tí bá mú apagèlè mọ́ ti bí ẹni tí ọ̀gbádùn yóò máa mí kanlẹ̀ nígbà ogun ìran òjòwú ní gbẹlágbẹdọ kan bí ìrìn ẹja tí jẹ panla tọmútọmú lòjòwú fi gbẹ bí awọ ọ̀pálà òjòwú bìnrin fẹjú tòótọ ọjà jàgbọ́.

0: Pẹ̀lẹ́ àbúrò.
1: Ẹ káàbọ̀ bọ̀dá yẹ́lò.
0: Oo.
1: Ṣé dáadáa lẹ dé?
0: A dúpẹ́.
1: A sì retí yín ẹ dájà yàálẹ̀ fún wa.
0: Ẹ sì wá gbọ́ nǹkan ìyún ní wa kàn. Ẹ mọ̀ pé kúyún náà ní kú lọ yín ni.
1: Fọ́yán mú sì gbé nǹkan rẹ̀ dénú ikú wa kúkú lọ bó wà ni.
0: Mo wá lè purọ́ kí n má rẹ̀rìn orí bí mo ti á kù ni. Àbọ̀ mọ̀ pé nítorí náà ló jẹ́ kí n rù báhùn.
1: Kí lọ ṣẹlẹ̀ tẹ fi rú nítorí wọ ọ̀gá mi.
0: Ó dìjẹ bàjẹ́ mọ́tò wa ti kú òun bàdàn.
1: Mọ́tò bàjẹ́ ni.
0: Ọ̀bàjẹ́ wọlẹ̀ lójú ọ̀nà ni.
1: Gádà já ni.
0: Gádà ọjọ́ ọ̀nà ni ọ̀dà.
1: Ojú ọdún 1968 mọ̀ bá nǹkan jẹ́ pọ̀ o.
0: Mọ́tò tó pàdé ń bẹ jẹgbẹ̀rún mọ́tò lọ.
1: Ẹ wà ń sọ bẹ́ẹ̀ ń ṣọ̀ṣọ́ ń bẹ̀ gbáà.
0: A wà ti ṣe ń pàtàkì pọ̀ kódà yẹn alága pẹ̀lú.
1: Omi dé ọ̀gá mi ẹ ṣe bẹ́ẹ̀ ti ṣe òjò ń bọ̀.
0: Bóbìnrin bá pé bó ṣe bó ti ṣe obìnrin gbànú.
1: Obìnrin gbànú.
0: Bẹ́ẹ̀ni.
1: Ojú ọdún tọ́ kọjá ọ̀dà bì kan sí gbogbo àgbáyé ní gbé rọ.
0: Gbogbo àgbáyé ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ sì yẹ ká fi kọrin o.
1: Ẹ kọ́ fún akágbọ́ ọ̀gá mi.
0: Òkè nílá ẹ̀kọ́ àlejò afẹ́fẹ́. Gbogbo ará àgbáyé ẹ̀kọ́ àlejò alágbálúgbó mi. Ará orílẹ̀-èdè èyí ayé ikú ọ̀pọ̀ òjò. Òjò tó rọrọ ọ̀rọ̀ tí a mọ̀ dúró mọ́. Omi dé lálẹ́ adé lọ́sìn adé láàrin òru. Gbọ́dọ̀ wà fẹ̀ẹ́ júmọ́ omi àtúnbọ̀lẹ̀ èdè kàṣì. Ọ̀pọ̀ òjò yìí kò síbi tí ó dé tán. Bí ń dí ń dara alé làmú ara ọkọ̀ gbádùn ṣẹ́ wọn. Bí sun ti ń já mi lóko lẹ̀ gẹ́ńrà. Ọ̀pọ̀ obì àti kòkó lóṣòrí ògbó náà tí gbogbo rẹ̀ fi ń ra bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. Àgbẹ̀ tó bá ní ọ̀gẹ̀dẹ̀ nú ń gbòòrò àtìṣín kọ́ máa tún díẹ̀ ẹ̀ṣẹ̀ ẹni tọ́gbọ́n kó wura ebi ń bẹ ìyàn ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ òjò ń lọ bojú ọ̀nà àbàdàn tó edé kó jẹ gbogbo orí títì lóbú pẹ̀pẹ̀pẹ̀. Ńṣe ló ń dá rélùwéé padà lọ́nà ojú irin. Ọṣọ gbogbo mọ́tò ti panàdà. Mọ́tò kan bá gbéra láti ìbàdàn tí ń bá lọ lú ìlọrin. Tí àwọn bá gbàna ìdìbò wá sì jẹ́ pé yọ gbàna òṣogbo ni. Àgbàrá ti bojú ọ̀nà tààrà jẹ́ odidi mọ́tò lọ́wọ́lẹ̀ sórí ọ̀dà.
1: Ọ̀pọ̀
0: ẹja ẹ̀la bábí níyìn ogun ogun mọ́lá. Ará Èkó là bábí níyìn ogun ọ̀pọ̀ òjò. Ǹjẹ́ ẹ gbọ́dọ̀ àgbàrá òjò tó ya ṣọ́ọ̀bù tó kọjá àwọn lọ́ṣẹ́ ẹ gbọ́dọ̀ omi tó yalé tó lọ rè gbé ọ̀dọ̀ tó.
1: Àwa náà gbọ́.
0: Àyàṣe omi ọ̀ṣà lásán lọ́yà lúmẹ̀tà wá tí mo rí dẹ́fà tí ń dọ́gbọ́n wa mọ́tò lórí títì láàrin omi. Báàmì àrẹ̀mú ayé lọ́jà ń bẹ́ẹ̀ ǹjọ́ náà tí gbogbo onílé orí òkè fi ń ṣájáde ẹni tí ń bẹ lélẹ̀ òdúró kẹrù rẹ̀. Wọ́n fi yan kí kọ́lé ilé ọ̀hún wo. Wọ́n fòkúta kọ́lé gbogbo ẹ̀ lọ́pọ̀ òjò owó dànù. Pèlè ń taṣé yàn án tí ń malé rẹ̀ ń búlọ́ọ̀kù. Ilé ilé ìpẹ̀ láṣẹ gbogbo ẹni àgbàrá rù lọ. Ilé onírin tí òṣì wo gbogbo rẹ̀ lẹ̀ gbé mi. Tí òṣìṣẹ́ ni tí ọ̀dájọ́ lẹ̀ lẹ́bi. Bọ́yá ìṣẹ́ àmọ́ mọ̀ dá wa lọ́pọ̀ lápọ̀ jù láyé lomi àánú fi ń tójú olódùmarè.
1: Ọlọ́run adarí jìn wá.
0: Nǹkan tójú mi rí ẹnu ọ̀gbọ́dọ̀ ṣọ. Gbogbo òní ìbàdàn tán mọ́ ń darí bọ̀ wálé orun márùn-ún moṣù lójú ọ̀nà
1: ìbàdàn.
0: Ọ̀pọ̀lọpọ̀ òjò ló tún pa mí wọ̀lù. Àgbàrá òjò tún yalé tọ̀ mí olóhùn ọgbà pálọ̀ bàbá mi. Ọpẹ́lọpẹ́ àwọn obìnrin lé wa. Ìyálé ọgbà ìyàwó yìí ọ̀gára wa tí wọ́n ní ru àgbàrá omi òjò ó
1: dànù.
0: Ó jáyé pé mo mọ̀ wẹ̀ ni ọdẹ ọba mọ́mọ́ wẹ̀ ọ̀dẹ̀ abómi lọ. Mọ̀gá

0: ẹyin ti ọlá ìlàndì a kì í níbẹ̀ yẹn o.
1: Omi jíba lẹ́lẹ̀ nìkan tó ń yọ.
0: À ń bà bá wa àwọn alátìlẹyìn wa ní orílẹ̀-èdè United States of America. À ń bí bà bá wa àwọn ẹni bí ẹni nù o. Bà bá wa sàmínú ọmọ Adépọ̀jù ọmọ Èrúwà. Èrúwà òjòkó agbẹ́dúdú orí òkèlè ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọlé Èrúwà àgbè ní ńdájọ́ wọn. Báà mi tó lọ́mọ Mùsí olómú apàrán ọmọ ọlọ́rọ̀ agogo de àsìgbà lọ́nà tó mú. Bàbá lọ́mọ ewúrẹ́ gbúrúgbẹ́ tó sọnù lóhùn wọn ní ẹ̀mọ́mú lọ́mọ bàbá tanísẹ̀ gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́. Bàbá tanísẹ̀ gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Àkúkọ́ gàgàrà tó tún sọnù lóhùn. Bàbá ní ẹ̀mọ́mú lọ́mọ bàbá tanísẹ̀ gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Tani ń gbádìí. Bàbá ní ọmọbìnrin tó bá tó pupa rọ̀gọ̀dọ̀ rọ̀gọ̀dọ̀. Ẹyin àpọn bepo rẹ adúmára dán ẹlẹyin ìjọ ẹgẹ torí lògòlògò yunmi alagba túnmi alagba. Ẹyin tó tún wá jẹ àwọn obìnrin tó dá àti wà wọn dá. Bàbá ní ẹyin o ẹyin irú àwọn èèyàn lẹlẹ máa fi lọ àwọn.
1: Ẹni wọn lódún yàtì yàtì.
0: Bàbá yìí ṣàjínigbé o. Ọ̀rọ̀ mi ò tí ì wọ́n ayé yín. Àwọn alátìlẹyìn wa nù o. Bàbá mi dáadáa bàbá Sàmínú ọmọ Adépọ̀jù ní California ní United States of America àti ìyàwó wọn Miriam Simpkins. Mo tún fi fò bẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi nílùú Èbó tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dáko wọn. Bàbá mi fà táì bá mi délé

0: London.
1: Bàbá mi fàtà ìbándélé nílùú Amẹ́ríkà lọ́hùn.
0: Mo máa wọn tèmi because wọn ti dá mi mọ̀ bí owó.
1: Ǹjẹ́ Olúṣọlá kọ́ náà ni ó ga ẹyìn àpèjá ọkọ wọn náà ni Olúṣọlá. Ẹ gbọ́ sí Adéyinka Ọlásùnkànmí, ẹni tó ní ìkànnì ajíṣẹ́ bí ọ̀yọ́ rédíò sí mo wá kiri ní gbòòrò ayé ni. Ibikíbi náà bá lọ, tí mo bá lọ, wọ́n ti dá mi mọ̀ bí owó. Wọ́n ti dá mi mọ̀ bí owó. Bí n bá wá délùú ìbò ẹgbọ́, ẹni tí mo wá kiri ní gbòòrò ayé ni, tí wọ́n ní jáde sí àní. Ẹyin ti aláìláàndì, ṣé tí mo bá débẹ̀ ṣe ní yọjú sí mi ni. Ẹyin ti a ní Canada, tá a bá tún dọ́dọ̀ yín, tá a dọ́dọ̀ yín gbọ́, ṣe máa sọ páwa náà kiri ní gbòòrò ayé ni, ṣe ní yọjú sí àní. Ẹ ti dá wa mọ̀ bí owó ni.
0: Níkibí tí mo ń bá lọ bá sọ wọn.
1: Ara àwọn tí a tán fẹ́ràn wa tán gbádùn wa tán kó wa jẹ rọ́ṣrọ́ṣ.
0: Jẹlujà mi agaga ìlú Island.
1: Ẹgbọ́ Island níbẹ̀ yẹn.
0: Mo máa.
1: Wọ́n dẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti Island.
0: Because wọ́n ti dá mi ràn bí owó.
2: Belúbọ̀.
0: Náà wọ́n ti dá mi ràn bí owó.
1: Ká tó wá sọ Nàìjíríà ní ti a ní àyín nílùú Ọ̀yọ́ wá àyín.

Ẹgbọ́ lè ṣẹ wà tẹ́ bá gbẹ mọ́ sálà ìgbọ́ wa ooo. Ẹgbọ́ lè ṣẹ wà o ege. Àní ẹgbọ́ lè ṣẹ wà o ajíṣe bí ọ̀yọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ bá rí lìǹkì wa ẹgbọ́ lè ṣẹ wà. Lẹ́yìn ká ẹgbọ́ lè ṣẹ wà. Tẹ́ bá ti rí lìǹkì wa kẹ́ẹ̀kí kẹ́ẹ̀kẹ́ mọ̀ gbọ́ wa ooo. Ìgbàbí kankan serious.

0: ọmọ wọn ni kèmí gan wọ ẹyin mi wo mi wọn lọmọ ogun bíi lọmọ ogun àwọn bàtálíọmù rẹ lẹyìn mi yìí o àwọn bàtálíọmù bàtálíọmù.
1: Alájí Suleiman náà lẹ́bàá nẹ́bí ti dá.
0: A ní ẹ̀kọ́ kọlà ewé ló kọlà sẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà.

a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹyìn wa tó yà wá náà a ti ń ṣe ìgbìyànjú bí a ṣe ṣe studio wa tí ó fi tábí mọ mú ètò wá fún yín ní òrèkóòrè àwọn alátìlẹyìn wa bíi bàbá Saminu Adépọ̀jù alátìlẹyìn wa bíi bàbá Fatai Bamidele àwọn bíi Fatai Lamidi bàbá Fatai Lamidi àwọn bíi Asiru Amadu Etiri Multipurpose Venture nílùú Pàkó àwọn bíi bàbá wa Basiru Adeniran àwọn bíi Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital ọmọ Ìbàdàn nílùú Ilúyọ̀lé wọ́n bí àwọn bíi màmá wa Fúnmi Kẹ́mi àwọn èèyàn wa pọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan Asis Sarafadin Ọlá Ìyá Artist Michael Awosola Angelo Látàbújá ọmọ Èkìtì Mọ́lékìtì làwọn níjọ òní ìran sọ fún Mọ́lékìtì làwọn ò sì pé kò làwọn gbé dàgbà Àbújá wa ni àwọn bí Àbújá làwọn bí ṣe lébà gbogbo àwọn alátìlẹyìn wa látòkè dókè gbogbo ibi táwọn èèyàn ti ń ràn wá lọ́wọ́ Afọlábí Nurudeen Alaro ọmọ ọba láti Bòlùmú Ìdíní Adékúnlé Lọ́yọ̀ Ahayín gbogbo àwọn tán ràn wá lọ́wọ́ a ti ń ṣàdá a ti ń ṣe setup yẹn díẹ̀díẹ̀ ẹyin tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ń ṣe gbogbo ètẹ́ ń gbọ́ yìí o ètẹ́ ń gbọ́ lọ́wọ́ ìgan náà orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo ti ń ṣe àti ní studio kankan ṣùgbọ́n ìdíkàlùkù bá ní kọ́mọ gbogbo ìlú ẹ̀ga la fi ń gbìyànjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la fi ń ṣe gbogbo eléyìí bẹ́ẹ̀ lọ Facebook wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la ń lò àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn wọ́n ti wá ń ràn á lọ́wọ́ wọ́n ṣe ń fún wa ní tọ́rọ kọ́bọ̀ pé ká máa fi ṣe díẹ̀ díẹ̀ nígbà wo ìpèsè mọ̀ ti ṣe fi bọ́jú mo ti ní rúùmù kan tí mo fẹ́ tá a fẹ́ lò tó ti wà ńlẹ̀ tóun ti rẹ́dì bàbá Saminu wọ́n ti fún wa lówó mixer àti ra mixer ara mixer àti ra àwọn microphone díẹ̀ àti ra microphone stand tàbí lè hang microphone ní ọ̀sẹ̀ tó lọ kọjá ìláyẹsẹ̀ gbé tébù tá a fẹ́ máa lò wọlé ó tún wá pò ókù nìkan rò tẹ́yìn náà bá fẹ́ fi ràn á lọ a nílò jẹnẹrétọ̀ àti ń ṣe àwọn àga àjókòó náà ní díẹ̀díẹ̀ bí ọwọ́ ìpèsè mo ti ṣe fi bọ́jú àti ra webcam lára àwọn nǹkan tá a rà tẹ́lẹ̀ àti ra webcam tá a lò ṣùgbọ́n a nílò kọ̀m̀pútà bẹ́ẹ̀ bá lálòkù ti ń ṣiṣẹ́ dáadáa tá ilé bu wa a gbà ó ẹ̀yẹ kan sọ́ọ̀sì mi látọ̀ọ̀kan ń bẹ̀ wà láì yín hán ní hàn á sì mọ ọ̀fọn rere tì í nà tá a mọ dúpẹ́ lọ́wọ́ yín lójoojúmọ́ ọpẹ́ olóore àdáǹdá tán ni o gbogbo ògbà àtẹniógùn wa ní 1000 àtẹniógùn wa ní 500 làwa máa ń kí ni gbogbo ògbà tá a bá ti ń kí àwọn alátìlẹyìn wa la máa rántí gbogbo wọn ọlọ́run ọba níjọ́ tá a bá tún wá rántí yín nínú àdúrà torí àwọn èsì á mọ̀ ṣàdúrà fún yín lójoojúmọ́ ọlọ́run ọba yóò mọ̀ tún jẹ́ kádùn ọba yín ò tó rẹ́yìn ti ṣe oore fún wa ọlọ́run ọba yóò mọ̀ wà pẹ̀lú yín o iṣẹ́ ẹ̀ ń ṣe yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ torógí nígbà ìladìẹ́ bò pè mọ́ o torí nígbà nígbà ìtẹ́ ẹ ṣe fáwa yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ń kọ́ ìlọ̀wá náà níbo ni studio yín wà torí pékè tí ìrẹ́dì kò já lè mọ́ sọ a fẹ́ mọ wá sọ́dọ̀ ọ̀yà àwọn náà fẹ́ mọ wá ṣètò kíní kan àìmọye talent làwọn náà fẹ́ mọ wá sókèsì ara wọn ní àyè níwọ̀n bá àgbà tẹ́yìn ràn á lọ́wọ́ yìí àwa náà ó tún fa àwọn míì náà lọ́wọ́ sókè àwọn ilé ìbò sì bọ̀ ẹ mọ̀ bí inú tí ìbò bá fẹ́ yọ nílé yín mi ò lọ sùkúrò lówó ni wọ́n ní a candle doesn't lose a light by lighting up another candle ìmọ́lẹ̀ ó fi pọ̀ ni o tèmi bá ní tẹ́yìn ní táwọn ní kò ní sẹ́ni tí wọ́n mọ tọrọ ọlọ́wọ́ ara wọn làwọn bàbá wa wíwọ wọn ní àjọjọ òdùnbẹ nìkan ò bá ní ṣùgbọ́n tẹ́yìn bá ti ṣe tásọ́lẹ́ tẹ́yìn ṣe fáwọn àwọn náà tún ṣe fáwọn míì bá a ṣe ń ṣe nù to whom much is given much is also expected of them. Adéyinka Ọlásùnkànmí ló kọ mi ò pàpín baálẹ̀ fìlà ìlàsà àròkò ní mi ti sọ lórí ọbẹ̀ nínú àwòtán gan. Adéyinka Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa ajókọ bí ẹni kìlọ̀ wa gbogbo ìṣe tí àwa náà mọ̀ fi ń ṣe dáadáa ni o báwa gbọ́n ṣe tún ní gátà nígòyè níwọ̀n bá àwọn táwọn alátìlẹyìn wa ń ṣe sọ́dọ̀ wa àwa náà tún ń ṣe sáwọn sọ́dọ̀ àwọn ẹlòmíín bó ṣe wà nù o torí àmọ́ jura wa lọ́ni kì í ṣe ti ọ̀rọ̀ jàkadì kì í ṣe tàṣọ́dún á jura wa lọ àmọ́ jura wa lọ́ni ntẹ́yìn lánìí kankan kan èsì níwọ̀ ẹ̀sìn ntẹ́yìn ní ẹlòmíín ò ní ntẹ́yìn ẹlòmíín ní èmi náà ò ní àmọ́ jura wa lọ́ni o ntàbá wa ní àjọ mọ̀ fìràn ara wa lọ́wọ́ lámọ̀ ara wa lọ́wọ́ sókè gbogbo ẹ̀yin alátìlẹyìn wa ojú òní tì yín ojú ètí náà lẹ́ o torógí nígbà ìladì ẹ bò okùn ìmọ́ ẹ kiri òkòdélé ẹ mọ lọrí ẹ mọ bọ̀ọ́rí ikọ́ ìkọ́bálá ikọ́ ìkójú lọ́nà àti ti bó ń ṣe ọlọ́run.

Àwọn tá ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín, àwọn tá ń sọ̀rọ̀ gbóhùn sáfẹ́fẹ́ láti ìjẹ̀bú wà ń bí, àwọn tàtẹ̀kọ́ wà lọ́dọ̀ wà ń bí, àwọn ti àtisá kí ògbọ́n ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá, àwọn látò gbọ́mọ̀sọ, àwọn kan ń bẹ láti Benin, Benin City àbí sí ìbíní, àwọn Ìbàdàn nílé olúyọ̀lé, àwọn tọ̀yọ́ wa ní àárín náà, káàkiri káàkiri bá nu. Àwọn èyí fi àìsè tẹ́lẹ́yàmẹ̀yà báwo la ti fẹ́ pé tó fẹ́ jẹ́ káwọn èèyàn náà mọ̀ nípa ẹ̀ tá a ti lè bọ́ lẹ́bùn so sáti lẹ́bùn ìlú yòówù tó bá rí ọ jẹ́ máa bọ̀ kódà tó lọ́mọ yíbò àyìn ọjọ́ sunday ni máa ń ṣètọ rẹ̀ ní aago mẹ́sàn-án sí aago mẹ́wàá alẹ́ and Prince Godwin Amechi ni máa ń ṣe ní àlàáfíà yóò ṣe yorùbá yóò ṣe gẹ̀ẹ́sì gbogbo ọjọ́ sunday

0: kíbọ̀.
1: Alhamdulilayi rabbil alamin. Ọpẹ́ ni fún Ọlọ́run, ọpẹ́ ni fún ẹ̀yin alátìlẹyìn wa. Adúpẹ́ o, a mọ̀ lóore, adúpẹ́ pé o fún o. Torí ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́, bí ọlọ́sà kó ni lẹ́rù lọ́ni o. Àwọn èyí fi pé ìpéjú dorí ànánú o. Kódà bẹ́ẹ̀ sàánú wa. Kọjá gbogbo ọdún nílẹ̀ yìí ni. A tó mọ ká, a tó mọ update orúkọ yín mọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sàánú wa lọ́wọ́lọ́wọ́ ni. Àwọn èyí fi pé ìpéjú dorí ànánú. Àyẹ̀bí pé ìpéjú dorí ànánú. Ẹyin ti Ireland Dublin, ẹ bá ń mówó kíkí.

0: bẹ́ẹ̀ni o ẹ yà kẹ mú ti ní o níbi tá a bá ti ń ṣàwàdà àwa títún máa ń fa kò mú òkun yọ bọ́ bá ṣe pàwàdà lẹ́yìn fẹ́ mú ẹ má wàdà nínú ọ̀rọ̀ mi nínú ètò mi tá a yẹ pé kò mú òkun bẹ̀ nìkan ni ẹ fọwọ́ mú kò mú òkun bẹ̀ bó ṣe wà nù o nípele ìpele báyìí náà la ṣe é gún.
1: so and so
0: ọyìn abibili abibili àti bẹ́ẹ̀ lọ Deyinka tí ò kọ́mọ̀ pẹ́ ń bọ́ bí awo eré. A ní ẹgbẹ́ wa gbowó ẹyí ẹ̀wọ́ ẹjẹ̀ ẹwọ́ ẹjẹ̀ wá wò sáàrin ara wa ẹ rí pé mo ṣiṣẹ́ iṣẹ́ kí n tó dakọ́ ni mo jìyà títí n tó jẹ́ èèyàn mọ́jọ pọ́tọ́ ìtọ́ ìyànjọ́ tí wọ́n tó jẹ́ nkẹ́rù mi dáàfin Deyinka pẹ́ ń bọ́ bí awo eré. Ajá lu ọ̀yọ́ tí ègbó lásán pé mi ò bá rẹ́ran kó máa ṣe rábà mi èèyàn. Ẹ tì wọ́n ẹ dánṣíà ẹ tì wọ́n.
1: Dublin yẹ ṣeun lápẹ́ kàjíwá.
0: Ẹ tí ì ṣeun lẹ́yìn tẹ́ ń gbọ́ mi láti Ireland o. Ẹ bá mú owó kíkì tí bàtò ń kì yín o ẹ tí ì ṣeun. Àbí ẹ tí ṣeun ní. Ẹ tí UK ṣe ẹ tí ṣeun ẹ bá mú owó.

fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa gè. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Bàálù ní Sìpòrọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀ sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùnà. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Bàálù ní Sìpòrọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlásùnkàn nílẹ̀ mí ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí Bàálù ẹ̀ pè. Tèmi náà ni látàrò.

gbogbo 11-11 lọjọ tabi ẹsáyé. Every 11 of 11 lọjọ tabi yẹ. Bàbá mi máa gbọ́ Tunas olóríire. Bàbára Yomide bá mi ṣètọ́jú ẹ̀. Dr. Sọ̀kọ̀jẹ́ Bọ̀dé Ọlọ́lá tí mo bá rọrẹ̀. Àwọn

gá fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa gbìn. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀ mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ń wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní rà. Ìkan fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa gbìn. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀ mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ń wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyìnká Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀pẹ̀. Tèmi náà ní látàrò ti sùn lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ni ó rán mi níṣẹ́. Àánú àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ń là á dìkú ìjó. Àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: jíṣe bí ọyọ láàrí, ọyọ ò ní ṣe bí bàbá ẹni bọ̀kan.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọyọ.
2: Nítorí Páwọn Island pọ̀ lórí ètò lálẹ́ tí ń gbọ́ mi lọ́wọ́. Ẹnìkan náà ti tún jẹ́ ìwà láti orílẹ̀ èdè Germany.
3: Dublin lọ yàrá bí ọkùn lẹ́kúnlẹ́.
2: A ní ṣe ká legalize corruption ní Nàìjíríà yìí èèyàn mi.
3: Nàìjíríà ó sá ọ̀sẹ̀.
2: Ojú òkúkú tó kú wa ara ò tó lè.
3: A ń bọ̀ nínú Island.
2: A kúkú mọ kínní ìlọ́ràn.
3: Erin la mọ.
2: Gbogbo wa àtẹni tó lọ sùkú, àtẹni tí ò lọ. Àtẹni tó kà wá àtẹni tí ò kà.
3: Ó ṣe wọlé.
2: Ó lójú iye àwọn tí wọ́n corrupt nínú wa. Èyí tí ò sì ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwà àbàjẹ́ ni. À ń dalẹ̀ sójú àgbàrá ni, à ń yàgbẹ́ sójú àgbàrá ni. Ẹ ti ẹ̀gbọ́ná kéèyàn máa kọ́ odidi ilé, kọ́ mọ́ wàá bọ́jẹ̀tì, kọ́ mọ́ plan tọ́lẹ̀tì mọ́. Níbo lọ fẹ́ mọ yàgbẹ́ sísọ fẹ́ mọ jùgbé orí páànù ni. Àwọn ìwà àbàjẹ́ lóríṣiríṣi ló kún ọwọ́ wa ní
3: àárín.
2: Gbogbo àwọn tọ́pìkì tí mo padà máa treat lẹ́yọ kọ̀ọ̀kan nu ní fídíò, both video and audio tí ó wà ní audio visual. Tọ́lọ́mbà ti ní ká ṣetán.
3: A ti dé sí.
2: Pé bí ò bá sì ti ṣetán náà, báyà ṣetá ẹ̀díìtì ẹ̀ mọ́ra àwọn bá ṣe máa ń ṣe tẹ́lẹ̀ náà ni.
3: Wọ́n lè lọ́wọ́ lápò gígí gan.
2: Ọpẹ́lọpẹ́ tẹkinọ́lọ́jì lára wa.
3: Fájì ní bí ó.
2: Sẹ́yìn mọ̀ pé ìkànnì tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ìhórí fóònù náà lẹ́ ti ń gbọ́ mi tí mo ti ń já lálálá lábà. Torí pé tẹkinọ́lọ́jì advancement náà ní ràn án lọ́wọ́. Iná bí mo ń sọ làwọn bàbá wa bí mo ní àìlápàlà dẹ́ òmù.

0: láti ń kí gbogbo àwọn supporters àtẹ́ràn àlọ́ lọ́nà kan ọ̀nà kejì a ti tún fi ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀yìn tí ẹ ti bá wa débẹ̀ kẹ́yìn náà bá wa dá sí ẹ̀sìn project gbogbo wa ni
1: ọkọ̀ tán láti wúra mi jí.
0: Àwọn tí a ti ń bá wa dá sí láti ìbẹ̀rẹ̀ pẹ́pẹ́.
1: Tọ́jú bàbá mọ́.
0: Látọ̀rí bàbá Fàtá Ìlàmídì, ọmọ Ọ̀yọ́ tó ń gbé lọ́wọ́ l'Ondo State.
1: Èèyàn mi ò ti kú
0: kálẹ̀. Madam Fúnmi Kẹ́mi, ọmọ Ìbàdàn, tó ń gbé n'Ìbàdàn, Olúyọ̀lé.
1: Ìyá máa mọ̀ o.
0: Artist Michael Awosola Angelo, ọmọ Èkìtì State. Àyàn tí wọ́n bí wọn sékò tán dàgbà sékò ṣùgbọ́n tó yẹ pé ìlú Àbújá ni a fi ń ṣe lé. Àfọlábí Nurudeen Alaro, ọmọ Ọ̀yọ́ tí ń gbé ní orílẹ̀-èdè Libya, ẹni tí ń ṣiṣẹ́ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bàbá mi Bàṣírò Adéníran, ìlú Èkó ni a fi ṣẹlẹ̀ o, bàbá dáadáa. Àwọn bàbá dáadáa pọ̀. Àfà Gílò, Àṣírò Amadu, Yásálàmù Adéníyì. Àfà Glo tí wọ́n ní ètèrè multi-purpose venture nílùú Pàkó. Àwọn náà máa ń bá wa dá sí ìwòye dá wa dá. Ìjọ owó dátà, ìjọ credit, ìjọ gbowó yìí, ọ̀hìn. Mr. Yusuf ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé Ìbàdàn Jòrósùn tí wọ́n ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé hospital lọ́yọ̀ wá àyín. Tí wọ́n ṣe máa ń bá wa dá sí ẹni bá pàdé wọn lójú ọ̀nà. Ní bá ní ẹnu gbẹ́ o, Mr. Yusuf, ṣẹ́ṣẹ́rù wà lẹ́mẹ́rù lẹ̀. Ọyá wa gbà wá gbà wá gbà. Wọ́n ṣe máa ń ṣe. Àwọn èèyàn dáadáa, àwọn ni òtí Joshua ni òtí Joe rẹ̀wá.
1: Ẹgbọ́n náà
0: orí iwo tún wá tó gbé wa kan aláwo re bàbá Sàmínú Adépọ̀jù tí wọ́n ń gbé ní United States of America. Ọmọ Èrúwà ni bàbá mi, Èrúwà Òjòkó Agbe Dúdú orí òkèlé. Ọmọ àkókò gàgàrà tí kọlé Èrúwà Agbe ní ndájọ́ wọn. Bàbá lọmọ Mùsùlùmí olómọ apàrán ọmọ ọlọ́rọ̀ agogo de àṣìgbà lọ́nà tó mù. Bàbá lọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù ló mù wọ́n ní ẹ̀mọ́ mú lọ́mí àkókò gàgàrà tó tó sọnù ló mù wọ́n ní ẹ̀mọ́ mú lọ́mí bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́ran gbẹ́ran bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ
1: gbẹ́yẹ.
0: Ṣùgbọ́n ọmọ tó dáa fífi bàbá mi bàbá dáadáa. Àwọn tẹ bá ra àwọn ìyàwó bàbá mi wọ́n wà ńbẹ̀ orí wọ́n wà ńbẹ̀. Bàbá mi gan kọ́ ẹ ti rí bàbá mi sí orí bàbá wà ńbẹ̀ orí wọ́n dúró déédéé. Tẹ bá ń gbọ́ sọ dúró déédéé ni àbẹ́sẹ̀ rẹ̀ ń mì. A ní mo dúró rí ẹsẹ̀ mi ò yẹgẹrẹ. Ọyá sún mi dé mu sí ọba já mi sí kẹjà. Bàbá mi bàbá dáadáa. Àwọn tí a nù ìyàwó wọn Miriam Simpkins lamẹ́ríkà. Àwọn tí a nù àwọn dáadáa. Bàbá mi Fàtáì Bàǹdélé ọmọ Ọ̀yọ́ ni wọn ọmọ Ọ̀yọ́ ni wọn ọmọ Ọ̀yọ́ ni bàbá mi. Bàbá mi Fàtáì Bàǹdélé ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹ̀mọdé ọmọ àtibá. Ní mi wá ti ń kólówó kówó kí wọ́n fọ́ fọgbà lẹ̀. Àsìkò lè bá àdìjà kó lè bá àdá pọn kọ́mọ aládé ó lè bá rí nǹkan pọ́n láńbẹ̀. Bàbá mi Bàtá Ìbàǹdélé Olúṣọlá lamẹ́ríkà. Àwọn tí a nu àwọn bàbá wa nu àwọn nigi lẹ́yìn ọgbà wa tí n bá ti lọ fa gbùrù báyìí ó di inú Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum. Lọ́dọ̀ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn ọmọ ọba ládìgbò lòmú ìdínní Adékúnlé. Bàbá mi Evangelist Àkàndé Moses Akíntúndé Adégòkè yìí sí Àkàá Abíọ́dún tí n bá ti lọ fa gbùrù ní gbòòrò. Tọ́ra àwọn èèyàn ò fóòótọ́ aráyé ò fóòótọ́ Ọlọ́run Ọlọ́run ò sì fẹ́rọ́ ọ̀ṣùgbọ́n ọmọ aráyé gan wọn ò fódodo. Tẹ́ ẹ bá fẹ́ sòdodo báyìí wàhálà ni àbí bí ẹni tó fẹ́ jẹ gbẹngbẹ tó gbọdọ̀ tilẹ̀kùn gbẹngbẹng. Ní Nàìjíríà tá a bára wa inú nílùú àwa ara wa tá a ti ròdodo lẹ̀ tá a gbọdọ̀ sọ. Ṣùgbọ́n àwọn ò sọ iṣẹ́ tá a bá ran ikọ̀ ni kò jẹ́ o èyí tá a sì ránkò yìí papọ̀ èyí tá a rán àdáyẹ pàdá. Títọ́ ọkọ ìyọkọ́ lẹ́nu Adéyinka Pẹ́ńbọ bí àwọn erin. Torí bí wọ́n ní gbégbé ọmọ gbégbégbé bẹ̀ ó hewú lórí túurútú. Èyí tí wọ́n ní bí tí wọ́n ní tẹ̀tẹ̀ ó mọ tẹ̀tẹ̀tẹ̀bẹ̀ ó tẹ̀bẹ̀ ó pẹ́ńbẹ̀ ó gbébẹ̀ pẹ́pẹ́pẹ́. Tora lò pẹ́pẹ́pẹ́ ló wú ṣe nílé àárọ̀ o pẹ́pẹ́pẹ́ báyìí náà ló wú ṣe nílé àárọ̀. Ẹyin àló débẹ̀ tẹ̀tẹ̀tẹ̀bẹ̀ ó gbébẹ̀ ó hewú lórí túurútú sáárásá. Adéyinka Pẹ́ńbọ bí àwọn erin ọmọ àdọ àgbà ajá ló ọyọ tí gbó lásán bí ọba rẹranko àṣírà bá mi èèyàn. Ẹyin àwọn tí a nù o àwọn alátìlẹyìn lóríṣiríṣi àwọn tí mo rántí dákọ. Asís Sàràfàdín Ọláìyá ọmọ Ọ̀yọ́ làwọn náà ṣùgbọ́n kò ní àfiṣelé tá ń gbé. Ní Korodú lọ́hún Korodú orí wù ọmọ Ògún Mọ́dẹ̀dẹ́. Àwọn tí a tàn jẹ́ ó ti sú àánú o. Ẹyin náà tẹ́ ẹ bá fẹ́ jó àwọn alátìlẹyìn wa ẹyin ẹ pè mí o. pe mi lori ero bani soro mi 07068874274 tabi te ba lo si kan aye lukara wa ni www.ajisebiradio.com ri ero bani soro mi gbadagbada gada loke 07068874274 +234 si ni ojo ba ye pe ni outside Nigeria mi yin ton wa fe message straight lori WhatsApp lai safe number yen. Eyin ka scroll lo sisale. E ti ri logo WhatsApp. Eyin e click re yo fun WhatsApp lori phone yin yo ba ja yin sodo mi. Eyin ka send message. E be ri account.

gbogbo àwọn tí ń ràn wá lọ́wọ́ tà bá rántí dákọ yín Abdulrahman Abubasit àbúrò mi dáadáa ọmọ mi dáadáa ní mọ̀ bá ṣe graphic design graphic work kí wá. Bí ká ṣe logo ká ṣe bánà àwọn tí wọ́n ṣe program nkankan onímọ̀ wá design rẹ̀ ṣùgbọ́n ló máa tẹ̀ èké mi gangan ni mò ń jẹ́bẹ̀ ẹ bá ti dọ̀rọ̀ fídíò mìíràn mo máa edit gbogbo ẹ̀ tí mo máa ń ṣe gbogbo ẹ̀ síra wọn. Ẹyẹ tó máa polówó fún yín o bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀dì tẹ bẹ́ẹ̀ sọjọ́ bí irú orin bẹ́ẹ̀dì tẹ gbọ́ lẹ́ẹ̀kan àwa lásẹ̀ o. Àwa lásẹ̀ o èmi àtòkun lọ́lá fún láyọ̀ lásùkàn mi lásẹ̀ o ẹ pè wá gbé fún wa àbáyín sí. Bẹ́ẹ̀ bá lè jẹ́ kó jẹ́ pé fọ́tò ẹni tẹ́ fẹ́ kí nìkan náà lẹ́fẹ́ ká báyín mix pẹ̀lú orin tó bá wù yín àbáyín mix rẹ̀ mọ́ra wọn. Lówó tá sọ́rẹ́ tí ògún pa Yorùbá ṣe máa ń ṣe nù. Ẹ dákun ẹ gbéṣẹ́ fún wa. Ebi ò ní pa yín o ẹ gbéṣẹ́ fún wa Nàìjíríà ọ̀rọ̀ gbọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń wà yìí o. Tẹ́ ẹ bá ti fẹ́ káwa náà di dàkudà ẹ máa gbéṣẹ́ fún wa. Ẹ gbéṣẹ́ fún wa o. Àwọn ẹ ti gbé ẹ gbéṣẹ́ fún wa. A máa ń ṣe bẹ́ẹ̀ de song a ń ṣe jingle kò sí ìta ìṣe. Tẹ bá ń gbọ́ sẹ́ gbọ́ bó ṣe ń jà lálá lálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣẹ́bí Ọ̀yọ́ gbogbo ẹ̀ àṣepọ̀.

0: máa ń ṣe surprise visitation náà tá lọ jí kí o ní ọlọ́jọ́ ìbí nílé lábẹ́jọ́mọ́ pẹ̀lú orin pẹ̀lú lù pẹ̀lú fèrè. Ọ̀nà kan ọ̀wọ́jà Adé Akólukọ̀ ti ń kọ́mọ ní iṣẹ́ kíkọ́wé títún ń kọ̀ pẹ́. Ó tún wá kọ̀rọ̀ ọ̀wọ̀ sí sẹ́mọ̀ pé kíkọ kíkọ kíkọ náà ní gbogbo ẹ̀. A ní sí ká legalize corruption yìí èèyàn mi. Ká legalize rẹ̀.
1: Láti lè mú ìkí ilẹ̀ wá sí wo.
0: Kán wá mọ̀ moderate rẹ̀ pé corruption ti ọ̀gbọ́dọ̀ ju tèmi lọ. Ti tèmi ọ̀gbọ́dọ̀ ju tiẹ̀ lọ. Tọ́ bá ti lè hùwà àbàjẹ́ tó ju báyìí lọ. A dàṣẹ rí àfọ̀n. Torí kò sẹ́ni tẹ́ bí nísìn. Pé tọ́ bá dépò òṣèlú bò ló ṣe yóò lọ ní ọlọ jí ni national cake ni. Mindset ti gbogbo wa nu ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ kọ́ lọ sànú. Bó ni Nàìjíríà ti fẹ́ tẹ̀síwájú báyìí.
2: Ìdòwò tí ọkọ̀ fi kàn fi
0: la. Àwọn tá sì lówó gbogbo wọn náà ti ń jápa. Ṣùgbọ́n àwa tá ní nǹkan kan tá ní gátà ní gbogbo la fẹ́ já lọ. Àwọn ò níbi tá ń lọ. Ọrùn sùn làpárò kú sí. Àbí káwọ̀ dúró tí pé ààyè ó dá ní o. Làwa bí yaláwí ìjánu. Làwa bí máa ń rí tá a máa ń wí. Tá a ṣe bójú rí ẹni adákẹ́ lọ́dọ̀ ti a. Kìí sọ̀rọ̀ ti a ní bójú rí ẹni adákẹ́ o. Tọ́lá wa fẹ́ Nàìjíríà ò dá a wí ní o. Ìṣe wa dákẹ́ ní tí ó wà fẹ́ ti ọjọ́ ọ̀la mi. Tí ó wà fẹ́ ti ọjọ́ ọ̀la àwọn ọmọ mi. Ìwà dákẹ́. Ẹni bá dákẹ́ tara rẹ̀ ọba dákẹ́ o. Àìwò ìdákẹ́ pù àbúrò àwọn àgbàlagbà ṣe máa ń wí. Ẹni bá dákẹ́ tara rẹ̀ ọba dákẹ́ o. Gbogbo alamọ̀ pé Nàìjíríà ń ṣàárẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń ṣàìsàn. Ẹ mọ̀ jẹ́ ọwọ́ tó bá sì ń dùn yàn yé fi ba bẹ́ aṣọ kí gbogbo wa kájọ mọ́ tẹnu mọ́. Gbogbo ẹ̀yin tẹ wà ń lé òkèrè ẹ mọ̀ bá wa. Ṣe orientation fáwọn èèyàn wa ní àyín kẹ́ ẹ mọ̀ orientate wọn. Ẹlòmíì yóò nítorí pẹ́nìkan ò ní wọlé ni òní jóun ó dìbò fún. Yóò máa ni let's choose between devils. Between two devils, must you choose between two devils? Ṣé dandan ni kò choose láàrin àwọn ọ̀daràn méjì? Àwọn oníjìbìtì àwọn olè méjì. Nígbà tẹ́lẹ̀ omi ń bẹ, ọmọ á nítorí pẹ́ni tí tó tún lè choose kò ní wọlé. Ṣé dandan ni kí wò ó dìbò rẹ fún ẹni tí ó wọlé tọ́jọ́ lè tọ́jọ́ oníjìbìtì tọ́jọ́ sùn láàlú ògiri òkò.
1: Ẹ jẹ́ gbà ń yàn.
0: Ṣùgbọ́n bẹ̀rẹ̀ wá kékeré tẹ yányányán wọn ní gbọ́. Orí rẹ̀ wájọ ń ta gbogbo wa nísìn. Àti gbogbo àwọn tí wọ́n dìbò, àwọn tẹ́ ń mọ ọ̀tún yàtọ̀ sósì tí wọ́n nítorí owó dìbò. Tọ́jọ́ pé sẹ́ńbà ti ẹ̀ gbowó lọ́wọ́ olóṣèlú, owó dìbò fún kọ́ńsẹ́ǹsì wọn. Wọ́n wá ní dìbò, wọ́n mọ̀ sásẹ́yìn bẹ̀. Orí rẹ̀ sì jọ ń ta gbogbo wa papọ̀ ní. Ṣé bí ẹ rí gbogbo policies àwọn ìjọba tó wà lóde? Ṣé ọmọ àfẹ́ ti gbogbo wa? Tí wọ́n bá transfer 10,000 sí wọ, ìwọ tó ń support wọn, tí wọ́n yọ 50 naira ńbẹ̀. Bó ti jẹ́ pé ó dáa kí gbogbo wa náà ká máa san tax. Ṣùgbọ́n mo náà ń kó sí gbogbo ẹ̀ tán yọyọyọyọyọ. Subsidy tán yọyọyọyọyọ ń bò lọ́wọ́. Salary wọn sán reduce rẹ̀. Gbogbo ètò kórímọ́tà ló tán ń ṣe bó náà ṣe ń pin ṣe ń pin tó ń kárí. Gbogbo owó owó tí òsínbàjọ ń há káàkiri trader money sọ́dọ̀ àwọn èèyàn wa. Mọ́mí rẹ́gísítà bá mi rẹ́gísítà kankan lọ́wọ́ náà méjèèjì. Wọ́n wá máa wí wọ́n máa ní millions iye kan làwọn èèyàn táwọn fún ní trader money o. Kò ṣe dọ́dọ̀ mọ́mí kò ṣe dọ́dọ̀ bá mi. Kò yẹ yín. Bí ó ṣe jọmọ àfẹ́ẹ̀tì gbogbo wa nù. Àwọn policies wọn yóò mọ àfẹ́ẹ̀tì
1: wọn.
0: Lẹ́ẹ̀sì gbọ́dọ̀ sún sẹ́yìn nídìí òṣèlú o. Ẹ gbọ́dọ̀ tàdé ẹyin o. Ẹ mọ́ tàdé ẹyin o. Ẹ já jọ mójútó ni o. Kájọ mójútó ni o. Ohun tá a bá dìjọ wò gógó ní ń gún o. Àwọn bàbá wa ní ìsínwó ìkòròwò o. Ẹ mọ́ tàdé ẹyin o. Ẹ pa kuru mọ́ kẹ́ ẹ súnmọ́ dáadáa o. Òṣèlú ìsìn tá à ń sá sẹ́yìn ń bẹ o. Orí rẹ̀ ọjọ́ mọ́ ta wá ni o. Bó o lówó gan bó o fẹ́ travel out. Pọ́lísì wọn lè àfẹ́ ẹ̀ tirẹ̀ láti mọ́ lè travel.
1: Adélè owó lẹ́wọ́ kí n láwọn ti ṣe yí o.
0: Ẹ dọ̀kọ̀ ẹ orientate àwọn èèyàn wa. Ẹ máa bá wa fún ọ ní ọ̀rọ̀. Ẹ máa bá wa sọ̀rọ̀ sínú orí wọn níbi wọ́n ti ń gbọ́. Bí wọ́n bá tọrọ owó lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá fẹ́ fún wọn lówó ẹ bá kọ́kọ́ fi ọ̀rọ̀ dẹ́kin agbárí wọn. Ta ni wọ́n máa ń dìbò rẹ fún? Ó ń yẹ̀yẹ́.

torí àwọn èèyàn wa àwọn wèrè yìí wọ́n ti improvise àwọn èèyàn wa tó jẹ́ pé wà láì tàláì torí 200 àpò kan owó tí ò tó ra oúnjẹ fún ọmọ kékeré lójúmọ́ tí ò tó jẹun torí àpò kan wà láì ẹlòmíì yóò dìbò ọjọ́ ọ̀la rẹ̀ dànù fún ẹni tí ó jí owó kó lọ torí àpò kan 200 naira lẹ́lòmíì ò fi ta fútsọ̀ ni ó fi ta ọjọ́ iwájú òun àtàwọn ọmọ rẹ̀ àti ìrandíran rẹ̀ wọ́n ti mortgage almost the future of the next generation and the generation yet unborn. Owó yíyá lójoojúmọ́ ni níbo ni wọ́n ń kó sí níbo ló wà níbo lówó ọ̀hún wà. Àánú yín ò ṣe mí ẹ mọ́ dìbò ẹ mọ́ sòṣèlú. Ní tí máa wá ń dùn mí ni pé bẹ́lẹ́sẹ̀ bá wá ń jí ìyàwó lòdòdó náà máa ń bá wọn pín bẹ̀. Àtàwọn tá a dìbò fáwọn èèyàn gidi àtàwọn tí wọ́n dì fáwọn tó kú tí wọ́n gbádùn yìí gbogbo wa lórí ẹjọ́ máa ń ta papọ̀ kì í dẹ́ nìkan kan sí o bẹ́ẹ̀ náà lẹ̀rọ̀ pọ̀ tán náà ń pọ̀ pàá ṣe yọ́ta balẹ̀ yọ́ta bóko ni o. Ẹ dákun ẹ máa fọ̀rọ̀ dẹ́kin àwọn èèyàn tẹ́ máa ń tọrọ owó lọ́wọ́ yín lé tẹ́ ẹ bá fẹ́ fún wọn lówó ẹ gbá wọn lọ́rọ̀ ẹ sọ̀rọ̀ sí wọn níbi wọn ó ti gbọ́ kí làákàyè wọn lè bọ̀ sípò torí mílíìkì torí ráìsì agolo mẹ́ta agolo méjì tí ò tó èmi gan jẹ lójúmọ́ tí ò tábúrò mi jẹ lójúmọ́ tí ò tọmọ tí ń gbé lọ́dọ̀ mi jẹ lójúmọ́ ni wọ́n sì mortgage fútsọ̀ gbogbo wa papọ̀ bólódòdó bá wá bẹ́lẹ́sẹ̀ bá wá ń jìyà olódòdó wa náà mọ̀ bá wọn pín bẹ̀ ẹ dákun ẹ máa bá àwọn èèyàn wa sọ̀rọ̀ níbi tá a ti ń gbọ́ àbí ṣé ká legalize corruption gẹ́gẹ́ bí àkòrí ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀.

àwọn èèyàn máa ń ṣàì wọ́n máa ń ṣàì away from the truth. Ẹ̀sìn tó yẹ kó jẹ́ personal belief, your personal relationship with your creator. A wà á wa ẹ̀sìn máyà, a wà yé máyà kankankan, a gbèsìn lórí kókókó pàdé kókó. Ẹ̀sìn yìí tó sì yẹ kó gbà wá bú lọ́wọ́ wa, kò wá ní gbà wá bú, kò ní gba ìwà jìbìtì lọ́wọ́ wa. Owó jìbìtì, owó yahoo yìí, owó yahoo, owó yahoo ni a ń kó lọ mọ́sálásí, kó lọ ṣọ́ọ̀ṣì ní ìṣẹ́jọ́ fi ń dájà mẹ́wàá. Àwọn aláàfáà náà, àwọn pátọ̀, wọ́n wà lọ bá wọn ṣàdúrà sílé tán fún owó jìbìtì kọ́. Àwọn agbọ́mọ ọlọ́mọ ṣẹ́só ojoojúmọ́ ẹ̀rẹ́ lè rọ́ṣẹ̀ kan kó bí nǹkan ọmọbìnrin ọmọ sọnù kán mọ̀ sọ fún àwọn ọmọ kan. Ibi tá àjọba Nàìjíríà jẹ́ dénú.

07068874274 lẹ́lẹ̀ pè mí sí ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti orílẹ̀-èdè Nàìjíríà. Bóyá ẹ fẹ́ dá sí ẹ̀yin náà fẹ́ dá sí tí àyàn kójú kẹ̀ rí nǹkan èmi ní bóyá kẹ̀ jẹ́ legalize corruption. A padà tún ṣe ní Facebook Live náà táwọn èèyàn ọmọ wò àti ọmọ comment ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ náà ẹ lè sẹ́ndì èsì yín sórí WhatsApp mi pẹ̀lú nọ́mbà kan náà ní text message tàbí kẹ́ ẹ pè ní orí normal call sórí 07068874274. Àsìkò ìdìbò míì ní tó ń bọ̀ yìí o. Àwọn ajẹlójú onlékọ́lẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí àwọn ògbúùkú olè àwọn known thieves. Àwọn kọ́lẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí páwọn nìkan náà lè ṣe àwọn nìkan wọ́n lè tún Nàìjíríà ṣe. Tí wọ́n máa ń pe olè ẹ pe olè wájà. Ẹ tún pe òkèlè ẹ pe olè. Ẹ pe olè ẹ tún fẹ́ pe olè wájà. Ẹni tó ń gbìyànjú ẹni tó ń tẹ́rà ẹni tó ń ṣe làkà ẹni tó ń làkàkà láti tún pe olè wájà. Ẹni tó ń ṣe làlà kókó fẹ̀fẹ̀ ẹni tó ń gbé àwọn olè lórí. Àwọn olè tó yẹ pé tọ́mádé ìjọba tọ́mà gbogbo government properties náà máa ń tọ́ọ̀nù sí private property títí wọn. Ẹ dáwọn mọ̀ bí ṣe bẹ́ẹ̀ mọ̀ wọ́n. Ẹ mọ̀ wọ́n. Àwọn ni mẹ̀sáyà yín só lè ni mẹ̀sáyà yín. Ẹnìkan sọ mi ò ní kọ̀ṣẹ́ni tọ́lọ́ ò lè lọ. Kọ̀ṣẹ́ni tọ́lọ́ ò lè lọ. Ẹni tọ́lọ́ ò lè ṣe. Kò sí tọ́lọ́ ò lè ṣe. Àmọ́ nǹkan tó lè ṣe tí ò ní ṣe ọ̀pọ̀ ju tó lè ṣe tí ó ṣe lọ. Ní tó lè ṣe tí ò ní ṣe. Torí ẹ̀ ló fi fún wa lọ́pọ̀lọ́. Tọ́lọ́ bá bá wa sọ̀rọ̀ dá ìkan nínú Kùránì. Yóò tún ní àpàlà àtàkì lùn. Sẹ́yìn ṣe làákà yìí ni. Ẹgbẹ́ kinní yìí sínú ròrí. Ẹ̀yin stupid people yìí. Ẹ̀yin dèdèrin yìí. Ẹ̀yin rọpọlọ. Ẹ̀yin lọpọlọ yìí ni. Ẹ ronú.

0: mú ọ.
1: À ń wèrè yìí tí wọ́n rí kú tara wọn yìí. Bá bá tún fẹ́ lọ tí wọ́n tún fọmọ wọn bẹ̀. Ẹ mọ òkó Okorocha ní Imo State, Imo òbí jẹ gọ́vnà. Deputy Chief of Staff àna rẹ̀ ló fi bẹ́ẹ̀. Àna rẹ̀ ni àna rẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀. Ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ní ìròyìn kan wọ́n ń kà níjẹta àbánà ni. Wọ́n ọlọ́pàá ti wọ́n ti mú yùn wọ́n ti arrest rẹ̀. Wọ́n máa ń recruit ara wọn bẹ̀ ni. Tán bá tún kúrò ń bẹ̀ tán wọ́n yìí fẹ́ kúrò. Nígbà tó kúrò ń gọ́vnà ó ti gọ́vnà ọdún mẹ́jọ ó tún lọ sí sẹ́nítọ̀ ó ti tún wà ní sẹ́nítọ̀ báyìí. Bájímọ̀ bí náà ṣe fẹ́ ṣe Lọ́yọ̀ọ́ State wá hàn yín. Ó ṣe ó ti ṣe sẹ́nítọ̀ rí tẹ́lẹ̀ bóyá ọdún mẹ́jọ náà ló fi ṣe yàn rántí mọ́ ní CNPP àbí kí ló tiẹ̀ fi ṣe ń gbà. Kó tó tún ṣe gọ́vnà ọdún mẹ́jọ ó tún gbégbà kó tún fẹ́ lọ sí another sẹ́nítọ̀ tí ó bá ti pa àwọn èèyàn vote against ẹ̀ nígbà tí wọ́n rí yí àti bí wọ́n ṣe yí tó tí ò fi wọlé tójú bi tí ojú odidi sitting governor tí ò wọlé senate odidi sitting governor tí ò fi wọlé senator. Wọ́n mọ àwọn ìfẹ́ kù ńbẹ ẹ mọyọ ọdún tí Buhari tó ti ṣe ààrẹ abàṣẹwà ní orílẹ̀-èdè wa. Ibi tó ń kú lọ ń kú tán lọ sírù rẹ̀ lọ́yọ̀ ọmọ ṣe dáadáa ń kú tán lọ ó tún wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń kú tán lọ.
0: Ẹ máa jẹ́ wá yín ti dábì.
1: Kí ni wọ́n ń ṣe nígbà wọn wà ń bẹ̀? Kí ló ṣe nígbà wọn? Àsọ́lọ́run fẹ́ tàṣírí rẹ̀ náà lójú wọlé. Torí tí ò bá lọ wọlé nígbà ni a máa ní the best we never had. The best president we never had. Ilé àbá máa sọ. Bọ́lọ̀ ń ṣe fi kú bu MKO náà láṣìírí. Bọ́yà wọn náà. Bọ́yà wọn náà tán bá débẹ̀ bọ́yà jẹgúdú jẹra ni wọn àbáyà. Ṣùgbọ́n lọ́n fa ikú bù wọn láṣìírí. A máa sọ pé orílẹ̀-èdè yóò bá dáa ni tọ́wọ́ ẹ̀pẹ́ MKO lọ wọlé ńgbà náà. Bàbá ṣe máa sọ nu kí Buhari tó wọlé ńgbà tọ́lọ́n fẹ́ tàṣírí rẹ̀. Ìgbésẹ̀ ẹ̀rẹ́ ni tẹ́ ẹ fẹ́ ẹyin tèmi àsìkò election mi ló ti tún dé yìí o. Ẹ pé àrókè pé ọ̀dọ̀fín inú yín o. Pàápàá jùlọ ẹyin tẹ wà nílé òkèèrè. Táwọn èèyàn wa tán wà nílé bá ti ń tọrọ owó lọ́wọ́ yín bá ti fẹ́ fún wọn lówó ni ẹ máa nù wọ́n ń gbólóhùn. Kẹ́ ẹ máa gbá wọn ń gbólóhùn. Kẹ́ ẹ máa bí wọ́n ta ẹlẹ́tàni wọ́n tiẹ̀ fẹ́ dìbò kẹ́ ẹ tó fún lówó. Bó tiẹ̀ ní Nàìjíríà ta bó ni bí Nàìjíríà ṣe ń lọ ya wọn báyìí owó ló tiẹ̀ dìbò fún nú wọn. Tọ́ bá ti fún yín lèsì kan tí ò ṣe ẹ mú owó yín ẹ fi pamọ́ wèrè retí ìgbọ́nú o ebi ìyà ètí ìjẹ́ tó nú ebi ìpádáadáanú o torí retí ìsílẹ̀ nú o ẹ má fún lówó ẹ má wé sí owó yín o ẹ ń wé sí owó ni. Torí bí oríta àwọn èèyàn dé yìí ọ yẹ kí làákà ìwọ ti máa sílẹ̀ o kí brain wọn máa ṣiṣẹ́ lẹ̀ ni o ká máa count down 2023 okùn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ni ọkọ̀ ọjọ́ mẹ́wàá lẹ́ni bó ṣe ká máa count down rẹ̀ nù ká gba àwọn wèrè ipò níjọba sì ní fi wèrè míì bẹ́ẹ̀ ní ṣe ní two devils àwọn èèyàn gidi tá support ni.

ẹmọ bínú jẹ network ló disconnect yìí wá ó já wa tíntín ni ṣé ẹmọ yẹn wọn ń ṣẹ náírà ní ìsín sí dọlà ṣé ẹmọ yẹn minimum wages ṣé ẹmọ yẹn tó jẹ tẹ bá calculate ẹ sówó owó dọlà. Fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ẹni tí ẹ bá fẹ́ bùn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa yẹ ọpọlọ rẹ̀ o pé só ti jẹ̀yà ṣé yà ti pa lórí só ti jẹ̀yà tó ṣé yà yìí só ti gbọ́n torí ọmọ òjìyà ọlọ́gbọ́n ta ni sísà rẹ tí ò bá ti gbọ́n ẹ jẹ́ kí yẹ ọ̀jẹ́ díẹ̀ sí báyá yóò gbọ́n níkẹ́ tó fún lówó ẹ má wéé sí owó yín o ẹ má jẹ́ kẹ́nìkan blackmail yín. Made in Oyo lèmi o, Adeyinka Pembo bí àwọn erin. Ajálù Ọ̀yọ́ ti gbó lásán, ní ìbáraẹranko máa ṣe rábà mi èèyàn. Ọ̀hìn ọ̀rọ̀ jẹ́nu ohun rùn. Kásá máa ṣe dáadáa, ajó kọ bí ẹni kìlọ̀ wà. Made in Oyo lèmi o, òkè òrò kí ni mo fi kalẹ̀ sílọ̀ Ọ̀yọ́ aláàfin wa ní àyín, Adeyinka Pembo bí àwọn erin.

0: kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni se bi ba beni kokan.
2: Ajisebi Oyo laari, Oyo ni se bi ba beni.
0: Ha, mi mo l'Olorun oba.

lemi se wan bi se ka be ka legalize corruption David Black abi kilo ko abi kilo ko as UK minister prime minister of UK David kini ka ko lo ko e to ni Nigeria is fantastically corrupt ninjo na to so o gbona lara wa bi pe kini sugbo to lo so ododo oro sire bi sogusan ni ododo oro bi sogusan ni o we are fantastically cali corrupt ta ba tun le multiply cali in uncountable times our very very very corrupt gbogbo alasi jo ma bujo o go ni ti wa na nse ah ma bo se ma sun so Congo iresi sinu omi gbona ko le ba sun ki to n din osun wa ku sesin re oko pe ko ma din osun wa ku sesin re oko ko ma do sun wa ku owo yi na lo ma lo dan mi fi se bi le like na ma ni e wa san wa lubari ko mo ninjo am ko mo owo yi na ko le ma mu lo be bi owo telephone eru kojo e wa lo mo n yaya ku ya won ma nda won da luru ka ki awon mo te fowo buku te bi sadura fun won ninjo te n ko won jade awon mo te fowo buku owo ti o mo ko te bi to owo eje awon te fowo jibiti to ẹyin tẹ ń jálé onílé fi ibò tí yín mọ́lẹ̀ a máa ní kálíìbù good ìlú dáadáa ká fi ìlú dáadáa lẹ̀ fáwọn ọmọ wa àfi ká fi ọmọ dáadáa lẹ̀ gan fún ìlú tọ́ra àwọn burúkú tá ń filẹ̀ fún ìlú dáadáa náà ni wọ́n padà ń ba ìlú tọ́ dáa jẹ́ o kí ni rè ní ìsìn àwọn òwò náà ń lówó lọ́wọ́ àwọn tábà lè fi wèrè pọ́ọ̀tì ẹ̀ ní o ní nàìjíríà yìí bọ́ọ̀ bá dílé lu jìbìtì bọ́ọ̀ máa sọ̀sọ́gúsọ bọ́ọ̀ bá sọ̀sọ́gúsọ bọ́ọ̀ máa ṣèṣekúṣe bọ́ọ̀ bá ṣèṣekúṣe bọ́ọ̀ máa jalè bọ́ọ̀ bá jalè bọ́ọ̀ máa jí owó ìjọba kó ẹ̀yin tẹ́ wà ní ministry of work gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ẹ̀yin náà mọ́ bẹ́ẹ̀ ṣe máa ń jí tẹ́ ṣe ń hùwà bẹ̀jẹ́ àwọn míì iṣẹ́ ìjọba wọ́n ti sọ wípé iṣẹ́ ìjọba ìṣeṣẹ́ àti làágùn wọn ní ṣiṣẹ́ ọ̀yà wọn tọ́ bá sì ti di pé ìjọba ọ̀sánwó báyìí ṣíráìkì ni ìwọ́ tó lọ ibi iṣẹ́ tó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ owó tó ń gbà gan tẹ́lẹ̀ ó tún máa ṣíráìkì pé ó tún fẹ́ kúnwó wá sí ń jẹ ègún mọ́yánnu o ní ní yọ gbogbo wa lẹ́nu o gbogbo wa la corrupt o gbogbo wa lólè bí ìwé bàbá mi sayo oyèrèdè bàbá dáadáa of blessed memory tán kọ wá ní yorùbá ní ilé ẹkọ gíga emmanuel alayande college of education àwọn ni wọn ṣe ìwé gbogbo wọn lólè ìgbà kan wọn kọkọ ṣe nígbà tá a fi wà ní secondary school náà ṣe ìwé yẹn ní ń jẹ gbogbo wọn lólè ní nígbà nígbà padà ìyá bàbá padà upgrade ẹ tí bàbá rí pé kì í máa ṣe gbogbo wọn gbogbo wa náà máa ṣe lólè tí ilé bá dà ẹni aláwòrán bí bá pa tiẹ̀ lèèyàn rè ẹni aláwòrán bí bá pa tiẹ̀ mọ́ nìkan lèèyàn rè nínú wa o kìí bàbá bá tuntun ìwé wọn bá tún ṣe àtúnṣe rẹ̀ wọn bá ṣe sọ táìtù rẹ̀ sí àkọlé rẹ̀ sí gbogbo wa lólè bí ilé bá dà o ẹni ọlọ́run bá pa tiẹ̀ mọ́ nìkan lèèyàn rè o bẹ́ẹ̀ bá sì fẹ́ mọ̀ wá tálákà bẹ́ẹ̀ bá fẹ́ tálákà ẹ̀jẹ̀ kówó dé o bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ wá tálákà ẹ̀jẹ̀ kówó dé kí burú jẹ́ ó yapa ṣùgbọ́n ní ìsìn ńkọ́ ìwo ni wà ní wò.

gbogbo ọmọ ìyá wọn tá ń dìbò fún wèrè kan wèrè kan gọ́vnà wèrè kan olóbùkún gbogbo gọ́vnà wèrè kan ní nọ́ọ̀tì lọ́hùn ẹ má bínú pẹ̀lú choice of words mi o torí mo mọ̀ pé wọn regulate radio station eléyìí private radio station online dẹ̀ ni ló jẹ́ nílé máa sọ̀rọ̀ bó ṣe wù mí láyé pé ibi táwọn NBC ó ti máa tí wọ́n ti máa ṣe inú ìjẹ́ kèmí ó ti lọ pé ká lọ máa ṣètò lórí kíní lórí mi ò mọ bá a ṣe ń fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú pé ká lọ ra time sórí àwọn normal terrestrial radio station ẹ bó oníṣẹ́ a máa fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú bó láti máa ṣe entertainment program nìkan tá à ní sọ̀rọ̀ nípa ìlú politics a sọ̀rọ̀ nípa òṣèlú a fi bá aráàlú wí a bájọba wí ní aráàlú ń ṣe tí ò dá sọ awíkoǹkó lójú ọlọ́rọ̀ a sọ ló ẹni tó òṣèlú náà ń ṣe tí ò dá sọ sójú wọn èyí ò jẹ́ káwọn lè torí wọn ní bá wà láyé láti máa lọ ṣé bó ṣe wà ní gbogbo àwọn kíní kíni mo wá ń bá bọ̀. Gọ́vnà kan nílẹ̀ Hausa lọ́hùn ní oríta tó yẹ kí roundabout oríta roundabout tọ́nà yìí fún báyìí bàbá wèé ní máa yìí ní oríta tí roundabout wà lọ́lọ́ gbé mọ́ṣáláṣí tí ò bá ti borí èèyàn ti dàrú àwọn tí wọ́n jọ jẹ́ kínní ọmọ ìyá wa nínú ẹ̀sìn wọ́n máa gbógo fún un ni wọ́n máa sáwọ́dà rẹ̀ ní àwọn tí ò bá nílà ká ẹ̀ tọ́pọ̀lọ́ wọn ti jòrò tán yányán wọ́n máa gbógo fún ni nínú mọ́ṣáláṣí àbí kínní mọ́ ìyẹn lọ ń kọ́ mosque sí roundabout tí ọkọ̀ ń gbà yípo tí ọkọ̀ ń gbà yípo tẹ bá fẹ́ sọ̀kalẹ̀ báyẹn sọ̀kalẹ̀ sáàrin ọ̀nà ni ṣàpé wèrè ń jẹun lórí irú eléyìí bá wọn ṣàpé kò yẹ ká sẹ́nu kù sọ̀rọ̀ sí wèrè eléyìí bá wọn pé orí eléyìí ti burú yányán ni roundabout tọkàn yípo láàrin ọ̀nà lóríta àwa lọ gbé mọ́ṣáláṣí síbẹ̀ àwọn àáfà àti àwọn kínní lè má mú wọn wà má wa a gbádùn ní nàìjíríà lẹyìn ká bá gbé ọmọ ìyá mi nínú ẹsìn kan wèrè ń dó wèrè kan dọdọ mi kì í ṣe pé fún ni o.

0: láwa religious jù. Àwa ní ilé ìjọsìn pọ̀ fún jù ní country tí ó ní ilé ìjọsìn jù. Kódà tó fi mọ́ inú gbó tí wọn àti ìkó débẹ̀. Ẹ mọ bá bi mọ́ṣáláṣí bíi mélòó pàdé láwọn bá ṣọ́ọ̀ṣì pàdé lóríṣiríṣi káàkiri. Àwa náà sì ni ìwọ̀wọ̀ wa ló burú jù. Àwa là ń lu
1: jìbìtì.
0: Àwa ni wọ́n fún wa ní nǹkan ká fi jí sẹ́fẹ́ nìkan tá yọ̀ ọ́ lẹ̀ ń bẹ̀.

0: popo meka maroro opopo dubai maroro awon mo be ni won tun se o dubai ni se won depend lori epo mo won ti lepo won ti maximize resources yen de bi pe won ti fi owo re won ti bi tun ilu se to je pe awon kan tan wa fi build nkan kan ni wa mu owo wa o de mu wa gan o tun ju owo epo ti won bi ti won ri bi owo epo lo won depend lori epo mo lodo ti ọrọ̀ ajé oríṣiríṣi ní mẹ́mbẹ̀ àwọn ọlọ́rin politician yín bí wọ́n bá jí owó kó ń bí wọ́n bá ṣe wedding fún ọmọ wọn ibẹ̀ wọ́n ń sá lọ ṣe rántí ijó ní tí àtiku abubakar tó bá ṣe wedding fún ọmọ rẹ̀ ṣe mọ̀ pé dubai ló kó wọn lọ wọ́n ṣe nàìjíríà wedding mọ́ nàìjíríà bí ọ̀rọ̀ kan tí wọ́n associate mọ́ putin the president of russia russian federation wọ́n associate mọ́ bóyá òun lónìí bóyá òun kọ́ ló sọ ti wọ́n ní pé
1: wọ́n ṣe kò padà nílé fún ọkọ̀.
0: Africa is the burial ground for rich Africans. Why he shops for his clothes in Italy? He gets his earth pa mo se be so in lo su ko lo e ya nle ebo eyin eyan yi you get your sorry ni Italo yọ lọ sáàfù ọlọ́run rẹ̀ ní mọ́kà tàbí kọ́ gba jerusalem lọ jp alájì oríṣiríṣi alájì alájì tínú ọmọ jp tí wọ́n nínú kà tí wọ́n ń ṣe kà bọ́ bá fẹ́ gba ètò ìlera yọ gba uk tàbí amẹ́ríkà lọ bọ́ bá fẹ́ jí owó kó tó fẹ́ ra lẹ̀ tó fẹ́ ra lé property tó lè sunu yàrá méjì pọ̀ lẹ́ẹ̀kan náà yóò gba tax havens lọ àwọn orílẹ̀-èdè tí wọ́n ti gba tax lọ́wọ́ àwọn ibẹ̀ ni ó gbà lọ wọ́n bá fẹ́ ṣàfihàn ayé ẹ̀bà lórílẹ̀-èdè canada wọ́n bá ṣe wedding ẹ̀bà ń dubai àwọn olóbùkú àwọn eléboobo tọ́bọ̀ wá dìpọ́ kú tán ẹ̀ mà ní ẹ̀ máa gbóhùn lọ lé ni o ẹ̀ máa gbóhùn lọ lé wọ́n fẹ́ sọ bí ìdìbẹ̀ yà gan.

ẹ̀sùn election míì tí tó ń bọ̀ wọ́n tó máa fún àwọn èèyàn láàyè láti lọ gba voters card ẹ sọ fún àwọn èèyàn kan register o àfi bí orí ò bá sì ta wá dáadáa tó mo mọ iye tí mò ń fún ọmọ lóúnjẹ lójoojúmọ́ mo mọ iṣẹ́ tí mò ń ṣe kí n tó rówó bàbá fi mọ appreciate àwọn tá bá ń gbìyànjú tá bá ń struggle tá ń hustle tí wọn yìí sọlẹ irú christmas tọlọ yìí pẹlú orúkọ àwọn alátìlẹyìn wa tá máa ń bun àwa náà lówó àwa náà bun àwọn tí wọn ń ṣiṣẹ ní ọjọ christmas lówó owó tí mo ná lọjọ

àwọn tá a lọ bá nídìí tán ti ń ta epo tá a fún wọn 1000 oríṣiríṣi báwa náà ṣe ṣe báwa èèyàn ṣe ń fi sọ́dọ̀ wa làwa náà ń fi síta àpàkà mọ́ to whom much is given much is also expected of them. Lórí oko àwọn alátìlẹyìn wa bàbá mi Sàmínú Adépọ̀jù bàbá mi Fàtá Ìbámidélé bàbá mi Bàṣírò Adéníran bàbá mi Yásàlám Ètèrè Mọ̀tò Pọ́pọ́s Fẹ́ǹtọ̀ Alfa Glo Mr. Yusuf Tani Ọ̀pábọ̀ Tani Zeni Ọ̀pábọ̀ The Hospital Artist Michael Awosola Angelo Máa mi Madam Funmi Kẹ́mi Asis Sàràfàdín Ọlá Ìyá bàbá mi Fàtá Ìbámidélé Olúsọlá Lamẹ́ríkà àwọn tẹ́ máa ń mú àlówó nù wọ́n ń fi sọ́dọ̀ wa àwa náà máa ń fi ta níwọ̀nba bí kàpá àti àna ṣe mọ báwo ìkú ṣe mọ àbí ṣe bí bọ́jú owó wọn ní ká lò fún nǹkan kan nínú stúdíò wa àwa náà bá yọ sàkà.

0: o baba mi sa ninu Adepoju Miriam Adesewa Simkins America oyinbo la won o gba awon ta ma ran a lowo ni a dupe o a mo lore o gbogbo yin oyin na oni tawo yin olorun ma wa pelu yin ta ma pa ilo ati abo yin toro gini la die bo oko e mo iko iko bala iko ikejo lona asete bo nse olorun eh ni si se o won ni daran siyin lorun akoba adaba oran olorun ati mo o jo ni koni je titi yin o ni wale lai lai okay okay lo wa fun ni nbe o okay loke le ye fun loke loke le ma wa lojo gbogbo adupa o gbogbo yin te ma ran lowo eyin omo ba aladigbo lo mu idin ni adekunle baba mi evangelist akande moses akintunde emi feran wahala nje oni tawon amotekun kan gba phone lowo mi phone mo si fun abi se gbogbo eto mi ade ti mo se lo ori facebook so je live video ni ade ti mo se lowo bi ru e te ngbo yin na ni ori phone na ni gbogbo ara aje ni wa mo fe ba yan edit video ni mo fe se jingle mi ni ti mi lo si studio lo se ni ori phone na ni te gba phone mi fo dide ose ejo meta baba akande moses akintunde gbogbo awon agbalagba ninu oyo ati bayi ni ti fo pipe ni ti ba bi ri phone mi gba eh to wa mo phone ohun gan ni gba phone ore mi ni ke tun se temi mo pe ran wahala po bo se jenu olorun ma wa pelu yin o o si se mi bi ke mo ilo ke mo arojo lo ejo ro nlorun wa lai mo le se bayi dola olorun ba ngbo mo le mo arojo lo bayi dola tin si mo wi tin ni ti kan ni jora won tin ni fi kan pe meji
1: ikan fowo so opo ikan mo le awon eyan mo fowo so opo won ma ki asi otito ni ora won baba wa ni leyo to mi pe karin kapo kapo karin iye ni iye oyo ati ba ninu ti ko ran lo ran mi si ina ni mo wi pe ajeji owo kan soso ko mama beru lori eje a fi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ka po owo so wopo gbe ilu oyo ga agbara nbe nibi ipimo so kan I eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ti kò rọ̀ mú wí pé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ ní ìyẹ ni yóò yẹ wá o torí ìyẹ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú ọ̀yọ́ lásìkò wà lókè lókè láàmọ́ wà lọ́jọ́kọ́jọ́ adéyínga ọlọ́sùkàn nílẹ̀ ní ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀fẹ̀ tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ yìí náà ọ̀yọ́ àti fàyí ní tí kò rọ̀ ní ọ̀ràn mi níṣẹ́ àánú àná ni mo lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ńlá dìkú ijó àti wípé ayé ṣe bí ọ̀sán làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: má yín kúrò ọ̀rẹ́ mi má gbé kúrò lájí ṣe bí ọ̀yọ́ online radio.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Ọya fi orin Mùsùlùmí ọdún lọ sópin ọ̀hún. Gbogbo àwọn atọ́lọ́yẹ tí wọ́n ràn wá lọ́wọ́ kọ́lọ́n bá wa ran àwọn náà lọ́wọ́. Ọya fi orin sí láti ilé agbára. Ẹ mọ̀ dà ń lóhun èmi náà nílé agbára orí fóònù mo ti ń tẹ ọ. Ìgbà mi kankan báyìí serious kọ́ lọ sàánú mi. Packaging pọ̀. Packaging là ń jẹ o. Gbogbo àwọn tí ń ràn wá lọ́wọ́ ọlọ́run bá ran àwọn náà lọ́wọ́ o. Mọ̀ dá àwọn náà dá bùkátà wọn. Ká mọ̀ rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ká mọ̀ lọ dáadáa, ká mọ̀ bọ̀ dáadáa. Kíṣẹ́ wọn kó mọ̀ dìṣẹ́ mọ̀ lọ́wọ́.

gbogbo ọ̀rọ̀ tá ń sọ tí ń jàǹfààní fáwọn èèyàn wọn bá ti mọ ohun tí rí ẹ̀kọ́ kankan kọ́ lára gan tí ò bá sí àwọn tálẹ́ǹtì ọ̀bá parẹ́ mọ́ aláàánú àwọn lọ́lọ́run ń lò ní sábà bí ó àwọn nígi lẹ́yìn ọgbà wa àwọn náà ni wọn jẹ́ kó ti sú wa àwọn náà wọn jẹ́ kébi ọ́ pa wá débi bá pa àyàn jù bébi bá pa àyàn kọjá àyè bébi bá pa àyàn kọjá àbìkí èyí ó ṣe ṣekú sí àwọn ní àjẹ́ káwọ́ ti ṣèṣekú sí àwọn níwọ̀n ti jẹ́ àdàdà kú ni èyí tọ́jẹ́ pé sálù ẹlẹ́nu gbọ̀rọ̀ ló kọ́ ẹnu mi ọba ti lè gbọ̀rọ̀ mọ́ torí ẹ̀rí ọkàn ọmọ jẹ́ mi bí n bá sọ̀rọ̀ sáwọn ọmọ tán lu jìbìtì tán lu ṣe yàwó tèmi náà sì tún ṣe jìbìtì tèmi náà ń ta káṣáàpù láwẹ́rẹ́wẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí bá wọn ń ṣàánú tilé oge náà tún tó gé jù torí ń tọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ a lọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kú dá ọlá yín ọlọ́ ọlọ́run lára wa adéyinka pẹ̀mbọ bí àwọn erin káṣàmọ̀ṣe dáadáa ajé ọkọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ èdè bábọ̀ èdè ìjìnlẹ̀ bábọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábọ̀ ìmọ̀ ìwà bábọ̀ ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tó

tawa ma ya wo na nta enu wo ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma ja nja sugba owo ti a mo o owo mi re funfun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yàtọ̀ fún pé à ń lọ sí mc à ń record fídíò à ń ṣe bẹ́ẹ̀ dé jingle nǹkan nǹkan tá à tún bá káàkiri kò sí alẹ́ kan táwọn ètò hustle jáde nítorí pàpẹ́ wọ́wọ́ lọ́wọ́ torí ẹni tí ò bá rí nǹkan kan jẹ tí ò rí nǹkan kan sí yóò máa wọ́wọ́ lọ́wọ́ tí nǹkan kan bá wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yóò wá máa ṣèṣe kù sí yóò máa jẹjẹkújẹ yóò máa hùwà kíwà yóò máa jalè yóò máa fẹ́ ṣùgbọ́n àwọn èso ọ̀lẹ́ o mo jẹ́ jẹ́ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run nìkan lálágbára àìsàn ọ̀lẹ́ o àìsàn ọ̀lẹ́ tẹ́ ẹ bá gbọ́ ohun tí mò ń ṣe yìí nítorí owó tẹ́ẹ̀ fi máa bùn lọ tẹ́ ẹ bá gbọ́ iṣẹ́ tèmi gangan ṣe fún ara mi ṣùgbọ́n ká gẹ́gì dínà bẹ̀rù dá a bá fi pamọ́ ní níyì gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́run máa bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n tún ń gbèrò fáwọn fẹ́ ràn lọ́wọ́ ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ ọlọ́run máa dá àwọn náà dàgbèsè ààyè wọn káwọn náà kan máa bójú rere.

Tẹ́fẹ́rí. Wọ́n kọ́ àwa ní Yorùbá nílé ẹ̀wà ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education. Ìyún lókè òrò fún lọ́yà aláàfin wa ń bí. Bàbá dáadáa àwọn èdèmú àwọn èdèmú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọn pè tẹ́lẹ̀ nígbà wọn á rí pé kíní ìfọ́jú pọ̀ nàìjíríà mọ̀ ń bà yẹ ṣe ni ajẹ́ pé gbogbo wa náà ló lè ilé bá dá o ẹni ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí. Sákẹ́kẹ́ kan legalize corruption. Mo ìtún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèèrè bẹẹ bá fẹẹ sàánú àwọn èèyàn ní nàìjíríà láwọn èèyàn yín tán wà létán máa ń gbé bùkátà wá báyùn ẹ máa intaviú wọn èyí tẹ bá rí kó rire òpé tó àwọn tí ò wúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jẹ́ wọn ó dìbò fún tẹ rí kó rire tí ìpé tó ẹ má sàánú ru wọn mọ́ oríire tí ìpè tó ni iye tí ìyè bá sì tí ìjẹ ni iye ìyá ń jẹ nǹkan lọ ni iye tí ìjẹ dáadáa tó ni. ó yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí. ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbẹ̀yìn náà wá nígbà pé ọmọ ìyá mi nínú ẹ̀sìn bẹ́yàn kan gbé wèrè ń dówèrè ọmọ ìyá mi wèrè ń dówèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákàyè tó láti le rúlùú nàìjíríà láti le ṣe nǹkan fún ìlú.

0: ní ìparí ọdún evangelist ta kọ́kọ́ lò lẹ́ẹ̀kan sí báyìí ká máa fẹ̀yìn sí lọ wẹ́rẹ́ wẹ́rẹ́.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ láàárín, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ́ solúlàájù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú kágbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀gbọ́ wa.
1: You are currently listening to Ajisebi Oyo Online Radio. Ajisebi Oyo Lari, Oyo Oyo Sebi Baben, Kokon.
2: Agbami ọgbọ́n náà ní ètò ẹgbọ́n tán. Mo sì lérò wípé gbogbo wa náà láti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ ní orí ètò. Ìbínú lọ́rẹ́ mi sọ̀rọ̀ dé lórí nírọ̀lẹ́ yìí. Gbogbo wa náà la dẹ̀ mọ̀ pé ìbínú ọmọ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. À ń bá wa mọnimọni láyé ìjọ òun.
3: Àwọn
2: bàbá wa mọ èèyàn mọ èèyàn. Àwọn ni wọ́n máa tún sọ̀rọ̀ tí wọ́n máa ń pòwe. Wà ní bínú bá ń bí yín ẹ sọ́dọ̀la. Bínú bá ń bí ọ sọ́dọ̀la. Àní bínú bá ń bí yín ẹ sọ́dọ̀la. Tí ẹ sì mọ̀ pé àgbà tó bá ní sùúrù ohun gbogbo ló ní. Sùúrù bàbá ìwà. Sùúrù lábí lòlẹ́ ayé. Àní bínú bá ń bí yín kẹ sọ́dọ̀la. Ó ní ìtàn ráńpẹ́ kan tó rọ̀ mọ́ gbólóhùn yẹn.
4: Ó ní bá jẹ̀dá ẹ̀kún iṣẹ́ o.
2: Ní ayé ìwásẹ̀ ní ayé láíláí.
4: A ṣe ń bà wá jẹ́ oore láwa.
2: Ẹ jẹ́ kí n tètè sáré sọ̀tàn náà fún yín kí fóònù ni ó tó.
3: Báwo
4: fi lè bo ọ̀la ta?
2: 9% ló wà lórí fóònù. Ní ayé ìwásẹ̀ ní ọjọ́ ní ayé láíláí kò gbá.

0: àwọn bàbá mọ́nímọ́ ní àwọn bàbá wa mọ èèyàn mọ èèyàn. Ní
1: òdòye ọlọ́run.
0: Bàbá tà ń wí yìí ló bá lọ sí ojú ogun. Ṣùgbọ́n kó tó lójú ogun.
1: Ṣé ń bá mi jẹ́ òun lọ́lá òun tó ń pẹ́ mi ga.
2: Ìbàjẹ́ ènìyàn.
0: Òun àti aya rẹ̀ wọ́n sunrun wọn lọ́n sunrun ọmọ wọn sún mọ́ra wọn.
2: Òdòye ọlọ́run. Ìsọ́kúnkún ẹ̀dá.
0: Ni wọ́n bá lọ sí ojú ogun. Ogun tá ń wí yìí ọpẹ́. Tọ́jẹ́ pé wọ́n kó bàbá yìí ní ẹrú ní ojú ogun tí wọ́n lọ ní ìgbà wáṣẹ̀. Ṣé ń pọ̀ kàn bá ròyé mi bọ̀? Adéyínká Ọlásùnkànmí lèmi ń jẹ́ pínpín tí ṣe báàlẹ̀ fìlà. Èmi náà ni Lásà Àròpò tí so lórí ọbẹ̀ nínú àwòtán ngẹran. Èmi náà tún ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè ní Lumatech. Ẹ̀yà méje jáde ẹ. Wọ́n tún máa ń pè mí ní bàbá Ajíṣebí Ọ̀yọ́. Ṣé ẹ sì mọ̀ pé Ajíṣebí Ọ̀yọ́ là á rí? Ọ̀yọ́ ò ní ṣe bí fùrọ̀ yálàyà bàbá akọrin pàgbà bàbá ńlá bàbá ẹnì kọ̀ọ̀kan wọn. Ní wọ́n bá lọ sí ojú ogun ní ìgbà wáṣẹ̀. Wọ́n bá kó bàbá tá à ń wí lẹ́rú. Odidi 40 ọdún ni bàbá lò ní oko ẹrú. 40 ọdún lé gbáko ni bàbá lò lóko ẹrú. Àní bínú bá ń bì yín ẹsọ́dọ̀lá o. Inú bá ń bì yín ẹsọ́dọ̀lá. Àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní. Àwọn bàbá wa tó mọ̀ ní mọ̀rọ̀rọ̀ òkúròrò ikú ìyànjọ́. Nínú ẹgbẹ́ níbi iṣẹ́ sùúrù la fi lólé ayé. Ìbínú sì rèé kò mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ nínú bá ń bí yín ẹ sọ́dọ̀.

0: Nínú Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum.
1: Mo dúpẹ́ ká dára mọ́.
0: Ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú kó lè dá tí gbogbo wa ń bá káàkiri.
1: Olóyún ọ̀rọ̀ kò dẹ̀ ṣe tá láti bí. Ó pé tí ó mú orin, ẹ sọ fún un pé kó súnmọ́.
0: Bá a ṣe ń gbèrò pé kó dáa fún ìlú Ọ̀yọ́ tó yóò dáa fún ìlú Ọ̀yọ́ jù bẹ́ẹ̀ lọ. Lásìkò tó bá wá ń dùn, tó bá ń dán wọn, ní fi èmi àti ẹ̀yin sí àwátì. À ní fọjọ́ lọ́jọ́ lọ.
1: Ẹ sọ fún pé kó lè dàbí. Mẹ́kúnlé bá nígbà la fi ń jẹ́ àdàbí. Àlà àdàbí fọ́kànlé ìlmọ̀ ní lógo ta.
0: Ìtàn tí mò ń bá bọ̀ kí n mọ́ bó pò lọ ilé olóró kí fóònù mi ó tó kú. Ẹ má bínú, ẹjọ́ ràn lọ́rùn. Àròyé niṣẹ́ bá ka igbe kíké báyìí kúkú niṣẹ́ ẹ̀yẹ lóko.
1: Owó tó bá mi jẹ́ òórùn láti àdàbí ọkùnrin tó ń bá mi jẹ́.
0: Ṣé mo sọ lẹ́ẹ̀kan ẹsẹ̀ gbàgbé pé mo ní 40 ọdún ó lé ni bàbá táwọn ìlú lóko ẹrú.
1: Àdúgbò tó ń bá mi jẹ́ òórùn láti àdàbí àdàbí tí mo bá sẹ́yìn o àdàbí.
0: Ni bàbá yìí lọ́jọ́ kan
1: lọ́ba
0: bọ nínú oko ẹrú tó wà.

0: Bẹ́ẹ̀ gbàgbé àkórí ọ̀rọ̀ mi tínú bá ń gbé yẹn sọ́dọ̀ láwọn. Bẹ́ẹ̀ sì mọ̀ pé ọ̀rẹ́ mi náà ló ti ṣètò tó sọ̀rọ̀ nípa bínú. A ní ìbínú ọmọ polówó wọn ò lẹ́sẹ̀ ńlẹ̀. Àti Sákí Ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá ló ń ti wá sọ̀ láì lẹ́ẹ̀kan.
1: Ọ̀tá mi wá ń bí inú wọn jẹ́ ń pè pé yìí.
0: Òjò Adégbèǹga Adéjàre ọmọ Òjò.
1: Lájẹ̀mìká.
0: Láti Sákí Ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. Àjòjé bá wọn rà sábàrí tẹrú tọmọ ní bá wọn rí gbó lóhùn.
1: Ẹ fi ń gbé Bájẹ̀mìká. Ìpínlẹ̀ Ìsẹ̀ máa ni ó pa á láàrú.
0: Ní bàbá tá à ń wí yìí lọ́ba Toko Ẹrúdé lẹ́yìn ogójì ọdún.
1: Àbá máa ló ń gbẹ̀yìn ọ̀rọ̀.
0: Nígbà tó wọlé tó dé tó wọnú ìlú, kàyéfì ló jẹ́ fún gbogbo ìlú.
1: Ó burú jẹjọ ọ̀ká.
0: Inú wọn dùn, wọ́n gbàlù, wọ́n gbajó, inú wọn dùn. Wọ́n forin tìlù pàdé rẹ̀.
1: Dábòbò kọ̀ máa ń dà
0: kí. Ó tọ̀dọ̀ Badé, ó sì wọnú ilé rẹ̀ lọ.

0: ẹyin tèmi ṣe nǹkan kan bá ìtàn náà bọ̀. Bàbá bá wọnú ilé òfomi lára. Ọ sanra ó wù ẹ̀. Ìyàwó rẹ̀ ó pa búrúbúrú súnmọ́ ó gbóúnjẹ fún pé bàbá ẹjẹun ẹjẹun. Ẹjẹun kẹ wá fẹ̀yìn nílẹ̀ kẹ sùn díẹ̀.
1: Wọ́n lámà dé
0: ni
1: mí.
0: Ẹ má gbàgbé pé mo ti ní ó lé ní 40 ọdún tí bàbá yìí lò lóko ẹrú.
1: Kò fọ́ ọjọ́ orí pin, kò fọ́ ọjọ́ orí pin, mo bí yín ṣe yẹ ló bá ta.
0: www.ajisebioyoradio.com ẹlẹgbẹ́wà gàràgà lórí wẹ́bsáìtì wa. A wà lórí gbogbo àwọn popular radio directories bíi Radio Garden, Live Online Radio, Zino Radio. A tún wà lórí Android application on Nigeria Radio tó jẹ́ ti Lumatech. Kẹ́yìn bá ti lọ sí Google Play Store tẹ bá ti search fún Lumatech. LOOMERTCH Lumatech. Gàràgà lẹ́gbọ́ Ajisebi Oyo Radio lórí gbogbo àwọn 100 application Lumatech. Àti tẹ́ ẹ bá lọ sórí website.

0: na.
1: Ah, ọ̀rọ̀ ń gbè mí náà nínú. Ẹ jẹ́ kí n sọ díẹ̀ kí n dákẹ́.
0: Omi má jà.
1: Ní bàbá táwọn èèyàn lọ bá wẹ̀ tán ló fomi lẹ́ra lọ jẹun ló sùn.
0: Bámi ló ní ìyọnu.
1: Nígbà tí bàbá ó jì í.
0: Tu síta.
1: Látojú oorun.
0: Bẹ́ẹ̀ nínú. Àfojú fẹ́ ni ti.
1: Lọ́ba rí géńdé ọ̀dọ́mọkùnrin.
0: Inú.
1: Lọ́jáde láti inú ìyẹ̀wù nínú yàrá wọn. Tóun àti ìyàwó rẹ̀ jọ ń gbé.
0: Sọ̀rọ̀ orí aláṣẹ kọ́mándà tí yóò gbénu.
1: Ní bàbá bá fàdá yọ. Gẹ́gẹ́ bí ó ṣe gbóná lára gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ̀ ń gbọ́ mi.
0: Sọ́mà lágbà.
1: Lára gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ ń gbọ́ mi.
0: Wọ́n
1: tẹ̀ ti lọ láti bí ogójì ọdún tẹ̀ wá dé tẹ̀ wá rí tọ́ọ̀dọ̀ wọn kàn ní tọ́ san agun. Tọ́ wọnú ìyẹ̀wù ti ìyàwó yín.
0: Wọ́n fún mi lẹ́.
1: Bó ni ó sì kọ́kọ́ rí lára yín.
0: Ti wá fẹ́.
1: Ni mo ṣe ní Tinúbá ń bí yín ẹ sọ́dọ̀lá o.
0: Ó gba mọ́ta.
1: Tinúbá ń bí yín ẹ sọ́dọ̀lá. Ìbínú ọ̀mọ̀ àpólówó òun ò lọ́sẹ̀ ńlẹ̀. Àgbà tó bá sì ní sùúrù ohun gbogbo ló ní.
0: Kásímà mo fọ fún mi.
1: Ní bàbá bá fọ àdá ajá ríro àti ìbọn pẹ̀lú ọ̀fọ̀ ogun.
0: Ó lọ sí pàlí.
1: Ó lóun ọ̀pá ni o.
0: Wọ́n ń bínú.
1: Ìyàwó tòun.
0: Nìkan la.
1: Níyàwó tèmi, ìyàwó tèmi. Ìwọ́ wọnú ìyẹ̀wù tì àti ẹ̀ bọ̀ lónìí. Ó ní bọ̀.

láwọn èèyàn bá ti wọlé náà dé náà di bàbá mú ó lọ́wọ́ pa ni ó ń bẹ lórí nisẹ́ àní ń bẹ lórí nisẹ́ ìníjọ́ lọ o ẹ bá ń gbé bọ̀n mi ẹ bá ń gbé afọ́ mi ẹ bá ń gbé ọfà mi ẹ bá ń gbé ìbọn mi àní ń pa ọmọkùnrin yìí nisẹ́ wọ́n wọlé tọ̀yàwó mi ìwọ ò ní lọ lẹ́yìn ọ̀jẹ́ ọlọ́run.

0: àṣẹyìn wá àṣẹyìnbọ̀ gbogbo òlú pé bìbà wọ́n pélé bàbá yìí lórí.
1: Ìyàbọ̀ ní bí ìyàjú.
0: Ní a bá ń mú pé àmọ́ yín mọ́mọ́ ṣe bó ṣe tó mọ́mọ́ ṣe báyìí. Ó lé sẹ́yìn náà rí ni ìyàwó mi ni ọkùnrin yìí wọlé tí ẹ̀rí tó sàn. Ẹ̀rí bó ṣe dé ni ọkùnrin rọ̀gbọ̀dọ̀ rọ́gbọ́dọ́.
1: Wọ́n jẹ́ sọ tìjú oró.
0: N tí òye bàbá ni wípé.
1: Ẹbínú ṣe báyẹ ló dẹ̀sí lóró lóró.
0: Ó rán ọjọ́ kìíní àná tóun àti ìyàwó rẹ̀ sùn. Kan tó lọ sí ojú ogun, kan tó lo ọkọ̀ ẹrú. Ni ló ti di ọmọ tó ti di ọkùnrin rọ̀gbọ̀dọ̀ rọ̀gbọ̀dọ̀.
2: Ìbàjẹ́ ni.
0: Tóun wá rí nínú ilé, tóun rò bí ará àta kan ni. Kọ̀mọ̀ pọ́ ọmọ òun náà ni ọmọ bíbí inú òun ni. Láwọn àgbà ló sì bọ̀, wọ́n ní tínú bá ń bí yín ẹ̀sọ́dọ̀lá o. Bínú bá ń bí yín ẹ̀sọ́dọ̀lá. Tẹ́ ẹ bá pàbínú náà mọ́ra. Tẹ́ ẹ pa kí tí mọ́ra. Ó ṣeé ṣe kọ̀rọ̀ mọ́ rí bẹ́ẹ̀ ṣe rohùn. Ṣùgbọ́n nígbà tá ẹ bá ti fi ìbínú fa ohun tó dùn jẹ́ tẹ́ ẹ ti fi bàjẹ́.
1: Àbí wọ́n gbé kọ́ máa ń dàgé wa.
0: Nǹkan tí ìbínú ọjọ́ kan bàjẹ́ wà láì sùúrù ogún ọdún.
1: Ẹ̀bẹ̀ mi sọ bá lọ.
0: O lè mọ́ lè tún ṣe. Tá a bá wá ní sùúrù ìṣẹ́jú kan péré, nǹkan tí ó bàjẹ́ fún ọgbọ̀n ọdún fún ayérayé wà láì.
1: Ìtọ́lọ mi.
0: Sùúrù ìṣẹ́jú márùn-ún péré, o lè tún ṣe.
1: Ní tó bá ṣe ló ṣe.
0: Ẹ̀yin ẹ máa ṣàkíyèsí ọ̀rọ̀.
1: Ìṣe.
0: Tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó gbé yín nínú, tó gbé yín nínú, tó gbé yín nínú.
1: Ìṣe.
0: Nígbà tẹ́ ẹ wá pamọ́ ra tẹ́ ẹ gbé mi.
1: Aláwù ta ló fẹ́.
0: Létà ẹ lè máa padà.
1: Kó má ṣe kan.
0: Tìkẹ́ẹ̀tì wípé.
1: Pẹ̀lú kó o bá.
0: Nǹkan tẹ́ yín rò pé bẹ́ẹ̀ kọ́ lórí.
1: Má ṣe kan.
0: Àṣé ọmọ bàbá náà ni bàbá fẹ́ pa.
1: Bàtà mi bá bà mí.
0: Ọlọ́run ló ní káwọn èèyàn ó tètè dìímú. Kọ̀bá ti yìnbọn lù. Kọ̀bá ti bẹ́ lórí kọ̀bá ti sà ládàá.
1: Ọlọ́run máa tún mi.
0: Ìbínú ọmọ polówó òun ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ àgbà tó ní sùúrù òun gbogbo lóní. Ẹ jẹ́ ká fi sùúrù kún sùúrù wa látẹ̀lé. Mo kí ọ̀rẹ́ mi. Pàtàkì pàtàkì òjò ọmọ Adégbè Adégbèǹga Adéjàre ọmọ òjò láti ṣakí ògún ọ̀rọ̀ kí n tó bá wa sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí.
1: Ẹ̀yin bá ń sì mí.
0: Adéyinka Ọlásùnkànmí lèmi ń jẹ́ ọ. Pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí baálẹ̀ fìlà. Èmi náà ní Lásàrò kò ti so lórí ọbẹ̀ nínú àwòtángá.
1: Ogun lọ.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lé pé èmi náà sí lẹ́yìn ètò náà ni 07068874274. 07068874274. Bínú bá ń bí ẹ̀sọ́dọ̀lá o. Àgbà tó ní sùúrù òun gbogbo ló ní. Ìbínú kọ̀ mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀.
1: Ṣíṣẹ́ torí ìgbésẹ̀ ló bù sẹ́. Èrò ọba ò dá, wọn ò fẹ́ ká jèrè ìṣẹ́. Bẹ́sẹ̀ tọ̀tà mi.
0: Ẹ lè fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn bá mi chaàtì lórí WhatsApp 07068874274 tàbí 08118775793 08118775793 yẹn ni ìkìlò.
1: Ìrìndùn sálíbà náà.
0: MT N ni tàlákọ̀ọ́kọ́. Ìgìlò lẹ́lẹ́gẹ̀. Mi ìgbàdì kankan báyìí serious.
1: Dámú, wọ́n dámú, dámú, àlọ́.
0: Wọ́n ń pa àwọn ọmọdé ń wò mí ń ta lẹ́rìn. www.ajisebiayorede.com. Mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà nínú Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum. Ẹ̀yin mọ́jì ó bàjẹ́ ìlú. Ẹ̀yin ọ̀tọ̀ ọ̀kùn lúlù kò ní bàjẹ́ o. Bọ́yọ̀ bá ti ń dùn tó ń dán wà ní fi àwa náà ṣe àwa tì ń bẹ̀. Igbá ilé gbogbo wa yóò máa lékún ni àwo ilé wa yóò máa lékún. A ní pẹ̀dínlágbára Ọlọ́run, a ní rogun àkáwọ́ lórí fẹsẹ̀ janlẹ̀. Mo kí gbogbo àwọn sọ̀pọ́tà ṣe wa, gbogbo àwọn tí wọ́n máa ń bùn wá ní nǹkan, gbogbo àwọn tí wọ́n máa ń nà ọ́ ṣe wa. Brọ́dá Olúsọ Awósọlá Angelo láti ìlú Àbújá, tí wọ́n nà ọ́ ṣe wa níjọ ni Akin kò ní tán bẹ̀. Ó tún fi àsìkò yìí kí Brọ́dá Délé Kọ́lájọ láti ìlú Port Harcourt. Àwọn ní àgọ́ ààrẹ ní ìlú àwọn, ṣùgbọ́n Port Harcourt ni wọ́n fi ṣe ibùgbé. Mo ń fi àsìkò yìí kí bàbá wa Fàtà Ìlàmídì, ọmọ Ọ̀yọ́ Aláàfin ìlú Òǹdó, Ọ̀wọ̀ làwọn ń gbé ní Òǹdó State. Bàbá wa Fàtà Ìlàmídì láti Ọ̀wọ̀ ìyẹn ní Òǹdó State. Àwọn náà máa ń nawọ́ sí wa, gbogbo ìgbà ni wọ́n máa ń bùn wọn ní nǹkan. A kì í sì sú wọn kì í rẹ̀ wọ́n. Mo tún kí Madam Fúnmi Kẹ́mi tí wọ́n ní www.funmikemi.com. Mo tún fi àsìkò yìí kí Ọ̀yọ́ Supply Interior and Exterior Decoration láti Òṣogbo Òròkí Àsálà. Ọmọ Ọ̀yọ́ ni òun náà, ṣùgbọ́n Òṣogbo ló fi ṣe ibùgbé. Ibẹ̀ náà ni iléeṣẹ́ rẹ̀ wà, ẹ̀ ti máa gbọ́ fọ́nrán tiẹ̀. Mo tún fi àsìkò yìí kí bọ̀dá mi, bàbá mi, Àfa Àgúlò tí wọ́n ní A3 Multipurpose Center yẹn nílùú Pàpó. Ìpàkó ni wọ́n fi ṣe lé o, ṣùgbọ́n ọmọ Ọ̀yọ́ Aláàfin làwọn náà. ojo pase kere made omo ati ba
1: come and win aye
0: mo fi asiko yi ki omo oba mu idin oladigolu
1: for my life
0: pelu gogbo awon baba baba mama mama eyin agbalagba ta jo nse ika akoso yo ati ba unity forum alaji abdurrahman green pastor
1: alaye wa gbo aje
0: baba osa e fun lade
1: ti o tan ni
0: lati ile ife
1: olopolo
0: madam kemi adekanbi madam kemi adekanbi ta jo wa nilu oyo so pe ayin ayin de
1: o ya keep on saying
0: Baba wa waabu golagade Dauda waabu golagade ola mo je nzi ti gbe o ko mo se awon
1: la o me ilale ula idunun mi ama po si ni lojo
0: idunun gbogbo wa yo mo po si ni lojo ojumo o
1: ma po ni
0: sekere ba won rode ibanuje ibanuje o kere o tobi ko ni file mi ate yin se bugbe o o seto kan ni joni ti mo pe ni enu ara ni la fi so ma je o na la to fi ko meje ka ma so daada si ara wa ka ma so daada ka ma ro daada si ara wa lati ti lo adeyin ka olasukan mi le mi je papin ti gbogbo yin te ti mo si ba le bi se mi na ni la sa roko ti so lori obe ninu awo tan gan ti didi gba mi tin tun ma pade tori nfe ko gun fonu mi gan ti e tun ti fe ku kin tun ma fi asiko yi so fun yin ani lo opolopo rin se o ori phone la tin se leyi a fe ni studio tawon yo ti ma wa tori opolo nbe nilu oyo o aimoye awon eyan ti won ni talent ati opolo lati ma gbe ohun safefe awo si awari won jade sugba yin ke bi ti yin ke fi gbe wa laruge ka na ka fi ma tun gbe ta awon elomi na laruge ani lo opolopo rin se fun studio ani lo computer ani lo mixer anilo studio monitor anilo microphone anilo aga koda tun nilo boya shop kan ta mo lo e teyin ba le gbe nbe e da pa eran a lowo olodun oba oni deyin na da bukata yin e mo da oda kini yi o bi ogo wa da tin sapa kilo oyo da oyo da ju be lo yo dun yo ma dan asiko to ba n dan si o dun si toro oyo tin dun yin ba yin gba bayi won ni fi mi ati eyin si awati adeyin ka olasukan mi le ni je papin ti gbogbo yin te ti mo si ba le fi la imi na ni lasa roko ti so lori obe ninu awo tan gan to a mo be tori obe ni be so atele se asi be na we ni ba ni amo bo nikan la ni de ba nle to ba ku dede kojo kan ri orun aro wo ade fun baba je ro mo je le je kin laye igbin se ero wo laye igbin se ile oluweri gbona inu ile yin ode yin ona yin ibi se yin ile aye yin oni gbona o tori pe tututu bayi laaro de tututu na laaro baba o fa yin le olorun ba lowo o fi olorun ba so yin ki abo re ko ma daju lori gbogbo wa ti didi gba mi lati ma pade ibade wa wo

ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ tẹ́jọ́ ń wò tẹ́jọ́ ń wọlé wọ̀de yóò sì wò fìrí yóò lóhun ò gbọ́dọ̀ gbé ni tí ò bá ṣe pọ́ wa important gan kọ́jọ́ rẹ mi ni ìbá ti dé àyín torí wọ́n ríran sóhunkún ò gbọ́dọ̀ débi olóko gbogbo ẹskìsì oríṣiríṣi tí ò jẹ ní o ni ó wá tí wọn fi ní débi òkú tó wọn gbọ́ a pa gbogbo súná wa dà gbogbo ọkọ tí wọ́n ń pè mọ́ wa lá bọ́ sẹ́ máa ń pè mí ní káṣá máa ṣe dáadáa ajọ́ kan bí ẹni kìlọ̀ bọ́ sẹ́ ń pè mí ládé yín nǹkan ọ̀lásùkàn mi báwọn míì bá tún pè mí wọ́n ní abdulrahman bí a bá pè mí lọ tó pè mí bọ̀ wọ́n tún ní ajọ́ kan bí ẹni kìlọ̀ wà wọ́n tún lè pè mí ní pẹ̀mbọ bí awo erin nígbà tí mo wà ní àyín ni o ìgbà tá a wà nínú ògbò tá à ń jẹ́ jíìnì ni o tó bá di ìgbà kan ì nígbà tó bá yá wọn ò ní pè wá ní gbogbo eléyìí mọ́ a pa súná dà á di àbẹ̀ pé wọ́n á ní ẹ bá wa gbé òkú bóde o wọ́n á ní ẹ bá wa gbé òkú bóde o wọ́n ò ní ní ẹ bá wa gbé ràmọ́nì bóde wọ́n ò ní ní ẹ gbé pẹ́ńbọ bí awo erin jáde wọ́n ò ní ní ẹ gbé ajókòó bí ẹni kìlọ̀ wà bó.

0: kò sí ń tó dà lójú.
1: Alápàṣú náà wá dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Bẹ́ẹ̀ kò rọrùn gbèsè.
1: Mo lápàṣú náà dà á dà bẹ̀ẹ̀ gbé.
0: Kò yíra máa ń bá.
1: Àbẹ̀gbé là á dà nígbà kan
0: yìí.
1: A mọ bẹ̀ẹ̀bẹ̀ gbé ní. Àwọn èèyàn. Àwọn tó fẹ́ ṣiṣẹ́ ládà iṣẹ́ olóore lára. Àwọn náà wọ́n máa gbé kẹ̀tìkẹ̀tì ẹlòmíà fọwọ́ di wà mú níbi ẹsẹ̀. Ẹni lòmíà gbá wa mú lọ́rùn. Ẹlòmíà fọwọ́ tì wá lọ́gẹ̀ẹ́rẹ́.
0: Àti ojúbọ foríjì lọ́dọọlọ́run ni. Èèyàn tó kọ́ tí ó túbọ̀ ẹsẹ̀ wá forí.
1: Ẹlòmíà gbé wa ní bàrà àdí. Àwọn ẹlòmíà sì máa wò pé ń jáfírí àárùn àti rùn díẹ̀díẹ̀. Wà sún sẹ́yìn. Ẹlòmíì ìwákùwà ni ọmọ wá káàkiri kó lè bá ríre kúri. Ibi tí wọ́n ti ń wẹ̀ wá lò wọ́n mọ tágẹ́ẹ̀tì kó lè bá rí omi òkú jígbé tí ó lọ́ bí tún ṣe nǹkan míì. Ní ìgbà kẹyìn. Tí alápá ò ní le dá apá ẹ̀gbẹ́ mọ́. Tẹ́lẹ́sẹ̀ ò mà ní le gbé ẹsẹ̀ rẹ̀ mọ́. Wọ́n pè yín ló kọ yẹn ní le dáhùn. Wọ́n ò ní lásán o. Wọ́n ò ní yín ká o. Èmi gangan náà alára wọn ò ní le dáhùn. Ìgbà kẹyìn rèé o. Ni mo fi mọ ní ìgbẹ̀yìn ló mọ̀ ju. Ìgbẹ̀yìn lójú o. Ìgbẹ̀yìn ni mo wá ń dolóko àdá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Gẹ́gẹ́ bí ìtànkà tá a máa ń gbọ́ nígbà kan lẹ́nu àwọn àfa wa. Wọ́n á ní.
2: Òwò rántí pé ọ̀la ọmọ.
1: Àwọn kan ni wọ́n ń rìnrìn àjò lọ. Àtọkùnrin àtobìnrin ni wọ́n ń rìnrìn àjò lọ o. Àtọmọdé àtàgbà náà ń rìnrìn àjò lọ. Wọ́n wá débì kan. Ọlọ́run wá pa wọ́n láṣẹ pé kí wọ́n buyè pẹ̀ sínú àpò. Inú àpò ọwọ́ wọn. Kí gbogbo wọn buyè pẹ̀ sínú rẹ̀. Ọwọ́ ń jẹ́ oyè wọn wípé. Ìwọ́ tó bá bu kínkínní ó ṣàbámọ̀. Ìwọ́ tó bu púpọ̀ náà ó mọ̀ kábámọ̀. Ẹni tó bù pẹ́ẹ̀pẹ́ yóò kábámọ̀. Ẹni tí ò bù rárá òun náà mọ̀ kábámọ̀.
2: Káyè kò nìyẹn ò ní kú.
1: Eléyìí wọ́n dàbí ilé ayé tá a jọ wà yìí ni. Ẹni tó bá ṣe dáadáa kínkínní. Tó dàbí horo náà gbọ́. Tó dàbí horo mustardi. Òun náà yóò fojú ara rẹ̀ rí o. Yóò kábàámọ̀ o. Ẹni tó sòore púpọ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe pẹ́ẹ̀pẹ́ òun náà ó kábàámọ̀.
2: Ìbẹ̀ láyé ẹ̀sán ló pàdé ẹ̀dí ọ̀rọ̀ rẹ̀.
1: Ẹni tó kábà ẹni tó ṣe díẹ̀ yóò kábàámọ̀ ẹni tí ò ṣe rárá kábàámọ̀ ẹni tó buyè pẹ̀ tá à ń sọ yìí náà kábàámọ̀ ẹni tí ò bù pẹ́ẹ̀pẹ́ yóò kábàámọ̀ tí àfiwé mi sọ ń yé
2: yín.
1: Ṣé n ti máa dàrú sí ò ti máa dàrú dàpọ̀ sọ ń yé yín ṣe ń fọkàn bá àròyé mi bọ̀. Adéyín ká mo tó ti dé lòórọ̀ yìí aláwọ̀ ìjọ.
2: Tájà ni lójó òkú ẹ ọmọ ìyá.
1: Ọlọ́run nìkan náà ló mọ ibi tá kẹ́yìn sí. Ṣé ajá ni ó jó òkú? Abómi ni ó gbé òkú lámọ yín lọ. Àbí accident ọkọ̀ lolúwa rè ó ní. Bẹ́yìn ó ní ojú orí bí ò ní. Ọlọ́run ọba mi nìkan ló mọ o. Ìgbẹ̀yìn náà ló sì jù. Alẹ́ ni tó buyè pẹ̀ díẹ̀ yóò kábàámọ̀ ẹni tí ò bù rárá rárá. Á kábàámọ̀ o. Ẹni tó bu púpọ̀ yóò kábàámọ̀. Ni wọ́n wá rò ó nínú ọkàn ara wọn pé àti ẹni tó bu díẹ̀ pẹ̀lú ẹni tó bu púpọ̀. Nígbà tó ti já sí pé gbogbo wa náà lákábàámọ̀. Àwọn kan ò ti ẹ̀bù pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fáwọn èèyàn nílé ayé ń bí pé ẹjẹ́ àṣẹ dáadáa. Tí mo tó ń fowó kọ tí mò ń jẹ́ tí mo tó ń fi ń kìlọ̀.

0: ẹjẹ́ tó wá padà sẹ́yìn sẹ́yìn kọ́ mọ̀ ń sọ̀rọ̀ pipe kan bọ̀ ládùúgbò mi. Alọ́rọ̀rùn pipe omi wọnú yàrá àwọn èèyàn wa láwọn tí wọ́n lè gbóòórùn type water láyélọ́wọ́. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́run ọlá bàbá pipe yìí ládùúgbò mi Adéyinka lókè òrò kí lọ́yọ̀ aláàfin wa ń mú. Bàbá yìí rọ̀rùn táàpù omi lọ. Ó tún wá ń sọ nínú landlord meeting and meeting landlord association yìí. Tó bá ṣe kó ṣeé ṣe ni tí ò bá ṣe pé ilé òun wà ní gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ìsàlẹ̀ títì. Òun ọ̀bá rọ̀nù ẹ̀ lọ sí gbogbo àdúgbò gan ni. Ọ̀hún sẹ́yìn náà máa ń ṣe irúfẹ́ irú oore báyìí. Bàbá yìí ní fẹ́ kó bá ṣe pé ilé òun ọ̀bọ sísàlẹ̀ odò ni. Ọjọ́ pawó òkè lọ́wà gbogbo ìsàlẹ̀ gbogbo àdúgbò yìí lòun ọ̀bá rọ̀nù omi táwọn yìí lọ sí torí pé wọ́n gbẹ́bọ̀ ọ̀hún jìn púpọ̀. Kì í ṣe àwọn bọ́ọ̀ tá a máa ń gbẹ́ tásẹ́rẹ́ tásẹ́rẹ́ ládùúgbò ti àyẹn.
1: Àrídì gbogbo ohun tó wà ń fọ́n mọ̀ àti ilẹ̀ ẹlẹ̀ kò dà wọ́n lásán.
0: Ṣé ẹ tún mọ tí bàbá pipe tí mò ń wí ń ṣe? Ṣé ẹ tún gbọ́ ohun tó tún ṣe tó pe àwọn landlord? Àwọn meeting ní meeting àwọn landlord association ó tún sọ fún wọn wí
1: pé
0: bí àwọn èèyàn ṣe máa ń yàgbẹ́ sí padò lọ́dọ̀ ohun yìí nísàlẹ̀ odò yìí ò tẹ́hun lọ́rùn. Ó ní ò tẹ́hun lọ́rùn bẹ́ẹ̀ ṣe máa ń yàgbẹ́ sójú odò káàkiri. Gbogbo ẹ̀yin náà tẹ́ ń kọ́ létẹ̀ yìí kọ́tọ́lẹ̀ ti síbẹ̀. Ìwà tí ò dá lélẹ̀ ìwà àbàjẹ́ gbà tó burú jáì ni. Kó ti ẹ̀ jẹ́ pé ooru kànga méjì lẹ́lẹ́gbẹ́ ní sọ́ka àwẹ̀ ẹgbẹ́ o. Kẹ́ ẹ máa yàgbẹ́ síbẹ̀ kẹ́ ẹ má máa fi ìgbẹ́ àti èérí ara ti ń rí àwọn ẹlòmíì lára. Ẹgbẹ́ sọ́ka àwẹ̀ o, ẹgbẹ́ lè yàgbẹ́ o, ẹgbẹ́ lè gbọ̀nsẹ̀ o. Fún ẹ̀yin tẹ̀ rówó kọ́lé tẹ̀ wá ní rówó gbẹ́ ìyẹn tọ́lẹ̀ ti ni. A ní ẹgbẹ́ lóru méjì bẹ́ẹ̀ tiẹ̀ lè gbẹ́ ní normal sọ́ka àwẹ̀. Kí ni bàbá pastor yóò wá ṣe? Ó ní káwọn èèyàn máa fi ìgbẹ́ lítà gbogbo ojú odò nísàlẹ̀ nípadò lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́. Ó wá ní káwọn landlord ó bóun wálẹ̀ sádùúgbò kan. Kí wọ́n bóun wálẹ̀ ní area nínú àdúgbò wa. Kí wọ́n wálẹ̀ nínú area ládùúgbò wa kóun ó gbẹ́ sọ́kàwé fún wọn. Kí wọ́n máa yàgbẹ́ bẹ̀ kí wọ́n máa lọ yàgbẹ́ sójú odò mọ́. Ọwọ́ pé wọn àti ìrílẹ̀ fún ni òjò ti gbẹ́. Ó ti ṣetán láti gbẹ́. Tí ó gbẹ́ tọ́lẹ̀ tí. Ó jẹ́ pé ó ní àwọn landlord àdúgbò ni wọ́n mọ̀ mọ́nítọ̀. Sẹ́yìn náà sòrí fáwọn aládùúgbò yìí. Àdúgbò sẹ́yìn náà ń gbé sí ọmọ rírì yín bẹ́ẹ̀. Abẹ́yìn nìkan àso ni. Ẹyin nìkan àso gíòsososososo gíogíogíò. Tẹ́ dàbí tí ọrin ẹyin náà tí ọrí ẹ̀ ńlẹ́ o. Tí ọrí ńlẹ́ ọmọ arísẹ̀ gíbà lẹ́kọ̀ọ́. Ìkàn ni mo káhùn kásẹ̀ kí olóhun. Adé fún ìwòrì onìkan níjọ títí ń dárin onìkan ṣoṣo gíogíò. Sẹ́yìn nìkan ṣoṣo gíogíò lẹ̀ ń ṣe ládùúgbò. Ọ̀dánù kan gbénú pálọ̀ bí ẹranko lẹ̀ ń ṣe. Ẹyin àti ìdílé yín nìkan ni ẹyin èso oore fáwọn ará àdúgbò yín. Ó ti ẹ̀jẹ̀ wípé ẹnìkan kò hó ẹnìkan kan lẹ́ni tí ì lò. Ṣùgbọ́n ẹ máa gbìyànjú ẹ máa sọ. Nítorí pé ẹni tó bá ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe pẹ̀pẹ̀ yóò kábàámọ̀. Ẹni tó wá ṣe púpọ̀ náà ó náà tún kábàámọ̀ pé ìbá tó gbìyànjú kí n ti sóore díẹ̀ sí o. Mo sì sóore kò gbèmí ọlọ́wọ́ kan kà nínú ni o. Adéyinka mo tún ti dé mo ṣẹ̀ṣẹ̀ ń dánú bọ̀ bí ọ.

0: n bẹ bèrè bèrè lọwọ àwọn ajìana ṣe lè bá mi sọ pé táwọn yẹn bá fẹ ṣe irú nǹkan báyìí kí ni àwọn ìgbésẹ tí wọn máa gbé àbí wọn kàn máa kó nǹkan bọ ni tí ó kò ní ìgbésẹ tí wọn lè gbé pẹlú wọn yọjú sí irú bíbá. Sọ́dọ̀ èmi gan ọmọ pé nǹkan kan báyìí wà níbí èmi ni mo ẹ̀dẹ̀. Mo gbé wọn lọ́fẹ̀ẹ́.
1: Nǹkan tí kúrúmù wa ajíyà wa tí wọ́n ń tà láti bá wa sọ náà ní pé àwa tí a bá fẹ́ spọ́ǹsì àwọn ọmọ yìí láti True Ìyá Foundation sọ pé ká bá wojú screen ní wa a rí details account number or contact a fi lè get in touch pẹ̀lú Ìyá Foundation yìí níbẹ̀. So wọ́n wá ń sọ pé àwa tá a bá fẹ́ gba channel yẹn nìyẹn, àwa tá a bá fẹ́ gba channel yẹn tó báyìí báwa náà fẹ́ wá síra wa sí bíbá yìí ni wọ́n wà ní second sí Erewu campus Emmanuel College of Education campus second year ní Oyoroki ní ìlú Ọ̀yọ́ Ọ̀yọ́ state Nigeria. Ibẹ̀ ni wọ́n wà torí gbogbo àwọn tí wọ́n wò wá ìkànṣe Nigeria nìkan àgbáyé pátápátá ni wọ́n ti wò wá. So ní Nigeria Ọ̀yọ́ state Ọ̀yọ́ town ní second gate Oyoroki Ọ̀yọ́ ibẹ̀ ni Fonwan Modaleva David Oak ibẹ̀ ni wọ́n wà. Ẹ dákun arọ̀wá àwa tí ó jẹ́ pé fún irú èèyàn báyìí ni àwa náà kúrò pàwa náà gòkè ẹ má yẹ ká gbàgbé àwa tá àjẹrú èèyàn báyìí ni wọ́n sọ fún alẹ́kọ̀ọ́ ní àǹfààní ńlá ní ẹ̀dá fún opportunity yẹn kó jẹ́ ₦1 tá bá fún àwọn ọmọ yìí nínú owó ojú táwọn nǹkan tó wà lẹ́yìn lẹ́nu àná tá a pósì pé ìyá foundation ẹjọ́ ẹ bá wa sponsor a sì realize almost ₦30,000 going to ₦30,000 la ni a generate we did that yesterday. In fact ẹnìkan send owó fún sí wa láti Dubai ẹni ẹ send ₦10,000 láti Dubai. So àti ẹni náà ọlọ́ba fún ọlọ́run jẹ gbogbo inú jábọ̀ àtẹnu send ₦500 àtẹnu send ₦1,000 àtàwọn tada foundation náà ẹlẹ ọlọ́run jẹ kẹ́nìkọ̀ọ́kan wọ jábọ̀ ọlọ́run jẹ kẹ́nìkọ̀ọ́kan wa ká di okó ọ̀sán-gangan ká di okó ọ̀sán-gangan ọlọ́run jẹ ká di ọmọ orúkọ ọ̀sán-gangan àwọn iná ọlọ́run dákun bá sànú wọn ọlọ́run bá sọ wọ́n dé yàn ọlọ́run bá sọ wọ́n dé wọ́lá oṣù tá a wà yìí ọlọ́run bá sọ wọ́n dé yàn wọ́lá oṣù tá a wà ọlọ́run dákun bá sọ wọ́n dé yàn ọlọ́run bá kún wọn ọlọ́run bá dà wọ́n lágbá ọlọ́run bá dà wọ́n lágbá ọlọ́run bá dà wọ́n lágbá àwọn tó ń ṣe àkóso fọ́nwá iná ọlọ́run bá fún àwọn náà lọ àwọn ọmọ tí wọn náà ọlọ́run mọ́ sọ wọ́n jùlọ lọ àwọn ọmọ tí wọn ọlọ́run ni wọ́n bá wọn jìnà àwọn tí wọ́n wá yàn láwọn mímú méjèèjì àti bàbá tí wọ́n ń ṣàkóso bíbá yìí ní ẹ̀ka wọn ní Ọ̀yọ́ zoo ní Ọ̀yọ́ town tó wà ní second gate rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ kí ọlọ́run kó bá wa fún àwọn náà ọlọ́run kó bá wọn kọ́ mọ́ sọ àwọn ọmọ tí wọ́n náà jìbá ọmọ sọ àwọn ọmọ tí wọ́n náà gbà tó jẹ́ kó bá àwọn ọmọ wọn jì ọlọ́run kó sàmì nìkọ̀ọ̀kan wa bísímìlà ìmọ̀ àtọ́ ìnà ìsìnlá ìrọ̀ àmọ́ ìrọ̀ yìí ní àtọ́ ìnà kàlíkà òzọ̀rọ̀ fàtàlì ìrọ̀ fíkà wá ní iná sọ ní akọ wà rí áfta orúkọ foundation lẹ́ẹ̀kan sí Ikrom Yusuf Adebisi foundation tá a pè ní ìyá Ikrom Yusuf Adebisi foundation ẹjọ ẹ bá wa wo àkáńtì nọmba yẹn nǹkan tí ẹyin náà bá ní láti lè sapá kò ní jẹ bí nìkan la máa ṣe sí o ó máa jẹ worldwide ni so ẹ dákun ẹ kí a kò sọ ọlọrun gbà bẹẹ nìkan kan
0: wa. A kí o tó máa lọ má ti lọ má ẹ lọ torí máa ń bẹ nígbà míì tẹlómi ò pé bóyá mo fẹ́ sponsor ọmọ kan láti primary dé secondary school bóyá dé higher institution náà ni pé lára àwọn ọmọ tó wà ń bí ṣé àǹfààní ayé irú rẹ wà ṣé àyè àǹfààní irú rẹ yọ.
1: Inshallah laura mo ni this ọmọ tí a torí ẹ̀dá foundation ilẹ̀ he was born to manufacturing in Kaduna state a year today. Àǹfààní ẹ̀ wà nítorí ajé ń kó yé wa náà ni pé àbí ọmọ ìsinmi ìlú ọyọ not talk of Ọyọ́ state. So tí n já sí pé àǹfààní ẹ̀ wà ẹni tó bá fẹ́ spons inshallah laura mon so a fi details wa everything síbẹ̀ tó jẹ́ pé tán fẹ́ pọ̀ sí pé ṣé nǹkan yóò ṣe bẹ́ẹ̀ sì lórí ni o àbí wọ́n kàn kájọ àbí wọ́n kàn camouflage ni so a lè bẹ̀ wá wò a lè checkmate wa so láti lè ṣèrànlọ́wọ́ tí a bá fẹ́ ṣe inshallah tí fún tíyàn bá fẹ́ rán lọ sí ìlú ọmọ fẹ́ spons èèyàn friendly level secondary level and tertiary level
0: gbogbo gbogbo gbogbo ayé rẹ àpàní rẹ wà
1: àbáfẹ́ ráyàn ṣùgbọ́n nílùú ẹ̀bà àbáfẹ́ sí nǹkan bọ̀ àbáfẹ́ kóyàn lọ umura àbí hajj náà so ìjà ọlọ́run àmọ́ ni.
0: Wúmu náà rọra ń fẹ́ sọ

ẹrin àbí máa ló fi síbẹ̀ lọ láti ilé rẹ̀ lọ sókè ó yẹ kíkẹ́ bá ń kọjá lọ níbẹ̀ lálẹ́ ọkọjá pẹ́ mọ bọ́nu kòtò bọ́ gegele torí gbogbo ẹ̀ ló mọ́lẹ̀ lọ bí ọlọ́ọ̀lọ́ yìí sẹ́yìn náà ń sore sáwọn ará àdúgbò mọ rírì yín sẹ́yìn rántí àwọn

0: àwọn àníri ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbo ara ẹgbẹ́ ilé kan sí ó ti ẹ̀jẹ̀ pé kò gbẹ inú mi ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún yín ẹ wo buhari ààrẹ yín president yín buhari tẹ́ ẹ mọ̀ pé tó bá ṣe pé buhari wà níjọba ó ní adequate care bàbá yìí ò bá ti gboko bòmí lọ ọpọlọpọ ìtọ́jú tó pé nílùú èbó nílùú ọba tẹ́ mọ̀ bá tó lọ lóbi oṣù mélòó kan bọ́yá bí oṣù mẹ́ta àbí mẹ́rin nínú èbó tọ́lọ́gbà tọ́jú mọ̀ kára rò tó wá sí kóṣákó buhari ti ń dán ní ìsìn gan ju àwọn ẹlòmíì lọ bàbá sì ti dàgbà ṣùgbọ́n ó ń dán ní gbinrin ọ̀rọ̀ mi ò yé látàrí ìtọ́jú tó pé ká mọ̀ jíjà sí tẹ́ bá wù gan ó rà ó tún ti ọrùn rẹ̀ ti fẹ́ mọ̀ sílẹ̀ tí ó jẹ́ káwọn ẹlòmíì ò gbọ́ mi ẹ̀mí mi tí ó jẹ́ wọn lọ ọ̀run àjàǹtẹ ní àìní rí ìtọ́jú tó pé ibi ní ọ̀run ọmọ ẹlòmíì lọ sọ́run ẹ̀yin náà ẹ mọ̀ ṣe ìwọ̀n tí agbára yín bá mọ̀ ìwọ̀n tí agbára yín bá káwá gangan náà tá a wà níbi àwa náà ń ṣe tiwọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yíyanyan torí ń tẹ̀ ń fún àwa làwa náà fi ń mọ yíyan fanda tẹ́ fún máa ń rí àwa náà bí èèyàn gan bọ́lọ̀ ń ṣe fún ẹ̀yin náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi máa ń yan tẹ́ máa fi ń wo èmi náà léèyàn dáadáa ládùúgbò ẹ fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú mọ́ṣáláṣí àwọn ará àdúgbò fi máa ń fojú dáadáa wo èmi náà.
1: tọ́kù síbi ìtaṣọ ẹ ò sí yìí o.
0: ẹ tẹ́jú mọ́ mi ẹwò mi ẹwò mi rẹ ṣe ń lò rẹ ṣe ń dáadáa torí kójú rere ni wò rí sí wà kákù ní ẹyin ní ti tàwa ní ti ìbílẹ̀.
1: tora mi kí n.
0: mo ní mo bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí ṣùgbọ́n kí n tó mọ̀ lù. adéyinka ọlásùkàn mi nísà ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn o láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tuntun lọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìgbésẹ̀ ayé yín o iná ò ní tán oyún ẹ̀ ní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ látòrí bàbá fàtà ìlàmídì bandele ọmọ ọyọ tó ń gbé lọ́wọ́ lóńdó madam fúnmi kẹ́mi ọmọ wọn nílùú ìbàdàn artist michael awosola ń jẹlò láti ìlú àbújá
1: mọ̀lẹ́bùnlákun
0: adégòkè iṣẹ́ àbíọdún ọmọ baládìbò lùmú ìdí ni adékunlé bàbá mi evangelist moses àkàndé akíntóní afọlábí nurudeen alaro látòrí lè dé libya ọ̀rẹ́ mi tá a jọ ṣe kékeré. asiru amadu adeniyi ẹgbọn mi dáadáa tí wọn ní ètèrè multi-purpose venture láti ìlú pa mr yusuf ọmọ wọn ní ìbàdàn tí wọn ṣiṣẹ́ lọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ wa níbí lọ́yọ̀ aláàfin.
2: kílódé tó ń bọ ẹ̀jẹ̀ ṣé nítorí kò lè dání.
0: bàbá mi dáadáa bàṣírù ọmọ adéníyàn bàbá mi fàtàì bàǹdélé olúṣọlá bàbá mi sàmínú ọmọ adépọ̀jù lamẹ́ríkà.
2: ìyá tó máa ń ṣe bàjẹ́ mùnáfíkì ló.
0: bàbá mi adé àríwọlá mo pàdé bàá mi lánàá bàbá fún mi láwọn ọ̀rọ̀ àmọ́ wọ́n lé àwọn tó mọ̀ ẹṣin bàbá mi bàbá yìí fẹ́ là ojú àwọn yìí fẹ́ là ojú ẹṣin mo kí bàbá mi dáadáa tó fi tún dé ọ̀dọ̀ bàbá mi àwọn bàbá mi wọ̀n yìí ní àti london náà láti orílẹ̀-èdè london nílùú ọba lọ látòrí sàn ní success odùọlá ọmọ ògúndàrí ọmọ wọn nílùú ìbàdàn nílé olúyọlé ìbàdàn ìlú ògúnmọ́lá olódògo kẹrin lójú ogun ọwọ́sọkọjọ kẹmbẹ ríbi ìyá.
2: ìbáka ẹ mo yí wá ìbàjẹ́.
0: tóbi tún dé orí bàbá mi dáadáa lukman akinloye lukman fọlárin akinloye ọmọ ọyọ ni bàbá o london ni wọn ti ń gbé importer and exporter bàmí dáadáa iná ò ní tán wo gbogbo yín o ó kí yín gbẹjọgbẹjọ gbẹjẹgbẹjẹgbẹsángbẹsángbẹwàgbẹwà ó kí yín pẹlú kọlọ ẹ kú títíṣẹ ọlọrun lẹyìn lára nítorí pé adéyìn kìí sì dè ni mo mọ pé kìí sọrọ ni mo mọ sọ ìfẹ ọlọrun lẹni lára mi o mo dúpẹ ọlọrun ò ní jẹ bàjẹ́ níbi tí mo fi ń wò yìí ọlọrun ò ní jẹ kèmí gangan kí n wá jọra mi lójú ọlọrun àìmọ ṣe ọlọrun mọkọ díẹ sí mi ọyí díẹ àìmọ ṣe kò ní kọ sẹyìn náà ẹyin ṣe ọlọbì kúrò láti lọ lọla wàlà àhàlà wàlà kù wátáyé làbí láàlẹ yìí làzín.
1: pé mo dára níbi káwa kò ló. olówó ti bí ẹni jẹ.
0: gbogbo ẹyin tẹ n bíṣẹ ṣiṣe yín ràn wá lọwọ.
1: o ní
0: alátorí.
1: lára láti máa ṣe bí.
0: abdulrahman abdulbasir tọmọ mi dáadáa graphic designer. ọlánìkẹ́ nixie brandy. tí mo lọ kí òun àti ẹs malik nílé lánàá. pẹ̀lú bàbá wọn. bàbá yín náà ọlọ́run ọba yóò tẹ̀wọ̀n sí afẹ́fẹ́ rere yóò bá wa mú ìpè aburúkú lójú wọn pẹ̀lú àwọn òkú gbogbo wa náà tán wà lálòkè àwọn. ládàdúà ládà sàrà kọ́lọ̀ ń jẹ́ ọlọ́mọ ọba wọn. bísímìláì mẹ́ta kúlúwà láò mẹ́ta níbẹ̀ ẹni tó bá mọ̀ ọ́n kó k

tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kíni ìhún a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: tẹ́ ń gbọ́rọ̀ tẹ́ ń gbẹ́dọ̀ kéde orí ni wá o àwa láwọ̀ dúdú ọ̀hìn kábà nílé olúwa náà nu aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ ò nílé lóko pẹ̀lẹ́yìn odi tẹ́ ti ń gbóhùn mi.
1: Nínú ayé irú orí yẹn dà nínú ẹ̀.
0: 6:35 a.m. náà láwà yìí láti àpẹ̀jùmọ́ láti àsìkò sàárì náà láti bẹ̀rẹ̀.

0: alájí ṣàmù.
1: Ẹ wá sọ onígbọ̀ òwe ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ̀ Ramadan tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí. Ó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni.
0: Ó dájú mọ́ ọwọ́ mi agbárẹ́.
1: Ó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí. Ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni. Ó ṣe tí a lè ṣe. Gbàbí mọ́ gbàbẹ̀, gbàbẹ̀ mọ́ gbàbí. Ó síbi tí ò gbà wá ọ. Ọmọ ọ̀lẹ́nìkan náà la yọ̀gbà. Ibi gbogbo náà lọ́gba lágbà.

0: ẹ gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀ ká tó fi wáàsí amẹ́rùjà sì yẹn sí tá a sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ́ ẹ̀sán lọ́lọ́run nínú oṣù tá a wà yìí adìpẹ̀lẹ́ ẹ̀sán adìpẹ̀lẹ́ ẹ̀sán adìpẹ̀lẹ́ ẹ̀sán oṣù yìí ẹsẹ̀ yìí ẹsẹ̀ tá a wà yìí gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí ká má tún padà lọ bá mọ́ ìhun tá a wẹ̀ bá lọ tán gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí báwo bá tún lọ tán náà ká tó tẹpá mọ ká tẹpẹlẹ mọ náà ní ṣíṣe náà ní o.
1: balógun kò sí ní tí o lè fi tọrẹ àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: ó tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú bíbélì nígbà tí jésù tó ń bá àwọn disciples rẹ sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọlẹ́yìn jésù kristi olúwa sọ tó ń sọ fún ọ wípé ẹyin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn ẹ tọ́jú mi ẹ wò mí sàn ẹ tún wá kí mi nílé ìwòsàn mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ̀fún mi lóúnjẹ mo wà níta nínú òtútù ẹ̀yin mú mi wọnú ilé yín ẹ sì daṣọ bò mí ayẹ gba pọ̀ tún olúwa lọ ẹ máa lọ sí paradise ẹ máa lọ àlòjẹ́ náà àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bíi pé ìgbà wo làwa rí ọ tá a ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín èmi náà lẹ́sẹ̀ fún gbogbo rẹ̀ tá a bá ṣe ọlọ́run náà là ń ṣe é fún ọlọ́run náà là ṣe fún ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ́ ẹ̀sán tí ó wá dá ẹ̀sán wá padà fún wa yóò sàn án lẹ̀sán dáadáa ẹnu mi ṣe ń jẹ́ kásà máa ṣe dáadáa ẹ já máa ṣe dáadáa lóòrèkóòrè ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o tá a bá sì sóore fún èèyàn dúdú ó lè jẹ́ èèyàn pupa ọlọ́run lò tí ó dá padà ọ̀rọ̀ mi ò yé yín.
1: àmìkún stéèjì àmà àkọmọ́ràn.
2: ìbàdàn ọdún kan.
1: ìkọ́ni ìkájì ṣàmùsùn.
2: ìbàdàn ọdún kan.
0: ó sì ń tá àbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. sáyìn jésù kristi olúwa ó tún wá ń sọ fáwọn táwọn àlápò sí. ó láwọn náà dàbí ewúrẹ́. àwọn tá a kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ. sínú párádísì lọ́wọ́ ọ̀tún olúwa. àwọn tá a pò sí ó dàbí ewúrẹ́. ó sì mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn. ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lera wọn lẹ́yìn. ó wá ń sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yìn òfun mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀yìn òfun mi lómi mú. mo wà nínú òtútù níta nílólórí mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. mo wà lórí ìdùbúlà yìí bí àwa náà ṣe máa ń wà ní ààyè. dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. kánṣà mọ ẹnìkan jẹjẹrẹ mọ ẹnìkan wọn fẹ́ gbé lọ ilé òkèèrè ìlú òkèèrè lọ́tọ́ yìí. owó tí wọn sì fi lè tọ́jú irú ẹni báyìí kódà ẹnìkan ṣoṣo gíogíò ó lè gbé tí ó tún sẹ́ àṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn. ó ṣe wá wà lọ́dọ̀ wọn tó àwo mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. a ní kò sí ní tó kan mi ò jẹ. jésù kristi olúwa wa ń bá yín sọ̀rọ̀. àwọn tí wọn àlọ́gbà ẹ̀wọ̀n náà táwọn èèyàn wa tá à yìí lọ bẹ̀ wò táwọn tá a wà tá a ní lórúkọ rẹ̀ tá a ní. kíni mo ń pè ná. fírídọ̀mù. àwọn tá a ní fírídọ̀mù. tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
1: má ṣe mi rè láyé.
0: tá a ní àǹfààní. láti lọ bẹ̀ yàn wò táwo sí láhàámọ́. ọlọ́run bò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. táyẹn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. ọlọ́run bọ ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: ọba orí ìpalára tó fi ṣe jòkó.
0: ni mo wà nínú àtìmọ́lé ní kugu. ẹyin ò sì bẹ̀ mí wò. kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi ò. bó ń ṣàìsàn ẹyin ẹ̀ sì bẹ̀ mí wò nílé ìwòsàn kódà ẹ̀ tọ́jú mi.

0: ja.
1: Ọlọ́run wa ni fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àti èyí tí ń bọ̀ ní pàwà lórí ìdòbò lẹ àìsàn ẹ̀sà mi ẹ̀gbẹ́tọ̀ àjọa mi. Adéyìn ká tó ti dé aláwo ìjánu. Ẹjọ́ rọ̀ ń lọ́rùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wa gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ̀n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé o. Òkè lókè ni kí wọ́n máa wà. Bẹ́ẹ̀ ṣe ń sọ́dọ̀ ti wa làwa náà ń ṣe é síbò mí. Ọlọ́run ó ń sàn ní o. Àyìn bẹ́ẹ̀ ṣe ń bù fáwa bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín pé kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹ lè máa bù fáwa náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tún lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́rọ̀ àwa náà yé pàkà mọ̀ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run sá ti sẹ́sẹ̀ hàn lọ́rùn ni táfi ń fún wa ló. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì.
2: Orí kan bá sun wọn tó rọgbà.
1: Bórí kan bá sun wọn àárán gbá
2: ni. Ẹ̀ṣẹ̀ sùn ní ilé apẹ́ lógún kó máa ṣàbá mọ wíwáyé.
3: Orí kan tó sun wọn tó rọgbà.
1: Gbogbo ẹ̀yà látìlẹ́yìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn ojú.
3: Ìkàlẹ̀ bí agbada.
1: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Lóńdó State, Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
3: Kúlò kátọ̀rọ̀.
1: Ọmọọba Ládìgbò Olùmúyí Dínì, Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun, Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá, Unity Forum, bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà, ọmọ wọn lọ yọ aláàfin òjò pàṣẹ Kẹ̀lẹ́mọdé ọmọ àti.
3: Kúlò fẹ́.
1: Ashiru Amadu Adeniyi Afa Glow Zani Ethere Multipurpose Venture nílùú Pàpó.
3: Ó máa fọlá pé ìtàn kò ní rí aláàánú.
1: Afọlábí Nurudeen ni aláàrọ̀ láti orílẹ̀-èdè Libya.
3: Kò ní.
1: Artist Michael Ausola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa Bashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ́.

0: àwa láò jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ ta ó pọ̀ tó àwa lájẹ̀rí wọn o. A dúpẹ́ àdúpẹ́ gbogbo ẹ̀yà láti lẹ́yìn wọn. Bàbá bá àṣírò ọmọ adéniran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ aláàánú. Bàbá mi ṣàmínú ọmọ adépọ̀jù lamẹ́ríkà. Èébù dọ́là èébù dọ́là. Adéyinka. Lamẹ́ríkà. Ṣàmínú ọmọ adépọ̀jù. Àwọn èèyàn ọmọ wọn lè rúwọ́ òjòkó. Agbẹ́dúdú orí òkè. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè ru àgbè ní dájọ́. Bami lọmọ Mùsùlùmí olómo àparan ọmọ ọlọ́rọ̀ agogo de àṣegbà lọ́nà tó ń bàbá lọmọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù lómù. Sẹ́ni ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbé wúrẹ́ gbé wúrẹ́ àgùtà bọ̀lọ̀jọ̀ tó tún sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí o bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Akọ́kọ́ gàgàrà tó sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Bàbá lọmọ òjòrà bẹ̀sà èké ò sójú. Bàmí tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́. Àwọn ìyẹn nígbà tákà sí wọ ọkọ̀. Kílẹ̀ lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ òjòrà bẹ̀sà èké ò sójú. Onílùkan ìlú kan ọmọ onílùkan ìlú kan tí ń dúgbòmú gbodòmù lójúde ọba. Bàbá dáadáa nù lamẹ́ríkà. Fáyín ṣàmínú ọmọ adépọ̀jù ébùdọ́lá. Láti bá mi fàtà ìbánilé olúṣọlá. Lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹkẹ̀rẹ̀ mọ́jẹ ọmọ àti. Àwọn aláàánú wa nù. Láyé níbi tí a ti ń pé kólówó kòwó kí wọ̀ fọ́fọ́ gbà á lẹ̀. A ṣe kò lè bá àdìjà kó lè bá àdá. Òjò pàṣẹkẹ̀rẹ̀ mọ́jẹ ọmọ àti. Àwọn alágbèǹgbà

0: àti ṣe bí Ọ̀yọ́ là rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Sọ bó ti ju ìdí mí, àti ṣe bí Ọ̀yọ́ online radio, àti dìbí àràrà.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni se bi babẹ nikan.
4: Ma yin kuro, ore mi ma gbe kuro. Lajisebi Oyo online radio.

tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ́ sọ lólàájù láàrin ẹranko. A jíṣe bí Ọ̀yọ́ Line Radio náà ní bábá wọn. Nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. A jíṣe bí Ọ̀yọ́ Online Radio. www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

dán fọwọ́sowọ́pọ̀ ìkọmọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa kì í. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀. Ọ̀yọ́ àti Bàá ní tí kò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ bẹ̀rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láti fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Bàá ní tí kò rọ̀ ń wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlọ́ṣùkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀ pè mí. Tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Bàá ní tí kò rọ̀ ní rán mi níṣẹ́. Àánú àná ni mo máa lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kani lára là á dìkú ijó. Àti wípé àjíṣe bí ọ̀dọ́ là á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: Ọ̀hún. Adéyinka Ọlásùnkàn mo tún ti dé bí mo ṣe dé pàpín bàálẹ̀ fìlà. Ilázàrò kò ti so lórí ọbẹ̀ nínú àwo tangaran. Tọ́ bá ti pé alẹ́ ni ètò yìí ló bá ń fẹ́ dọ́dọ̀ yín bẹ̀rẹ̀ kalẹ̀ o. Tọ́ bá ti pààrọ̀ náà ni ẹ káàárọ̀. Tọ́ bá ti pọ̀sán ni ẹ káàsán o. Bọ́ bá ti pé ìrọ̀lẹ́ ni ẹ kú ìrọ̀lẹ́. Tọ́ bá ti tún jẹ́ alẹ́ lẹ́ẹ̀kan sí ẹ káàlẹ́. Àwọn àgbàlagbà sọ pé tọ́ bá ti pòrú lọ́ bá dọ́dọ̀ yín bẹ̀ náà ẹ kú àjìn o, àkì yín bẹ̀ o. Ibà Ọlọ́run ọba Olódùmarè ọlọ́wọ́ gbọgbọrọ bí ọwọ́ aṣọ òkèpè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀ ọba tó mọ wá tó mọ̀ wá káwo tó mọ mọ̀mọ́ wa a tún ti dé lónìí. Àwọn yin àdáṣe ní ń mọ ìbọ̀ gbọ́dọ̀ ọ̀hún mọ̀ mójúbà pẹ́ bẹ́ ọwọ́ mo sì bá pẹ̀ bẹ́ẹ̀ṣẹ̀ ó tún júbà tẹ́lẹsẹ̀ tí òun tó fi dé pọpọ lọ tán. Adéyinka èmi náà tún lọ́mọ ọ̀dà àgbà pàpín bàálẹ̀ fìlà. Ẹyin bàá mi ẹ̀yin mọ́ mi ṣẹ́ bínú ṣẹ́ mọ̀ pé àṣọ òpẹ́ ló kó bẹ́ẹ̀ rí ọ̀nà lójú o. Ẹlẹ́ni ẹlá tán ní ká wá ṣe àkànṣe ètò fún ti Ọ̀yọ́ àti Ìbà Unity Forum tó ti yé yín tẹ́lẹ̀ ṣẹ́ mọ iṣẹ́ tá a gbé dání ní inú Ọ̀yọ́ àti Ìbà Unity Forum. Bí ìtẹ̀síwájú tí ó ṣe bá èmi àtẹ̀yìn tí ó fi bá ìlú Ọ̀yọ́ lórí tàwa bá ti ń tẹ̀síwájú a nígbàgbọ́ pé ìlú Ọ̀yọ́ náà mọ ìtẹ̀síwájú ni. Bí ìgbà ìtẹ̀síwájú ó ṣe bá èmi tí ó bá ẹ̀yin tí ó tún bá gbogbo wa lápapọ̀ jákè jádò délédóko náà ni a gbé dání nínú Ọ̀yọ́ àti Ìbà Unity Forum pàápàá jùlọ ìlú Ọ̀yọ́. Ṣùgbọ́n lè ní ṣe mọ̀ pé ẹyẹ ìfapá kan fò èmi nìkan kọ́ mo wà nínú agbára ọ̀wà láì tàláì ìwọ̀ tí mo wá jù sínú odò ẹja ńlá ni ìwọ̀ mi gbé ní ilé iṣẹ́ wa ní àárín Ajíṣebí Ọ̀yọ́ online television and radio. Kí n tó wá máa sọ fún àwọn bàbá mi tí a jọ wà ní àárín ká tó máa gbóhùn sáfẹ́fẹ́ ẹja tún gbọ́ o ẹja tún fi orin sí orin ìlú Ọ̀yọ́ sí national anthem Tọ̀yọ́ nù o kẹ́yìn náà kẹ́ lọ mọ́ ha sórí lórí rẹ̀ ìbéèrè ó padà wá tá a padà fi ẹ̀bùn ta lórí orin yìí anthem Ọ̀yọ́ nù mò ń bọ̀ ná. Tọ́ ní apá ọ̀tún mi ní àyín mo ní àgbàlagbà bàbá kan tán wà ń bí ẹ̀gbọ́n wọn níṣẹ́ ẹ̀dàpẹ́ bá ń kí àwọn aráalé kẹ́ ẹ dákọ yín.
1: Mo kí aráalé mo kárò oko. Orúkọ tèmi ni ọmọọba Oládìgbòlú Muhyiddin Adékúnlé tí mo jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ Ọ̀yọ́ àti Ìbà Unity Forum.
0: Bàbá ẹ káàbọ̀ sí orí ètò wa. Ẹsẹ̀ fàájì ẹ̀ṣọ́ àfọlápẹ́ ni ẹ̀ fàájì ẹ̀ṣọ́ àfọ Ọ̀yọ́ àti Ìbà Unity Forum.

0: So, Baba, eh mo pe ni Nigeria ta wa leni yi. Yo de nkan o dabi nkan ko rogbo. Ṣugbọn e ta kokko ba nfun awon eyan loro amọ. Tori awon elomi ti be ro pin. Eh pelu bi nkan ti se nlo lowo lowo yi.
1: Ko lo won sa nu fun wa.
0: Amen.
1: Nigeria lowo lowo ta nlo lo ni sin yi. Eh afi ko lo won ko ayo.
0: Amen o.
1: Ati ja ti mu ototoran ni o.
0: Walai.
1: Ko to de pa sanwo school omo. Ka won mo to je. Bawo yen ba bawo si yo ki dodo won yo bayi won mo pa won yo
0: bo se rinu
1: so idi niyan na lowo lowo ta nbo ayi Nigeria Nigeria gbe yin ni ko lo won se dada fun
0: ami o ami ase
1: ebi pa won yan
0: olorun ba ngbo
1: opapo ebi
0: o gaga fo mege
1: ko se janu won mo ya
0: ebi buku ni ko da eh ani se awon agbalagba se bo won le ni ebi npa won ni gbo waasu be ba nse waasu fun ba yo ma gbe oju soju sama bi ki okele amala ko ma ro bo latoju orun
1: o gbon ti en wi ni
0: bo won se so
1: won ni ebi pa mi o se ri fe wi
0: be ni
1: to ba ni o fi fe wi o fe jona
0: mo be wona ni o mo be so
1: anu fe wona
0: se won agbodi to lori le
1: lani onje onje tun ni o
0: onje tun ni nisin e pe awon eyan ti e wo pe baya ka ti e kokko ra so na pe tebi ba ku onunu se ni awon eyan ba ka kiri nisin ise buse
1: ki lo njaso
0: to olorun ba o ni fi ebi pa ebi aro ebi osan ebi yale ta ko ni pa emi ati eyin o te n gbo wa lowo lowo e
2: o jo ko pe o dinu o si o to kon tara
0: ṣùgbọ́n tá a bá wá tún sọ pé báyẹ̀ bí ń bẹ́ ń lò síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn míì wọ́n sì tún ṣe dáadáa àwọn èèyàn míì náà ń gbé mo tún láwọn tá rọkọ̀ lánàá lánàá mo ráwọn tá kó lọ bí ilé wọn lánàá lánàá bá wọn wá gba àwọn èèyàn nímọ̀ pé ká mọ̀ mọ̀ wo ẹ̀sìn ẹ̀lẹ́ ago aláago sáré kéèyàn mọ̀ wo ago aláago sáré.
1: Béèyàn bá wo tó ń ṣẹlẹ̀ nílùú èèyàn fẹ́ kọ́ níìtì bọ̀tí lọ́wọ́lọ́wọ́ báyìí àbí kí kálukú kó dá sọ ara níwọ̀n tara yóò lùgbé ìwọ̀n ikú ni wọ́n tẹ́ mọ́ sáré tí agbára rẹ̀ ò ká mọ́ fi kọ̀kọ̀ fa tí ó jalú ọlọ́run so kọ́ kálukú ó dúró lórí ọwọ́ ẹ̀ títí mo mọ̀ kó yọ̀ dáná ìyá gbọ́dọ̀ ló yọ̀dá àdìmọ́ bá báyìí lọ.
0: Ẹ wá bá ń kí àwọn àgbàlagbà nínú Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum.
1: Bá a kí wọn ọlọ́run kí wọn. Àwọn àgbàlagbà àwọn àgbáre tí wọ́n dúró ti wà wọ́n dúró ti wà kí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ wa mẹ́rí ọ̀rọ̀ owó wa dá sí i nímọ̀ràn wọn fún wa nímọ̀ràn ní gbangba ní kọ̀kọ̀ wọ́n wà pẹ̀lú wa. Gbogbo àwọn àgbàlagbà lórí Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum pátápátá la kí. Màá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ evangelist Akande Akintunde Moses agbadada ni wọn dẹ dúró tí a bàbá àánú olúwa adúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn Alhaji Dada adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín Isiaka Adogoke wọn pọ̀ láwọn ọkùnrin bẹ́ẹ̀
0: táàbá ni a máa dá ọkọ̀ ilẹ̀ oṣù ilẹ̀ ọmọ
1: lára àwọn obìnrin Ajari Scott bá òkú
0: wọn ṣe bẹbẹ
1: láti ìjẹ̀bú kan ẹsẹ̀ ìjẹ̀bú ni wọn wà
0: ìjẹ̀bú alárẹ̀
1: Alhaji Kadejat Adekanbi ìyá àti ìbàgẹ́gánu wọ́n ṣe bẹ́ẹ̀ bọ́n ṣe ìyá ní ṣákí náà wà ń bẹ́ẹ̀ wọ́n ń ṣe dáadáa fún wa gan àwọn pọ̀.
0: Ọmọba mo fi owó àtọmọ kọkọ di yín lẹnu ná ẹgẹ kí n tún kọkọ gba ohun àlejò wa kejì náà táwọn náà wà hàn yín ká tó wá padà fún padà sọdọ yín mò ń bọ̀ ná.

0: ìgbé owó.
1: Àṣà àti rí nǹkan kan.
0: Tọ́.
1: Olùjẹ́ ìlànà sọ̀rọ̀ austerity.
0: Mo lọ ti sọ.
1: O ní austerity yìí máa wà gíga ju.
0: Tọ́.
1: Ìlú lè púpọ̀, o lè púpọ̀. So, ṣé ẹ rí àṣà àti rí nǹkan kan.
0: Tọ́. Kọ́lọ́run ṣẹ̀dẹ̀ fún wa.
1: Àmì àánú ni ká bẹ̀bẹ̀ fún. Gbogbo ọmọ Ọ̀yọ́ àti Vanity Forum. Ẹ rí pé mi náà lọ́lọ́run kọ́kọ́ lò tí mo kọ́kọ́ ṣe bí akin. Ní ìsinmi ìdáwó. Àṣírí dáru gẹ́gẹ́ bí àṣẹyìn mùsùlùmí Ọlọ́run ògbó ẹnì kọ̀ọ̀kan.
0: Àmì o.
1: Tá a bá tọ́ bá bí yá kò sẹ́ni tá bí yá rẹ̀ ò ní rún.
0: Wàhálà ìgbàlá.
1: Ọ ń bẹ lára èmi. Ọ ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa. So Ọlọ́run tó ní ọjọ́ òní yóò bò wá láṣìírí.
0: Ẹ jẹ́
1: ká nígbàgbọ́ pé nta fẹ́ ṣe yẹn yóò ṣe é ṣe.
0: Àṣẹ wà mí.
1: Mọ ríra rẹ èmi ò ríra mi bí ẹni tí ọ̀tọ́nà fún náà yóò àti Vanity Forum o. Torí pé mi tí ì sanwó tó yẹ kí n san. Gbogbo tó yẹ kí n ṣe ni màá mọ play role mi. Ọlọ́run ní káwọ̀ mi ẹyin Ọlọ́run sì ní yọ mí lẹ́gbẹ́.
0: Àṣẹ wà.
1: Kò ní yọ ẹnì kọ̀ọ̀kan wa náà tẹ̀ ń gbọ́ mi lẹ́gbẹ́. Lémi o. Mi ò lè torí pé ìdáwó kí n mọ́ tọ̀nà àti kí n má pè ní dá sí pàdé. Ìwọ tó sì dá sí pàdé náà rí tó sọ̀rọ̀ rí tí ìpín yìí ń gbé ọ lárugẹ. A nílò láti dáko ẹnìkankan ẹ̀yin atóbá ẹ dákun ẹ sànú wa ẹ jẹ́ àjọ tún lu bàbá wa ṣe. Tá a bá tún ṣe àwa náà la tún ra wa ṣe kò ní bàjẹ́ olóòtú.
0: Àṣẹ wà ẹ ṣe ń bá mi ẹ yẹn tó ń ta kàngbọ̀n bọ́ sọ́dọ̀ ọmọ ọba náà mò ń bọ̀.

0: tọ́ ọmọ ọba ọládìgbòlù mú ìdínì adékúnlé ẹ̀bà ẹkù kalẹ̀ àbá torí okùn eégún gùngùn kọ́ mọ̀ níbi tí a ti fà wá ní èní tílẹ̀ mọ́ ìlú o ẹ̀yin náà ni olórí wa nínú ọ̀yọ́ àti bà unity forum tọ́ ẹ̀yìn la fi sí àwa náà la yàn yín pé kẹ́ ẹ máa ṣe aṣojú wa ẹ wá bá mi fún àwọn èèyàn wa mọ̀ tó rẹ́ lómi ọmọ wò ó pé nígbà tí ń lówó ní oníjẹ́ ń dá sí ṣé ẹdúró sáfẹ́ sáàmọ́ sáàmú bú àwọn tí wọ́n tí ìdáwó ni bóyá ní tẹ́ ń mo wò ó ni o ẹlòmí ọmọ wò pé torí kéyìn tí ìdáwó ni oníjẹ́ ń tí ìdá sí ni oníjẹ́ ń dá sí ọ̀rọ̀
1: yìí
0: ẹni sùúrù ẹ̀dá kan mo fún wa tọmọdé yín lẹ́nu ayín àgbàlagbà náà lẹ́nu máa ń sọ pé owó fún ni wọ́n ní òótọ́ èèyàn ẹ wá bá ń fún àwọn èèyàn wa ní ọ̀rọ̀ àmọ́.
1: Sẹ́mọ̀ yìí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan tá a bá wà ní mítìn a fà yílẹ̀ fún pé kó ń kálukú kó sọ̀rọ̀ kò sáàyè pé à ń wòran no time for watching kò sáàyè fún yẹn nínú àwọn àlàkalẹ̀ tó tá a dẹ̀ nílẹ̀ fúnra wa mẹ́ta la pín sí àkọ́kọ́ a ní pé a máa fún àwọn opó lóúnjẹ ẹ̀kejì ní pé a ní a máa empower wọn ẹ̀kẹta ní pé ká pín SSS book fún àwọn primary schools primary school lọ́yọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ rí i pé the way ti primary school rí ń kún a lè fi wé private school
0: bẹ́ẹ̀ni
1: so oríṣiríṣi ọ̀nà ni school fi ń kún now a wá gba wa níyànjú yìí pé iye kí ẹ tó ń kálukú ọba àní so kó ń kálukú kó dáa so a lè fi ṣe ń ta fi ẹ fi ṣe àsìkò.
0: Mo ń bọ̀ ná.

0: sọ ọmọ ọba ẹ ń bọ̀rọ̀ kan bọ̀.
1: Tẹ́ bá yá àmọ́ ti pọ̀ ní kíláàsì nísìnyí, òun bí mi ò rẹ́dì yìí pé kó wọn ra ìwé, kó wọn ra pẹ́ẹ̀nà, ọ̀ rí tí màtírí àti òun rẹ́dì láti ṣe fún ọmọ. Nígbà tí ìwé ti dé ẹ̀kọ́ ọ̀fẹ́, wọ́n ti ọmọ síta bẹ́ẹ̀ ni ká mọ lọ sí skul.
0: Wọ́n ti wọ̀gbọ́n ọmọ ràwé fún ọ́nà sukuu ni.
1: Púpọ̀ sí ni díẹ̀ ni agbára ìjọba kànú ẹ̀. Lẹ́yìn kan kó o fi skul ẹ̀ fún ọ lọ́fẹ̀ẹ́, ìwọ lọ ra sọ skul fún ọmọ ẹ o, ìjọba ò ní bọ̀ ra sọ skul o, kò ní bọ̀ ràwé fún ọmọ ẹ. Ìyẹn làwa wá wò ìbàlú gbogbo ṣe ń rí o, ó da ká bá lè gbìyànjú láàrin ara wa. So aláwọn gbèdéke kíláàsì kọ̀ọ̀kan tí a lè péwè fún bóyá first head of this term àbí second term ni a lè la fẹ́ ṣe ìkíní yẹn. Àwa ń ro àwọn èèyàn wa tó wà lórí ìkànnì, kò sí iye tó kéré jù. Nígbà wà lórí ìkànnì ni àbó sí lórí ìkànnì, kò sẹ́ni tí ó sọ pé òun ò rí ọwọ́ wa lórí péjì wa. Iye kí iye tó ń kálukú bá ní lọ́wọ́ tó kálukú fi sínú àsùnwọ̀n tí a fi sílẹ̀ yẹn. Kọ̀dẹ̀ dí owó mọ̀dámọ̀dá wa lóṣooṣù kọ̀dá dúró. A dàbí fi ní ẹnì kankan lára pé àbí nígbà tí wọ́n di gbówó wà lòun fi dá sí program mọ́. Gbogbo apáta lájọ ní kìí ṣe tẹnìkan. Ọlọ́run dá kọ̀ọ̀kan ràn án lọ́wọ́.
0: Àmì ẹlòmíì tiẹ̀ lè ní ọ̀rọ̀ tí ó ṣe wá láǹfààní. Ṣùgbọ́n ẹni tó bá dákẹ́ adákẹ́ mọ́ sọ̀rọ̀ títa la mọ̀ tí ń ṣe. Àmọ̀ báyà tiwa ni wọ́n ń ṣe ni bí ti báyà wọn míì sí. Àwọn ẹlòmíì sì wà nínú gúrùpù tó yẹ kí báyà wọn sọ ọmọ Ọ̀yọ́ gan. Ṣùgbọ́n àwọn tó jẹ́ ọmọ Ọ̀yọ́ tó jójú lówó ọmọ Ọ̀yọ́ káàmì náà káwọn àbá wa dá sí. Àwọn ìlú yìí ìlú wa ni kò sì ní bàjẹ́ fún àmbẹ̀. Torí táwa ti ń sọ pé Kọ̀yọ́ máa tẹ̀síwájú, àwa gangan láà máa tẹ̀síwájú nínú Ọ̀yọ́ Kọ̀yọ́ tó di pé yọ máa tẹ̀síwájú. Ó ń bọ̀ ná.

0: tọ ọmọ ọba ká tó máa bọ̀ ká tó máa bọ̀rọ̀ yẹn bọ̀ sẹ́yìn ní ara àwọn àgbàlagbà tí àwọn náà ti máa ń bá wa dá sí tẹ́lẹ̀ ẹ bá wa kí wọn kẹ́ ẹ lù wọ́n lọ́gọ ẹnu pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ kókó bí àwọn obìnrin takuntakun nínú ìkànnì wa.
1: Àkọ́kọ́ ná tá a bá ń dárúkọ àgbàlagbà àwọn àgbàlagbà nínú ìkànnì wa.

0: ọlọ́run sì mọ̀ bá dúpẹ́ fún wọn lágbára ọlọ́run wọn lẹ́sà sí ti
1: àṣẹ wà
0: gbogbo ibi tí wọn bá ráwọlé báyìí yóò máa jẹ nọọsì ni ọ̀nà
1: nọọsì
0: mẹdíkù nọọsì
1: ni wọn nílò èbó tọ
0: ọdẹyìn
1: ní ṣiṣẹ òyà
0: mo ti láwọn èèyàn náà tí mo ti rí fún àwọn sọdọ mọmọ sọ yẹn wà ní abroad tí mo rí fún sọdọ mọmọ tí wọn dẹ ṣe wọn dáadáa mo ti jẹ nìyẹn àtúwọn mọmọ tí wọn dàpẹ já àwọn tó fi pọ wá kọ bá dọbù ẹ.
1: Ẹyìn èèyàn wa mò ń bọ̀ mo tún ní àlejò kan tí àwọn náà tún gbóhùn sókè nínú ètò tá à ń ṣe lọ́yìn wọ́n kàn fá wa yànnàná ọ̀rọ̀ kan ni o ọ̀rọ̀ kan àbí ọ̀rọ̀ méjì màmá tí mo fẹ́ gbé wọlé màmá mi yìí màá láìtàláì màmá olùkọ́ ni màmá o ẹ̀ẹ́dẹ̀ bá ń gbọ́ àwọn olùkọ́ àgbà àwọn lẹ́gbà táwa fi wà nílé ìwé náà ti kọ́ àwọn náà ti kọ́kọ́ kọ́ àwa ní sùpù ní àwọn payàmọ́rí ẹ ti gẹ̀ẹ́sì rẹ̀ báwọn àwọn náà wá wà lórí ètò pẹ̀lú wa ní ìsìn màmá mi ò wá gbóhùn sókè wọn ọkọ bá ń dákọ wọn wà wá wa narí ti bí ok wọn làwọn ò ní dákọ kò sí wàhálà kò sí bá a ti ṣe tà ṣe ṣùgbọ́n nígbà fẹ́ sọ náà ni pé kẹ́ bá wa narí ti bá àwọn ọmọ ṣe pọ̀ nínú kíláàsì tí lọ́dọ̀ àwọn ẹlòmíín rò pé bóyá bí ọmọ bí ẹ̀ta awúrò ọmọ ló kàn wà nínú kíláàsì kọ̀ọ̀kan kíní jẹ́ wa pé mò ń bọ̀ pé àwọn ọmọ pọ̀ dáadáa mò ń bọ̀ náà.

0: ọ̀dọ́ ọmọ mi wọ́n ti wà nínú ilé agodo pẹ̀lú mi ní àyín mo kàn fẹ́ kẹ́ ẹ bá wa yànnà náà ọ̀rọ̀ yìí ni torí àwọn èèyàn wọ́n rò bí báyá bí àwọn ẹ̀ta awóró làwọn ọmọ tán wà ní public school pé private school àwọn èèyàn ń kọ́ ọmọ lọ nísìn o pé àwọn ọmọ tó tiẹ̀ wá ń public ò tó nǹkan ẹgbẹ́ bò làwọn ọmọ ṣe pọ̀ ní public school sí nísìn.
1: Ẹ ká san gbogbo ilé o. Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
0: Àṣẹ wà àmọ́ mi.
1: Ọ̀yọ́ àtibọ̀ ò ní bàjẹ́ o.
0: Àṣẹ wà.
1: Yóò máa ròkè o.
0: Àṣẹ wà.
1: Iwájú iwájú ni ọ̀pẹ́ ìbísí buwó sí.
0: Àṣẹ o.
1: Iwájú iwájú ni ọ̀yọ́ àtibọ̀ máa lọ.
0: Ẹ ṣeun àmì àṣẹ mọ́ mi.
1: Ẹ bá mi ṣe kábíyèsí fàlàfin.
0: Kábíyèsí o.
1: Ẹ bá mi ṣe lẹ́ẹ̀kan sí.
0: Kábíyèsí o.
1: Ẹ bá mi dé ládé.
0: Kábíyèsí o.
1: Kọ̀
0: ẹ káyọ̀ màmá. Tọ́ ọya.
1: Pàtàkì jùlọ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ West.
0: Ọ̀yọ́ West.
1: Ọmọ pọ̀.
0: Tọ́.
1: Ní Ọ̀yọ́ West. Mi ní dárúkọ skul kankan ṣùgbọ́n àwọn skul mẹ́ta kan wà tí mo mọ̀.
0: Dájúdájú saka.
1: Ó dájú ọmọ 71 class.
0: Ní kíláàsì ẹyọ kan.
1: Ní kíláàsì ẹyọ kan. Tẹ́ ẹ bá wá béèrè lọ́wọ́ àwọn ọmọ yẹn. Ìyá rẹ̀ ńkọ́ ó ti kú.
0: Ṣùgbọ́n
1: bàbá rẹ̀ ńkọ́ ó ti kú.
0: Ọlọ́run ẹ̀rọ.
1: Ọ̀dọ́ ta ló wà? Ọ̀dọ́ grandma.
0: Ọlọ́run ẹ̀rọ.
1: Ìyá rẹ̀ ńkọ́ ó ti kú lọ́dọ̀ dájú mi. Àwọn ọmọ yẹn láàkì ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Kò sí ìwé. Kò sí viral. Aṣọ skul ó ti ya mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nídìí.
0: Ṣùgbọ́n
1: so tí Ọ̀yọ́ àti Baálé bá lè ràn wá lọ́wọ́ láti fún àwọn ọmọ yẹn ní aṣọ kán lè máa rí wọ̀ wá sí skul. Ọmọ tó bá lè ràn wá lọ́wọ́ fún ní ìwé inú wa dùn. Ẹ ṣe o. Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
0: Ẹ ṣe màmá mi. Ẹ mi tí lọ. Ẹ mi lọ.

0: ọmọ kan wà ń bẹ ìmí ìwà àbọ̀tọ̀ ọmọ tí mo rí láríraju tó wọ́ọ̀sì jù yóò kọ́kọ́ wọ ṣòkòtò kan sábẹ́ yóò ṣẹ̀ wá wọ aṣọ ṣòkòtò sùúrù sí ṣòkòtò tó wà sábẹ́ láàmọ́ rí lójú ìdí tó ti já kò ran kò ṣe kankan ìyá rẹ̀ ńkọ́ mọ́ mi ò sí lọ́dọ̀ ọ̀bá mi tó kò sí ní tá a fẹ́ ṣe fún tẹ̀yìn ọ̀yọ́ àti ibà tẹ bá lè ràn wá lọ́wọ́ kẹ fi gbé ìlú ọyọ lárugẹ.
1: ẹ ṣe mọ mi kini yi o terrible bi mo se n gbo yi koda anu si n se mi ọlọrun ba n gbọ.

0: tọ ọmọ ọba ẹrin àti kúkú ti gbọ kí n tó gbọ ọrọ rẹ o ọrọ rẹ o ojú wo lẹfi lẹyìn náà tún fi wo orú ilé
1: ọrọ yẹn nígbà tí màmá yẹn sọrọ ọrọ tó pààyàn lẹkọ lẹ kọrọ pé tẹlẹtẹlẹ mo ti sọ pé tẹ bá fi gbogbo àwọn skuls yẹn ọmọ tó wà ní kíláàsì kan sí 60 lẹ wípé tíṣà lẹni tó sọrọ yìí o lọ sọ pé 70 ọmọ ní kíláàsì kan bóò lẹyìn ti fẹ handle yẹn irú bóò ọmọ ti fẹ capture gbogbo jẹun kan ní skul. So iṣẹ́ yẹn kì í ṣiṣẹ́ nìkan ẹ jẹ́ ká jìde ẹ jẹ́ ká jìgìrì lórí ọ̀rọ̀ yìí ìwé làwa ń sọ ẹ̀wọ̀rọ̀ wa sọ ọ̀kan lára àwọn ọ̀nàrẹ́bù wájà tí ń gbìyànjú ẹ̀yàn ọ̀nàrẹ́bù sẹ́kà rólé ó kówé ó kó aṣọ fáwọn skuls kọ̀ọ̀kan káàkiri káàkiri tí náà kò débì kankan kò débì kankan. So àwa rọra wa ẹ dákun ẹ jẹ́ ká gbé níbi tó ti wúwo ẹ̀wọ̀n lẹ́rù ní ògbé ọ̀fẹ́ ẹ jẹ́ ká gbé níbi tó ti wúwo tọrọ kọbọ ta bá rékì jọ láàrin ara wa tábì ṣe náà láti là sílẹ yìí ẹnìkan ò lè nígbà tá àmọ ara wa rí a ti gbowó lọwọ ara wa ẹgbọn tó nígbà tó dúdú akara wọn nìsín. So mo á kàn mọ ọrọ wa náà ní ẹdá kan ọlọrun ìlú le right gbogbo alamọ pé ìlú le àti jẹ àti mú le gan bó ti wá lulẹ òkú rí ẹ jẹ ká gbìyànjú ọlọrun ràn wá lọwọ.
0: Ẹ ṣeun báàmí ẹjẹ́ yìí náà ẹ̀rọ náà ẹ wá bá ń sọ ọ̀rọ̀ kan àbí méjì sí ẹ máa bọ̀ náà.

0: rẹ. Bẹ́ẹ̀ náà wọ́n tún sọ nínú ẹ̀sìn mùsùlùmí pé àti kékeré ìmọ̀lẹ́ ti kọ́ rẹ̀ lásọ̀.
1: Ẹ
0: jẹ́ ká fún ọmọ wa ní ẹ̀kọ́ tó pé tó yè gèrègè.
2: Kí ni
0: pé wàá jọ mi? A ó wà, a ó sì jẹ yín. Iléeṣẹ́ yín ò ní jó.
2: Àṣẹ wa ẹsẹ̀ bàbá. Kí lèyìn náà kó tó máa jẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn? Gbogbo bímọ bímọ torí òǹbí ni ò tó òǹtọ́ ni òǹtó kò tó òǹwo ni o. Kí gbogbo wa ká máa tọ́jú àwọn ọmọ wa, ká máa tọ́jú àwọn èwe wa. Ọlọ́run ọba yóò sì jẹ́ ká jèrè wọn. Wọ́n ní yàyàkuyà. Àwa náà ó dògbó, á jẹun ọmọ. Níjọ́ tí oúnjẹ ọmọ bá jiná tán báyìí, wọn àní máa fi kúlé wà láò ránṣẹ́ sí wa nínú sàárè. Ẹni tó bá ṣẹ̀gùn sí náà ní máa ń jẹ bẹ́ẹ̀rẹ̀. Ọlọ́run Olódùmarè á pẹ́ bímọ pẹ́ ṣe pẹ́. À ní wa yín tí o àtọmọ ọba àti mọ́ mi tí wọ́n bá wa dá sílẹ̀ kan tí wọ́n bá wa narétì bí
0: ẹni ọlọ́run mọ̀
2: màmá tọ́ ni ọtọ́lọ́run mọ̀
0: tí wọ́n bá wa dá sílẹ̀
2: táwọn náà mara wọn tí wọ́n bá wa dá sílẹ̀ kan tí wọ́n fi sọ̀rọ̀ bí àwọn ọmọ ṣe rí nínú sùkúù. Ọlọ́run ọba Olódùmarè yóò wà pẹ̀lú kálukú gbogbo wa o. A ní ṣiṣẹ́ o, a ní sílẹ̀ tẹ̀, a ní sì jẹ́. Náà gbogbo àdáwọ́lé wa kò ní bí aráyé nú.
0: Tọ́
2: a máa bẹ o nítorí ọ̀bẹ ní bẹsù àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ ọ̀wẹ́ ní bá ní amọ́bọ̀ nìkan là ní dé bá ń lè. Nítorí bábá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrun arọ̀ wọ̀. A dé fún bàbá jẹ̀rọ̀ mọ́jèlé. Ǹjẹ́ kí n láyé ìpín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìpín ṣe ilé olúwa rí ìgbóná. Inú ilé tẹ́ ti ń gbọ́ mi, ọ̀dẹ̀ tẹ́ ti ń gbọ́ mi, ibiṣẹ́ tẹ́ ti ń gbọ́ mi. Ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín náà ní gbóná kò ní dojúrú o. Torí pé tútù tútù báyìí làárọ̀ dẹ, tútù tútù náà làárọ̀ bàbá. Mo fà ilé Ọlọ́run ọba lọ́wọ́, mo fi Ọlọ́run ọba sọ yín ìsọ Ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wòrin lọ́kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá wa. Àwa náà láà jẹun ọmọ o. Títí dígbà míì tá a tún máa pàdé Adéyinka Pẹ́ńbọ bí àwọn erin ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀.

0: àjí ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bábẹ nìkọọkan.
1: Ìka fọwọ́sowọ́pọ̀ ìka mọ̀lẹ́. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa gbìn. Àṣí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Ọyọ́ àti bàálù ní tí kò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn odi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bàbá yín ti fọ̀rọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlọ́ṣùkàn mi lè ní jẹ́ fàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ pè. Tèmi náà ní látàrò kò tí so lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti bàbá yín ti fọ̀rọ̀ ni ó rán mi níṣẹ́. Àánú àná ni mo máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ń là á dìkú ijó àti wípé àjí ṣe bí ọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajise Bioyo online radio. Ajise Bioyo laari oyo ni se bi ba ben kokan.

0: báwọn mi tán bá tún rí mi lọ́dọ̀ wọn bẹ̀ wọn mọ̀ ń pè mí ní Lumatec èmi náà ni mò ń jẹ́bẹ̀ Lumatec International ọ̀rọ̀ jẹ́nu ohun adéyínká mo sùn tán ẹnu mi tún ṣe wúyẹ́
1: mi ni
0: ká mọ̀ fọ̀rọ̀ ọ lẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àdéhùn
1: ọ̀nà eruku wọnú ọbẹ̀ mi
0: nítorí ibẹ̀ nínú bíbélì ń kọ́ wípé ká mọ̀ jẹ́ kí bẹ́ẹ̀ ni wa kọ́ jẹ́ bẹ́ẹ̀ ni ẹyin kí bẹ́ẹ̀ kọ́ wa náà kọ́ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́ o.
1: mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀ mo ń bá gbà.
0: àní ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ náà tún ni yìí ọmọ ènìyàn Adéyinka mo ṣàdéhùn lẹ́ẹ̀kan láàárọ̀ yìí nígbà tẹ́ ń gbọ́ ètò mi kan tí mo ti ṣe ní àti ọdún 2020 lẹ́yìn tí mo fi ń sọ wípé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n ọmọ yín ò ṣàgbà pọ̀ ń kásọ̀ wọlé ẹrú yìí ó lè ẹ̀yin lẹ́ẹ̀mú. tí mo tún ṣàlàyé ọ̀rọ̀ wípé bí aráalé ẹni bá ń jẹ kòkòrò mọ́bì tó ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ ìhà kọ̀ọ̀kan mi pé sẹ́mi ni mò ń jẹ́ ni ṣé báwọn ni wọ́n ń jẹ́ kí lọ́ wá kàn mí ń bẹ̀ tá a kọ̀ọ̀ kọ̀ọ̀kan mi. nígbà tí hùrù hẹrẹ rẹ̀ bá dé Adéyínká pẹ̀ ń bọ bí àwọ erin ẹkú kó ti mọ̀ tẹ́lẹ̀ ipò òótọ́ làwọ́ sọ ṣùgbọ́n àwa mọ̀ páyé kò tọ́ àmọ́ òtítọ́ lásọ o.
1: ọ̀rọ̀ tó wà nílẹ̀.
0: ẹyin isun sísun ìwà ahuná.
1: ní aláwọ̀ ara mọ́.
0: kò ní hun wá o kò ní hun wá.
1: ìgbàkúgbà wá.
0: nítorá lò pẹ́pẹ́pẹ́ nígbà táwa ń lò torí pẹ́pẹ́pẹ́ báyìí lówó ṣe nílé àárọ̀. Adéyínká pẹ̀ ń bọ bí àwọ erin.
1: níbẹ̀ ọmọdé.
0: Adéyínká ọlọ́sùnkànmí ọmọ ọ̀dọ̀ àgbà.

0: ọ̀nà o. Ẹ yá máa kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀ tá à ń fapọ̀ mọ́ òkun yọ náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò ẹyin ká máa sọ́ dànù lásán. Ká máa rò ó dànù, ká máa ràrò òye dànù lásán. Ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́ lọ́lé. Lóòrọ̀ yìí ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n. Ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹkan sọ wọlé. Ẹ̀yin lẹ rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ mọ bá wa 415. Kẹ mọ bá kú ọwọ́. Ni mo ṣe ní ká fọn ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹlòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹlòmíì náà mọ bá jìn síbẹ̀. A ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwọ erin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbàjẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́run ọba Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba òkèpè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ wá tó mọ̀ wá tó mọ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ ti ń jẹ́ látinú àpòdùkẹ́ mọ̀mọ́ mi Adéyin.

0: láàmi sàfihàn ọmọ adé pọ̀jù ṣe ẹ̀ tí sùn oorun wẹ̀ kìí ṣerú àkókò yìí o ẹ bá ń ké sáwọn èèyàn yín gbogbo àwọn tó ń gbọ̀ mí lọ́wọ́ ẹ tó bá ń ké sẹ́lọ̀ mí pé káwọn náà kan wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí ká lè rí ẹ̀kọ́ kan tàbí ìkejì kan mẹ́ ẹ ké sáwọn èèyàn ké sáwọn èèyàn ẹ ké sí wọn lógún lógún kẹ ẹ tún ké sí wọn lọ́gbọ̀n lọ́gbọ̀n
1: ó wá ní
0: kẹ ẹ ní kán wá bù mu nínú omi ọgbọ́n àgbọ̀n ìgbẹ́ tí elédùà tó fi sí àlọ́dọ̀ ní àyè
1: ibi ò bá ara rẹ.
0: Nítorí pé bọ́mọ kékeré bá ṣubú awọ́wájú bá gbà lágbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Wọ́n fi àsìkò yìí kí Ọlọ́run Olódùmarè Ọlọ́run tó ti máa ń bá ń sọ wá bá ń sọ tòní náà jẹ́ káwọn èèyàn kan tún rí ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ mi kán rí nǹkan dì mú kán rí nǹkan mú lọ ilé. Kémi náà kí n tún wá sọ débi èrè torí èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà kí n bí jọta àwọn ará ṣáájú kí n tún fi máa gbére rẹ kọngbẹ kọngbẹ sí. Mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa ní àyín àwọn èjìká tí ò jẹ́ kó ti rẹ̀ wá tí ò jẹ́ ó ti sú wa tàn yá ti gbokòwò mi lọ látòrí bàbá Fatai Lamidi ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé lọ́wọ́ Londo State madam Funmi Kẹ́mi tí wọ́n ń gbé nílùú Ìbàdàn Afolabinu Rudin Alaro lórílẹ̀-èdè Libya Alfa Glo Asiru Ahmadu Adeniyi nílùú Pàpó Lọ́yọ̀ State wá àyín pẹ̀lú bàbá mi Bàṣírù ọmọ Adéníran ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé nílùú Èkó Mr. Yusuf tí wọ́n ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital wa Lọ́yọ̀ Aláàfin níbí ṣùgbọ́n ọmọ Ìbàdàn làwọn náà artist Michael Awosola ń jẹlò láti ìlú Abuja. Adégòkè yìí sí àkà Abiodun bọ́dà mi ọmọọba Ọládìgbòlù mú ìdẹ́nì Adékúnlé láti ìlú Ọ̀yọ́ wá àyín. Bàbá mi àwọn bàbá dáadáa àwọn bàbá rere bàbá kẹ àwọn bàbá àlùbáríkà látòrí bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ní United States of America yìí nílùú California níbẹ̀ ọmọ Èrúwà ni bàbá o Èrúwà òjòkò agbẹdúdú orí òkè lé ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọ́lé Èrúwà gbé ní dájọ́ wọn. Bàbá tó lọ́mọ mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dẹ àṣegbà lọ́nà tòmù ọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lóhùn wọn ni ẹ mọ̀mú lọ́mí bàbá tanísẹ̀gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́ bàbá tanísẹ̀gbẹ́ gbẹ̀rán gbẹ̀rán akọ́kọ́ gàlàjà akọ́kọ́ bọ̀bọ̀rọ̀ akọ́kọ́ gìgìrì akọ́kọ́ gàgàrà tó tún sọnù lóhùn wọn ni ẹ mọ̀mú lọ́mí bàbá tanísẹ̀gbẹ́ gbẹ̀yẹ̀ gbẹ̀yẹ̀ bàbá tó lọ́mọ ojú rábẹ́ sá ẹ̀kẹ́ òṣojú wọn bá lọ́mọ onílù kan ìlú kan ọmọ onílù kan ìlú kan èyí tí ń dún gbomú gbodomù lójúde ọba bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ọmọ ọba ọba ọmọ ọba ẹ mọ̀ pé mo bá yín lóye mo pè yín lórúkọ ṣe àmọ̀pọ̀ náà làbí pọ̀ba Aládé bàbá Adúpẹ́ nínú ìgbésí ayé yín pẹ̀lú ìrànlọ́wọ́ lọ́tòlósì tẹ̀sí fún iléeṣẹ́ wa ní àyín kò ní tán lọ́wọ́ yín kò ní tán di yín o ẹ kéré òkò délé àbùdíntómi òkun àbùdíntómi ọ̀sà iná ò ní tán wó yín. Mo tún fò fẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi pàtàkì pàtàkì tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ o. Bàbá mi Fatai Bandele Olúṣọlá ọmọ Ọ̀yọ́ ní àyín náà ni wọ́n ṣùgbọ́n ìlú ọba nílùú Èbó United States of America làwọn náà nábi ṣẹlẹ̀ o. Bàbá mi mo kì í dáadáa bàbá ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbá níbi dọ́dí ń gbólówó kòwó kó níbi ọ̀gbà o. Kí wọ́n fò fọgbà lẹ̀ á sí kó lè bá àdìjà kó lè bá dápọn kọ́mọ Aládé tí ó lè bá rí nǹkan bú láńbẹ̀ kó lè bá rí nǹkan bú láńbẹ̀ ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbá àwa lógun gbàdúrà ọ̀ràn sẹ́ńkùlé ẹlẹ́ńkùlé tẹ́lẹ́ńkùlé ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Bàbá mi Fatai Bandele Olúṣọlá nílùú ọba àlọ́hun mo kì í bẹ̀ ohun àwọn bàbá wa nù ú àwọn ni wọn jẹ́ ó ti rẹ̀ wá gbogbo wọn tí mò ń dákọ̀ yìí lọ́kọ̀ọ̀kan ìjèjì gbogbo àwọn tẹ́ máa ń ràn á lọ́wọ́ pátápátá káàbàtà jákè jádò àwọn ni ń jẹ́ àlè máa wá àwọn náà ń jẹ́ àlè máa dá gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn nǹkan tá a bá rí bó ṣe lórí ọ̀rọ̀ òṣèlú lórí ètò ìlú ààtò ìlú tàbí bó ṣe ń lọ ní gbòòrò ayé tá a tún fi ní jìn sọ́fìn àwọn ni wọ́n àjẹ́ ó ti sú wa o àwọ̀ bá ti gboko obù mí lọ àbá ti máa ṣe nǹkan mí o ọpẹ́lọpẹ́ àwọn bàbá lára jọ̀gọ̀tọ̀ jọ̀gọ̀tọ̀ làbá gọ̀ pẹlẹbẹ pẹlẹbẹ làbá pẹlẹbẹ tẹbi ọba ti máa pẹlẹbẹ wa. Asis Sarafadin Ọláìyá gbogbo àwọn tó máa ń nà wá sí wa lọ́nà kan ọ̀nà kejì. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, iná ò ní tánwó yín láé láì fa àbàdà. Àtàwọn míì náà tẹ́ máa ń ràn wá lọ́wọ́ lọ́nà míì lọ́nà míì. Bí àwọn Best Icon Furniture, Plenty Fashion Home.
1: Fedu Fọ́nà o.
0: Badmus Ajao Dauda AJ Honesty láti ìlú Èkó. Abdulrahman Abdulbasit Graphic Designer Awanu Látọ̀yọ́ àti Ọlánìkẹ́nà Graphic Designer Awa náà ló ń nà. A dúpẹ́ o. Mo tún fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ S Abdulmalik Wireless Communication tí ò bá sí òun ni ìní mọ Ọlánìkẹ́ o. Pẹ̀lú gbogbo àwọn tá ń gbóhùn sáfẹ́fẹ́ nílé iṣẹ́ wa ní àhín, a ṣiṣẹ́ bí Ọ̀yọ́ Online Radio ní ìkànnì wa ní àhín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Toro kíní báyìí lajẹ́ ẹ̀bùn oko ìmọ́, àní sìnrìn, àní fọjọ́ ọlọ́jọ́ lọ. Àmọ́ lọ dáadáa, àmọ́ bọ̀ dáadáa, àmọ́ bọ̀ dáadáa. Ìkó ìkọ́bálá, ìkó ìkéjò lọ́nà, àṣetì bó ń ṣe Ọlọ́run. Aya kí n má fọ̀rọ̀ lẹ̀ sọ̀lọ̀ torí ibi mọ̀ ń lọ òjìnà wà láì ibi mọ̀ kàn ń yà lọ́pọ̀.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n ẹjókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bí ọya bóun ló ṣe jẹ́ ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
2: Àwa ni.
3: Mo pe lọ́ba yín títí tí kò wọlé.
2: Ẹ̀ẹ́.
3: Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
2: Kò sí kan tó
1: ṣe. Ẹ̀ òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
3: Ṣáàdì yàrá bàtà mi.
2: Bẹ́ẹ̀ni.
3: Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná. Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀ ẹ wá ṣàlàyé ẹ ṣàlàyé.
2: Ẹ ká san o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Agbọ́lá lérògùn wa lẹ́ẹ̀dámú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣí ẹ mẹ́sẹ̀jì ẹjọ́ tuntun
1: ti ń ṣe.
2: Àlìwọ́wọ́ 419 o. Àjẹ̀lérògùn àkóbá o. Nǹkan tá a jẹ àlísàn o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí láàmì láàárọ̀ yìí. Ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí. Ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bàbá tó pè mí. Ó ní níbo ni mo wà. Iṣẹ́ ọ̀kadà lèmi ṣe. Ó níbo mo wà. Mo sọ pé mo wà ní roundabout. Ó ní roundabout mo wà. Òkè gbogbo ẹ̀rọ ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi. Òun ló pè mí. Kí n lọ sí. Okay, kí òun máa bá mi bi tí mo wà. Mo ní kó má wọrí pé màá wá balẹ̀ roundabout. Mo ní màá wá balẹ̀ roundabout. Mo fẹ́ lọ balẹ̀ roundabout ló pè mí pé kí n lọ sí POS. Ní pé ṣé POS wà lè tó síbẹ̀? Mo lọ sí POS. Ó ní gbé fún ẹni tó wà bí POS yẹn. Mo gbé fún ẹni yẹn. Ó ti ń bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ni yẹn ṣe transfer. 85,000 fóun. Mo kọ̀ pé ẹni ń tẹ system. Èmi ẹ̀ bá wọnú mi, bá gba fóònù mi lọ́wọ́ pé kí ló ń ṣe lóun tẹ account number ènìyàn òun kọlẹ̀. Mo gba fóònù yẹn ká bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni. Kò tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ. Tẹ ikọ́ ti fún ènìyàn. Mo ti wọn ẹ̀pẹ̀ fún gidi gan. Ó ti yé yín. Ó lè níwọ̀n ẹwà very careful. Later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn. Tó fi gba olówó àwọn ọmọ ènìyàn. Ẹ̀jọ̀ tẹ̀tọ́ lọ́hùn. Gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n kan tó ń ṣẹlẹ̀. Ẹ bá ń ṣe fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́? Ọya ẹ̀jẹ̀ wa gbé ohun oníjìbìtì náà. Ọya láti ilé agbára ẹ tarí ohun oníjìbìtì sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Ṣé ẹ pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́? Ẹ jẹ́ kó oníjìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ gangan. Ẹ gbọ́ ní ìsìn torí ẹ̀gbọ́n ń rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀ bó ṣe kọ́ọ̀lù rẹ̀.
3: Hello. Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
2: Àwa ni.
3: Mo pe lọ́ba yín títí tí kò wọlé.
2: Ẹ̀ẹ́.
3: Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
2: Kò sí kan tó ṣe.
3: Ibú lẹ́wà.
2: Mo wá ṣáàdì roundabout yẹn. Mo ń bọ̀ ń gbà yìí.
3: Ṣáàdì roundabout àbí?
2: Bẹ́ẹ̀ni.
3: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀.
2: Ok.
3: Ṣáàdì ibú lẹ́wà ń bẹ̀.
2: Ṣáàdì kọ́lẹ̀ ń bọ̀ ni.
3: Àwa méjìlá ń bọ̀. Ṣáàdì ibú lẹ́wà ń bẹ̀.
2: Kẹwàá débi roundabout yẹn. Ẹ dúró síbi ilé ẹpọ NFC yẹn.
3: Ibo gangan lẹ́yìn wà káwá bá yín ní ibú lẹ́wà.
2: No, ẹ̀yin dúró síbi ilé ẹpọ NFC yẹn màá bá yín bẹ̀.
3: Ṣé mo nǹkan tó ṣẹlẹ̀?
2: Bẹ́ẹ̀ni.
3: Ṣèbáwọ̀ tó ṣe POS yẹn, ṣé wà ní tó ṣe ọ̀dọ̀ yín bẹ̀?
2: POS wà.
3: POS wà ní roundabout lẹ́yìn àbí? Ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ló máa ń gbà lórí ẹ̀.
2: 85.
3: Deposit ẹ bá mi lọ síbẹ̀ bá mi confirm ẹjọ́ engineer ẹ̀gọ́ wà ní.
2: Ok.
3: Ẹ lọ bá mi confirm ẹ má kọ́ ti phone ló jẹ́ kẹfìn ẹ má kọ́ ti phone.
1: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe mọ̀ pé ó ti ní kọ́mọ̀kọ́ ti phone ara tactics nìyẹn o pé kọ́mọ̀kọ́ ti phone. ara awon gan ti won lo niyan aya elekeje ba ntari re si atari re si
3: hello
4: mo ba kin pe
3: bo e ma call ti phone e je kin hold on bye
4: okay okay
3: e so pe ta ba fe send 85,000
4: pause pause ti won ba fe se deposit 85,000 le le ma ba
3: ta ba fe ba wa send e
4: o ka ba fe ba ta ba fe send e o ka ba fe send e si yan hello only 900 900
3: oh yeah egbe phone fun egbe phone fun
4: okay gba
5: hello
4: daddy gbadele o
3: hello
5: sir
3: bawo
5: sir
3: show network wa
5: what was one
3: hello lo pe deposit lori 85,000
5: 900
3: ona meji la fe se si o 50,000 kan 35,000 kan hello ni charge se ba yen lori 50,000 lo ni wa gba
5: me le gba 500
3: okay 35,000 ko
5: eh 400
3: o e o je 900 no so ma print receipt abi
5: eh no
3: okay ba o ya login ba yen tori mi mo ma pa ka no ba yen fun 50,000 ala koko o ma ku 50,500 fun fun ala koko yen elekeji 35,000 aku 35,000 for fun
4: okay
3: pos machine lo ma lo de mobile
1: se gbo bo se n ba omo ni pos soro bi e ko ti ko fun olokada yen tele
3: o ya gbe fun fun egbe fun fun
4: on down
3: egbe fun fun
5: hello
3: hello
5: sir
3: mo fe ku ba me confirm oruko account yen ni
5: eh yen send e send e ki make
3: de ki pe fun e ba yen je ki pe fun e ba yen mo ti send e tele network yen o da
5: okay
3: fi ni ko wa gbe fun fun 15 14
4: ki le be ko se bayi
3: deposit ni e do report ma fun receipt e ba be report ma fun receipt
4: o ma fun receipt
3: o ye gbe phone fun
4: e mbo le yin wa ba ma gbe yin wa todo eni ko le
3: eh o na mo fi so pe le ba mi gba receipt yen ma ba ma to de nti bi le po yen ke le ba mi gba receipt yen bo ni
4: so
3: ba mi gbe phone fun e gbe
4: so ma send owo yen ni
3: e ba mi gbe phone fun ma send e ni e ba mi gbe owo yen
4: ara ko le send o ko le send owo yen ko ba ni lati ko ohun
0: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ṣé ẹ gbọ́ lágbọ́yé, àfà àpótí rọrí wọn èyí gbádùn oorun o. Àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tó ń jẹ kòkòrò móbì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí. Tá a kọ̀ ha kọ̀ọ̀kan mí nígbà tí òru hẹrẹ rẹ̀ bá dé lọ́gàn jọ òru. Gbogbo wa là nílé jọsùn orí lójì ká o. Uru hẹrẹ rẹ ti wá dé o wàhálà ti wà ńlẹ wàhálà ti wà ńlẹ wàhálà ti wà ńlẹ ó wà ńlẹ gan níbi ìgbà wàhálà ń bẹ orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wàhálà ti wà o wàhálà ti wà o wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà táwọn fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo wa àwọn èèyàn wa ní a máa sọ àwọn ìbọnyá ń lù ń jìbìtì àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò ẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gbà tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yìn náà padà. Èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín sí ààrẹ wọn. Táyẹ̀ sùúrù ẹ̀ lẹ́bi san padà. Tẹ́lẹ̀ ẹyin làpẹ̀ẹ́dú fọ́nrán ó ti bá wọn dúró rojọ́ ẹyin àfọwọ́fọ́nrán ti bá wọn dúró rojọ́ ẹyin gangan náà ni o gbogbo wa ni o àfọwọ́fọ́nrán ti bá wọn dúró rojọ́ àti fọwọ́fọ́nrán báyìí o òrùn hẹ́rẹ́rẹ́ ti dé báyìí o wàhálà ti wọ̀lú o.

0: gbẹ́ náà.
1: Wọ́n kẹ́ ẹ̀yà alátìlẹyìn wa. Jákè ìjádọ àgbà ńlá ayé, bàbá Ṣàmínú, ọmọdé pọ̀jọ́ Mẹ̀dúwà. Bàbá mi Fàtá Ìbándélé, ọmọ ìyá Aláàfin, United States of America là méjèèjì wà. Miriam Simpkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Ṣàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín bẹ́ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fàtá Lámìdí, ọwọ́ lòńdó sèétì. Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ tájọ́ ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum.
2: Ibi
1: ọmọọba aládìgbò lòmú ìdẹ́nì Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé.
2: Ọmọdé tó
1: àwọn tí a nù àwọn tẹ́ máa ń dúró tì wá tí n bá tún lọ fa gbòrò tí gbòrò bá ń fa gbó ní gbòrò àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ bá rí mi ní gbòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ nísìnrìn gbogbo àwọn nǹkan èso ara yín ò nísìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì wọn nísìnrìn. Ẹ nírànrìn fẹsẹ̀ sí ẹ nírànrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara tóbi kárí gbogbo ẹyin tẹ ń gbọ mi lọwọlọwọ. Gbogbo ẹyin olólùfẹ mi kọtakọta jákèjádò orílẹèdè àgbà ńlá ayé. Gbogbo ẹyin tí mo rán ti dáa pa àtẹ̀tì ìran ti dáa pọ. Àpàpò tí rọrí àwọn bàbá wa níwọ̀n gbádùn oorun wàhálà wọ̀ lù ó kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo play fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000 wàhálà ti wá o. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́ tẹ́ tó fẹ́ dá wàhálà sí lọ́rùn torí Ọlọ́run. Torí Ọlọ́run làwọn ọmọ tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá ìyá bàbá òbí àwọn míì nínú wọn tán bá ń kó owó wọlé bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tó jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí ara lẹ̀ ní bá ń jẹ kòkòrò mobi tó ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀kan mi pé kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí àwọn èbó kúkú ni owó tó ń jẹ àwọn ọ̀ràn bàbá bàbá ńlá wa ni. Tí wùrù rẹ̀ rẹ̀ bá dé wùrù rẹ̀ rẹ̀ tiẹ̀ ti dé ó ti wọ̀ lù báyìí èèmọ́ ti wọ̀ lù báyìí. Tí mo tó fi pa òwe mi tí mo ní pé ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé ẹyin gangan lẹ ti rójú olè tẹ ẹ̀ mú o. Ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé ẹ rójú olè ẹ̀ mú ni o.
2: Mo ń bá gbà jẹun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ẹlẹgbẹ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebiyoyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kètèkètè lórí Android application All Nigeria Radio tọ́jẹ́ ti Lumatech. Ẹ̀yẹ́ kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatech LOOMERTECH Lumatech LOOMERTECH Lumatech. Ẹ̀yẹ́ kan search ẹ ti rí àwọn All Nigeria Radio bíi fashion méjì àti mẹ́ta ẹ dánlóòdù kan nínú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀ lẹ́dùnkàn náà.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà ká máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Ká wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà kúkú kọ́ sí Elédùmarè ọba náà ní fún wa ṣe.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ní.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahimu náà sọ? Ọlọ́rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ̀ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri káàkiri tẹ̀ tó ra àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri káàkiri wọ́n fẹsẹ̀ ṣe mọ̀ iṣẹ́ jìbìtì lóko tí kálukú wá yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́ àwọn èbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni ọkọ̀ gbọ̀gìnì gbọ̀gìnì lójoojúmọ́ ni àwọn obìnrin náà. Wọn fẹsẹ̀ ṣe mọ́ ẹ dákun gbogbo ẹ̀yin tẹ lọ́mọ nílé ìwé ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin atọmọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín I'm a young horse of a pipe, to be do the asso, own jet more jenny. I'm a jacking a con one. I'm a jacking a con one. Come on, dip, a little uni, your alarm of fat, won't be one of five things in one day, to be what you go pay. I name for you some poor mouth. I name for you some poor mouth. For a home, you are like, what dad you call your bed? What dad you call your

0: àwọn òbí àwọn ọmọ yìí tá a náà rí tí wọn ní àtà ìsí wọn náà ní fún wọn lọrọ àmọ pé báyìí là á ṣe rìnrìn o báyìí là á ṣe rìnrìn o kò sí bá ṣe fa gbùrù tí gbùrù ní padà kan fagbó wọn wò pé ṣé bí èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí wọn yìí ṣe nàìjíríà ṣé bí àwọn èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí èkó ni wọn ń lò ní jìbìtì ṣùgbọ́n ìgbà tó bá padà yá àwọn ọmọ tó ń gbọmọ lọmọ ṣẹ́ sọ́sọ́wọ́ tó ń sọ́sọ́lẹ̀ tó ń fa gbùrù tó ń sọ́sọ́lẹ̀ ó sọ́lẹ̀ oríṣiríṣi àwọn oògùn táwọn bàbá wọn kan tí wọn ń bẹ̀rù àti ṣe ni wọn ń dà yá kọ wọn ti gbà pé wípé bá lọ àbọ̀mọ̀ ń padà jẹ́ bọ̀ àwọn òbí wọn ọmọ títí ń fi nǹkan oríṣiríṣi sóògùn owó nígbà wo ni òní padà lo ẹni ẹyin náà fi ṣẹ́só tó bá jẹ́ pé ẹyin náà ló kù tí wọ́n ní ẹni ẹyin ló kù kó tún mú wa o pé kó fi kọ̀ntínú kínní kọ́mọ̀ bá jẹ̀yà mọ́ kọ́mọ̀ bá tún jẹ̀yà pé kọ́mọ̀ jì pé ibi tó fẹsẹ̀ tó fẹ ọkọ̀ rìn dé yọ padà fẹsẹ̀ rìn débẹ̀ tí wọ́n ní ẹyin ló kù tí ó mú wa wàhálà kò ní bèsù ìgbà tí ó fi mú yín lọ láti gbọdọ̀ dákẹ́ láti gbọdọ̀ dákẹ́ torí gbogbo àwọn ọmọ yìí ọ̀run mú oru àwọn ọmọ ní àwọn ọmọ yìí ọ̀yá ọ̀run mú oru.
1: Ẹ tí kò wọ ilé ọba jí.
0: Nàìjíríà ti lana o Nàìjíríà ti lana lọ́wọ́lọ́wọ́
1: ju
0: kọ́lọ̀ ọmọ sọ wa ni
1: o
0: nísìnrìn o
1: wọ́n
0: ẹni bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ Adéyinka ọmọ ọ̀dọ̀ àgbà ó ti wí tèmi náà a sì sọ nípa tèmi pé mo ṣe wọ́n.

0: báwọn mi tán bá tún rí mi lọ́dọ̀ wọn bẹ̀ wọn mọ̀ ń pè mí ní Lumatech èmi náà ni mò ń jẹ́bẹ̀ Lumatech International ọ̀rọ̀ jẹ́nu ohun Adeyinka mo sùn tán ẹnu mi tún ṣe wúyẹ́ ká mọ̀ fọ̀rọ̀ ọ lẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àdéhùn.
1: ọ̀nà eruku wọnú ọbẹ̀ mi.
0: Nítorí bẹ̀ nínú bíbélì ń kọ́ wípé ká mọ̀ jẹ́ kí bẹ́ẹ̀ ni wa kọ́ jẹ́ bẹ́ẹ̀ ni ẹyin kí bẹ́ẹ̀ kọ́ wa náà kọ́ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́ o.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbà.
0: Àní ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ náà tún ni yìí ọmọ ènìyàn Adeyinka. Mo ṣàdéhùn lẹ́ẹ̀kan láàárọ̀ yìí nígbà tẹ́ ń gbọ́ ètò mi kan tí mo ti ṣe ní àti ọdún 2020 lẹ́yìn tí mo fi ń sọ wípé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. Ọmọ yín ò ṣàgbà fọ̀ ń kásọ̀ wọlé ẹrú yóò lè ẹ̀yin lẹ́ẹ̀mú. Tí mo tún ṣàlàyé ọ̀rọ̀ wípé bí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mọ́bì tá ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tí gbogbo atáàrí tá a wí tá a kọ ìhà kọ̀ọ̀kan mi pé ṣé mi ni mò ń jẹ́ ni ṣé báwọn ni wọ́n ń jẹ́ kí lọ́wọ́ kàn mí ń bẹ̀ tá a kọ̀ọ̀ kọ̀ọ̀kan mi. Nígbà tí hùrù hẹrẹ rẹ̀ bá dé Adeyinka pẹ̀mbọ bí àwọ erin ẹkú kó ti mọ̀ tẹ́lẹ̀ ipò òótọ́ làwọ́ sọ ṣùgbọ́n àwọn àmọ̀ páyé kò tọ́ àmọ́ òtítọ́ lásọ
1: ọ̀rọ̀ tó wà nílẹ̀.
0: Ẹyin isu sísun ìwà ahun ná.
1: Aláwọ̀ ara mọ́.
0: Kò ní hun wá o kò ní hun wá.
1: Ìgbàkúgbà wá.
0: Nítorá lò pẹ́pẹ́pẹ́ nígbà táwa ń lò torí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí lówó ṣe nílé àárọ̀. Adeyinka pẹ̀mbọ bí àwọ erin.
1: Níbẹ̀ ọmọdé.
0: Adeyinka ọlọ́sùnkànmí ọmọ ọ̀dọ̀ àgbà.

0: Ẹjẹ́ a máa kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀, tá à ń fapọ̀ mọ́ òkun yọ. Náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò. Ẹyin ká máa sọ́ dànù lásán. Ká máa rò dànù, ká máa ròyé dànù lásán. Ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mú lọ alé. Lóòrọ̀ yìí, ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n. Ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹkan sọ wọlé. Ẹ̀yin lẹ́rú ju olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ́ ẹ mọ̀ bá wá 415. Kẹ́ ẹ mọ̀ bá kú ọwọ́. Ni mo ṣe ní ká fún ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹ́lòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹ́lòmíì náà mọ̀ bá jìn síbẹ̀. A ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwo irin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbàjẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tòní lé Ọlọ́run ọba Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba òkè pè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá tó mọ̀ bàbá ńlá wa. Ó tún mọ̀ mí ó mọ̀ mí ó mọ̀ tí ń jẹ́ látinú àpòdùkẹ́ mọ̀mọ́ mi.

0: bàbá mi sàmínú ọmọ Adépọ̀jù ṣe ti sùn oorun wẹ̀ kìí ṣe irú àkókò yìí o. Ẹ bá ń kí sàwọn èèyàn yín gbogbo àwọn tó ń gbọ̀ mí lọ́wọ́ ẹ tó bá ń kí sẹ́lòmíì pé káwọn náà kan wá gbọ́ tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí ká lè rí ẹ̀kọ́ kan tàbí ìkejì kan mbẹ̀. Ẹ kí sàwọn èèyàn ẹ kí sí wọn lógúnlógún kẹ ẹ tún kí sí wọn lọ́gbọ̀n.
1: Ó wá ní
0: kẹ ní kán wá bù mu nínú omi ọgbọ́n àgbọ̀ǹgbẹ tí elédùn àtó fi sí àlọ́dọ̀ ní àyè.
1: Ibi ò bá ara rẹ̀.
0: Nítorí pé bọ́mà kékeré bá ṣubú awọ́wájú bàgbà lágbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Wọ́n fi àsìkò yìí kí Ọlọ́run Olódùmarè Ọlọ́run tó ti máa ń bá ń sọ wá bá ń sọ tò ní ìná jẹ́ káwọn èèyàn kan tún rí ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ mi kán rí nǹkan dì mú kán rí nǹkan mú lọlé. Kémi náà kí n tún wá sọ débi èrè torí èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà kí n bí jọta àwọn ará ṣáájú kí n tún fi máa gbé rere kọngbẹkọngbẹ sí. Mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa ní àhín àwọn èjìká tí ò jẹ́ kó ti rẹ̀ wá tí ò jẹ́ ó ti sú wa tàn yá ti gbokobo mi lọ látòrí bàbá Fatai Lamidi ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé lọ́wọ́ Londo State Madam Funmi Kẹ́mi tí wọ́n ń gbé nílùú Ìbàdàn Afọlábí Nurudeen Alaro lórílẹ̀‐èdè Libya Alfa Glo Asiru Amadu Adeniyi nílùú Pàpó Lọ́yọ̀ State wá àyín pẹ̀lú bàbá mi Basiru ọmọ Adeniran ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé nílùú Èkó Mr. Yusuf tí wọ́n ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital wa Lọ́yọ̀ Aláàfin níbí ṣùgbọ́n ọmọ Ìbàdàn làwọn náà artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Adégòkè Isiaka Abiodun bọ́dà mi ọmọọba Ọládìgbòlù mú ìdẹ́nì Adékúnlé láti ìlú Ọ̀yọ́ wá àyín. Bàbá mi àwọn bàbá dáadáa àwọn bàbá rere bàbá kẹ̀ àwọn bàbá àlùbáríkà látòrí bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ní United States of America yìí nílùú California níbẹ̀ ọmọ Èrúwà ni bàbá o Èrúwà òjòkó agbẹdúdú orí òkè lé ọmọ àkúkọ gàgàrà tí kọ́ lèrú àgbè ní dájọ́ wọn. Bàbá tún lọ́mọ mùsùlùmí olómù apàran ọmọ ọlọ́rọ̀ agogodẹ àṣegbà lọ́nà tòmù ọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù wọn ni ẹ mọ̀mú lọ̀ mi bàbá ta ní sẹ́gbẹ́ gbúwúrẹ́ gbúwúrẹ́ bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́rangbẹ́ran akúkọ gàlàjà akúkọ bọ̀bọ̀rọ̀ akúkọ gìgìrì àkúkọ gàgàrà tó tún sọnù lómù wọn ni ẹ mọ̀mú lọ̀ mi bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ bàbá tún lọ́mọ ojú rábẹ́ sáẹ̀ kí o sójú wọn bá lọ ọmọ onílù kan ìlú kan ọmọ onílù kan ìlú kan èyí tí ń dún gbomú gbodò mù lójúde ọba bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ọmọ ọba ẹ mọ̀ pé mo bá yín lóye mo pè yín lórúkọ ṣe àmàkókọ náà lábí pọba Aládé bàbá Adúpẹ́ nínú ìgbésí ayé yín pẹ̀lú ìrànlọ́wọ́ lọ́tòlósì tẹ̀ ń ṣe fún iléeṣẹ́ wa ní àyín kò ní tán lọ́wọ́ yín kò ní tán di yín o ẹ kéré o kò délé àbùdíntómi òfun àbùdíntómi ọ̀sà iná ò ní tánwó yín. Mo tún fò fẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi pàtàkì tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá kọ o. Bàbá mi Fatai Bandele Olúṣọlá ọmọ Ọ̀yọ́ ní àyín náà ni wọ́n ṣùgbọ́n ìlú ọba nílùú Èbó United States of America làwọn náà nábi ṣẹlẹ̀ o. Bàbá mi mo kì í dáadáa bàbá ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbá níbi dádé gbólówó kówó kó níbẹ̀ ọ̀gbà o kí wọ́n fò fọgbà á lẹ̀ á ṣe kó lè bá àdìjà kó lè bá dáápọn kọ́mọ Aládé tí ó lè bá rí nǹkan bú láńbẹ̀ kó lè bá rí nǹkan bú láńbẹ̀ ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbá àwa lógun gbàdúrà ọ̀ràn sẹ́ńkùlẹ̀ lẹ́ńkùlẹ̀ tẹ́lẹ́ńkùlẹ̀ ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Bàbá mi Fatai Bandele Olúṣọlá nílùú ọba Àlọ́run mo kì í bẹ o àwọn bàbá wa nù àwọn ní wọn jẹ́ ó ti rẹ̀ wá gbogbo wọn tí wọ́n ń dákọ̀ yìí lọ́kọ̀ọ̀kan ìjèjì gbogbo àwọn tẹ́ máa ń ràn á lọ́wọ́ pátápátá káàbàtà jákè jádò àwọn náà ń jálè máa wá àwọn náà ń jálè máa dá gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn nǹkan tá a bá rí bó ṣe lórí ọ̀rọ̀ òṣèlú lórí ètò ìlú ààtò ìlú tàbí bó ṣe ń lọ nígboro ayé tá a tún fi ní jìn sọ́fìn àwọn ni wọn àjọ ti sú wa o àwọn ọba ti gboko obò mi lọ àbá ti máa ṣe nǹkan mi o ọpẹ́lọpẹ́ àwọn bàbá lára o jọgọtọ̀ làbágọ̀ pẹlẹbẹ làbá pẹlẹbẹ tẹbi ọba ti máa pẹlẹbẹ wa. Azeez Sarafadeen Ọláìyá gbogbo àwọn tó máa ń náwó sí wa lọ́nà kan ọ̀nà kejì. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, iná ò ní tánwó yín láéláé fún àbàdà. Àtàwọn míì náà tẹ́ máa ń ràn wá lọ́wọ́ lọ́nà míì lọ́nà míì. Bí àwọn Best Icon Furniture, Plenty Fashion Home.
1: Fedu for now.
0: Badmus Ajao Dauda, AJ Honesty láti ìlú Èkó. Abdulrahman Abdulbasit, graphic designer Awanu Latoyo àti Olanikena. Graphic designer wa náà lòun náà. A dúpẹ́ o. Mo tún fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ S Abdulmalik Wireless Communication tí ò bá sí òun ni ìní mọ Olanike o. Pẹ̀lú gbogbo àwọn tó ń gbóhùn sáfẹ́fẹ́ nílé iṣẹ́ wa ní àhín, Ajíṣe bí Ọ̀yọ́ online radio ní ìkànnì wa ní àhín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Toro kíní báyìí lajẹ́ ẹ̀bùn oko ìmọ́, àní sìnrìn, àní fọjọ́ lọ́jọ́ lọ. Àmọ́ lọ dáadáa, àmọ́ bọ̀ dáadáa, àmọ́ bọ̀ dáadáa. Ìkó ìkọ́bálá, ìkó ìkéjò lọ́nà, àṣetì bóńṣẹ́ Ọlọ́run. Aya kí n má fọ̀rọ̀ lẹ̀ sọ̀lọ̀ torí ibi mọ̀ ń lo ìjìnà wà láì, ibi mọ̀ kàn ń yà lọ́pọ̀.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára, ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n ẹ jókòó mbẹ́ ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi bí ọya bó ló ṣe jẹ́ ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
1: Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
2: Ṣáàdì yàrá bàbá tàbí. Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀ ẹ wá ṣàlàyé ẹ ṣàlàyé.
3: Ẹ ká san. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Agbọ́lá lè rogùn wálé ẹ̀dàmú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣe ẹ̀ mẹ́sẹ̀jì ẹ̀jọ̀ tuntun
1: lọ́n ẹ̀ bá ń ṣe ẹ̀.
3: Àlewọ́wọ́ 419 o. Àjẹ̀ lérogùn àkóbá o. Nǹkan tá a jẹ àlésàn o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí láàmì láàárọ̀ yìí. Ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bàbá tó pè mí ó ní níbo ni mo wà iṣẹ́ ọ̀kadà lèmi ṣe ó níbo mo wà mo sọ pé mo wà ní roundabout ó ní roundabout mo wà òkè gbogbo irú ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi òun ló pè mí kí n lọ sí òkè kí òun máa bá mi bi tí mo wà mo ní kó má wọrí pé màá wá balẹ̀ roundabout mo fẹ́ lọ bá lé ránaba ló pè mí pé kí n lọ sí pos nígbà ṣé pos wà lè tó síbẹ̀ mo lọ sí pos ó ní gbé fúnfún ẹni tó wà bí pos yẹn mo gbé fúnfún ẹni yẹn ó ti ń bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ni yẹn ṣe transfer 85,000 fóun mo kọ́ pé ẹni yẹn ń tẹ system èmi yẹn bá wọnú mi bá gba fóònù mi lọ́wọ́ pé kí ló ń ṣe lóun tẹ account number ènìyàn òun kọlẹ̀ pé gba fóònù ẹ ká bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ pos yẹn ni kó tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ tí kò tí fún ènìyàn mo ti pè mo ti wọn ẹpẹ fún gidi gan ó ti yé yín ó lè níwọ̀n ẹ wà very careful later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn wọ́n fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn ẹ̀jọ̀n tó tọ́lọ́hún o gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o àlérí ìdààmú o ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ bá ń ṣe fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́ ọya ẹ jẹ́ wá gbé ohun oníjìbìtì náà ọya láti ilé agbára.

0: wọ́n gbà jù.
1: Sáàdì yọ̀dà bàtà ni.
0: Bẹ́ẹ̀ni.
1: O yẹ dúdú mi, ẹ dúdú mi síbi bẹ́ẹ̀ yẹn.
0: Ok.
1: Sáàdì bolẹ̀ wà ń bẹ̀.
0: Sáàdì kọ́lẹ̀ ń bọ̀ ni.
1: Àwa méjì là ń bọ̀, sáàdì bolẹ̀ wà ń bẹ̀.
0: Kàwáyà débi rán àbá tiẹ̀, ẹ dúró síbi ilé ẹ̀pọ̀ NNPC yẹn.
1: Ibo gangan lẹ́yìn wà káwá bá yín ní ibo lẹ̀ wà.
0: No, ẹ̀yin ẹ dúró síbi ilé ẹ̀pọ̀ NNPC yẹn, màá bá yín bẹ̀.
1: POS wà ní round about ilé ìyàbí. Ẹgbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ìlú ló máa ń gbà lórí ẹ̀.
0: 85.
1: Deposit ẹ bá mi lọ síbẹ̀ ẹ bá mi confirm ẹjọ́ engineer ẹgbẹ́ wà ní.
0: Ok.
1: Ẹ lọ bá mi confirm ẹ má kọ́ ti phone ló jẹ́ kẹ́kẹ́ ẹ má kọ́ ti phone.
2: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ máa gbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe àmọ̀ pé ó ti ní kọ́mọ̀kọ́ọ̀tì fóònù. Ara tactics nìyẹn o pé kọ́mọ̀ kọ́ọ̀tì fóònù ara àwọn ọgán tí wọ́n ń lò nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹ bá ń tarí rẹ̀ sí
1: Hello.
0: Mo ń bọ̀ kí n pè.
1: Ẹ má kọ́ ti fóònù ẹ jẹ́ kí n ó dùn báyìí.
0: Ok.
1: Ẹ sọ pé ta bá fẹ́ send you 85,000
0: pọ́sẹ̀. Tí wọ́n bá fẹ́ ṣe deposit 85,000 ló lé wọn gbà.
1: Tí wọ́n bá fẹ́ bá wa send ẹ.
0: Tí wọ́n bá fẹ́ send ẹ. Pékè bá fẹ́ send ẹ síyàn. Hello. Wọ́n ní 900.
1: Ó yẹ ẹgbẹ́ fóònù fún.
0: Ok. Gbà.
3: Hello.
0: Sáàdì gbàdélé o.
1: Hello.
3: Sá.
1: Báwo. Ṣé network wà?
3: Network wà.
1: Èló ló pe deposit lórí 85,000.
3: 900.
1: Ọ̀nà méjì la fẹ́ ṣe sí o, 50,000 kan, 35,000 kan. Èló ni charges ẹ̀ báyẹn. Lórí 50,000 ló ni wàá gbà.
3: Mo lè gba 500.
1: Ok, 35,000 kan.
3: Ẹ̀yìn 400.
1: Ó jẹ́ 900 náà. Ṣé o máa print receipt tàbí?
3: Ẹ̀ẹ́nu.
1: Ok, báwo yá lọ́gìn báyẹn torí mi mo máa pàká nọmba yẹn fún ẹ. 50,000 alákọ̀ọ́kọ́, ó máa kó 50,500 fún ẹ. Fún alákọ̀ọ́kọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì 35,000 akó 35,000 fọ̀ fún ẹ.
0: Okay.
1: JPS machine ló máa lọ àbí mobile.
2: Ṣé ẹ̀ ń gbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èkó ti kówó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀.
1: Ó yá gbé fóònù fún.
0: Ó ń dá o.
1: Ẹ gbé fóònù fún.
3: Hello.
1: Hello.
3: Sá.
1: Mo fẹ́ kó bá mi confirm orúkọ àkáǹtì yẹn ni.
3: Ẹyin ẹ sẹ́ndẹ̀ kí n mé fún.
1: Jẹ́ kí n pè fún ẹ báyẹn. Mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ network yẹn ò dáa.
3: Ok.
1: Òfin ni kó wá gbé fóònù fún. 15 14.
0: Kí lẹ fẹ́ kó ṣe báyìí?
1: Deposit ni ẹ bèrè pé ṣó máa fún receipt. Ẹ bá ń bèrè pé ṣó máa fún receipt.
0: Ó máa fún receipt.
1: Ó yẹ gbé fóònù fún.
0: Mbó lẹ́yìn wà báyìí, máa gbé yín wá sọ́dọ̀ ẹ ní ìkọ́lé.
1: Òun náà mo fi sọ pé ẹ lè bá mi gba receipt yẹn máa bọ̀, a máa tó dín síbi ilé epo yẹn. Kẹ́ni bá mi gba receipt yẹn bọ̀ ni. Ẹ bá mi gbé fóònù fún.
0: Tó máa send owó yẹn ni.
1: Ẹ bá mi gbé fóònù fún, máa send ẹ̀ ní. Ẹ bá mi gbé owó yẹn.
0: Ara ò kò lè send owó yẹn kó bá rìn láì tí kò hùn.
4: A ti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ nìkọ̀ọ̀kan.
2: Ṣe ẹgbọ́ lágbọ́yé afa àpótí rọrí wọn èyí gbádùn oorun o. Àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀bì tó ń jẹ kòkòrò móbì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀ọ̀kan mí nígbà tí òrù hẹrẹ rẹ̀ bá dé lọ́gànjọ́ òru gbogbo wa là ní iléjọsùn orí lójìká o òrù hẹrẹ rẹ̀ ti wá dé o wàhálà ti wà ńlẹ̀ ó wà ńlẹ̀ gan níbi ìgbà wàhálà ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo wa àwọn èèyàn wa ní àmọ́ sọ àwọn ìbọyán ń lù ń jìbìtì àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò hẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gba tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yin náà padà. Ìtàn bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín sí ààrẹ. Times two rẹ̀ lẹ́ẹ̀bi san padà. Tẹ́lẹ̀bẹ́ gbọ́n ni. Ẹyin lápẹ̀ẹ́dú fọ́nrán ó tiẹ̀ bá wọn dúró rojọ́. ayin afọwọ fọná ti ba won du rojo eyin gangan na ni o gbogbo wa ni o afọwọ fọná ti ba won.

0: bẹ́ná.
1: Wọ́n kẹ́ ẹ̀yìn alátìlẹ́yìn wa. Jákè ìjádọ àgbà ńlá ayé, bàbá Sàmínú, ọmọ Adépọ̀jọ́ Mìdúwà. Bàbá mi Fàtá Ìbándélé, ọmọ Ọ̀yọ́ Aláàfin, United States of America làméjèèjì wà. Miriam Simpkins Adésẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Sàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fàtá Lámìdí, ọwọ́ Lóńdó Stéètì. Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ tàjọ ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum.
2: Ibi
1: ọmọọba aládìgbò lòmú ìdẹ́nì Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé.
2: Ọmọ ọdẹ
1: tó. Àwọn tí a nù o, àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò, tí gbòòrò bá ń fa gbó ní gbòòrò. Àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ nísìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín náà nísìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì fún ẹ̀nísìnrìn. Ẹ nírànrìn fẹsẹ̀ sí ẹ nírànrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara. Tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi kọ́tẹ́kọ́tẹ́ jákèjádò orílẹ̀-èdè àgbà ńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rántí dá pa tẹ́ tí ìrántí dá pọ̀. Àpàpò ti rọrí, àwọn bàbá wa ni wọ́n ń gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú. Kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo play fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000 wàhálà ti wá o. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́ tẹ́ tún fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí Ọlọ́run, torí Ọlọ́run làwọn máa tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá ìyá bàbá òbí àwọn míì nínú wọn tá bá ń kó owó wọlé bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tọ́jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí ara ilẹ̀ ní bá ń jẹ kòkòrò mobi tá ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀kan mi pé kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí àwọn ìbò kúkú ni owó tó ń jẹ àwọn àrùn bàbá bàbá ńlá wa ni. Ha, tí wùrù rẹ̀ rẹ̀ bá dé wùrù rẹ̀ rẹ̀ tí ẹ̀ ti dé ó ti wọ̀ dubai èyí má ti wọ̀ dubai tí mo tó fi pa òwe mi tí mo ní pé ọmọ yóò ṣàgbàfọ̀ ń ká sọ ọ wọlé ẹyin gangan lẹ ti rójú olè tẹ ẹ mú o. Ọmọ yóò ṣàgbàfọ̀ ń ká sọ ọ wọlé ẹ rójú olè ẹ mú ni o.
2: Mo ń bá gbàjẹ́ òun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ilẹ̀ gbọ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kètekète lórí Android application All Nigeria Radio tó jẹ́ ti Lumatech. Ẹ̀yẹ kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatech LOOMERTECH Lumatech LOOMERTECH Lumatech. Ẹ̀yẹ kan search ẹ ti rí àwọn All Nigeria Radio bíi Fashion Media mẹ́ta ẹ dánlóòdù kan nínú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ẹ̀mọ̀ ọ̀gọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀ bọ́nà.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà kán máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà kò kúkọ́ sí Elédùmarè ọba náà ní fún wa sí.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ní.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahimu náà sọ? Ọlọ́rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri káàkiri tẹ tó ra àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri káàkiri wọn fẹsẹ̀ ṣe mọ̀ iṣẹ́ jìbìtì ló kù tí kálukú wá ń yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́ àwọn èbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni ọkọ̀ gbọ̀gìnì gbọ̀gìnì lójoojúmọ́ ni àwọn obìnrin náà. Wọ́n fẹsẹ̀ ṣe mọ́ ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ nílé ìwé ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin atọ́mọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín e ma je won so papa e pa e pin pin to fi lori aso onje ti won je ni e ma je ki nkan kan won won e ma je ki kan kan won won ko ma di pe eleyu ni yo wa lo ma fa ti won fi ma fa fi ti won ni wa ti won ni ti o fi wa di go pe a ni foju sun kun omo a ni foju sun kun omo ko ra won ma wa lai won daju koja be won daju koja ala

0: bí àwọn ọmọ yìí tá a náà rí tí wọn ní àtá ìsí wọn náà ní fún wọn lọrọ àmọ pé báyìí làá ṣe rìn o báyìí làá ṣe rìn o kò sí bá a ṣe fa gbùrù tí gbùrù ní padà máa fa gbó o wọn wò pé ṣé bí èpo ni wọn ń lò ní jìbìtì ṣé bí wọn yìí ṣe nàìjíríà ṣé bí àwọn èpo ni wọn ń lò ní jìbìtì ṣé bí èpo ni wọn ń lò ní jìbìtì gbẹ̀ngbà tó bá padà yá àwọn ọmọ tẹ́ ń gbọmọ lọmọ ń ṣẹ́ sósowó tẹ́ ń sòsólẹ̀ tẹ́ ń fa gbùrù tẹ́ ń sòsólẹ̀ ó sólẹ̀ oríṣiríṣi àwọn oògùn táwọn bàbá wọn kan tí wọn ń bẹ̀rù àti ṣe ni wọn ń dà yá kọ wọn ti gbà pé wípé bá lọ àbọ̀mọ̀ ń padà jẹ́ bọ̀ àwọn òbí wọn ọmọ títí ń fi nǹkan oríṣiríṣi sóògùn owó nígbà wo ni ò ní padà lo ẹni ẹyin náà fi ṣẹ́só tó bá jẹ́ pé ẹyin náà ló kù tí wọ́n ní ẹni ẹyin ló kù kó tún mú wa o pé kó fi kọ̀ntínú kínní kọ́mọ̀ bá a jẹ̀yà mọ́ kọ́mọ̀ bá a tún jẹ ìyà pé kọ́mọ̀ jí pé ibi tó fẹsẹ̀ tó fẹ ọkọ̀ rìn dé yọ̀ padà fẹsẹ̀ rìn débẹ̀ tí wọ́n ní ẹyin ló kù tí ó mú wa wàhálà kò ní bèsù fẹ̀gbà tí ó fi mú yín lọ o láti gbọdọ̀ dákẹ́ láti gbọdọ̀ dákẹ́ torí gbogbo àwọn ọmọ yìí ọ̀run mooru àwọn ọmọ ní àwọn ọmọ yìí ọ̀yá ọ̀run mooru.
1: Ẹ tí kò wọ ilé ọba
0: jí. Nàìjíríà ti lana o Nàìjíríà ti lana lọ́wọ́lọ́wọ́
1: ni
0: kọ́lọ̀ ọmọ sọ wa ni o a ní sìnrìn o ẹni bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ Adéyinka ọmọ ọ̀dọ̀ àgbà ó ti wí tèmi náà a sì sọ nípa tèmi pé mo ṣe wọn.

orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. A ti ta gbangba ta gbangba, nítorí pé ìta gbangba náà lábẹ́wẹ́ olùkọ́.

ẹyin tèmi wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà lekú jáwọ́ o. Adébíra ọ̀bàgbà tí ó jilẹ̀ akákò pẹ́ títí ifá ló ní àmọ́ jẹ́wọ́ mú o, nítorí gbogbo àwọn tán jẹ́wọ́ mú ńjọ́ kìnní àná ikú wọ̀ mú náà ni wọ́n kú o. Ifá ló ní àmọ́ jẹ́wọ́ mú káàmọ̀ sí wẹ́rẹ́wẹ́rẹ́ ní wẹ́rẹ́ ní wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní mẹ̀lọ́mẹ̀lọ́ ní tí ọwọ́ wa ò tó káàmọ̀ fi gọ̀ọ̀gọ̀ fá nítorí ní tí ò tó á tó á wá tún padà á tún sẹ́kù. Wẹ́rẹ́wẹ́rẹ́ lè kú jáwọ́ adíá fún ìra ọ̀bàgbà tí ó jilẹ̀ akákò pẹ́ títí ifá ló ní káàmọ̀ jẹ́wọ́ mú o, nítorí gbogbo ẹni tó bá jẹ́wọ́ mú ikú wọ́ mú irú wọn máa ń kú. Nítorí ọwọ́ ọ̀wọ́ ò tóun ẹ má jẹ́ àlọ́ máa fi gọ̀gọ̀ fá.

Oh, ẹyin tèmi, o tún ti dé pamọ́ ti kan bí o ṣe rin o. Èmi náà lè dé bàbá èdè. Èmi lọ̀rọ̀ bàbá ọ̀rọ̀. Inú ọ̀rọ̀ mi náà lẹ́tọ̀ ti máa rí ìjìnlẹ̀ bàbá ìjìnlẹ̀. Ìmọ̀ bàbá ìmọ̀ ìwà bàbá ìwà nítorí àtúnṣe dáadáa. Gẹ́gẹ́ bí o kọ̀ mi, kásà máa ṣe dáadáa. Ayin kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà tún rèé o. Sẹ́mi gangan tún lọmọ ọba aládèjì ganjigan. Èmi lọmọ ọba àtàndá lówólódù bí ìyere. Tógbó tògbó tọ̀gọ́tọ̀gọ́ abọ́gbọ́nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru o. Sẹ́mi tún lọkùnrin ṣìbà olórí aláròyé. Ẹ sì mọ̀ pé àròyé rọ̀ ń lọ́rùn. Àròyé ni ṣe ẹ̀bákà, igbe kíkẹ́ ni ṣe ẹyẹ lóko. Nílànà onímọ̀ ni o, títún ń wò sùnsùn sùn. Mọ́nàmọ́nà mi a máa kárìbọnú nígbà míì bí ẹni tí ò lọ́gbọ́n nú. Àgùntàn mi wò bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀ ó wò. Alágùntàn mi wò bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀ ó tún wò sùnsùn sùn. Ayin bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ńkọ́ ọgbọ́n nù mi.

0: ká kórí ọ̀rọ̀ tá ń yanjú tá ń pẹ̀ kẹ́lù láàárọ̀ yìí náà ni measurement and evaluation. Measurement and evaluation. Kí ló mọ̀ ń ṣe àwọn ẹran tí a ní àyín tá à kí ń lè evaluate ara wa? Pé ibo ni kùdìẹ̀ kùdìẹ̀ wá kù sí? Ewu lèyí tá a lè ṣe tí a tún fi lè jólórí tá a tún fi lè máa tẹ̀síwájú? Ṣùgbọ́n níta bá ń jẹ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ ńlá wa mọ̀, ẹnìkan sọ̀rọ̀ nínú gúrùpù kan ní ìsìn, ó ní ní Áfíríkà wa ń bí, ó ní in the next 50 years, ẹ jẹ́ kí n kà bó ṣe bẹ̀rẹ̀, ó ní who do Africans these things abeg? We deter future progress so much we cling on to the past. Ìtẹ̀síwájú ọjọ́ iwájú ó jẹ́ àjòjì sí a. Àfẹ́ ìtẹ̀síwájú ọjọ́ iwájú. A wá cling mọ́ past. Ẹ máa wá wo ibi tá a ti ń ṣàbòsí rè o. Ni pé àwọn tó jẹ́ ìwọ ọmọlúàbí tó jẹ́ titi àtijọ́ tó yẹ ká dìrọ̀ mọ́ un, a gbé yun jù sí ẹgbẹ́ kan. Níṣẹ̀yun. Ṣùgbọ́n àwọn nǹkan míì tó jẹ́ ti pé ó yẹ ká ti improve lé lórí, ká ti kí nǹkan mi ò tún ti wá tí ó wá tí ó tàbí improve lé lórí, àní improve lé. Ní kẹ́ni tó sọ pé báyá ní ìsìn náà bá ṣe wà yìí. Pẹ̀lú owó tà ń ná, owó náírà, owó ká sọ pé náírà kí n máa fi yun ṣàpẹẹrẹ, náírà owó pépà náírà pẹ̀lú kọ́ìnsì náírà. Bó ti àti fojú kan 1 naira àti 50 kobo nísìn, Ọlọ́run lọ́mọ yẹ ọdún. Ìlú Èbó gan, wọ́n ná kọ́ìnsì lamẹ́ríkà, wọ́n ná láwọn ìlú Èbó. Ṣùgbọ́n wa ń bí a máa fi pọn pé àtijú ká máa kó kọ́ìnsì tọwọ́ lọ bí ọmọ ọdún worowóró lápò wa. A sì fi ba gbogbo nǹkan jẹ́ yányán, kò sí nǹkan sílè márùn-ún, kò sí nǹkan 1 naira mọ́. Ice water tá a máa ń rà nígbà kan 50 kobo nkankan, kò ti ẹ̀sà ice water ká ti ẹ̀sọ pé kò ti ẹ̀sà ice water mọ́. Kò sí nǹkan 5 naira gan tipatipa lẹ́ẹ̀fì fi agidi lẹ́ẹ̀fì rí nǹkan náírà márùn-ún lórí igbá. Agidi kí ni nǹkan náírà márùn-ún tó ṣe ẹ̀wà gan? Kò sí nǹkan náírà márùn-ún, sí nǹkan náírà márùn-ún bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ra ẹ̀pá yéré tán yan múrí kan lẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀. Magi tá a máa ń fi sọ́bẹ̀ pọ̀n márùn-ún ni. Pure water tá a mu 15 naira ni. Kò sí nǹkan náírà márùn-ún mọ́, kò sí bisikíìtì náírà márùn-ún o, wàláì kò sí o. Mo ti fẹ́ máa digress díẹ̀. Ṣùgbọ́n tí mo ń sọ ni pé owó náírà tá a ná o, pépà pẹ̀lú kọ́ìnsì, ká jẹ́ pé kò sí kọ́ìnsì ní Nàìjíríà tá a ná o. Àwọn òyìnbó ti tún improve, innovation ti wà ní ìsìn níjó ní tá a ń sọ̀rọ̀ kíni. Táwọn àwọn tẹ́ máa ń bùn wá lówó, wọ́n wà lamẹ́ríkà ni o, èmi wà Nàìjíríà, èmi wà ní UK, èmi wà Nàìjíríà. Wọ́n kàn ní Deyinka o, Lásùkànmí Kásámásí dáadáa, pàpín ẹlẹ́nu gbọ̀rọ̀, Sálì ẹlẹ́nu gbọ̀rọ̀, send account number rẹ o, níkà ju account number sí wọn. Wọ́n kàn tẹ́ni gbéra wára láàrin bíi ìṣẹ́jú márùn-ún, gbù lówó ọba ti wọlé sákàǹtì mi nígbà tó ti fi thousands of naira nítorí wà richard nítorí lówó lọ́wọ́ sí. Nítí mò ń fa ayọ̀ ni wípé ní ayé ọjọ́un nígbà tí ojú sì dúdú dáadáa, àwọn kan yìí ò yí sí dáadáa, wọn ò yí sí pẹ́ẹ́pẹ́ o. Láti ẹni tó wà nílùú Èbó láti send owó sí ẹni tó wà ní Nàìjíríà kò yí sí o. Bá a bá fẹ́ kọ lẹ́tà láti ìlú Èbó, wọ́n tẹ́lẹ̀ kínní kan, Ọlọ́run lọ́mọ yóò sù tí bàbá mi ọ̀wọ́n sí àlàáfíà ni ẹ wà, gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ní àyín. Inú mi dùn láti kọ lẹ́tà yìí sí yín o. Pàtàkì ọ̀rọ̀ mi sí yín ni bàbá mi ni wípé mò ń gbèrò láti wá sílé ní oṣù bí ọdún ti ń bọ̀ o. Tàbí mò ń gbèrò ń fi owó ránṣẹ́ sí yín bàbá mi, ẹ bá ń ralẹ̀ oko, mo fẹ́ máa dáko. Tàbí ìwé owó ránṣẹ́ sí yín bàbá mi, ẹ máa bá ń kọ́lé ilẹ̀ nílé o. Wọ́n kọ lẹ́tà, ó lè lo oṣù mẹ́rin kó tó dé Nàìjíríà. Ṣùgbọ́n ní ìsìn, nti mo nfa bo ni pe pelu innovation innovative ideas ti mo so le ka pe thinkers are the one ruling the world awon tan ronu jile awon tan ni opolo tan ronu jile awon ni won rulu agbaye batari ironu won imajile won won ti fi improve ba se ngbe igbe aye lati America nisin bi mo se nsoro yi bi ba mi se wa ni Ivory Coast yen pa general overseer baba segun baba sina pastor sina ta ma fe ba mi soro lati Ivory Coast won ko te gbegbegbegbe deyin ka won ti sadura fun mi laaro idari tan de sadura fun mi laaro idari lati Ivory Coast to ye pe ni ati aye John ni mo fe sadura fun mi laaye John ati na fe collector olodun lo mo ye odun ti osu ti o lo ti o to de Nigeria lati Ivory Coast to ti atun je pa Africa nle le nbe ni ṣùgbọ́n látàrí innovation innovation àwọn ìmọ̀ ìjìnlẹ̀ pẹ̀lú àwọn èèyàn tán ronú tán máa ń rorí dáadáa ó ti so easy látòrí whatsapp wọ́n kàn tẹ́lẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ọlọ́nu látòrí fóònù pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ wọ́n ti sẹ́ndì owó sílé pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ilé wo ló ń bá mi kọ́ lọ ẹ̀yà lọ sí fídíò kọ̀ níbẹ̀ máa fi so gbogbo yàrá káàkiri fi hàn mí dọ́kúmẹ́ǹtì ní ayé ìjọ táwọn èèyàn mọ tí wọ́n mọ sẹ́ndì owó láti ilé ìbò ká báwọn kọ́lé tí wọ́n ní kọ́lé tí wọ́n fi lé onílé hàn wọ́n ní ìsìn fi dọ́kúmẹ́ǹtì hàn mí látòrí fóònù ni wọ́n ti mọ yá máa skáànù rẹ̀ máa ya fọ́tò dọ́kúmẹ́ǹtì ní só nígbà táwọn ẹ̀ sanwó àwọn owó ni okówó fún tí wọ́n mọ fi tí wọ́n fẹ́ ṣe monitoring full monitoring wọ́n ṣe láti ìlú ìbò ní ìsìn látàrí ìrònú ọgbọ́n ìmọ̀-ìjìnlẹ̀ àwọn òyìnbó aláwọ̀ funfun pẹ̀lú àwọn èèyàn wa náà torí àwọn èèyàn wa náà wọn àdúrò wọn bọ̀ ná.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Ìka fọwọ́sowọ́pọ̀ ìka mọ̀lẹ́. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa kì í. Àṣì òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti bàbá yìí ní tí kò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ́ bẹ̀rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfi fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùn mọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bàbá yín ti fọ̀rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkànmí lẹ̀mí ń jẹ́ pàpín tí gbogbo yín fẹ́ ti mọ̀ sí fàálẹ̀ ẹ̀ pè. Tèmi náà ní Lásàrò kò tí so lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti bàbá ní tí kò rọ̀ kí wọ́n rán mi níṣẹ́. Àánú àná ni mo máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ńlá dìkú ijó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ọyọ́ mi ti o.
1: Still and bad boy, measurement and evaluation. Pé bàbá tiẹ̀ wà níjọba o, bàbá fẹ́ gbé pọ́lìṣì kan jáde o. Ká evaluate rẹ̀, ká rò dáadáa. Mo tún fi ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yìn tẹ́ ẹ̀ ń bá mi bọ̀ tẹ́lẹ̀ láti ilẹ̀. Wípé pẹ̀lú àwọn òyìnbó, àwọn máa ń wọ́n máa ń lo ọpọlọ wọn dáadáa. Iná ní ń jẹ́ kí wọ́n máa lọ àdùnnú wa lórí o, ní ń jẹ́ wọ́n máa jẹ́ olórí wa o. Bí wọ́n bá fẹ́ ta product náírà 5 péré, wọ́n lè kọ́kọ́ fi múrí 5 ṣe research lórí rẹ̀ láti fi jẹ́ pé wọ́n fẹ́ improve lórí product yẹn. Débi pé product ní àpadà máa mú millions of dollars, billions of dollars wá. Wọ́n ọ̀kọ́ ná wọ́n lè lórí product náírà 5, wọ́n lè ná múrí 5 lé lórí research nìkan. Wọ́n àti ìṣe tí wọ́n ọ̀kọ́ ná múrí 5 lórí research nìkan. Mo fi wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àwọn policies tán wà àwọn tán wà níjọba tán wọ́n ń ṣe. Wọ́n àti wọ́n ní wọ́n kàn ro àlọ́bá ẹni pé kí ni ìdá o gbúrúgbúrúgbúrúgbúrú wọ́n kàn implement ẹni bù lẹ́ẹ̀kan náà. Wọ́n àní kọ́kọ́ wo wọ́n àní rò lọ wájú kán tún rò lọ sẹ́yìn pé kán evaluate. Wọ́n tún kí ń jókòó pé nígbà tá a ṣe policy tó tiẹ̀ wá rí báyìí o ká wá evaluate ká tún wò pé ewó la ṣe tó kù díẹ̀ ká tó ewó lọ́yẹ ká tún pẹ̀pẹ̀lẹ̀ mọ́ ká tún continue láti máa ṣe dáadáa lọ. Pẹ̀lú tí mò ń sọ pẹ̀lú product pẹ̀lú àwọn ìlú Èkó, tí mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn website tí àwọn òyìnbó yìí tán dálẹ̀ survey website. Àwọn tán wà nílùú Èkó bẹ́ẹ̀ lomi ò bá níṣẹ́ nílùú Èkó tó bá jókòó ti survey nìkan lásán gan yóò yìí tó máa rówó ń bẹ̀. Àwọn ètò tèmi gangan fún ara mi tí mo ti participate mẹ́ VPN la máa ń lò tán bá ti dictate pé VPN la ń lò báyìí wọ́n kan block wa ni. Ṣùgbọ́n àwọn tán ń ṣe tó yẹ pé wọ́n ti bẹ̀ gan lówó lọ́wọ́ tó yẹ pé iṣẹ́ gan ni lọ́tọ̀ fáwọn kan. Ní tó sì wà fún náà ni pé báyà wọ́n fẹ́ ṣe product kan o tàbí wọ́n ti ṣe product yẹn o, wọ́n wà máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń lo product yẹn pé kí ni tá a ṣe o, ewu lẹ̀ wò pa tún lè improve lé lórí o, báyà policy kan ni wọ́n náà ń ṣe. Oríṣiríṣi company oríṣiríṣi àwọn míì tún wà tó yẹ pé báyà application kan náà build ni wọ́n wà sanwó fáwọn kan pé kán bá wọn explore application yẹn kán wo kán lo tinú tẹ̀yìn èwo ni ó kù díẹ̀ káàtó káwọn improve èwo ni káwọn yọ kúrò nínú àwọn functions tó wà níbi application yìí àwọn software báwọn ṣe máa ń pè wọ́n náà bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn software yo bí wọ́n ṣe máa ń ṣe àwọn brand brand big brand bí àwọn mọ́tò àwọn cars àwọn náà wọ́n máa ń ṣe irú àwọn wọ́n máa ń sanwó fúnra àwọn survey website yìí látọ̀ sí fi improve product wọn. Ìgbà lọ́dọ̀ wa ń bí. Pẹ̀lú àwọn tán wà ní ṣáájú wa, àtàn ṣáájú wa yìí, orin tán máa ń fẹ́ gbọ́ táwọn èèyàn wa náà sì máa ń kọ fún wọn náà ni pé ẹni yìí ṣe dáadáa ní o, wọn ní gbọ́ fẹ́ gbọ́ bí tí ó kù díẹ̀ káàtó sí. Ẹni tọ́ bá wá ń sọ fún wọn pé eléyìí tó ṣe yìí ó kù díẹ̀ káàtó ọ̀ bá sì gbìyànjú ọ̀ bá mọ̀ sí báyìí o, wọn wà fẹ́ gbé umuru wọn sójú torí wọn ní fẹ́ gbọ́ ibi táwọn kù díẹ̀ káàtó sí wọn. Èyí tá ń ṣe tó dáa nìkan wọ́n fẹ́ kí wọ́n máa fọ́n rere. Wọ́n ní fẹ́ kò sẹ́ni tí èèyàn lájẹ̀ ìyẹn lẹ́ran ara jọ ni gbogbo wa. Kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe. Kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe. Kò sẹ́ni tí ò lè overlook àwọn nǹkan tí ò yẹ kó overlook. Ṣùgbọ́n tó bá ti rí èèyàn pé ó ṣàkíyèsí náà ni kéèyàn sì padà. Kéèyàn padà. Kéèyàn padà sẹ́yìn. À ń bàbá wa nílẹ̀ Yorùbá gbọ́n o. Wọ́n ní bọ́mọ kékeré bá ṣubú, a wò wájú. Bá gbà àgbà tán bá ṣubú ẹ̀yìn ni wọ́n máa ń wò pé níbo ni mo ti ṣiṣẹ́ o kó tó di pé mo wá ṣubú níwájú. Níbo ni mo ti ṣẹ̀ṣẹ̀ gbé kí n tó wá fẹsẹ̀ kọ níwájú. Ṣùgbọ́n tẹ̀yìn bá wá ń sọ fún ìjọba tẹ̀yìn bá ń rí tẹ̀ ń sọ fún ìjọba ẹ̀yìn gangan ni wọ́n wà á mú ní ọ̀tá. Wọ́n àwọn pẹ̀yìn gangan lẹ fẹ́ràn àwọn. Ṣùgbọ́n gbogbo àwọn tán kó rọra mo ń wo fídíò kan níjọ ni ní Facebook tẹ bá gbọ́ orin tí wọ́n ń kọ́ fún Ṣèyí Mákindé. Ẹ má sì mí gbọ́ Ṣèyí ń ṣe dáadáa Lọ́yọ̀ State o. Ń ṣe dáadáa Lọ́yọ̀ State o. Wọ́n wá ń kọ orin kí ni kẹ́ mo ti gbàgbé orin já ń kọ. Wọ́n ń kọ orin o. Ìra wọn ò fẹ́ pòpò òdénú o. Ìra wọn ò fẹ́ pòpò òdénú o. Kí ṣe pé torí pé wọ́n fẹ́ràn Ṣèyí Mákindé débẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o. Ṣùgbọ́n torí tí wọ́n jẹ tí wọ́n rí jẹ lọ́dọ̀ rẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o. nabi nkori yi o ma jo lo mo nwe yin re fun o ma jo lo mo nwe yin re fun aje nbi yin awon ti won sugba president gulo jonathan lana awon oru bebe awon tan pariwo re a daru ni a se kere kan ni iwo nikan ni jonathan ni o kene kan ni o eba bi jonathan lo ni olorun lo mo odun to ti ri imi ninu won gba yin ba won eyan se ri nu nature awon eyan nu o ibi ma ita ma nje lowo nikan na mo ayo dodo te ma wan je gangan ni o ni je ke enu won le so ododo fun awon tan wa nipo asaju ke se gbogbo awon tan wa nipo asaju ni won je ni bi o awon tan ko rora gangan ni awon ni iye to n bo gbogbo igbiyanju goloba ti o je ki igbiyanju goloba won ade o yato fun pe awon mi won gbadun ninu won tan ni lowo so ba won tan ko rora gangan ni isoro awon elomi e je ki n tun wa pada seyin tori mo ti tun digress.

ṣùgbọ́n tó bá ṣe pé nígbà tí wọ́n fẹ́ ṣe irú policy yìí wọ́n ti kọ́kọ́ jẹ́ kí àwọn àgbẹ̀ kó ní gbogbo tó fẹ́ ní yányán tó ti make industry yìí tó ti wà attractive sí gbogbo àwọn tán jẹ́ company company tán lówó lọ́wọ́lọ́ tán lè dálé iṣẹ́ gbogbo rice processing ká kílókọ rẹ̀ sílẹ̀ níbí tí wọ́n ti farabalẹ̀ tán jẹ́ kí tán sì jẹ́ kó máa wà bó ṣe ń wà tí àwọn eléyìí náà àwọn tó jẹ́ tiwantiwa tán wá ń improve torí nígbà tí wọ́n ṣe gbogbo kíni àwọn ẹlòmíì complain rice meat wọ́n rà bíi kan bókú tábì míì bíi kí míì kankan ṣe kọ́rọ̀ pẹ̀tẹ̀ kọ́dọ̀ ègbò sí orí iná báwọn òyìnbó bá fẹ́ ṣe irú kíni yìí ká tó implement irú àwọn tó báyìí wọ́n lè ti kọ́kọ́ rán àwọn èèyàn lọ sí ìlú èbó àwọn company thailand nǹkan kan tó yẹ pé rice lọ́rọ̀ ajé tí wọ́n ń bẹ̀ ẹ lọ study wọn ẹ wà ń bẹ̀ níbi ọdún márùn-ún ẹ lọ study wọn báwo náà ṣe ń ṣe rice wọn tó fi ń jẹ́ rice àtẹ́wọ́gbà tó fi dá tí fi ń dùn títí èbí lose taste gbogbo tí wọ́n ọ̀gọ́ ní ká lọ ṣe ni tí wọ́n kó àwọn èèyàn bẹ̀ táwọn lọ study wọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ àwọn irú irinṣẹ́ tó ń lò báwo náà ṣe ń ṣe ni wọ́n ti ọkọ̀ lọ kọ́ kìí ṣe pé akẹ́kọ̀ọ́ fìrì dé àwọn pé owó tá a fi ń import rice pọ̀ àwa block importation of rice ẹja ẹ máa gbin àwa ẹsẹ̀ ń ronú pé ẹja máa gbin rice àti ọkọ̀ block importation ká tó máa gbin rice eléyìí lọ́wọ́ dá ọ̀wọ́n gbogbo rice lẹ̀ àgbà tó ti ń wọ̀n kò tí ì wálẹ̀. ẹ̀tún wá jẹ́ nílé kan sí yín máa ṣe bá rẹ̀ tó àwọn ohun tí wọ́n ibi tí wọ́n máa ti ń ṣàbòsí rí àwọn tí wọ́n bá nu kínní yìí foreign rice ni wọ́n ń jẹ́ wọn ò jẹ́ tiwantiwa o ibi tí wọ́n ti jẹ́ alábòsí nù tí wọ́n bá ṣe pé irú ní ìṣègbọ́n ṣe bá rẹ̀ ló ṣe bá nu rẹ̀ wọ́n wá stockpile Nigerian local rice Nigerian rice wọ́n stockpile sí aṣọ rọ́ọ̀kì wọ́n wá ń ṣe fídíò rẹ̀ bí wọ́n ṣe ń bù tí wọ́n fi ń dá náà rẹ̀ tí wọ́n fi ń gbé tí wọ́n fi ń ṣe fún àwọn tán wà lókè lọ́hùn ẹ̀yin tẹ́ mọ mú àwọn policy kan wá tí wọ́n máa against àwọn èèyàn ẹ̀yin gangan sì rèé ihun tí ẹ̀yin against gangan lẹ́yìn gangan náà ń ṣe ní abẹ́ òrùlé yín ọ̀rọ̀ mi ò yẹ yín ni mo fi máa ń pariwo tí mo fi máa ń sọ̀rọ̀ pé alábòsí ni

0: gbogbo.
1: Rájí àlàmúnà lẹ́ ń gbọ́ o. Bàbá Rahimi Àwẹ̀dá lọ́yọ̀ aláàfin wa ń bí. Orin tilétilé ni tilétilé.
0: Bàbá ráyé ìta bá ń ṣe ooo.
1: Measurement and evaluation.
0: Àrẹ
1: tẹ́ bá tiẹ̀ tún àti ṣe gbogbo kíni. Ẹ tún wá wọ ẹ̀yìn wò. Pẹ̀gbẹ́ pẹ̀lú òwe tí mo pa lẹ́ẹ̀kan. Ntí measurement and evaluation mi náà ni pé bọ́mọ kékeré bá ṣubú ìwòwájú bágbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ni pé ibo ni mo ti ṣe àṣìṣe o kí n mọ́ tún bá lè ṣe irú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ o. Irin ẹsẹ̀ wo ni mo gbé ojú bo ni mo gbẹ́sẹ̀ lé tí mo fi fẹsẹ̀ kọ tí mo fi ṣubú ni wọ́n wàá wò wò wọ́n wàá wò wò tí irú rẹ̀ ò tún fi ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n wa àṣubúlébú ni n tó gbé wa ṣubú lánàá òun náà ni ó tó gbé wa ṣubú lénìí n táwọn òyìnbó fi ń jù wá lọ́nu o.

0: Mányi kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: Ají ṣe bí ọ̀yọ́ láàrí, ọ̀yọ́ ò ní ṣe bí bábẹ́ ní kọ̀ọ̀kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì. Wọ́n sanwó fún rìsáàchì. Ní tá a bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Pé research nìkan làwọn máa ṣe, tí wọ́n ń gba sálárì fún wọn. Wọ́n ṣe iṣẹ́ ìwádìí nìkan làwọn bẹ̀rẹ̀ sí lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dí pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence. Àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà. Tó tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

0: Asiru Amadu Afag Gilo. I want to know the multi-purpose venture ni Lupa. But I'm going to go to the ẹgbọn mi dáadáa ni ṣíṣíṣí àwọn alátìlẹyìn wa nù àwòsọlá artist àwòsọlá artist àwòsọlá Michael Angelo ọmọ wọn Lekiti tọgbẹ kó dàgbà tó fi ìlú Abuja ṣẹlẹ àánà alátìlẹyìn wa ni o wọn máa ń náwó sí wa lóòrèkóòrè ẹsìn o adúpẹ o iná ò ní tán o gbogbo yín o mọ̀fí tó dórí bàbá mi Bàṣírù ọmọ Adéníran ọmọ Ọ̀yọ́ Aláàfin tí wọ́n ń gbé nílùú Èkó Èkó Àrómi sálẹ̀ gbẹlẹgbẹ Àfáà Glo ìlú Pàpó làwọn ń gbé Asiru Amadu tí wọ́n ní ètìrí mọ̀tí purpose venture nílùú Pàpó ọmọ Ọ̀yọ́ làwọn náà ẹ̀gbọ́n mi dáadáa. Ó fi dórí bàbá Bàṣírù Adéníran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ làwọn náà ní ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n fi ṣe lé o. Tọ́fin tún fi dé orí bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn. Bàbá Sàmínú ọmọ Adépọ̀jù láti California ní United States ọmọ wọn ní Èrúwà Èrúwà Ojoko Agbẹ́dúdú orí òkèlé ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọlẹ́rù àgbè ní dájọ́ wọn. Bàmí tún lọ́mọ Mùsì Olómù Apàràn ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣẹgbà lọ́nà tó mọ̀. Bàbá lè wúmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù wọn ní àmọ́mú lọ ní bàbá tani sẹgbẹ́ gbúrẹ́ gbúrẹ́ àgùtàn. Bọ́lọ́jọ́ tó sọnù lómù wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí o bàbá tani sẹ́gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́ akúkọ́ gàgàrà tó tún sọnù lómù wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí bàbá tani sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ.
1: Òṣogbo
0: bàmí tún lọ mí ojúra bẹ́sà ẹ̀kẹ́ òṣojé o. Bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́ ń làwọn èèyàn fi nígbà táka ṣe wọ̀rọ̀kọ̀ kí lè lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí ọmọ ojúra bẹ́sà ẹ̀kẹ́ òṣojé. Tó fi tún dórí bàbá mi dáadáa tí mo fi tọ̀ọ̀tọ̀ dákọ̀ wọn. Fatai Bandele Olúṣọlá Lamẹ́ríkà ọmọ wa lọ́ọ̀yà Aláàfin ọjọ́ pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti níbi wọn ti ń kó lówó kó kí wọ̀ fọ́ fọgbà lẹ̀ àṣẹ kó lè bá àdìjà kó lè bá dápọn kọ́mọ aládé ó lè bá rí ìgbà bùlá ń bẹ̀. Àwa tún lògùn ìgbàdo ọ̀ràn sẹ́ńkùlé ẹlẹ́ǹkùlé tẹ́lẹ́ǹkùlé ò gbọdọ̀ jẹ tí ò gbọdọ̀ tú dànù. Mo tún fàsìkò yìí kí sàn ní Success Odúọlá láti America láti United Kingdom lọ́hùn-ún bẹ̀. Àwọn alátìlẹyìn wa nù o àwọn náà onídùúró lè ṣe wa tá máa ń dúró tì á àwọn náà ń jàwọ̀ ó lè máa rẹ́jọ́ rò ká lè máa rétò ṣe ẹyin pẹ̀ látìlẹyìn wọn lọ́tún lọ́sì lójoojúmọ́. Tóbi tún dé orí bàbá mi dáadáa Aláàjì Adémọ́lá láti America lọ́hùn-ún bẹ̀. Bàbá dáadáa nu àwọn èèyàn ti àánú o àwọn ti àǹtí àánú. Mo fi ń kí àwọn tẹ́ máa ń lù álọ́gọ ẹnu. Wálé bàbá Wálé bàbá Wálé láti Germany. Báà mi dáadáa Pastor Sina láti Ivory Coast. Látàwọn èèyàn wa ní ìlú Nàìjíríà ní àyín náà. Gbogbo yín ẹni tí mo rántí dákọ tí ìrántí dákọ tẹ́ ẹ máa ń ṣàtìlẹyìn fún wa níbí. Ọlọ́run ọba yóò máa wà pẹ̀lú ẹ̀yin náà yóò máa ti ẹ̀yin náà lẹ́yìn. Ojú ètì náà lẹ́ ojú òní ti yín o. Toro gíní la jẹ́ bọ̀ kè mọ́ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ikọ́ ìkọ́bálá ikọ́ ìkejì lọ́nà àti ti bó ń ṣe ọlọ́run. Ẹ ṣe ò àdúpẹ́ lọ́wọ́ yín o. Ìyáyìn náà ní ti fẹ́ máa gé pété. Gbogbo àwọn tẹ́ mọ́ kí n tó gbàgbé mo ń fi àsìkò yìí kíró tí méjì tí wọ́n bá wà ṣe gravy tí wọ́n bá wà ṣe bánà Ajíṣẹ́gbé Ọ̀yọ́ àti Ọlánìkẹ́ náà tó náà bá wà ṣe bánà bánà fún Ajíṣẹ́gbé Ọ̀yọ́. Gbogbo àwọn tẹ́ ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́. Best Icon Furniture Plenty Fashion Home lóríṣiríṣi gbogbo ẹ̀yin tí mo rántí dákọ Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa gbogbo yín yányán ni mo kí o ẹyin tí n bá rántí dákọ ẹdákan ẹ mọ bínú àìníye inú ni o ìníye inú ni o tẹ ẹ gbàgbé àkórí ọrọ wa láàárọ yìí measurement and evaluation ẹyin táwọn bàbá wa náà máa ń sọ pé bọmọ kékeré bá ṣubú àwòwájú bá gbà alàgbà bá ṣubú ẹyin náà ni wọn máa ń wò. Àwọn èbó àwọn ọmọ ṣe rìsáàṣì lórí gbogbo nǹkan wọn. Wọ́n bá tún fẹ́ ṣe pọ́lìsì wọn ò rò lọ rò bọ̀. Dìbéètì rẹ̀ lọ dìbéètì rẹ̀ bọ̀. Ṣùgbọ́n níbi ISBDA ni àwọn èèyàn wa máa ń sọpọ́ọ̀tì. ISBDA ẹni tó bá lè náwó jù bẹ́ẹ̀ náà ní lásìkò election wọn ní ronú pé ta ló lè ṣe nǹkan dáadáa fún wa. Ẹni tó bá lè náwó fún wọn jù ni wọ́n ń dìbò fún
1: o.
0: Gbogbo àwọn tí ò jẹ́ ká máa ní ìlọsíwájú nù. Àwa ń bẹ̀rù innovation tó jẹ́ pé ìrònú jinlẹ̀ pẹ̀lú innovation yìí náà ló ní ọjọ́ iwájú. Ó ti ń ní àsìkò tá a wà yìí lọ ó náà ni ó tún ní ọjọ́ iwájú. Àwọn thinkers náà ń rúlu wọ́ọ̀dù lọ́wọ́lọ́wọ́ báyìí o. Thinkers are the one controlling and ruling the world. nbo la wa wa wa eh ni bo la wa fe wa ipo wo la wa fe di mu nna awon tan ronu tan fi ronu won tun ilu won se eh latari be awon na ton do lowo won do lowo do loro eh eh ta ma pe ipo nikan la fi ma wa ko laye jo ako oni battery ti wa nisin o awon kan na ronu de be ara mi o ye yin nigba kan ina ti won ba mu wa lati grid nikan ni o nisin solar ti wa o ta to fi ironu jinle awon kan lo de be o ti ina solar fi wa ironu jinle awon kan ni mo fi n ba yin soro lowo ta fi n gbo mi ni gbogbo agbaye ta ti n gbo mi lowo yi o ori phone ni mo ti yin oke yin le abi bi pa wa eni ta ba so fun oni mo pa sinu ile ise radio nla kan o on ara mi o ye yin innovation idea thinkers ironu jinle awon kan ni lo yin eleyi lo fi bo oro.

0: Ayọ́ máa pè nígbà.
1: Rájí Àlàmú rèé o, lọ́yọ̀ wa aláàfin bí. Ṣé bàbá Rahimi Àwẹ̀dá náà kọ́? Bàbá Rahimi Àwẹ̀dá, tọ́yàn táwọn náà ń kọrú orin tí bàbá yìí náà ti kọ. Àwọn ọmọ wọn náà ti ń kọ́. Àwọn bàbá tí mo dákọ̀ yìí, àwọn ti di aráàjọ́. Ìbáṣepá ìkúláyé ni àbábá Muhammadu àbábá Muhammada kódà àtúbá Jésù Kristi Olúwa wa pẹ̀lú gbogbo àwọn wòlíì àwọn màláyà àwọn òjíṣẹ́ Ọlọ́run.

4274 0706887 4274. Ẹ̀lẹ́ lọ sí ìkànnì ayélujára wa ní www.ajisebiyayaradio.com. A wà lórí gbogbo àwọn most popular radio directories bíi Radio Garden, Sino Radio, Live Online Radio. Ẹ̀dẹ̀ tún lè gbọ́ wa lórí wẹ́bsáìtì wa náà. Ọ̀hìn, ẹ tún lè gbọ́ wa lórí Zino Radio náà. Gbogbo àwọn platforms tẹ̀ ti lè gbọ́ wa ní. Ẹ̀dẹ̀ bá wa lọ sí wẹ́bsáìtì wa tí mo sọ lẹ́ẹ̀kan ní ajisebiyayaradio.com. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó wà lókè téńté, Gmail wa ó wà lókè téńté. Ẹ bá tún scroll lọ ọ̀sàlẹ̀ gàgàgàgàgà, ẹ rí logo WhatsApp. Bẹ́ẹ̀ bá ti click rẹ̀ yóò open WhatsApp lórí fóònù yín. Ẹ bá tún bá wa chat lọ. Facebook Messenger náà wà níbẹ̀, tẹ bá click rẹ̀ lè bá ń bá wa chat lọ lórí Facebook. Gbogbo àwọn idea, gbogbo àwọn eléyìí innovative ideas náà ni ó jẹ́ kó rọrùn fún wa. Àyìn káwa náà káwa máa ronú bá a ṣe lè fi innovation innovative tún Nàìjíríà sí. Ọgbọ́n àtinúdá kálukú wa kábi tún Nàìjíríà sí. Adéyinka Ọlásùnkàn mi pẹ̀ ń bọ bí awo erin ajá lu ọ̀yọ́ tí gbó lásán nítorí bèmi ọ̀pá ẹranko mọ̀ra bá mi èèyàn ni ọ̀rọ̀ ìjánu oorun bó tún sùn tán ẹnu mi ń ṣe wúyáwúyáwúyá. Agbèsè tán fẹ́ máa lọ lù dárò aluko èmi Adéyinka ṣe tán ó fẹ́ máa lọ lù kọsùn lékeleke èmi ṣe tán ó tún fẹ́ máa lọ lù kẹfun. Tọ́ a mọ̀ bẹ nítorí ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹ̀ sí àsìbẹ̀ náà gbogbo ẹni tó bá ní amọ̀ bọ̀ nìkan là ní dé bá ń lé o nítorí bó bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀ adé fún bàbá jẹrọ̀ mọ́jẹ lé o ìjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o. Ilé olúwa ẹ̀rí ìgbóná inú ilé tẹ̀ ti ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ilé tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrò nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù náà làárọ̀ bàbà mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín ìsọ ọlọ́run ọba àbúrẹ̀ tún nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ́kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì tá a máa tún pàdé mi ń fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ní bá yín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ tún ní bèmí náà nínú ìbànújẹ́ ká tún rírà láyọ̀ ká pàdé níre ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: pàdé bí ẹni bá lè yó mọ́ láéláé ní rí.
1: Ibi ìpanikọ́rọ̀ mi ọwọ́ ọ̀gá mi fọ́ yẹ́mu ẹni bí ń pa kì í gbọ́ wàásù.
0: Báyé ń bá ń yẹ ni àjùdà bí ẹni bá ní gúnmọ́ láéláé bẹ́ẹ̀ lágúnláyé àárọ̀ òun lọ́rẹ̀ ṣe ní ọ̀rẹ́ àṣẹṣẹ yẹn bí ẹni bá lè jà láéláé ní
1: rí. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wá ara wọn ta létà.
0: Ẹ̀yẹ́ wo ìyàwó àṣẹṣẹ gbé bí ń díje bí ẹni pé ò lè gbọmọ ọkọ rẹ̀ lóko.
1: Bẹ́ẹ̀ni
0: bí ìyàwó àṣẹṣẹ gbé bá gbẹ́ lé ọkọ rẹ̀ yóò sì mọ ọ̀nà mọ ìyálé lọ́rẹ́. Àwọn èèwọ̀ ni a kì ń gbé omi kò hàn jọ lọ. Gbogbo ìgbà tẹ́ ń bá ń dájọ́ ọkọ láyà kẹ́ẹ̀kì máa rọra ṣe. Torí bọ́kọ láyà bá bẹ̀rẹ̀ jà àbí ẹni pé ò lè tẹ́mọ́ láéláé ní
1: orí.
0: Bí àgbá rẹ́ni parí rẹ̀ fún ọ̀tọ́ òun àtúmọ̀ fúnra wọn lóyún òun àtúmọ̀ bímọ fúnra wọn. Lójú àbá àtẹlẹ́gàn ìhọ́ta ìyọnu ṣe ojú àbá lágbọ̀nà tó yàn ìjàmbá ènìyàn àti iṣẹ́ ti fi jà ní
1: sọ̀rọ̀. Wọ́n wà lọ́pọ̀ ń tọ̀ fún lágbàáyé.
0: Ìwọ̀n ni wá gbé ni wá jà wá jà ni wá tọ́ àgbémọ̀jà kan òsì. Ajá máa tán ní ìfẹsẹ̀ òṣòṣò náà ni ọ̀dà òyìn ọ̀dà kó má èèyàn bí mọ́ láéláé lọ́kọ̀ ẹ̀mí èdè iná ni. Títí ọ̀dí aláyé ti dáyé ilé yín pẹ̀lú àwọn tí ń bára wọn jà àwọn ọkọ àwọn bí wọn bá bínú síra wọn tó wọn àtúntò mọ́ bára wọn gbé léwọn àtúntò mọ́ bẹ. Ẹnì kankan ò sì ní yẹra kú òfẹ́ ní kankan ní kálukú ó sì tún mọ́ bẹ láyé rẹ̀. Sẹ̀mí kí n bí ọlọ́dún ọ̀rẹ́ àǹforó yarú ìjọrọ̀ ọtún. Ọ̀rẹ́ mi dàmí ngọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ́dàlẹ̀ ọ̀rẹ́ fi ń di púpọ̀ nílẹ̀ rẹ̀ bẹ̀tẹ̀. Olúkáwá fi yàrá ìní òjé kóró ọtún lẹ̀.
1: Bọ́bá yẹ gbogbo ènìyàn.
0: Àwa babalà ń sọ̀rẹ́ àwọ ọmọ sọ̀rẹ́ ọwọ́ ọlẹ̀ ẹ̀ dàní. Ẹ máa jẹ́ bára wa sọ̀rẹ́ ọ̀dàlẹ̀ mọ́ ẹjẹ́ àjọ mọ́ bára wa sọ̀rẹ́ òdodo. Ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kéré dalẹ̀ ọ̀rẹ́ tí ọba dalẹ̀ òní dalẹ̀ sọ̀rẹ́ rẹ̀ òpó rẹ̀ rẹ̀ rẹ̀ ní ìjà alábòsí ẹ̀dákẹ́ ẹ̀jẹ̀ kí gbogbo wa ó sì lè lẹ̀ ẹ̀ dà.
1: Bọ́bá yẹ ìwọ ọ̀dàlẹ̀ ènìyàn.
0: Bẹ́ẹ̀ náà lè bọ̀ bá bọ́ máa ráyé nínú ilé bọ̀ bá ṣe wọ́n lóore bòrè pàdé wọn lọ́nà bọ́ sàlọ̀ sàlọ̀.
1: Káàbọ̀.
0: Sàlù báríkà ẹsẹ̀ mo dúpẹ́ ọjọ́ òsì lọ́rọ̀ àwọn àfibiṣẹ́ lóore gbẹ́ǹgbẹ́jú ni wọ́n fi yí orí àná
1: dà. Ìwà àwọn mí nù.
0: Lóore fún wọn lójú àlọ́ ràn wọ́n mọ́ abínú ẹni ọ̀gbá àlọ́.
1: Káàbọ̀.
0: Àlọ́ àṣejù ní báwọ̀ ló ń ṣe mi wá ọjọ́ oré gbẹ́ àṣìrè gbàgbé bó oré bàbọ̀ yóò dìbì ni àlọ́ àṣejù ń bá bójú àyà oré níwọ̀n ọmọ gbàdà
1: mi. Àṣìlè kó o fọyẹ́ mọ́.
0: Ọ̀jọ̀gbọ́n aláwiyé ọ̀jọ̀gbọ́n aláwiyé bàbá àgbèjì.
1: Ajẹ́rẹ̀
0: tọ́tọ̀. Ọ̀gbọ́n ní kí òun àìsọ̀jẹ̀ ẹ̀ka ṣojú mi gbogbo ẹni tí máa ń tijú òun lè sọ̀jẹ̀.
1: Lóòótọ́ ni.
0: Gbogbo ààyè tó lúwa bá bè wá sí á máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni àfihàn àti ọba máa dúró ní òní mọ̀fẹ́ dún.
1: Adúpẹ́ lọ́dọ̀
0: rẹ̀ lọ. Lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba tó dá gbogbo wa. Ọba tó bẹ́ wa tó fi wá ṣàgbà ọjọ́ àná ọbọjọ́ ọ̀la ṣàgbà wa. Àwájà náà lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. Nítorí bá a bá sùn lálẹ́ dájú gùdùgùdù nífẹ̀lì ìdájí. Kó tó tún dàsìkò pàtẹ́ wọlé sùn lálẹ́ èmi olólùmọ̀ ìjìnlẹ̀ tó máa dún tó lè ṣẹlẹ̀ sí
1: o.
0: Ilé fífi ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. À ń tọrọ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba àtọ́dá gbogbo wa lójú àjọlá lọ ọrọ ń bẹ lẹyìn báwọn bá kú.
1: Lóòótọ́.
0: Báwọn bá tètè kú ọrọ ń bẹ lẹyìn wá ọ̀la bí ọba olúwa bá fún wa
1: sọ. Ọjọ́ owó fún aṣọ.
0: Torí bẹ́ẹ̀ni ọba bí ikú ìṣeré ọ̀tún láyé ẹni tó bá ti kú bolúwa rẹ ló pin.
1: Lóòótọ́.
0: Èèyàn tí o sì bímọ sánú ọ̀gbọ́dọ̀ sùwé lè ṣẹ̀ṣẹ̀.
1: Lẹ́.
0: Ẹni tí ọba láti bọ̀ tán ayé ọ̀gbọ́dọ̀ fọmọbú ni àtètè lóbìnrin ọkọ ọmọ bíbí.
1: Káàbọ̀.
0: Bàbá wa ló dé tó pin fún wa náà ni ó pe lọ́gbọ̀n ọgbà.
1: Lóòótọ́.
0: Ó pinwó owó kárí ó pinkú ikú kárí ọmọ ni ọ̀kárí ènìyàn.
1: Káàbọ̀.
0: Kò jẹ́ni tí olówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó fẹ́ni ìtàn àjẹ̀lẹ̀ kan lọ ní.
1: Lóòótọ́ ni.
0: Ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ bẹ́ẹ̀ rí jẹni gbogbo ṣe bẹ́ẹ̀ láwọn ọmọ sùdù tí ń gbowó oúnjẹ àárọ̀ tí ń dún dáwó pamọ́.
1: Ó máa dá kóńkó mọ́ ojúmọ́.
0: Kò jẹ́ni tí ò ní gúnláyé gbogbo wa làwọn ọ̀hún alákejì. ẹni tó mú okú ẹni tó bọ̀ ọ̀rọ̀ ọ̀hún aládèjì ọ̀run dákun mọ́kànjúmọ́ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé òhòdó ni bẹ́ẹ̀ náà lèbi ẹnìkan ti wọ́ máa wọ́ bí òdòdó yìí bí bẹ̀rẹ̀ nìkan gbé bímọ méjì lẹ́ẹ̀kẹ́ bí ẹnìkan ti wọ́ máa bí òdì bí bẹ̀rẹ̀ nìkan gbé rọ́yún dànù ìbẹ̀rẹ̀ nìkan yìí lóyún díẹ̀ kò lè bí ojúmọ́ rẹ̀ ní díẹ̀ lóyún àní ibi ọlọ́run ọba kọ́ dẹ́kun bá má ṣe kí gbogbo wa ò ní òun àmírọ̀ ọ̀run èèyàn tó di bí òní ikú ẹni tí ò sì bí bí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere olúwa rẹ̀ bàbá bímọ náà tán ọlọ́run ọba ò ní jí ogún kékeré báwọn ọmọ náà bá dàgbà tán ọlọ́run ọba ò ní jí ọgbọ̀ abẹ́bẹ́ gbére ògùn ẹgbẹ́rin abẹ́ gbére òun rere lájọ̀ mọ́ ṣe ẹgbẹ́.

0: ìjẹta tó kúnra lúmọ lóbi ká jágbó mùsòwò ọwọ lẹni bá kákẹ ẹgbà àkànní èèyàn ká méjì ẹgbà méjì ẹni ká mẹta ẹgbà mẹta ni ẹni ká mẹrin ẹgbà mẹrin èèyàn ká márùn ẹgbẹgbà àrùn òun lọka ẹni ká mẹfà pé ẹgbà mẹfà ni ẹni ká méje ẹgbà méje ẹni ká mẹjọ ẹgbà mẹjọ èèyàn ká mẹsẹ ẹgbẹgbà àtàn owó lọjẹ ènìyàn tó kẹwàá rẹ lórúkẹ owó ìlórí ti jówó ọmọ ẹlẹ obì ìlórí ti jówó lóbi ìkùrọ wà nílé wọn bí wọn ṣe ń dàdẹdù ń bẹ lóbi ń bá ní ìrọlẹ gidi ẹwọn èso ń bi dọ́bà rẹ mọlẹ bá
1: ọ. ọmọ onílé wa ọkọ àforí onílé obì ọwọ́ nílé ọmọ àbòkù lẹ́rìí ìjẹ̀jà lọ́mọ olò apanadà ìjẹ̀jà bẹ̀rẹ̀ ọmọ ẹni àti ilẹ̀ ní ọwá tí ma ń borí lẹ̀ bàbá mi lọ́bọ̀dì máa ṣe wọn. òkè kẹ̀kẹ́ aṣọ wọn lọ́la tó gbájọ ẹlẹ́gbẹ̀rún ọtí ẹ̀mí lásán òde ìjẹ̀jà èyí yóò wù dáa bá nílẹ̀jà ní ẹ̀rà mímí wálé lóògbà jólóyè ẹnì
0: nítọ́sọ̀ sí pọ̀pọ̀lọ́ ta àwọn òtòsí ìjẹ̀sà ìní fọwọ́lù pé ẹ̀gbẹ́gbẹ́gbẹ́ bẹ́ẹ̀nà ẹ̀lú olówó ńlá wọn ní fọwọ́ làrólà ń kórí ọwá dákun dábọ̀ jẹ́ ńlá kí n fọwọ́ làró òbíta ìjẹ̀sà dákun dábọ̀ jẹ́ ńlá kí n fọwọ́ làró òṣòrí ọmọ ẹlẹ́ obìnrin. ọmọ wọn wà mítà méjì mọ̀rẹ́ ta lóore àlọ́lọ́ mítà méjì mórèjì gbàgìdà ní mítà méjì morùkán wọlé ọ̀gá náà morùn gbogbo wọn bá kí mi lóko lóko okun lónìí òkè lọ́la ìjẹ̀jẹ̀ ojoojúmọ́ lọ́mọ yan wá kíra wọn lóko lóko yé kan mi àìrípo owó wàlé gidi ẹ̀
1: wọn. lọ́bí bá a dún gbórílẹ̀ ẹ̀bẹ̀ lọ́bọ̀dì máa lé wọn ìjẹ̀jà abẹ ní àmọ́ olóbì apá nàdà ìjẹ̀jà ọmọ awánilé awánilé ọmọ àbò òkun lẹ́rìí ká amọ́lọ́mà ìkú ara àṣìjà ọmọ àbọ̀tà tẹ́lẹ̀rẹ́lẹ́ màdé ọmọ erin gbígbó ọmọ ẹ̀fọ́ ń gbọ̀dọ̀
2: kábọ̀
1: abidiye kan mi abẹ ní ogún àdúdọ́gba lẹ́ẹ̀kì ẹ̀fà tẹ́lẹ̀rẹ́lẹ́ nílẹ̀
2: wo. ẹyin náà kú dídán ìjẹ́ ìjẹ́jà lẹ́ẹ̀kì balàǹgbèrè bí ẹni pé wọn ò lóògì kan abẹ ló mọ onílẹ̀ obì owó tó wá níbẹ̀ náà lè ẹtún mọ́ mi ní àyè mo fẹ́ fún ìdánwò ààrẹ òde ṣe
0: ilé
2: ìjẹ̀sà àbẹ̀lẹ́ ó máa láàyè lókìdí ẹ̀fọ́ eléwùjẹ́ wọ́n wuyì níbòkun ọjàrí àkàrà rògbòdò ó wuyì ilé ìjẹ̀sà àkàrà àjẹ̀sà bí ọ̀bá lépo bí oníyàn ọ̀hún agbónánú làǹtìlàǹtì kí ni wọ́n fi ń ṣòro òkú nílẹ̀ ìjẹ̀sà ẹ̀rọ pé àkàrà rògbòdò ni wọ́n fi ń ṣòro òkú nílẹ̀ ìjẹ̀sà àlàdé àgbà ọkọ̀ fídò ìjẹ̀sà bímọ lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ kí ni ìjẹ̀sà abẹ ní ogúnra ló fi ń ṣòro níjọ́ mẹ́fà ọmọ.
0: èmi ò tí ì dáyé ń gba wọn.
2: ọdẹ náà odò èrè ni bí mo bá lọ sájò tí wọn bá sí ilé tálárẹ ògún bá fẹ́ dọ́ka dèrè lẹ́yìn wa kọ́ wa wípé ìjẹ̀sà bímọ lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ. ìwà yín ni owó àtàrí sínú abọ́tọ́ bá lọ́mọ rí wọ́n ṣe òbí ìṣọ́gọ́fà ọ̀nà gbélé yìí bá dé tó kí ẹ fẹ́ kú ewu jáde ọmọ. ìwà ni kọ́bọ́ lè kọ́ má kárẹ́ jẹ kó yí mọ́bì jẹ kó tó mọ́ ọ lọ kó nígbà òun bá dé tó kí ẹ fẹ́ kú ewu jáde ọmọ. ìwà ni kọ́bọ́.
3: More music on trendybeats.com.

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, arògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro káàárọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọrùn-mọ̀rù.
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nigeria ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni pé kí ẹ̀yàn bá tiẹ̀ fẹ́ wá ojútùú sí náà ni kí ẹ̀yàn kọ́kọ́ mọ̀ pé òun níṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun níṣòro yóò wá máa wá ojútùú sí ṣòro. Ṣé bí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wahala. There is fire on the mountain. And nobody seems to be on the run. Bola wa ti ẹ̀fẹ́ sá lọ. Láwàdà lówó. Tábí wọkọ̀ dé.

ẹni tó bá wẹ̀jú inú bí irú èmi Adéyinka báyìí iná ilé ọmọ bẹ̀rù ẹni tó wẹ̀jú inú ńlẹ̀rù ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ́ ẹ bá ń gbọ́ mi lọ́wọ́ torí níná lórí fóònù ọ yẹ kí n ti jápa ìlẹ́hùn ta tì mo ti ní ń jápa ṣùgbọ́n torí pọ́rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni ẹ bá mi chaatì lórí wọ́sàápù kí lẹ́yìn rò ká lè ṣe bíi tá a fi lè wọ́jútùú sí gbogbo bí gbogbo ẹ ṣe rí kí n lójútùú. Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sàsọyé pọ̀ ẹjẹ́ kájọ reason together let's reason together ẹjẹ́ ẹjọ́ sàsọyé pọ̀ kí ni ojútùú gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní àbí sẹ́yìn ò mọ̀ pé a níṣòro tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro pàápàá jùlọ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o kí wá ni ọ̀nà àbáyọ kí lójútùú sí ìṣòro wa. Ẹ bá mi chaatì lórí WhatsApp 0706887-4274 nǹkan kí n lo iná yìí pa tányányá sórí rẹ̀ tí má ti rí àwọn èèyàn bá ń dá sí 0706887-4274 0706887-4274 ó ní mò ń lò lórí WhatsApp àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ̀dákun tó bá jẹ́ pé ẹ wá fẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù.

ojutu bawo la se le se abi sa be ko egbon phone mi lo se kukukuku o yan mi leti pe o je to di 9% hi amelo ni o nsoro pe onawo la legba wa ojutu si kini yi o se won ba se nri isoro na ni won provide the solution abi a kan ri soro lasan ni a wa solution si a ojutu si kẹyìn kan àbẹyàn méjì kan sáré dàkún kan tẹ àtẹrà jíṣẹ kí n la lè ṣe àwọn nǹkan owó lálé ṣe lọnà àbáyọ àwọn nǹkan owó ló lè jẹ ojútùú sí ṣòro tá a ti mọ pa ní àkọkọ ojútùú ṣòro ni pé kéèyàn gbà pọ̀ ní ṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

mo ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí WhatsApp lánàá, lórí ẹ̀rọ WhatsApp lánàá, tọ́wà ní ilé òkèrè lọ́wà ìlú ọba. Ajọ sọ̀rọ̀, wọ́n kọ́ lù mí. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀kùn. Ní àbáyé wá ń fún mi nílò àbá rè. Ó dìgbà tóun ṣẹ̀ṣẹ̀ délùú ọba, tóun ṣẹ̀ṣẹ̀ délùú Èbó. Ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ́ọ̀lù rẹ̀ pé

0: ó lóun wá ń bílè rí ọ̀rọ̀ pé ṣàṣemọ̀ báwọn bàbá wá ní ẹni tó bá fẹ́ mọ̀ dí ọ̀rọ̀ tó bá béèrè ọ̀rọ̀ náà ni mo ń lọ fẹ́ díẹ̀ gbọ́ ẹni tó bá béèrè ọ̀rọ̀ náà lọ fẹ́ díẹ̀ gbọ́ o òun bá bí pé lámọ́ yín kí ló ṣe ọ́ tó fi ṣe báwọn ṣébìmọ̀ rẹ̀ ná lára rẹ̀ ò yá ni ilé ìwòsàn wọn mọ̀ láwọn ti gbé lọ àìpẹ́ ara rẹ̀ ò yá ni lọ́wọ́ lanu kó tó lórin àwo bá bọ́ sí lọ́nu ó ní tóun ṣe ń bù ní wípé gbogbo kí ni kò sí nǹkan kan tán nìdò òun fún yàtọ̀ fún pé bóyá létà ó kóun lọ kàn lọ wo màmá òun lọ hospital gbogbo àwọn nǹkan yìí ló wà in place so oníṣòwò ni ambulance tí ó gbé ìyá òun lọ sí hospital ni àbò ní doctor tí ó gun iye òun lábẹ́rẹ́ àbò ní nọ́ọ̀sì tí ó fòmí sí ilá tó fi ń pe òun pé nǹkan tó yẹ kọ́kọ́ ṣe náà ni pé kó pe 911 kí 911 kọ́ dẹ̀ tèkè kọ́ take up issue yẹn. Bàbá yìí ó tún ń bá mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n yìí tí mo sọ kó kọ́ lù mí láti lu ọba lánàá ó tún bá mi sọ̀rọ̀ oúnjẹ oyé mi wípé ní orílẹ̀-èdè tó ń wá o pé kódà kọ́ ọmọ ìjọmọ onílùú tí nǹkan emergency bá ti dé tẹ́n bá ti pe 911 wọ́n kọ̀kọ́ attend sí ọ náà
1: o.
0: síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ ọtí yín bẹ̀rù ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní germany ẹ̀yin ti faransé ṣé bó ṣe rí lọ́dọ̀ ọtí yín náà ń bẹ̀rù ẹ̀yin ti uk ẹ̀yin ti united states of america síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín ṣùgbọ́n lọ́dọ̀ wa ní ààyín ó ti gbéyàn lọ sí hospital wọ́n ti attend sí ọ ná bó gba káàdì wọn ní dọ́ọ̀lùm pẹ́ẹ́pẹ́ ibi tí wọ́n ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ ni first aid wọ́n tún ní ọgbọ́dọ̀ sí deposit ilẹ̀ ibi tí wọ́n ti ń wá deposit àtòwò káàdì kí lẹ́lòmíì ó ti gbẹ́mìí mì
1: àwọn ìjòyè
0: kí ló dé tà ń fi irú eléyìí ṣera wa kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí
1: olórí ló ń ro kààrọ wa ń sọ.
0: ìyá yìí lẹ́ẹ̀tì rí tí bóyá bandits àbí tẹ́rọ́rìsì ọ̀pọ̀ àyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ tó didi ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí lé wọn lórí.
1: ẹni bọ̀ ọ́ mọ́.
0: ìwà àmọ̀ báyá tí gbogbo àwọn èèyàn bá kú tán ta lẹ fẹ́ máa jó lórí lé lórí ná kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú kí ló dé tà fà lò woman life wọ́n fi bá a dé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só wàhálà ti wà o iná wa ń kàn ga o mo rí iná nínú kàn ga o iná ń jó lórí omi ẹ̀yin tèmi tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi ẹni lọ kó irú ẹ̀ wá ni o iná ń jó lórí omi o ṣé bá ṣe máa wá bá lọ rèé ṣáà máa ń wòran ni ṣé bá ṣe máa bá lọ rèé torí bàbá ń bá a lọ bá ìwà láì nǹkan kan ò ní chéǹjì o nǹkan kan ò ní chéǹjì o ṣé bá ṣe wá fẹ́ máa bá lọ rèé. gbogbo àwọn tán jẹ́ educated fellows tẹ́ ẹ̀ mọ̀ fojú ọmọ wíwò wọn ní voters card èyí tó ní voters card ò ní dìbò gbogbo wọn ní ìsìn káà náà rí séńjì kankan jápa kan sá lọ kan gboko bòmíì lọ ẹni kálukú ń lé káàkiri ní ìsìn yìí o òun kálukú ti wá wà so service tóbi di pé ìhà kọ̀kan mí àdùnkẹ́ ni kálukú wá wá ń hù.
1: ẹni bọ̀
0: ẹ gbọ́ bó ni náà ṣe jólóko tí mọ̀jàlọ̀ ní délé sọ. mo sì ń jóyè yín o àlà ni ó padà fokọ ọ̀lẹ́ han o àlà ni ó fokọ ọ̀lẹ́
1: han.

0: ìlú
1: ẹdúná kí ni nǹkan tó ń wọ́ọ̀kì ní orílẹ̀-èdè yìí ná kí ni nǹkan tó ti ẹ̀ ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ kí ló wọ́ọ̀kì tí ẹ mọ̀ pé a ti fail as a country tí ọmọ ọdún mẹ́tàdínlógún tó náà fi fẹ́ gun bẹ́ǹsì kọ̀ọ̀kọ́ kóòdì o ọ̀lẹ́ ni o kọ ọmọ nǹkan kan kò níṣẹ́ kankan lọ́wọ́ o kọ̀ọ̀kọ́ kóòdì káàkiri bóyá tech guru kan ni bí àwọn ọmọ ìlú èbó tó yẹ pé láti kékeré ni wọ́n ti máa ń mọ bí wọ́n ṣe máa ń kọ kóòdì ni wọ́n ti máa solve problem tẹ́ bá sì lè solve problem ìṣòro ẹ lè ti bẹ̀ẹ̀ dólówò tẹ́ bá sì lè rorí ronú jinlẹ̀ pé ìṣòro yìí wà o ẹ já wójútù sí ọ̀nà báyìí la fi lè sojútù sí irú ìṣòro báyìí bóyá nípa kákọ kóòdì programming language ni kákọ kóòdì ni ká build nǹkan ni ibẹ̀ àwọn ọmọ èbó kékèké ń gbà dolówó ṣùgbọ́n àwọn ọmọ tí a ń bí fraud ni jìbìtì ni kọmọ ọdún mẹ́tàdínlógún kọmọ gé orí èèyàn kọmọ gé orí girlfriend rẹ̀ bóun náà fẹ́ sògùn owó ṣe mọ̀ pé nàìjíríà ti fẹ́ẹ̀lì ṣe pé wùrùhẹ́rẹ́ rẹ̀ ti dé.
2: Ilé
1: àwọn ọmọ sọ o lójoojúmọ́ la mọ̀ sọ torí pé ẹni tí ò bá fẹ́ kí oyún ó ṣẹ́ kò ní fẹ́ kọmọ kú o. Àti pé nítorí pé kò síbòmíì táwa lè lọ ilé ẹni nílé ẹni ìlú ẹni nílùú ẹni bábá ẹni ni bábá ẹni yeye ẹni ni yeye ẹni ẹgbẹ́ ẹni lẹ́gbẹ́ ẹni àbúrò ẹni làbúrò ẹni fómílìkì ẹni fómílìkì ẹni ni o ọ̀rẹ́ ẹni náà ni o.
2: Ẹni lọ ló mú.
1: Ètè mi kọ́kọ́ rí ní ṣòro fún gbogbo wa ojú pé gbogbo wa là ń hùwà ìmọ̀tara ẹni nìkan lára àwọn ìṣòro tí ń kojú ilẹ̀ Yorùbá ònu o lára àwọn ìṣòro tí ń kojú Nàìjíríà ònu o àkọ́kọ́ ọbẹ̀ tèmi mọ̀ gẹ́lẹ́ náà ni pé ìwà ìmọ̀tara ẹni nìkan selfishness
2: àwọn ìjòyè wọn.
1: Selfishness ti ń dààmú táyé náà ní dààmú Kẹ́hìndé etí ń dààmú Yorùbá ní dààmú Hausa etí ń dààmú Hausa ní dààmú Yíbò etí ń dààmú Ọ̀yọ́ ní dààmú Ìbàdàn àfẹ̀mínìkan etí ń dààmú Ìbàdàn ní dààmú Saki ní dààmú Ògbómọ̀ṣọ́ ti ń dààmú Ìjẹ̀bú ní dààmú Ìlọrin dààmú Kwara dààmú Èkìtì dààmú Ifẹ̀ òtáyé náà ní dààmú wọn lọ́sùn ó ní dààmú wọn lọ́fà ó ní dààmú wọn ní sẹ́ǹt dààmú wọn ní Saki dààmú wọn láwọn ẹyin ìbàràpá méjèèje tó fi dé gbóòrà tó fi dé rúwà tó fi dé làǹlátẹ̀ tó fi dọ̀yọ̀ aláàfin tó dé
2: ẹni lọ ló mọ̀
1: ní dààmú wọn lẹ́kọ̀ọ́ tí ń dààmú wọn lẹ́kọ̀ọ́ náà ní dààmú wọn làbújá o ìmọ̀tara ẹni nìkan ni o ìdílé mi nìkan èmi nìkan àfẹ́mi àkọ́kọ́ ṣòro ti gbogbo wa ta àkọ́kọ́ nínú abẹ́ ẹ̀gbà pẹ̀lú ohun tí mo ń sọ yìí ọ̀rọ̀ mi ò yé yín ẹ̀yin ò tí ì gbà
2: ilé ọ
1: abíṣẹ́ ẹ̀gbà bẹ́ẹ̀ ìmọ̀tara ẹni nìkan ni o selfishness ni o bámúbámú ni mo yó èmi ọmọ pèbí ń pọmọ ẹnì kọọkan ìlú rẹ tí gbogbo wa tá ń lù iná ló dá wàhálà yìí lẹ yìí o selfishness ni o iná làwọn ọmọ kéékèèké ń bá lọwọ àwọn àgbàlagbà selfishness ni o ìmọ̀tara ẹni nìkan ni o.
2: Ọ̀run mọ̀rú ẹni lọ.
1: Ọ̀pẹ̀ kẹtẹ̀ yìí wá ń dàgbà inú ọmọ Ádámù wá ń bàjẹ́ Adéyinka ó tó ti dé aláwọ̀ ìjánu pẹ́ńbọ́ bí awọ irin ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán kásá máa ṣe dáadáa ajá ó kọ bí ẹni kìlọ̀ wà aníbẹ̀mí ọ̀bá rẹ̀ranko mọ́ra bá mi èèyàn ni o. Òótọ́ ọ̀rọ̀ koro ṣùgbọ́n òtítọ́ gangan gẹ́lẹ́ lèmi ò sọ ìsúsúsùn ìwà ahunná ìkúkúsẹ̀ ìhun mọ́lẹ̀ o. Àwọn àgbàlagbà ni kò ní hun mí.

Bóyá tó bá di lọ́la, kọ́lọ́n kọ́ mọ̀ jẹ́ kẹ́lẹ́ mi ò tí ì gbá. Kọ́lọ́n mọ̀ jẹ́ kẹ́lẹ́ mi ò tí ì gbá. Kọ́lọ́n sì jẹ́ ká rí iná chaàjì fóònù. Ká tún máa ṣẹ̀ṣẹ̀ bẹ́ lọ́hùn ká tó rí iná chaàjì fóònù. Ṣé ẹ mọ̀ pé wàhálà wà? Ká máa bẹ́ lọ́hùn fún ná. Ẹnìkan èèyàn wa kan tá a jọ máa ń sọ̀rọ̀ lórí WhatsApp tó ti lọ sórílẹ̀-èdè Canada. A jọ wà nínú group kan náà ni kó tó travel lọ sí Canada ní bí ọdún méjì sẹ́yìn. Bí ipa ìtọ̀ lẹ́nu ní Nàìjíríà tẹ́lẹ̀. Ó ní nígbà tó ń dé Canada tán, ó ní àwọn prayer point òun sì yàtọ̀. Ìsọwọ́gbàdo òun gan ó yàtọ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wọn mọ gbàdúrà sí lórí, tí ọmọ gbàdúrà lé lórí, ìjọba ó ti pèsè rẹ̀ fóun lọ́hún. Òun á ti channel energy àdúrà òun lọ́sọ́nà bòmí. Ó ní sọ́wọ́ gbàdúrà òun ó yàtọ̀. Torí àwọn nǹkan tó wọn mọ gbàdúrà fún lèmi náà sí ń gbàdúrà kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Kí lọ́kàn òun pẹ̀lú kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Tí ò bá chaàjì rẹ̀ fúnra rẹ̀ ló kú iná ń bẹ tí è lọ nígbà kọ̀ọ̀kan. Àwọn prayer point ti àná kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ́n mọ̀jọ lé oko ṣọ́ọ̀pù wa. Wí aráàsì ọlọ́pàá wà. Oríṣiríṣi àwọn ètò ààbò ló wà lọ́dọ̀ wọn bẹ̀ hàn. Mo lọ sọ́dọ̀ arábìnrin kan sí ọ̀ǹdí 13 kan ló sọ pé wọ́n kó ṣọ́ọ̀pù òun nínú ọdún yìí ni àbí ọ̀ǹdí 13 model ọ̀dọ́ rẹ̀ ni nínú January tá a wà yìí. Gbàtẹ̀ tó tí ó parí lónìí yìí January tí ó tán lónìí yìí àsọdún tán ó gba owó cooperative 150,000 ní December ó sì fi rajà àtẹ sínú ṣọ́ọ̀pù rẹ̀. Wàhálà January ni wọ́n palẹ̀ gbogbo àtẹmọ́. January ni wọ́n pagbo wọ́n palẹ̀ gbogbo àtẹmọ́. Wọ́n àṣẹ nǹkan kan báyìí kù. Àtọwọ́ àjọ alájọ tí wọ́n kó sí lọ́wọ́ tó kó sínú ṣọ́ọ̀bù wọ́n palẹ̀ rẹ̀ mọ́.

0: ẹni tó kàn lọ́mọ o nǹkan fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi ń bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àti yín o wàhálà ti wà o ọlọ́run bá ń gbọ́ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọ̀lẹ́ sì pọ̀ nílùú.
1: ó ní kí wọ́n gbọ́ adé
0: òun. n ò fẹ́ sọ tẹ́lẹ̀ n ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹ jẹ́ mi ò já yín tán ẹ jẹ́ ń já yín tán lè ní. mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ẹ bá mọ sẹ́ tí mo mọ́ ń ṣe lálaalẹ́ kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè Nàìjíríà tèmi ẹ ṣe ọ̀kadà tí mi ẹ fi ọ̀kadà ayé ta lọ tí ń fọ ọ̀kadà wà ń tá a jẹ láàárọ̀ àtàlẹ́ lọ tí ń ṣe ọ̀kadà lọ lálẹ́ ń ẹ ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́ ń bá ti ta tata pupu mi ń pa báyìí mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́. nígbà táwọn èso lẹ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó.
1: ẹni lọ́ọ́rùn mọ́.
0: sáwọn ọ̀lẹ́ yìí tẹ́ kún gbòòrò tí wọ́n ń ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yí nǹkan kan tọ́ba dọ̀wọ́ alálẹ́ tójú bá po fírí sí wọn ní mọ̀ já ṣọ́ọ̀bù ẹ báwọn náà wọ́n ti ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ́ tí wọ́n ní mọ̀ já ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sóko lombo kò sí láì sí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ̀ ó ṣàánú mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi ṣe rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjò tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ti ń rí lura wọn kí kọ́mọ̀sá yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dá gbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní dókítà lóun ọ gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì tèmi náà ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́sẹ́ ṣe àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni òjáwọ̀ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́.
1: wọ́n ti ju ọwọ́ rọ́bà wọ́n ń sọ̀rọ̀.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n láyọ̀ ọkàn àwọn mélòó ni wọ́n lè fara da ìyá nàìjíríà torí ká má bàa máa bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn ò fẹ́ wa o wọn ò fẹ́ ràn wa o era o era wọn ò fẹ́ pòpò òdénú o era ò fẹ́ pòpò òdénú o. ẹ tún wá máa wo àwọn àṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àsọmọgbìn àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn ò torí wọn ní bá wọn ṣòro tọ̀ọ̀rọ̀ ní tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n máa sọ sínú òwe tí wọ́n wọn ní bá wọn ṣòro tọ̀ọ̀rọ̀.
1: ẹni lọ́ọ̀rùn mọ́.
0: àwọn ni wọ́n máa wá kọrin máa jó lọ à ń wẹ̀yìn rẹ torí tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. tọ́ Adéyinka fóònù mi ti kú 4%. ẹ jẹ́ kí n máa wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tààrọ̀ yìí.
1: kò wọ́.
0: sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù Adéyinka pẹ̀mbọ bí àwọ̀ erin aago méjì láti kọjá ìṣẹ́jú kan 11:30 mo ti ní ìdáná dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjì láti padà kọjá ìṣẹ́jú kan. ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ní ìfẹ́ dánu dúró mọ́. àròyé ni sẹ́ báàkà igbe kíkẹ́ ni sẹ́ yẹlòkò ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ẹ̀ o. ọ̀run mòru nàìjà mòru ilẹ̀ yorùbá mòru o ẹjẹ́ awójútu sí a ti mà pa níṣòro ẹjẹ́ wá ojútùú sí ṣòro wa tọ́ Adéyinka. ọmọ ọ̀dọ̀ àgbà kásà máa ṣe dáadáa ajọ́ kọ bí ẹni kìlọ̀ wà. Adéyinka Pẹ̀mbọ bí àwọ̀ erin wọ́n máa ń bàtàlíọ̀n ẹyinjú Olódùmarè tí ò ṣeé fọ́. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán bí mi ò bá rẹ́ranko mo rá bà mí èèyàn ní o. Tọ́ àmọ́ bẹ́ o nítorí ọ̀bẹ ní bẹ sú àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà o. Ẹni bá ní ẹmọ́ bọ̀ nìkan là ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. Adéyàfún bàbá jẹ̀rọ̀ mọ́ jèlé ẹ̀yin tèmi ǹjẹ́ kí láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa rí gbóná o. Inú ilé tẹ̀ ti ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi yìí inú ọkọ̀ tẹ̀ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ilé yín ọ̀nà yín ò ní gbóná kò ní dojúrú o ìgbésí ayé yín náà ò ní dojúrú ilé ayé yín ò ní gbóná nítorí pé tútù báyìí làárọ̀ dẹ́ tútù báyìí náà làárọ̀ bàbà mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́ mo fi Ọlọ́run ọba sọ yín ìsọ Ọlọ́run ọba àbò rẹ̀ tó nìpọ̀n tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn ká má gbọ́lá burú síra wa ká má dolódì lẹ́yìn ara wa. Ẹyin tèmi títí dìgbà mi ta tún máa pàdé mi fi ń lẹ̀ sínú ìbànújẹ́ Adéyinka mi ní bá yín nínú ìbànújẹ́ o. Ẹ fèmi náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú fòrò. Nítorí pé tútù báyìí làárọ̀ dẹ́ o tútù náà làárọ̀ bàbà. Ká tún ríra láyọ̀ ká wá pàdé níre ìpàdé wa ó tún di wọ̀ bí ọjọ́ ọ̀rọ̀. Hehehe.

0: Send Gbogbo se njala la la la. Ema yin kuro nibe ni kan Ajisebi Oyo online television and radio. www.ajisebioyoradio.com. Ese ten gbo ikanni wa o. Ajisebi Oyo la ri, Oyo ni se bi baba enikokan.
1: Ajisebi Oyo la ri, Oyo ni se bi baba enikokan.
2: Ika fowo sowopo ika mole. Awon eran won fowo sowopo won ma ki. Asi otito ni ora on baba wa ni le yo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ninu ti poro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ta fowo sowo po gbe ilu ologa agbara nbe nibi ipimo so kan ii eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá pu ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa Ọ̀yọ́ àtibà ní ti fòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ ní ìyẹ ni yóò yẹ wá o orí yíyẹ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa lókè lókè láàmà wà lọ́jọ́kọ́jọ́ Adéyinka Ọlọ́ṣùkànmí lèmi ń jẹ́ fàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí fàálẹ̀ ẹ̀fẹ̀ tèmi náà ní látàrò tí so lórí ọ̀rọ̀ náà Ọ̀yọ́ àti fàbí ní tí kòrò ọ̀hún rán mi níṣẹ̀ àánú àná ni mọ́ ẹ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá ká ni lára ń là á dìkú ijó àti wípé ajíṣebí ọ̀tọ̀ là á rí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ní ṣe bí bàbá ẹni pọ kan.
1: Atótó arére pàkó yí bàbá mọ̀ gan náà ọmọ ọyọ aláàfin nílé nílòkó ni àtìlẹyìn odi ẹtẹ tí bẹ̀rẹ̀ jẹ wá gbọ́ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ́ OAUF ọyọ àti bàbá unity forum ni wọ́n rán mi sí yín wọ́n ní máa lọgun ẹ̀bùn yìí pé àìláṣọ ọlọ́run pàkó tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanra tí ọrin ńlẹ́ ọmọ arísẹ̀gí ìbàlẹ̀ kan ikàn ni mo káhùn kásẹ̀gí olóhùn adé àwòrì onìkan níjọ́ títí ń dárìn onìkan ṣoṣo gí ògí o ìwòrí onìkan àṣẹ dárìn ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan ògbẹ́rù dórí ìwọ ṣe tiẹ́ tẹ̀mí ó ṣe tẹ̀mí kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jabele yìí ń fọ ọwọ́ aago òdu ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ wọ̀ ní ìjò ní ṣe kúpa wọn OAUF ọyọ́ àti bàbá unity forum ní ìmọ̀ wí fún yín pé àìkọ́ yìí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí ìbàlẹ̀ yìí ẹ̀ jẹ́ ní ìmọ̀ tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàtọ̀pọ̀ kó lè ba àwọn kùsùkùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùn lúùlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti màmá màmá ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí ọjọ́ ọjọ́ ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún yàwó kọ́sì rere nítorí ajé ṣe bí ọ̀yọ́ láàárí wàlẹ́ òní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Ajé ṣe bí ọ̀yọ́ láàárí wàlẹ́ òní ṣe bí bàbá ẹnì.

0: فمنه الغنيمة والغرام.
1: Ìwọ ọmọ ìyá mi, obìnrin, kì í ṣe.

0: agbára lé wọn túbá ìtúbá náà gbà ó lásìkò ìyá àzìná náà ó wá jura wọn lọ ẹni tó sórí ibú jù nínú onízìná ìlẹni tó bá ti lé láàdọrin ọdún títún wà ń ṣe ṣìná kiri yé ó dẹni ègbé
1: àlá.
0: Ṣé ìwà pọmọdé ń ṣeun ni?
1: Fọ̀mí ni ọ̀rẹ́ ní mọ́tò wà lè rárá mú.
0: Gbogbo tí ó sì jalọ́rùn ni ó mọ̀rí ṣe
1: mú. Fọ̀mí mọ́tò wà lè rárá mú.
0: Ẹni ó wá tún sófò jù. Ẹni ó sófò. Tó sórí ibú. Tó ṣàgbákò. Nínú onízìná. Iná lẹni tó bá gba ìbálẹ̀ obìnrin tí ò wá fẹ́ sílé mọ́.
1: Àlá ìrìnà ní sáà kò lè fìnà ṣẹta.
0: Níbo ni ó gbé gbà?
1: Fàmí ni ọ̀lẹ̀ rẹ̀ ní mọ́tò wà lè rárá mú.

bá gba ìbálẹ̀ obìnrin pẹ̀lú jìnà ló fi gba ìbálẹ̀ obìnrin òkìkí ó kàn káyé yóò kàn dé gbogbo sọ́mọ méjèèjì yóò kàn dé ràfùràfù yóò kàn dé ojúbù nìjàlá yóò kàn dé sìdìrájì yóò kàn dé bẹ́tìlì màmúrì yányán pátá lálẹ́ ara ìṣe ọlọ́run òkìkí ó kàn wípé ta ló tún sórí.

0: ọmọ ọlọ́mọ ó wá sọ ayé rẹ̀ di síbáṣíbo ó wá dẹ̀nẹ̀ dín yán hànà hànà
1: lẹ́kùn ọlọ́run
0: stamp látọ̀dọ̀ ọlọ́run lẹ́kùn náà ọjà lọ́nà tí òwúlò ó wá fílẹ̀ ó wá ń tàràrà káàkiri.
1: Ọwọ́ àṣẹ bá ọmọ abọ́ lọ́wọ́ mi ni.

0: kọ máa
1: iná
0: ni kó máa sọ̀rọ̀ nílẹ̀ kí sọ́mọ́ sì máa dàrú.
1: Kí sọ́mọ́ máa mì.
0: Àmọ́ ẹ̀ jìnnà
1: ó
0: kó bá a.

0: lásìkò tá a wà yìí.
1: Ẹ
0: mọ̀ ṣàgbákò níwájú
1: Ọlọ́run.
0: Ẹ jẹ́ káwọn ará ayé ó rí ní tó yẹ kí wọ́n rí.
2: Ẹ
0: jẹ́ wọn gbọ́ ní tó yẹ wọn gbọ́.
2: Ẹ
0: jẹ́ wọn mọ ní tó yẹ wọn mọ̀. Bẹ́ẹ̀ bá bá bẹ́ẹ̀ kú ẹ ṣàgbákò Ọlọ́run.
1: Àlá.
0: Ẹ wá dẹrẹ lẹ́kùrú tẹ ń pè kúrú
1: ẹkúrú agbọgbọ
0: alọ́run.
1: Fàmílì hún nànú rún.
0: Ọlọ́run ó ṣe ṣe ṣe ṣe
1: Allahu
0: Akbar! Annabi wa Muhammad! O ni ya ma ṣara ṣababu ẹ̀yàn ọ̀dọ́! Ìtàkùn zina, ẹbẹ̀rù zina!
2: Ẹbẹ̀rù zina!
0: Nítorí pé àgbákò mẹ́fà ìlóyí zina po! Ìlò tòmá zina!
2: Ní
0: kúkúrú ń bẹ̀! Annabi wa
2: Muhammad.
0: O ni bọ́n bá ti ń ṣe zina.
2: Àkọ́kọ́
0: ọ̀yà.
2: Tá
0: a máa fi jẹ́.
2: Zina.
0: Òun náà ni ẹwà rẹ.
2: Ẹwà ara rẹ.
0: Ẹwà ti ń bẹ lójú rẹ.
2: Ẹwà ti ń bẹ lójú rẹ.
0: Tọ́hun fi ń da obìnrin lọ́rùn.
2: Tọ́hun
0: fi ń da ọkùnrin lọ́rùn.
2: Àwà
0: ha. Wọ́n máa wá ṣẹ́ra wọn ní èékánná pé ẹ̀wò bí lágbájá ti sá.
2: Ẹ̀wò bó ti sá.
1: Àlá ìrìnà nìsá àkùnlẹ̀kìnà ṣàtà
0: àwọn tí wọ́n bá wá súnmọ́ wọn ní wàhálà obìnrin.
2: Wàhálà obìnrin.
0: Lọ́rùn.
2: Ẹwà dídín dánlẹ́
0: ẹ̀yìn òjì
2: tẹ́lẹ̀ olò.
0: Kò ti dá tẹ́lẹ̀.
2: Kò ti dá tẹ́lẹ̀.
0: Kó máa wà á dá a mọ́.
2: Kó máa wà á dá a mọ́.
0: Kó máa wù ní mọ́.
2: Kó máa wù ní mọ́. Kó máa rùn.
0: Kó máa wù yìí mọ́.
2: Kó máa wù yìí mọ́.
0: Ẹni tí ń tí ń lé. Kó dẹni tí ń sún sẹ́ni. Ọlọ́run ní ìyá kan nìyẹn.
2: Ìyá kan nù ń bẹ́.
0: A fi jo ní zina láyé.
1: Àlá ìrìnà nìsá àkùnlẹ̀kìnà ṣàtà.
0: Ẹ Mùsùlùmí. Ọlọ́run ló bà wá jẹ́.
1: Fàmí ni ọ̀nà ẹ̀rẹ̀ni mọ́tò wà rárá mú.
0: Ẹlẹ́ẹ̀kejì.
2: Ẹlẹ́ẹ̀kejì.
0: Dàwà mọ̀lùfákùrù òṣì.
2: Òṣì.
0: Ẹni tó ṣe pé a ti tẹ́ ẹ lẹ̀ fún.
2: Ẹni tá a ti tẹ́ ọ̀rọ̀ lẹ̀ fún.
0: Àwa àdẹni tí ó máa ṣe ṣe tí ò ní yọ.
2: Yọ ma wá ṣe ṣe kò ní yọ.
0: A ní ẹgbà ń.
2: Ẹgbà ń.
0: Ẹgbà mí.
2: Ẹgbà ń.
0: Ẹyọ mi lọ́fìn.
2: Ẹyọ lọ́fìn.
0: Tá mo ṣẹ.
2: Tá
0: mo mà tó kó bá mi.
1: Àlá ìrìnà nìsá àkùnlẹ̀kìnà ṣáà.
0: Alákàlà.
2: Alákàlà.
1: Fàmí ni ọ̀nà wà ní mọ́tò wà rárá mú.
0: Ẹlẹ́ẹ̀kẹta.
2: Ẹlẹ́ẹ̀kẹta.
0: Fi sọ́ọ̀rù lọ́múrì. Ẹ̀mí kúkúrú.
2: Ẹ̀mí kúkúrú.
0: A dà lẹ́jọ́ ẹ̀.
2: A dà lẹ́jọ́ ẹ̀mí kúkúrú.
0: Mi bá ń rìn yín lọ.
2: Mi bá rìn yín lọ.
0: Tó bá sáré díẹ̀.
2: Tó bá sáré díẹ̀.
0: Yóò sì mọ̀ mí hẹlẹ́hẹlẹ́.
2: Bí
0: ẹyẹ sí oko.
2: Bí ẹyẹ sí oko.
0: A máa wá mi tín.
2: A máa mi
0: tín. Bẹ́ẹ̀ ni ọjọ́ orí ò dé
2: bẹ́ẹ̀.
0: Ó ti ṣira rẹ̀ lónìí.
1: Àlá ìrìnà nìsá àkùnlẹ̀kìnà ṣàtà. Ó
0: bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ níbẹ̀ gbọ́ ọmọ.
2: Níbẹ̀ gbọ́.
1: Fàmí ni ọ̀nà.
0: Ó bá sọ̀rọ̀ bíbí.
1: Mọ́tò wà rárá mú.
0: Ó lè máa sọ̀rọ̀ kẹ́ máa rẹ́rìn.
2: Ó lè máa sọ̀rọ̀ kẹ́ máa rẹ́rìn.
0: Ẹ̀sùn máa wí pé olùsìn ní lágbájá. Olùsìn ní lágbájá. Àmọ́rọ̀.
2: Ọ̀rọ̀.
0: Ọ̀rọ̀ yìí ti jọrọ.
2: Ti jọrọ sam.
0: Ó bá fẹ́ sọ ẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ mọ́.
2: Ẹ̀ nífẹ̀ẹ́ gbọ́.
1: Àlá الغنيمة والغرام
0: أرد أبوي أما كوني أما بني tin ba tin di omo odun mokan la ni e ma te ma leji e ma je o sagbako aye e ma je o sagbako ore tata e ma ti jo sira re lokejo to ye o dowo yen o bi ki awon omo yin ba ye hana mo yin lowo e sagbako ni
1: ala
0: Àwọn ọmọkùnrin yín, wọ́n ń lu jí,
2: wọ́n
0: ń dirun,
2: wọ́n
0: ń kórun. Ẹ wá ṣe bẹ́ẹ̀ rí nǹkan gidi yẹn. Wọ́n kórun sórí,
2: irùngbọ́n
0: tún bẹ́ẹ̀ àwọn ọmọbìnrin àwọn ń wọ tráúsà wọ́n tún ń lo yẹ dodo
1: ala ẹ̀ẹ́nà ní sáà kùlìkìnà ṣàtà
0: ẹ wá ṣe bẹ́ẹ̀ rọ́ ọmọbìnrin náà mọ̀ pé ṣàgbákòónù
1: ọmọbìnrin hàn
0: bọ́lá ẹ̀
1: ẹ̀mẹ́mọ́tò àràmù
0: ìyá mẹ́ta
2: èyí
0: tí ó jẹ onízìnà lọ́rùn
2: Ìsìn
0: náà bá pọ̀,
2: ènìsìn
0: náà ò ní dìde bá a ti wà yí lọ́rùn.
2: Ọlọ́run
0: ní àìlẹ̀ ìhà, bọ̀bára tó ń kò lá ìka ọmọ rẹ̀.
1: Àìlẹ̀ ìhà, bọ̀bára tó kò lá ìka ọmọ kẹfàrà tó fàjàrà.
0: Yóò bá dìde.
2: Nígbà
0: kìyàmọ̀.
2: Kò
0: ní jẹ́ èèyàn. Yóò bá jẹ́ ajá. Tó bá tiẹ̀ tún wá jẹ́ ni tí ó bá ṣe sì ná tán tí kì í wẹ̀ yóò wá dìde lẹ́lẹ́dẹ̀.
2: Ẹlẹ́dẹ̀
0: náà.
2: Eku
0: erugbó tún wá mú dáru.
2: Èyí
0: tó ṣe pé bí ẹ bá wò ó. Ẹ mọ̀ wá wo ojú rẹ̀ fitinfitin níbi eruku.
1: Àlẹ́ àrọ̀bọ̀rọ̀ tó
2: kù
1: náà ìka olùkàfàràtò fàjàrà.
0: Bẹ́ẹ̀ni a bá jẹ́ olùkọ́ lọ́jọ́.
1: Àlẹ́ àrọ̀bọ̀rọ̀ tó
2: kù
1: náà ìka olùkàfàràtò fàjàrà.
0: Oyún tá a ṣẹ́ ni.
2: Oyún
0: ìsìná ni. Òun náà
2: yóò
0: tún dìde.
2: A
0: ní wọ màmá
2: mi.
0: Èwo mo ṣe. Wọ bàbá o.
2: Kí
0: ni dé. Ẹ kó báwọn ẹ̀ jẹ́ kó ń wáyé ayé.
2: Ẹ
0: ṣe tẹ̀ jẹ́ kí òun ó láyé. Ẹ tún jẹ́ kó ń wó lọ́dọ̀ lọ́dọ̀ lọ́hùn.
1: Àlẹ́ àbára tó.
2: Ọ̀nà
1: àìka olùkàfàrà tó fàjàrà.
0: Ìyá náà yóò wá gbé àrùn bí ìgbàkájà bá gbé
1: ẹja
0: àrùn.
1: Ọ̀nà àìka olùkàfàrà tó fàjàrà.
0: Wọ́n ìlànà òwúdà tún ṣá àláti bí ayé láǹbí ń kọjá lítà ní.
1: Wà ìdá lmọ̀ ó dátó ṣá àlát.
0: Ọlọ́run o.
1: Bẹ àyíná ó mẹ́rin kọjá lítà ní.
0: Ẹ gbọ́dọ̀ títí ẹ ń paṣẹ ní
1: ẹgbẹ́ ìṣẹ́ mi. Wà ìdá lmọ̀ ó dátó ṣá àlát.
0: Ẹ wá fẹ́ kí èmi ó tún ṣe ti yín ṣe.
1: Bẹ kọjá lítà ní.
0: Iṣẹ́
2: mi.
0: Èyí tí mo dáwọ́lé, mo dá ìwúṣẹ́, mo dáwọ́lé sẹ́mi, ẹ̀yin ẹ̀dá mi, ẹ̀jẹ̀ ń rí yọrí. Ẹláyà títí ẹ̀bà mi ń ṣẹ́ jẹ́. Ẹ wá fẹ́ kí n báyìí tún ti ń ṣe káyé yín.
1: Wà ìfẹ́ mọ̀ ó dátó ṣá àlát.
0: Ọlọ́run o.
1: Bẹ ayé náà bẹ kọjá lítà ní.
0: Ẹ jẹ́ yóò mọ̀ yí ẹ̀yàn bá. Olorun ni lojo na awon oyun ti won se ni
2: won
0: wa to sa fun si waju emi Olorun
2: wa
0: ma wa bi emi Olorun ba won lere bi ayi zambi un kujili tu
1: wa idhal ma tatu
0: Oluwa
1: salat
0: ese won mo se ta ri kori apani
1: kujili tu wa idhal ma tatu salat bi ayi zambi un kujili
0: eyi yo alukopa mabirin re soro.

0: su ila be aye dambe kutilat.
1: Ọmọbìnrin.
2: Ọmọbìnrin.
1: Oyún àkọ́kọ́.
2: Oyún àkọ́kọ́.
1: Tó ní.
2: Tó ní
1: òbí.
2: Òbí.
1: Ẹ̀jẹ̀ wa dá mọ́.
2: Ẹ̀jẹ̀ ọ̀dá bọ̀rọ̀ kọ̀dá o.
1: Ẹsẹ́ bí nǹkan mi.
2: Ẹsẹ́ bí nǹkan mi.
1: Kò sí ti ń bẹ́ ńbẹ́.
2: Kò
1: bá ṣe sì ná tán. Ó ní ti ń kó mi.
2: Ó ní ti ń kó mi.
1: Nǹkan náà ìwà ń fọ nǹkan ọmọbìnrin kúrò níbẹ̀. Bí ti ṣe ń fọ nǹkan ọmọkùnrin ni. Bẹ́ẹ̀ ni ń lu àpò òbí rẹ̀ jẹ́ẹ́jẹ́.
0: Wà ìlẹ́ mọ́
1: ó ti mọ tán ibi tí ò yẹ ká tó gbà jẹ́ ń gbà bẹ̀.
0: Ṣé ayé ẹ̀dá omi ọ̀tá
1: ọ̀tá ni. Ẹ bá jẹ́ wọ́n kúrẹ̀ ní àwọn ọmọ yín.
0: Wà ìlẹ́ mọ́ dàtú
1: sókè láti. Ẹ bá jẹ́ wọ́n pàṣẹ jẹ́jẹ́.
0: Bẹ́ ayé ẹ̀dá omi ọ̀tá ni.
1: Dúpẹ́ pé ẹ lọ wà látàkùrọ̀ bú.
0: Wàlẹ́ tẹ́kọ̀rọ̀ bó sì dá.
1: Ọjọ́ lọ.
0: Ẹnlẹ́ o káàdà fà ṣàtà òun wà sáàṣẹ̀ bí ilẹ̀ o.
1: Ẹ jájọ kè.
0: Ẹnlẹ́ o káàdà fà ṣàtà òun wà sáàṣẹ̀ bí ilẹ̀.
1: Àkọ́kọ́ ọ̀yà.
2: Àkọ́kọ́ ọ̀yà.
1: Èyí tí ó jẹ onízìnà lọ́rùn.
2: Èyí tí ó jẹ onízìnà lọ́kì á máa.
1: Bí n bá ti ń dìde.
2: Bí n bá ti ń dìde.
1: A wà kọ́ sí i níwájú.
2: A kọ́ sí iwájú ẹ̀.
1: Wípé lágbájọ́ ọmọ alágbájá. Ó jẹ́ kan nínú ẹni tí èmi ọlọ́run kò bá rẹ̀ ń bínú sí.
2: Ọlọ́run o.
1: Kò gbọ́dọ̀ sún mọ́ mi.
2: Kò
1: gbọ́dọ̀ pè mí. Kò gbọ́dọ̀ kún mi. Èní ọjọ́ ìṣòro ni fún ìṣòro rẹ̀ kó máa jẹ́ ti kókókó ń bínú.
0: Alẹ́ wà láti kọ̀rọ̀ bó sì dá.
1: Alẹ́ mọ níwájú pé
0: fàṣọ tún lọ. Ẹnlẹ́ o káàdà fà ṣiṣẹ́ ta o. Wà sá
1: ṣẹ̀
0: bí yẹn là o. Ẹnlẹ́ o káàdà fà
1: ṣiṣẹ́ ta o. Ẹlẹ́ẹ̀kejì.
2: Ẹlẹ́ẹ̀kejì.
1: Bàbá wa débi ìṣirò.
2: Bàbá débi ìṣirò.
1: Àwa sú olè ṣáàbì ìṣirò tó burú lòun ó ṣe.
2: Ìṣirò tó lé kókó kò ní ó
1: ṣe. Yóò yànyàn kò ní rí
2: yàn.
1: Nítorí pé ẹni èmi ọlọ́run bá ń bá ń bínú sí máa tàn yẹ́bẹ́yẹ́bẹ́. Ẹni ń bá wá tàn yẹ́bẹ́yẹ́bẹ́ bò ni ó gbà lọ lọ́wọ́ mi.
0: Wà lára àtẹ́kọ̀rọ̀ bó sì dá.
1: Ó ti béèrè rẹ̀.
0: Ẹnlẹ́ o káàdà fà ṣiṣẹ́ ta o. Wà sáàṣẹ̀ bí ilẹ̀ o. Ẹnlẹ́ o káàdà fà ṣiṣẹ́ ta o.
1: Ẹlẹ́kẹta. Àzábù náà rí. Ẹni ṣìnà.
2: Ó
1: bá dẹnu ná.
2: Ìṣe
1: ni ó dàbí ẹ̀ẹ̀kan tó ti gbẹ.
2: Nígbà
1: tí gbogbo àwọn ẹlẹ́sẹ̀ mi tí a bá dàbí igi bí gbẹ. Ẹ máa wo bóun ti máa wá yára jónú ná tó.
2: Òní
1: ó máa wá jẹ́ mọ̀jàlánú ná. Ó bájú àfáká. A máa bọ́m̀bù ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bẹ lára.
0: Wà lá àtẹ́kọ̀rọ̀ bó sì dá.
1: Ẹ̀dá
0: o káàdà fà ṣiṣẹ́ ta o. Wà sáàṣẹ̀ bí ilẹ̀ o. Ẹ̀dá o káàdà fà ṣiṣẹ́ ta o.
1: Nítorí kò lè bá ìyá wa.
2: Ọlọ́run
1: ní ilá máa ń tábà wà á mọ̀nà wa àmìlà àmàlà ń sọ́ọ̀lẹ̀ à ń fa òlá ìkà yóba dìlù lọ́hùn sẹ́yìn àti mímú àṣàlá ti ń.
0: Ilá máa ń tábà wà á mọ̀nà wa àmìlà àmàlà ń sọ́ọ̀lẹ̀ à ń fa òlá ìkà yóba dìlù.

0: Abdul Wahid bande nitori wa si nbe lago mewa ka to ma wa lo si gbaja lago mokanla
1: illa mutaba wa amana
0: akeso
1: wa amila amalan salihan
0: olohun
1: wa amila amalan salihan
0: ni illa man taba gogo ntawi iya ti o je onizina niyan
2: iya ti o je zina nu ni
0: afeni o ba tuba
2: afeni o ba tuba
0: o wa tun ni wa amana o wa gba emi olohun oba re gbodopin
2: o gba emi olohun oba re gbodopin
0: ki pofo
2: ke pofo
0: ki soso ku so ki pegede
2: ki pegede
0: ki maranro
2: e pade yan je
0: o wa je ni to gba fẹ́ mi ọlọ́run ọba rẹ̀ yányán
2: lẹ́yìn
0: ipò gbà wá àmìlà ó wá ṣe àmàlà iṣẹ́ kan nínú àwọn ṣẹ́ rẹ̀ ó wá ṣe títí ó fi kò lọ́nà èmi ọlọ́run
2: ọba rẹ̀
0: ó wá ṣe iṣẹ́ kan kò tún wá sọ wípé ní wá ń ṣe báyìí kò tún là á já nítorí kò lè ṣe wàhálà kó tó kò yọnu wa amila amalan sole han
1: illa mutaba wa amana wa amila amalan salihan wa amila amalan salihan
0: o wa se ko kẹsẹ rere kan èyí tá a ti kọ wípé ni ó pé tó ayà mẹ́fẹ́ ti súra tó lóru
2: ayà mẹ́fẹ́ ń bẹ́
1: wàhálà bàládé láàmì
0: igi ọ̀pọ̀tọ́ àwa fi àlùbáríkà sí fọ́ọ̀mà
2: ádámà
0: gbogbo orúkọ polom mẹrẹrin
2: èyí
0: tá a sọ kalẹ̀ fádámù níjọ sí
2: ẹni
0: ó bá hàn án
2: ẹgbẹ̀rún
0: méjìlá rẹ̀ ni wọ́n
2: hàn
0: igi ọ̀pọ̀tọ́ ni wọ́n tún wá fi ṣe gaari rẹ̀
1: ẹni tó fẹ́ lówó lọ́wọ́ wà tí ní wà zàyè
0: tó lọ́wọ́
1: wà tó
0: Allahu Akbar!
3: Allah.
0: Allahu Akbar!
3: Allahu Akbar!
0: Allahu Akbar! Wo wa ni zina ti nbe nbe?
2: Awa
0: debi ta nlo.
2: Adebi ta nlo.
0: Amabe n bari ife pa lo lo lohun oni wi nkan kan.

0: Allahu Akbar.
1: Ọlọ́run bá wá gbé igi tí kálukú náà kalẹ̀ fún
2: un.
1: Igi náà.
2: Igi náà.
1: Ní wọ́n ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan wa náà. Bí Ọlọ́run bá ti ń pè wà látàkọ̀rọ̀ bá hazihi ṣàjàrọ̀ ta, wọ́n ń pè wà

0: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi ba ben ko kan.
1: Ere wole to wa nipele Oyo la ba so nipele yiju anu ore be kunu afẹ ni pere to se bo katan champion ke dara kende maji ni ke ja bi boyo ninu egbe AC gege bi gomina pele Oyo fun eto ekan to ye koro ina ba to duro re eto abo to gbe npa okupona to ye kululu eto lera pelu ere dara yo gbeyin ifi ara ilu to je lokan to gongo la fi pelu olu meja me kunu lati je ke je ijoba ipele Oyo kari ile kari oko champion ke dara kende se maji oni gbese le asun ba ibile bi awon ara bi gogo eyin omo lewe eyin osise baba loja ti eyin yalaje omode ati agbalagba eje ka di ibun wa logun logun eje ka di ibun wa logbon logbon fun eleyin ju anu champion kedara kende etemoji pelu asha eja esi ipile oyo le ba goke agba champion kedara kende etemoji de olugbeja be kunu de si action action take it back
2: ati se bi oyo laari oyo ti se bi baba ni
3: àwọn olóṣèlú wọn ní weapon kan tó máa fi náà yàn ebi ni wọn máa fi yàyẹ jẹ wá gan wọn á fi nà wá dáadáa débi pé èèyàn nílé ṣe kọkọkọkọ mọgbà tán ní kéèyàn bá máa bọ wá tí wọn ó fi wá fi oúnjẹ kéékèèké yẹn fi gba èèní yàtọ láwọn ọmọ wa ìdí nìyẹn tá wa fi wá wá sílé pé ẹja dágbé yìí lẹ tán pẹlú gbèjà mẹkúnnù yìí ká ṣe ní ìjàngbara ara wa lálà jẹ pé àyàdáyọbẹ káwa náà pé tó àwa náà fẹ káwọn ọmọ mẹkúnnù náà dìde torí pé àwọn olówó yìí tẹ bá wò wọn ti yà wá tẹ bá dé lóyìnbó ní dádúgbò olówó mọ
4: sí àdúgbò ẹni tọjọ tálíkà
3: débi pé inú ẹnìkan máa bíra wọn bọ inú bí bàtà wà ń báyìí á ti mọ pé àwọn alówó àyè wọn ní bẹ bá lọ tá ń gan ṣe ẹni tí ò lówó lọ nílùú òyìnbó tí ò lówó lọ as long tó ti ríṣẹ ṣe kò sí mọtò tí ò lè lò so irú yẹn sìn àwọn àǹfààní yẹn láwọ pé táwa náà mẹkúnrún náà bá dára wa tá bá kóra wa jọ àǹfààní yẹn á jọ kárí àní máa ṣerú àwọn olówó mọ ìdí nìyẹn tí mo fi ní pé àwa mẹkúnrún o àjọṣe gbogbo wa ni.
4: Àwa mẹ̀kúnnù ló kàn báyìí.
3: Àwa mẹ̀kúnnù ló kàn báyìí.
4: Èyí táwọn tí wọ́n ń lówó ti darí wa, wọ́n ti tó gẹ́.
3: Ó ti tó.
4: Bàbá àwọn kan nígbàgbọ́ wípé táwọn bá fẹ́ ṣiṣẹ́ fún olóṣèlú kan, àbá àwọn fẹ́ tẹ̀lé olóṣèlú kan, àwọn náà máa ń retí nǹkan kan ní àtirú ọwọ́ àwọn olóṣèlú bẹ́ẹ̀. Àpapọ̀ jù lọ láwọn àkókò ìdìbò, tán bá ń dìbò báyìí, ẹlòmíì bí ò bá ti gbà lọ́wọ́ A, kọ́ gbà lọ́wọ́ B, kò ní dìbò fún ẹnìkankan. Ẹni tó bá tún gbowó jù lọ́wọ́ rẹ̀ gan, ó tún lè mọ́ dìbò fún. Kí lẹ rí sí

0: so òun làwọn náà wá rí ní wẹ́pọ̀ tó wá ń lò fún wa ẹ̀ máa rí pé tó bá yẹ kí wọ́n á ṣe fún wa lásìkò ọyẹ kan tún náà ṣe o ọyẹ kan kí náà máa wà o ọyẹ kan náà wà o ọyẹ káwọn àgbàlagbà máa jẹun o ọyẹ káwọn olówó mọ ọyẹ káwọn oní àwọn àgbàlagbà kí wọ́n máa rí dáadáa ṣe ọyẹ káwọn ọ̀dọ́ kí wọ́n máa rí nǹkan máa ríṣẹ́ ṣe àmọ́ torí wípé àwọn nǹkan tí wọ́n máa ọgbọ́n tán lò wọ́n ó fi àwọn nǹkan yẹn wọ́n á fi pamọ́ di àsìkò kan débi pé àwọn èèyàn ò ní wá ní orí ọ̀fẹ́ àti lè kọ ìdọ̀tí tó wà nínú ìjẹ́ tó fẹ́ gbé fún wọn mọ́ so ìdí nìyẹn tó fi jẹ́ wípé wọ́n ti mọ̀ pé àsìkò yìí o àsìkò táwọn yẹn máa wá bá wọn náà ni tó bá dẹ̀ tí wọ́n ń bá wọn yẹn iná ni wọ́n fi máa ń gba ọ̀la àtàwọn mọ́ wọn
1: bàbá
0: so ìdí tí mo fi ní pé kò dáa ká máa gba àkọlọ àwọn
1: yìí mo gbọ́ lára àwọn ọ̀rọ̀ yín kan tí ẹ ti sọ rí nínú àwọn ìkànnì kan tí ẹnìkan fi sọwọ́ sí èmi ẹ wá ń sọ nínú gbólóhùn náà níbi ọ̀rọ̀ náà wípé irú òṣèlú tá ń lò lórílẹ̀‐èdè tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí kọ́ jẹ́ pé ànábì muhammad sallallahu alaihi wasallam tó bá wá tí jésù kristi náà tó bá wá tí ọ̀run mìlá bá àgbọn mi rẹ̀gún bá wá kódà àwọn gan lè mọ́ bẹ́ẹ̀ láṣeyọrí pẹ̀lú bí a ṣe ń practice òṣèlú orílẹ̀‐èdè nàìjíríà ìtorí àwọn èèyàn wọn ò mọ dàbí ìyẹ́ tí ọmọ bo gbogbo gbìyànjú gólóbà tí ò ní jẹ́ kí ìgbìyànjú gólóbà wọn àdé báwo wá lẹ ṣe rò pé a ṣe lè ṣe tàbí lè bọ́ níbi irú àwọn ìlànà báyìí tí èyí jẹ́ káwọn ọmọ mẹ̀kúnù débi ipò òṣèlú.
0: Atọ́kùn ọ̀rọ̀ tẹ́ ìbéèrè yìí ọ̀rọ̀ tó ní agbára ni tó jẹ́ wípé nínú àwọn tí wọ́n gbàgbọ́ iye tí wọ́n fẹ́ kí ìlú dá wọ́n ní ẹ tún máa sọ àwọn tí wọ́n fẹ́ kí ìlú dá wọ́n ní ẹni tó bá ṣe dáadọ́ ń sóòótọ́
1: wọ́n lé olóòótọ́ ìlẹ́ni
0: wọ́n léyìn wọ́n ní wọn ní tẹ̀lé ọ wọ́n dàbí mọ̀lọ́ bàbá wa kan gbà kan bàbá yẹn nílùú ọ̀yọ́ bí náà ni àbọ̀ àgbọ̀lọ́sẹ̀lú náà ni mo wá ní bàbá nǹkan báyìí mo mọ̀ pé wà ta bá dẹ̀ ṣe báyìí pé at least ẹ̀yin náà woru òṣèlú tán practice ní àwọn ìlú òyìnbó yẹn tílu wọn fi da ta bá gbé wá síbí báyìí ó máa jẹ́ kí ìlú wa da gan o bàbá yẹn wá ní kò lè ṣẹlẹ̀ ní 20-30 years mo ní so ní 30 years yẹn ìlú yìí kí ni dídá rẹ̀ kò ní kò ó ti sí ní kò sí dídá bẹ́ẹ̀ mọ́ nìyẹn kí ni báwo náà ṣe ń practice politics wọn bẹ̀ yẹn ó yàtọ̀ sí ti bí bàbá.
1: Báàmì mọ̀ ń bọ̀ mọ́ kọ́kọ́ fún àtọmọdé lẹ́nu kẹ́ tó mọ̀ láàrán wa bí bàtà ṣe ké ló ti fẹ̀. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá lọ́wọ́ ní ìkànnì Ajíṣe bí Ọ̀yọ́ àti lórí YouTube ni àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa lórí ìtàkùn rédíò àsọ̀rọ̀mọ́gbèsè wa yún lórí www.ajisebioyoradio.com. Ẹni tá a ti ń gbà lálejò tá a ti jọ ń pẹ̀ kẹ́ lu ọ̀rọ̀ látẹ̀ẹ̀kan náà ni olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC. Àwọn tó wá ń wò tẹ bá ń wo ẹ̀yìn mi ẹ̀yìn tẹ̀ ń wò wá lórí ìkànnì Facebook ẹ máa rí olùgbèjà mẹ̀kúnù wọ́n tún wá gbé àtọ̀dọ̀ tí wọ́n tún wá wà lábẹ́ pé àwọn fẹ́ gbé ìjà mẹ̀kúnù ló jẹ́ káwọn wá o bí àbá mi ẹ máa bá ọ̀rọ̀ yín bọ̀.
0: So gẹ́gẹ́ bí mo ṣe ń lọ yìí ni wípé the way bí àwọn ṣe ń ṣe òṣèlú lọ́hùn ó yàtọ̀ sí ti bí báyìí. Alákọ̀ọ́kọ́ bá ṣe ń ṣe òṣèlú ń bẹ̀ yẹn ni pé ṣe rí nílùú bí táwọn wà mí báyìí àwọn ẹnìkan ni ó kàn wá ọlọ́ya owó ni o ó lóun lówó lọ ni o
1: àwọn èèyàn máa ń yáwó dìbò.
0: Òun ló pọ̀ jù wọn ní sàṣírí bẹ fún
1: yín
0: wọ́n máa ń ṣòṣò wọ́n máa ń ṣe òwò níbí báyìí ni ẹlòmíràn lọ yáwó wá a wá gbé wá a wá máa ní pé ẹ mọ̀ wọ́rí o ẹni tí ó yẹ káwọn èèyàn kọ́kọ́ wò ni pé bẹ́ẹ̀yàn bá lòun declare even though 3 billion tó bá declare tó wá lòun fẹ́ ṣe gómìnà lu yín àbó fẹ́ ṣe ìwé kánsílọ̀ nítorí káwọn èèyàn kọkọ wò ládùúgbò yẹn ni pé kí ni nǹkan tó ti ṣe sádùúgbò yẹn náà
1: kí láti ṣe bọ rẹ
0: kí ni so tiẹ̀ ti ní free health care kankan bẹ̀ yẹn tó jẹ́ primary health care tó jẹ́ pé personal from home òun nìkan ni ní tí nǹkan yóò dẹ̀ gba wá kódà kò lè ná 2 million fún ọyẹ kan mọ̀ pẹ̀lú ẹni yẹn tá a sá fún ni ọwọ́ aṣòwò ni
1: businessman
0: ni wọ́n mo clear àbàjẹ́ so ẹ wá wo nǹkan tá à ń sọ yìí ni pé àwọn pẹ́pù yìí sì yìí wọ́n á wá wọ́n á gbé owó fún bàbá ẹgbẹ́ lọ́hùn wọ́n á gbé fún bàbá ìyá ẹgbẹ́ níbí yìí wọ́n á gbé fún bàbá ẹgbẹ́ lọ́hùn nígbà tí wọ́n bá wá yàgà débẹ̀ tán ìyá wa máa jẹ àwa mẹ̀kúnù kò sí ẹnìkan tí ó béèrè lọ́wọ́ wa so kò sẹ́nìkan tí ó béèrè lọ́wọ́ wa so kò sẹ́nìkan tí ó béèrè tí ó bá wa bá wọn sọ̀rọ̀ a jẹ́ pé ìyá yẹn máa wá máa continue nìyẹn so ìdí nìyẹn tẹ́ bá wo báwọn tó ń ṣe practice religion wọn ní.
1: ẹ mọ bọ́rọ̀ yín bọ̀
0: so ẹ wo bí wọ́n ṣe ń practice ẹgbẹ́ wọn lọ́hùn-ún yẹn ní àwọn olóṣèlú wọn bẹ̀ yẹn kò ń sẹ́nìkan lọ́kàn máa wá tó kàn máa ní pé ó yá mo ti fún

0: ẹ kú dédé àsìkò yìí o.
1: Ọmọ yín
0: àbúrò yín ọ̀rẹ́ yín alábàádámọ̀ràn yín olólùfẹ́ yín náà ni tẹ́ ẹ ti mọ̀ gbé ẹ ní mowó Adéyinka Ọlásùnkànmí Kásámàṣe dáadáa ajókọ bí ẹni kìlọ̀ wà ajá lọ́ọ̀yọ́ ti gbó lásán.

Ọlọ́run ọba a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìfẹ́ àti àánú tó ní sí wa. Nítorí pé kìí ṣe mímọ̀ ṣe o, àánú nìkan náà ló fi ń gba àwa o. Nítorí àwa nímọ̀ àmọ̀ lámọ̀ dájú wípé ọ̀pọ̀ ojú náà ló ti rọ̀ tilẹ̀ ti fi mú. A máa wá jẹ́ pé mímọ̀ ṣe wá ní. A máa jẹ́ wípé ọpẹ́ kan la mọ̀ dú, a máa jẹ́ pààwẹ̀ kan náà la mọ̀ gbà ní. Àánú ló fi ń gbà wá. We thank you for your love, your grace and mercy.

ẹyin tèmi ẹ mọ bínú tá sọ rẹ báyìí lókù tẹ fi mọ gbádùn wa lóòrèkóòrè ààyìn lóòrèkóòrè ṣùgbọn oríṣiríṣi ẹyin oríṣiríṣi oríṣiríṣi òkè ayin ni òjá rí tọhún ni òjẹ ti mọ gbọ wa aláì ó ẹnu rẹ ń jọra wọn lọ ó ń jọra wọn tán lọ tẹ mọ gbádùn wa lóòrèkóòrè lásìkò lákásìkò ní gbogbo ìgbà. Ètò náà ń tò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀ tásọ́rẹ́ báyìí náà lókù tètò fi tò tán. Pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àti àtìlẹ́yìn ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ yìí nílé lóko pẹ̀lẹ́yìn òdi. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ jó sun yẹn mọ̀jó sun yín o. Ọ̀rọ̀ yín náà ò ní sú ọlọ́run. Àtẹ̀yìn náà tẹ́tùn ẹsẹ̀ máa bá wa dá sí tẹ́yìn náà mọ kún wa lọ́wọ́ nípasẹ̀ yìí. Ọlọ́run mọ wà pẹ̀lú ẹ̀yin náà kò ní dẹ̀yìn náà dábò káàtà yín o. Adúpẹ́ o adúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa nílé lóko pẹ̀lẹ́yìn ó di. Látòrí Madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn Bàbá Fàtáì Lámídì tó ń gbé lọ́wọ́ Londo State. Mr. Yusuf tó ń ṣiṣẹ́ lọ́pàá Bọ̀dẹ Hospital Lọ́yọ̀ọ́ ń bí ọmọ wọn níbàdàn. Asiru Ahmadu Alpha Glow tí wọ́n ní ìsírí multi-purpose venture láti ló pa àpò. Ọmọọba Ládìgbòlù mú ìdí ni Adékunlé Adégòkè yìí ṣe àkàbí ọdún Evangelist Moses Àkàndé Akíntúndé. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Afolábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya. Bàbá mi Bàṣírù ọmọ Adéníran. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù lamẹ́ríkà $1 àjàní ọba. Tó fi dórí bàbá mi Pátá Ìbánilélé Olúṣọlá lamẹ́ríkà náà. Alájà Adémọ́lá Ariwọlá Alájà Adé Ariwọlá láti Amẹ́ríkà náà. Sunny Success Odùọlá ọmọ Ògúndàrè ọmọ wọn nílùú Ìbàdàn láti United Kingdom lọ́hún. Tó fi dórí bàbá mi dáadáa. Lukman Fọlárin Akinlóye láti London lọ́hún. Pẹ̀lú ẹ̀yin tẹ̀ mọ́ ń fiṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́. Látòrí Abdulrahman Abdulbasir ti graphic designer wa àkọ́kọ́. Ọlánìkẹ́ Nixi Brand graphic designer wa ẹlẹ́ẹ̀kejì. Aroti Imeji ọmọ wọn ní Ìlọrin Àfọ̀njá Ẹ̀nú Dùnjú yọ. Graphic designer wa kẹta tó fi dórí furniture wa best icon furniture tó fi dórí télọ̀ wa àwọn tẹ̀ mọ́ ràn sọ́ sí àlọ́run. Tí wọ́n gbowó lọ́wọ́ wa àrọ̀ wúf kọ́chọ̀ lókè òròkí lọ́yọ̀ aláàfin wá ń bí. Pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń kún wa lọ́wọ́ ràn wá lọ́wọ́ tá à rántí ó kọ yín. Àbúrò Madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn àbúrò wọn ti ń gbé Lẹ́kọ̀ọ́. Abdominion mi mo fi ṣèwò nọ́mbà yín mo kọ yín gàgà o. Adúpẹ́ o adúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ rí. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ̀ máa ń ṣe láṣẹ ìṣètúnṣe. Adúpẹ́ o iná ò ní tan wo yín láíláí fà àbàdà. Ọlọ́run ọba yóò mọ kún ẹ̀yin náà lọ́wọ́. Kẹ́ ẹ tó kọ Ọlọ́run ti dá ẹ̀yin náà lóhùn. Yóò mọ mint yín God will meet you at every point of your need. Adúpẹ́ adúpẹ́ pé òkun o. Ẹ ṣé o títí láíláí làwọ́ ọmọ ṣe dúpẹ́ ọpẹ́ olóore àdánidátán ni. Ẹ kú ìtọ́jú wa ẹ̀yin tí a ẹ kú ìtọ́jú wa o. Ọlọ́run ọba ó kú ìtọ́jú gbogbo wa àtẹ̀mí àtàwọn olólùfẹ́ mi.

wọ nìkan náà láàmọ sìn títí ayé wa o a ti ṣe ìpinnu pé ìwọ ọlọ́run ọba nìkan làwọ́ ọmọ sìn ẹ làwọ́ ọmọ bọ títí láéláé títí ayé wa.

bí mo ṣe mọ ń sọ nínú àwọn ètò adé tí mo ń gbọ́ tẹ́lẹ̀ tí mo mọ ń sọ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run ọba nìkan náà lálágbára ọlẹ́ ni wá o ọlọ́run ọba.

0: gbogbo àwọn tí wọ́n ti ń dúró tí wàá tán ràn wá lọ́wọ́ kọ́lọ́ mọ́ bá wa ran àwọn náà lọ́wọ́ kí wọ́n mọ̀ wálẹ̀ mọ́ láéláé fà bàdà lókè lókè lọ́wọ́ afúnigbé òkè lókè náà ni kí wọ́n mọ́ lọ lókè lókè náà lẹ́yẹ fọ̀hún. Gbogbo àwọn tẹ́ máa ń pray fún wa tí wọ́n máa ń fi wá sínú àdúrà tó bá máa ń ṣe máa ń fa àjẹ̀gbọ́n káàkiri yìí. Abíkọ́lọ́ ọmọ bá wa sọ ọ máa bá wa sọ ẹnu rẹ̀ tádùá yín ṣe ń gbà lórí wa. Ọlọ́run ọmọ ọba ayé ọmọ wà pẹ̀lú ẹ̀yin náà ẹ̀yin náà ní ṣìṣẹ́ ẹ̀ ní ṣìṣọ́ o. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé owó lẹ̀ fi ràn wá lọ́wọ́ tẹ́ ẹ̀ fi ń gbé iṣẹ́ wa yìí lárugẹ tẹ́ ẹ̀ fi ràn wá lọ́wọ́. Gbogbo bá a ṣe ń kó gbogbo ẹjọ́ irinṣẹ́ à ń ṣe gbogbo ẹ̀ à ń kunlé à ń ṣe gbogbo ẹ̀ ara jẹnẹrétọ̀ ara half engine sí jẹnẹrétọ̀ tún gẹ́ jẹnẹrétọ̀ ṣe sí gbogbo ẹ̀ tá à ń ṣe gbogbo ẹ̀ táwa náà ń dá bí ẹdùn táwọn èèyàn fi ń débi dán dé àjí ṣe bí ọ̀yọ́ Adéyinka ọmọ ti gbìyànjú. Tí a mọ̀ pé ìrò mi wa ti ń jó ẹ̀yin ló nílùú tí ń bẹ nísàlẹ̀ odò tí ń lùlù fún wa. Ẹyin náà ẹ̀ ní wálẹ̀ láéláé àṣírí yín ò ní tú o. Àṣírí yín ò ní tú o. Àṣírí yín ò ní tú o. Ayé ò ní le mọ́ yín o ẹ̀ ní rogun òfin pínpín o. Ọlọ́ọ̀ba yóò mọ ran ẹ̀yin náà lọ́wọ́ o.
1: Ìgbà ìwé ti lọ.
0: Lání ń tọ́ka kì í níwu ẹṣin o. Gbogbo àìní ti yín náà Ọlọ́ọ̀ba yóò mọ bá àìní ti yín náà pàdé o.
1: Ẹwà ayé tún.
0: Owó tẹ̀ mọ́ wá ń fún wa náà iná ò ní tánwó yín o. Iṣẹ́ ń ṣe yín ò ní dì sẹ́mọ yín lọ́wọ́ o ẹ̀ ní rí ń gbé sọnù bí o ṣe bí ọmọ.

àwọn tán ti ràn wá lọ́wọ́ tá a ṣe máa ń ka orúkọ wọn kalẹ̀ tí mo ti kà lẹ́ẹ̀kan o ṣùgbọ́n àkàǹtúkà náà mo máa ń forúkọ wọn ṣe tọ́rọ àwọn iná dúró tì á káwọn èèyàn máa mọ àwọn olóore ẹlẹ́rìí tá a bá tún rí nínú àwọn tá a bá gbọ́ wa tán mọ̀ wọ́n ò fi lè máa bá wa kí wọn wọ́n máa bá wa dúpẹ́ lọ́wọ́ wọn kọ́lọ̀ ọmọ ràn wọ́n lọ́wọ́ ẹ ní wàlẹ̀ láéláyé o ẹ ní wàlẹ̀ láéláyé ní ringi sọnù bí ó ṣe bí ọmọ Fatai Lamidi lọ́wọ́ Londo State bàbá Fatai Lamidi ọmọ ọ̀yọ́ tán gbé lọ́wọ́ Londo State Madam Fumi Kemi ọmọ wọn nílùú Ìbàdàn àtàbúrò wọn tí mo fi Ahab Dominion save nọ́mbà rẹ̀ tí mo kọ́ tí wọ́n tájọ jẹ́ fómìlì kìkanà ṣùgbọ́n ìlú Èkó làwọn ń gbé tóbi dórí Mr. Yusuf ti ń ṣiṣẹ́ lọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ọ́ aláàfin bí ọmọ wọn nílùú Ìbàdàn Artist Michael Awusola ń jẹ́ lò láti ìlú Abuja Adégòkè iṣẹ́ akẹ́ Abiodun ọmọ Baládìgbò lòmú ìdí ni Adékunlé Evangelist Moses Akande Akíntúndé Asiru Ahmadu Afa

0: Blue tí wọ́n ní ètèrè multi-purpose venture nílùú pàápọ̀.
1: Ṣòyìnbó ni ó ràn mí lọ́wọ́ kọ́nà òun bá.
0: Àfọlábí Nurudeen ni aláró láti orílẹ̀-èdè Libya.
1: Ṣòyìnbó ni ó ràn mí lọ́wọ́ kọ́nà òun bá mi ràn wọ́n lọ́wọ́.
0: Bàbá mi bà sírò ọmọ Adé níran. Àti wọ́n ń gbé l'Èkó ọmọ Ọ̀yọ́ aláàfin ní bàbá. A gbogbo ẹ̀yin tẹ́ wà nílé òkè láàání ẹ̀yin tẹ́ ràn àlọ́wọ́ ìkiri òkò délé
2: olówó.
0: Abudé ntomi òkun Abudé ntomi ọ̀sà iná òní táwọn òyìn ò. Tí mo tún fi fò fẹ̀rẹ̀ dé ọ̀dọ́. Bàbá Sàmínú ọmọ Adé pọ̀ jù lamẹ́ríkà ọmọ wọn lè rúwọ́ ojú òkò. Agbẹ́dúdú orí òkè ilé ọmọ àkọ́kọ́ gàgàrà ti kọ́ lè rúwọ́ àgbẹ̀ ní dájọ́ wọn. Bami lọmọ Musi olomo aparan ebudola ajani ajani oba lamẹrika tobi dori baba mi fata ibandele olusola lamẹrika na tobi tun dori baba mi dada alaji ademola ariwola lamẹrika na tobi de adoson ni success yo duola omo okundare ni europe lohun awon ti uk nu awon ti european awon ti uk lohun tóbi dórí bàbá mi dáadáa lukman fọ láàrin akínlóye láti uk lọ́hún náà lọ́hún lọ́ndọ̀nù lọ́hún lọ́hún pẹ̀lú àwọn tí wọ́n fi iṣẹ́ ṣe wọ́n ràn wá lọ́wọ́ ní nàìjíríà ń bí látòrí abdulrahman abdulbasid graphic designer wa àkọ́kọ́ ọlánìkẹ́ nixie brand graphic designer wa ẹlẹ́ẹ̀kejì roti image ọmọ wọn nìlọrin àpọ̀njẹ́ inú dùn jùyọ graphic designer wa ẹlẹ́ẹ̀kẹta àrọ̀ of culture tailor wa tí mo ń ránṣọ sí àlọ́run táyé fún lówó kankan tóbi dórí best icon furniture lókè òròkí lọ́yọ̀ wa níbí pẹ̀lú gbogbo àwọn tá máa ń fàdúrà ràn wá lọ́wọ́ gbogbo àwọn tá a rántí dákọ wọn tí mo ń ràn wá lọ́wọ́ àwọn tá a rántí dákọ wọn táwọn náà máa ń ràn wá lọ́wọ́ gbogbo àwọn tá máa ń fàdúrà kún wa lọ́wọ́ ọlọ́run ọba yóò wà pẹ̀lú ẹ̀yin náà gbogbo àwọn tí ó ran ẹ̀yin náà lọ́wọ́ ọlọ́run ọba yóò ran àwọn náà lọ́wọ́ mọ̀-ẹ̀mọ̀-ẹ̀yìn ṣe jẹ́ aláràn lọ́wọ́ tiwa kọ́lọ́ ọba kọ́ máa ran ẹ̀yin náà lọ́wọ́ gbogbo àdáwọ́lẹ̀ ẹ̀yin kọ́ máa yọrí sí rere nílé lóko pa ẹ̀lẹ́yìn ó dí.

0: Ọlọ́run ba adúpẹ́ o fún ìtọ́jú tó ń ṣe fún wa. Torọ́ mọ owó tàṣìṣe wọ́ owó tẹ̀ṣẹ́ wọ́. Tó bá ṣe pé èèyàn là ń kó gbogbo bùkátà wá lé lọ́rùn lójoojúmọ́ ni ọ̀rọ̀ owó ti sú wọn o. Ṣùgbọ́n Ọlọ́run tọrọ wà yìí sú nígbà kọ̀ọ̀kan dúpẹ́ lọ́wọ́ rẹ o.
1: Ìwọ tó ní kú àti iye, your mercy has kept me.
0: Àánú ló fi ń gbà wá kò tọ́ sí wa o. Ó kàn ká wá yẹ ni ó wù ọ́ nínú ọlá ńlá àtàánú rẹ ni.

0: tèmi ààyìn náà ní ìtìgbọn àdágbére ní wákàtí àti àsìkò tá a wà yìí lọ mímọ àdágbére pé mo fẹ yẹ fàájì ẹ mo sì lérò pé tí ń gbádùn gbogbo àwọn ìtàkùrọsọ wá owó bá ṣe ń dúpẹ gbogbo àwọn ọrọ dá àtijọ sọ gbogbo àwọn ètò wa lọlọkan ọjọkan tẹ ti ń gbọ látàárọ náà mo rò bẹẹ ti jẹ ìgbádùn wọn ní ṣísẹ̀ntẹ̀lé sẹ́mọ̀ pé ṣísẹ̀ntẹ̀lé náà ní ṣá ní fáàgbọ́n mi rèé mo tún ti ń ọ̀plóòdù lára àwọn prógíráàmù wàkàtà àti lọ́ọ̀sì ṣẹlẹ̀ tẹ́lẹ̀ sórí sáfà wa tí mo fi àkọlé rẹ̀ ní let's legalize corruption nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ra gbé ètò náà ọlọ́ọ̀bá ń gbọ́ ọ̀rọ̀ ńlọ ọ̀rọ̀ wà ń bẹ̀ gan ni ó pọ̀ ń bẹ̀ gan ni àwọn tó tí mo ń gbọ́ tẹ́lẹ̀ nígbà tá a fi gé sí mẹ́ta mo pè ní part 1 part apá kìíní apá kejì apá kẹta ṣùgbọ́n full episode rẹ̀ part 1 part 2 part 3 lójú kan náà ilé tí mo ẹ̀jẹ̀ ń upload lórí sábà wa yìí bó bá ṣe é ṣe ń tún gé sí onímẹ́ta náà tí ó máa jẹ́ ìgbádùn yín ọ̀pọ̀rọ̀ mi ò yé yín sọ̀rọ̀ mi yé yín ẹ máa ń jẹ́ alágbádùn rẹ̀ tẹ́lẹ̀ let's legalize corruption in Nigeria. I spoke extensively about how we all contributed into the decadence in Nigeria. How we've all participated and contributed to the decadence in Nigeria. Bí gbogbo wa tá a ti jọ fọwọ́sowọ́pọ̀ tàbí ba Nàìjíríà jẹ́dé bí dájọ́ bá jẹ́dé. Wọ́rẹ́ ni ìfọ̀tọ́ sí ni máa ń pè lára àmọ̀ ni gbogbo wa máa ń bá káàkiri. Tẹ́lẹ̀ wọ́n sàánú wa. Ìyá yìí ní ti máa jáde náà ní ààyín tí ń fi lọ mójútó èyí tí mò ń ọ́pílóòdù lọ́wọ́lọ́wọ́ ná. Títí dìgbà mi ìtẹ́ tó máa bá wa pàdé kò tí ì lásìkò. Bí iná bá wà bàbá rí gbogbo ẹ̀ sí dáadáa a tún lè padà wá lọ́wọ́ alálẹ́. Ìyẹn sẹ́ mọ̀ pọ́rọ̀ mi ọ̀jọ́ kan tẹ́lẹ̀. Tọ́ a mọ̀ bẹ ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ abẹ̀nà wọ̀ ẹni tó bá ní àmọ́ bọ̀ láàní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan yóò rán arọ wọ̀. Adé àfún bàbá jẹ̀rọ̀ mọ́jẹ̀ lé o. Ǹjẹ́ kí láyé ìgbín ń ṣe ẹyin tèmi ẹ̀rọ wọ̀ náà láyé ìgbín ń ṣe o. Ilé olúwa rí ìgbóná inú ilé tẹ ti ń gbọ́ wà yìí ọ̀dẹ̀ tẹ ti ń gbọ́ wà ibiṣẹ́ tẹ ti ń gbọ́ wà ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ò ní gbóná. Ìgbésí ayé yín náà ò ní gbóná kò ní dojúrú o. Nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ tútù tútù náà láàárọ̀ bàbá. Mo fi Ọlọ́run ọba sọ yín mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́. Iṣẹ́ Ọlọ́run ọba àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá mi pẹ̀lú ẹ̀yin. Títí dìgbà mi ìdá tó máa pàdé àfi ilẹ̀ sínú ìbànújẹ́ àní báyìí nínú ìbànújẹ́ o. Ẹ fèmi náà sínú ìbànújẹ́ ẹ̀ níbèmi náà nínú ìbànújẹ́ ká tó rí aláyọ̀ ká pàdé níre ká mọ́ dolódì lẹ́yìn ara wa. Ìpàdé wa ó di wọ̀bí ọjọ́rọ̀. Fóònù nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí ni 0706887-4274. Ẹ lè bá mi chaàtì lórí WhatsApp náà 0706887-4274. Ìpàdé wa mo ló di wọ̀bí ọjọ́rọ̀.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebíọ̀yọ̀ online television and radio www.ajiṣebiọyọradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebíọ̀yọ̀ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebíọ̀yọ̀ online television and radio www.ajiṣebiọyọradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebíọ̀yọ̀ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.

0: nìkan ni a ti bẹ̀rẹ̀ ọ̀yọ́ o. Ní dèrò láíláí fa àbàdà.
1: Mọ̀ wípé olórí dé, ó dáwọ́lé kinní kan èrè níbẹ̀.
0: Orí làbá bọ́ àbọ̀fọ̀ ìjálẹ̀ Adéyinka.
1: Ó sọ̀rọ̀ àwọn ayé máa gbà, ó ní orí láhán. Gbogbo ohun tó bá ti ń fi.
0: Èmi gan náà ti do lórí láhán, mo lórí láhán o. Bí mo ṣe ń sọ̀rọ̀ làwọn èèyàn máa ń gbọ́hùn mi. Ọ̀rọ̀ wa máa tu àwọn èèyàn nínú. A máa wo àwọn èèyàn létí. A máa tu wọ́n nínú, a máa dùn mọ́nú wọn pẹ́sẹ̀pẹ́sẹ̀. Amúnú tutù lohun mi o. Pẹ́ńbọ́ bí àwọn erin ajá lọ Ọ̀yọ́ ti gbé lásán nítorí bẹ́ẹ̀ yọ̀ bá rẹ́ra kò mọra bá mi èèyàn ni.

0: ọ̀hìn. Ẹ gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀. Ká tó fi wáàsí àmẹ́rùjà sìyẹn sí. Ká sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run. Nínú oṣù tá a wà yìí, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán. Ó sì rí ẹsẹ̀ yẹ ẹsẹ̀ tá a wà yìí, gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí, ká má tún padà lọ bá a mọ́. Ìhun tá àwẹ̀ bá lọ tán. Gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí. Bá àwẹ̀ bá tún lọ tán náà, ká tún tẹpá mọ́ ká tẹpẹlẹ mọ́ náà ní ṣíṣe náà ni o.
1: Pálógun kò sí ní tí o lè fi tọrẹ. Àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Mo tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọ lẹ́yìn Jésù Kristo Olúwa wá sọ, tó ń sọ fún ọ wípé, ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi. Ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn, ẹ tọ́jú mi, ẹ wò mí sàn, ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò. Nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù, ẹ̀yin mú mi wọnú ilé yín, ẹ sì daṣọ bò mí. Ayẹ gba pọ̀ tún Olúwa lọ, ẹ máa lọ sí paradise, ẹ máa lọ àlòjọ náà. Àwọn tá ń lọ́gbọ́n tó ń lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe fún àwọn ọmọlàkejì yín, èmi náà lẹ ṣe fún ọ. Gbogbo orí tá a bá ṣe, Ọlọ́run náà là ń ṣe fún ọ. Ọlọ́run náà là ṣe fún ọ. Ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ó wàá dá ẹ̀sán wá padà fún wa. Yóò san ara lẹ̀ sàn dáadáa. Ẹnu mi ti ń jẹ́ kásà máa ṣe dáadáa o. Ẹ já máa ṣe dáadáa lóòrèkóòrè. Ẹ má já ya orójú ìyá sọmọ lóore o. Ká a bá sì sore fún èèyàn dúdú, ó lè jẹ́ èèyàn pupa. Ọlọ́run lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àmìkún stéètì àmà àkọ́mọ́ràn.
2: Ìbàdàn ọdún kan.
0: Ó sì ń tàbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Kristi Olúwa wa, ó tún wá ń sọ fáwọn tán wà lápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn tá a kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú párádísè lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn tá a pò sí ó dàbí ewúrẹ́. Ṣé mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn? Ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ wọ́n tẹ̀lera wọn lẹ́yìn. Ó wọ́n sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀yin ò fún mi lómi mu. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbúlà yìí. Bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Cancer mọ́ ẹnìkan, jẹjẹrẹ mọ́ ẹnìkan. Wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè, ìlú òkèrè lọ́tọ́. Owó tí a lè fi lè tọ́jú irú ẹni báyìí. Kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé. Tí ó tún ṣẹ́ a ṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn. Ó ṣe wá wà lọ́dọ̀ àwọn tó àwọ̀ mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. A ní kò sí nítorí kan mi ò jẹ. Jésù Kristi Olúwa wa ń bá yín sọ̀rọ̀. Àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà, táwọn èèyàn wa tá à yí lọ bẹ̀ wò, táwọn tá a wà tá a ní tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kí ni wọ́n ń pè ná? Fírídọ̀mù. Àwọn tá a ní fírídọ̀mù. Tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
1: Má ṣe mi rè láyé.
0: Tá a ní àǹfààní. Tá sì lọ bẹ̀ yàn wò. Táwo ò sí láhàámọ́. Ọlọ́run ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Táyẹn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí ìpalára tó fi ṣe jòkó.
0: Báyà ni mo wà nínú àtìmọ́lé ní kugun. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Olóńgbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀ fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀ fún mi lómi. Ò bó ń ṣàìsàn ẹyin. Ẹ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.

0: tíṣà.
1: Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àtẹ̀ tí ń bọ̀ ní pàwà lórí ìdò bólé àìsàn ẹ̀sà ní ẹ̀gbẹ́tọ̀ àjọyọ̀ mi. Adéyinka tó ti dé aláwọ̀ ìjánu.
2: Mo gbà fọwọ́ mi agbárẹ́, àṣẹ ń tíṣà.
1: Ẹjọ́ ọ̀rọ̀ ńlọ́run púpọ̀ oje. Wọ́n fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gba àdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé o. Òkè lókè ni kí wọ́n máa wà. Fẹ́sí ń ṣe sọ́dọ̀ tí wọ́n làwa náà ń ṣe é síbò mí. Ọlọ́run ó ń sàn ní omi. Àyìn bẹ́ẹ̀ sì ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kẹ́lẹ́ máa bù fáwà náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́rọ̀ àwa náà yé pàkà mọ́ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run sá àṣìṣe sí Ọlọ́run ni dábí ń fún wa ló. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì.
3: Orí kan bá sun wọn tó rọgbà.
1: Ẹyin bórí kan bá sun wọn àárán gbá
3: ni. Ẹṣẹ́ ń sùn bí ní apẹ́ lókun kó má ṣàbà mọ wíwá yẹ.
2: Orí kan tó sun wọn tó rọgbà.
1: Gbogbo ẹyin alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn odi.
2: Ìkàlẹ̀ bí agbada.
1: Ẹyin bàtà Ìlàmídì látọ̀wọ̀ lóńdó state. Mádám fún mi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
2: Kúlò kátọ́.
1: Ọmọọba Ládìgbò Olùmúyí Dínì Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ Àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ Kẹ̀lẹ́mọ́dé ọmọ àti.
2: Kúlò fẹ́.
1: Ara Ashiru Amadu Adeniyi Afa Glo Zani Ethere Multipurpose Venture nílùú Pàpó.
2: Ó máa fọlá pé ìtàn kò ní rí alá.
1: Afọlábí Nurudeen ni Alaro láti orílẹ̀-èdè Libya.
2: Kò ní.
1: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ.

0: àwa láò jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ ta ó pọ̀ tó àwa lájẹ̀rí wọn o. A tún gba àdúpẹ́ gbogbo ẹ̀yà láti lẹ́yìn wọn. Bàbá bá a ṣerú ọmọ Adẹ́niran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́ aláàánú. Bàbá mi Sàmínú, ọmọ Adépọ̀jù lamẹ́ríkà. Èpùdọ́là. Adéyinka. Lamẹ́ríkà. Sàmínú, ọmọ Adépọ̀jù. Àwọn èèyàn ọmọ wọn lè rúwọ́ òjòkó. Agbẹ́dúdú orí òkè lù. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè rú àgbè ní dájọ́. Bámilọ́mọ Mùsùlùmí olómù àparan ọmọ ọlọ́rọ̀ agogo de àfìgbà lọ́nà tó ń bàbá lọmọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù lómù. Sẹ́ni ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ àgùtàn bọ̀lọ̀jọ̀ tó tún sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí o bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́rangbẹ́ran. Akọ́kọ́ gàgàrà tó sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ. Bàbá lọmọ ojú rábẹ́sà èké ò sójú. Bàmí tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́. Àwọn ìyẹn nígbà tákà sí wọ ọkọ̀. Kílé lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ ojú rábẹ́sà èké ò sójú. Onílùkan ìlú kan tí ń dún gbomúgbodò mù lójúde ọba. Bàbá dáadáa nù lamẹ́ríkà. Fáyín Sàmínú ọmọ Adépọ̀jù Èbúdọ́lá. Láti bá mi fàtà ìbánilé Olúṣọlá. Lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àti. Àwọn aláàánú wa nù. Láyé níbi ìjà tí ń tó kólówó kó kí wọ̀ fó fọ gbàálẹ̀. Ajé kò lè bá àdìjà kó lè bá dákun. Ẹyin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àti. Àwọn alágbèǹgbà àdó ọ̀ràn sẹ́ńkùlẹ́ lẹ́ńkùlé. Tẹ́lẹ́ńkùlé ò gbọ́dọ̀ jẹ́ tí ò gbọ́dọ̀ tú dànù.

0: Okay, lokè lẹ́mọ̀ wa ó sórúkọ ìlókè náà lọ́wọ́ àfúnni ń gbé. Okè tí ń dé lẹ́mọ̀ wa ẹ̀dí jábọ́ láíláí ẹ̀dí jáwálẹ̀. Ẹ ní rúgbọn àti ìmọ̀ ọ̀ràn ọlọ́run ò ní jẹ́ ti yín. Adéyínká Ọlásùkàn mi ló kọ́ mi pàpín bá lẹ̀ fi. Ẹ̀sùn àlè wireless communication tó ti di ọmọ mi dáadáa. Mi máa ń ta dátà. Ọlánìkẹ́ Gravy Designer. Ó ti ìmẹ̀jì Abdulrahman Abdulbasir ti Gravy Designer náà. Best Icon Furniture, àwọn èèyàn ti àná. Plenty Fashion Home lókè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí. Àwọn aránsọ wọn gbẹ̀sọ̀ fún ni Ada àbí. Ṣé ìpáwọn èèbó náà gbẹ̀? Ọ̀rọ̀ mi ò yé yín. Gbogbo àwọn aṣọ tá a máa ń wọ àwọn aná máa ń bá wa rán. Ṣáró tẹ̀ bá fẹ́ pé Plenty Fashion Home lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ṣáró 8076003202. 7600-3202. 7600-3202. 080. 76. 0076-003202. Plenty Fashion Home lókè òrò tí lọ́yọ̀ aláàfin wa ń bí. Ẹ̀rí àwọn táwa náà tá máa kó rọra tá máa kó lọ sókè. Àwọn èèyàn táwa náà máa kó lọ sókè. Báwa náà bá ti ń lọ sókè láti máa fa àwọn tán wà láyìíká àti àyídà àti àwọn náà sókè. Ọ̀rọ̀ mi ò yé yín. Wọ́n mò ń bọ̀ ọ̀nà. Ẹ jẹ́ ká tún gba ọ̀nà bí iná. Ẹ jẹ́ àgbà báyìí. Ẹ jẹ́ tún gba ọ̀nà bí.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Alhaji Commander, ẹ bọ́ síbí ọ̀rọ̀ náà kàn yín. Aya, ẹ já tún rojọ́ díẹ̀ sí.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí babẹni kọọkan.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyọradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: La ìlà ẹ̀yin lé mọ́sú ọlọ́run ṣàánú yín torí kọ̀ yẹ kí sáré yẹn wà lé bàbá yín. Inú òfin ọlọ́run gan kò yé yín ni yóò tún àgẹ́ skáàfù. Ẹ pa àwọn ìyàwó wa ìyá lé mọ́sú nù òun náà rí kéńdé nu ọ̀nà bí mẹ́jọ lọ́lọ́ táwọn kọ̀ lẹ̀ ọ̀rọ̀ kọ̀ mọ́nà bá wà gúnlẹ̀ lé bàbá ẹ̀ kọ́kọ́rọ́ kànga owó ẹ̀nìyàn wa kọ́kọ́rọ́ sálángà owó ẹ̀nìyàn wa alẹ́ mi bàtúlì mo ti ọjọ́ inú ilé ọkọ ẹ wà bí má.

nínú ilé ọkọ bẹ́ẹ̀ bá ní rẹ́ni púpọ̀ tí wọn ò tí dọ̀rọ̀ rẹ tọ̀rọ̀ rẹ́ni wọn ni wàláì wàláì ìyàwó mímí nínú rẹ púpọ̀ tẹ́lẹ̀ yìí náà tó lé tọ̀rọ̀ rẹ́ni sígá ẹsẹ̀ wọn ìyá mi di ọlọ́tán ni wọn kì í máa wo òun ní ń bọ̀ wọn wọn náà ti máa màmá àtẹ́tẹ́ ẹ̀jí dé nǹkan kí n mọ̀ wípé ẹ̀rín náà ni òkú ìyàwó wọn jẹ́ wọlé wọn ẹ̀rín náà ni pété kéèké bóòsì jẹ́ni tí dákẹ́ báyìí kì í sọ̀rọ̀ tí wọ́n kí ọ tó ní ẹ̀rọ àwọn ọmọ ẹ̀sìn ẹgbẹ́ wa wọ́n ní ó ṣe ìyàwó dáadáa ó ṣe bọ́ba ti wọlé dáwọn pé àmọ́ bí àdìsá ti lọ́rọ̀ ọmọ yìí bọ́lọ̀ mórí wa kan ní ọmọ wò bábúrò ní kan ní ọmọ wò bínú ẹ̀ ń dùn kan ní ọmọ wò bàrẹ̀ ẹ̀yá kan ní ọmọ wò àmọ́ yìí tà ṣe ń bẹ̀ ní bóòsì jẹ́ni tí dákẹ́ mọ́nu létí ẹ̀ jáde wọ́n pọ̀ lọ́n lọ́mọ tí ń sìn í tilẹ̀kùn mọ́ni ẹ̀ sì máa gbọ́ wúyẹ́wúyẹ́ ìlọrin wọ́n sì bá yẹn dìkun yóò sì ṣe déédé ọ̀dọ̀ ọ̀rẹ́ ìyàwó ní ilé ọkọ àwọn ìyàwó ajọ́ wọn rẹ̀ rí wọn sunkún ọmọ wọn bá ń lọ ilé ọkọ ẹkún lásán kọ wọn rántí ọlọ́run ni pé ọmọ wa bọ̀ wájú.

0: kọ́ni tààtàn.
1: Ìtàkùrẹ̀
0: tọ́
1: káàkiri wọn lọ náà ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìyàwó wa, Rama ìyàwó kìíní, Rama ìyàwó kejì. Nǹkan tiẹ̀ wa, ó tiẹ̀ wá dùn ní ọ̀kan jáde lọ, ọ̀kan wọlé wa. Wọ́n sílẹ̀kùn fún kan, wọ́n palẹ̀kùn dé fún kan.
0: Allah.
1: Èyí ti ń wọlé bọ̀, Ọlọ́run ní jọ jáde lé wa yìí mọ́.
0: Ami.
1: Èyí ti ń jáde lọ, Ọlọ́run jẹ́ oríbi irésẹ́ orúkọ.
0: Ami.
1: Torí báwọn obìnrin lé bá tò, àánú ìyàwó tán bá tò sí, àánú rẹ̀ máa ṣe mí ni.
0: Ẹ mú wa níyàwó àánú ìlà ẹbẹ̀ yìí o. Ẹ mú wa níyàwó àyàwó òdo mọ́. Bí wọ́n ti kó ra wọn jọ àkekè ń bẹ́nu wọn. Ṣèbẹ́ ń bẹ́nu àwọn obìnrin lẹ́nìí. Ẹni ọba sì kọ́ làwọn obìnrin lẹ́nìí.
1: Ṣé wàá bẹ̀rẹ̀ kún káàsà? Máa lè ṣe rẹ̀sì kí máa wo olúkú Amúdá Bàṣírú Ràfíù Amúsà Ṣènábù ìmọ̀ wọ́n ràn ní. Ẹ gbà mí o, àwọn tọ̀hún wá jáde pé ṣé ẹ̀sìn tọ́ bá àwọn ọmọ wa ni bàbá kìíní lọ. Ọmọ tèmi ò jẹ́ tí ẹ o lákùn gbà. Ẹ ò bó ti bá tọkọ jẹ́. Kálukú wa ń wò pé ọmọbìnrin yìí da àṣírí rí búlọ́kọ ẹ̀ yìí. Ìrẹsì tó fún àwọn ọmọ wa ló ń lù sí. Ẹ dákun èèyàn mélòó lọkọ wa ro ọkọ wa ń sunkún ọkọ ń banújẹ pé wọn lọhùn ta ni wọn wà fi kíní yìí hàn báyìí ọlọrun. Bàbá mi kò gbà mí gbọ́, ìyá mi wọn ò gbà mí gbọ́, ọmọ ni wọn ń pobi yìí nísìnyìí náà jóminú ilé ọlọrun. Gbogbo bọ́ kan ti ń pè wọn lọhùn ta ni wọn wà sọ fún yìí. Gbogbo tó lè bí láyé wọn ṣẹrú ni. Wọn ṣẹrú ni ẹ̀ ń yàwó ẹ má fi wà pamọ́ o.
0: Olùbọ́sẹ̀ làátù obìnrin rẹ̀. Kọ́ ni ta tán.
1: Rama ìyàwó wa méjèèjì. Ẹni tí ń lọ ẹni tí ń wọlé bọ̀. Ẹ tí ó ṣe wá lọ́dà bọ̀ ẹ ń táwọn náà ń kíkà bọ̀ náà ẹ méjèèjì. Ọ̀dọ̀ wọ̀ yín o. Fasẹ́lẹ̀ hàtù obìnrin gidi lórí èmi ọlọ́run. Kọ́ ni ta tún orí obìnrin tí ń bá ń tẹrí ìbápọ̀kọ ẹ̀. Ọ̀rọ̀ ọlọ́run lè ń gbọ́ bá àlùkùrá nínú. Kọ́ ni ta tún ọmọ bó ti sọ́kọ̀ tiẹ̀. Ọkọ̀ náà ń ṣe bí ọkọ̀ nu. Àríyá ń gbọ́ tẹ̀ ń sọ̀rọ̀ nílẹ̀ gan-an lọ bí kíní kan. Ọ̀ gbọ́dọ̀ lọ wáyé kí ni bàbá fi ọsùn nílé. Bọ́ báyìí tó bẹ̀ tọ́ bá lọ òun dédé kó kó ẹrù ẹ̀ bọ́ta. Ọkọ̀ kan wá dúró báyìí. Ọkọ̀ wa sọ̀tọ̀ kan ní òfin mi sínú mo ti sọ́nù ni. Lọ́bìsẹ́ wá wá sáádù wá ọkọ̀ nù wá ọkọ̀ wá dúró ẹ̀ sáádù ọmọ tiẹ̀ ń pàṣẹ. Èmi ni kí n bá lọ mi bá lọ dẹrù mi ta. Wọ́n sọ fún ọ pé o ti lé múlíkà tó léṣe náà bùtọ́ pàjára ti ẹ̀ wọ́n dúpọ̀ ẹ̀tàn lẹ́yà ara yín. Wọ́n sọ fún ọ pé mi ti máa wọlé báyìí wọ́n ṣe ṣége wọ́n torí tiẹ̀ lọ bí tí n máa lọ ni. Wọ́n sọ wọ́n kí oru pọnpọ́n wọn oru náà wò máa lọ ó sì lọ lóòótọ́. Wà láyọ̀ lọ bí ẹgbẹ́ ènìyàn darí dé. Ọkọ wa ń wòrán léke àwọn ìyá ọkọ wa ń pè sáfilẹ̀ o filẹ̀ o torí wa bá lówó sìnkẹ́ fọmọ yìí ọ́ dáná o gbọ́dà ìní kọ̀ ṣẹ́ sí ìyá mi lẹ́nu ó sì ń wọ ọ̀ràn yóò gbọ́ oúnjẹ ni ẹ̀bà tó ṣẹ́kùnù màmá tó sì ṣẹ́kùnù èmi ti mẹ́ran èmi àti gani bí a ti ṣe là á ti jẹ ilé rí wú owó ẹ̀mọ́ bí ọmọ tán sí lọ́dọ̀ àárọ̀ tó dé nánú. Ọkọ tún wá ń wò pé alájà ṣe tún gbọ́n tí yẹn tún wí ìyá ń pè mo ní o ṣe báyìí gbogbo ẹ̀ lọ́lọ́run ó dá sí ó sì dákẹ́ ọlọ́run ó sì dá sí lóòótọ́.
0: Ẹ̀yin àwọn méjèèjì ọ̀dọ̀ yìí ẹ bọ̀ wọ ọkọ. Fasọ́ làátù.
1: Ẹ mọ̀ kọ́ yín lọ́kọ̀.
0: Kọ́ ni ta tọ́.
1: Ẹ mọ̀ sọkọ yín dọ̀wọ̀ ta yín o. Kẹ́ ẹ lè bá ara yé lò. Kọ́ ni ta tún òun làwọn obìnrin tí ń bá ń tẹrí bá fọkọ wọn. Kọ́ ni ta tún àwọn obìnrin tí ń bá ń bọ́kọ wọn sin lọ́hùn. Bàbá kú ọgọ́rùn obìnrin yọ ni. Wàlá ìlẹ́yìn àṣùbà tómi ìkínlé wọn. Gbogbo èyí tó kù lónìí wọn ò kí àsìkò tí wọn lè kí ijó ni.
0: Bisimilahi yade.
1: Òun ni ó sì ṣáájú gbígbà tí wọ́n ń ṣe ọlọ́run lọ́kàn.
0: Bisimilahi yade.
1: Àṣẹnu gbígbà wọn gbé oru ọmọ. Láì sí lọ́hùn. Láì sí lọ́hùn. O sì gbàgbé ijó kan tí wọ́n pè lágbájá tán. Ìwọ ọ̀yá. O sì gbàgbé ijó kan tí wọ́n pè lágbájá. Àti sí lànà. Kí lọ́wọ́ àfi jábọ̀. Ṣé bisimilahi yade ló ń gbé lọ́nu sàárè.
0: Ẹ yàwó wa ẹ̀sìn ọlọ́run
1: ọ̀dọ̀ wọ yín. Ẹ bọ́kọ yín sí lọ́hùn. Ọkọ mi sì ní ìyàwó tiẹ̀ ọmọ sí lọ́hùn. Ọkọ ò ní kí. Bí wọ́n máa ń pè bàbá Sáídá bàbá Sáídá olùkálukú ní màwọn ọmọ ọmọ rí yín. Ọya were ni. Àbọ̀lọ́hùn kọ ọkọ lẹ́tà sí ọgbẹ́ nígbà náà. Òun ní wà lìjẹ́ náà. Ọlọ́run ti kọ́ o ní wọ̀ o sí lọ́hùn o lè wọ̀. Ẹ yàwó wa ẹ máa kírun. Gbogbo yóò tẹ̀lé máa ṣe tẹ́ bá débi wọ́n bá ń ti ń jó. Tábà pèrò ẹ̀yà abẹ́rẹ́ pé ẹ̀dàkùn tóbi ẹ̀dàkùn bọ́n mọ́ta wọn tóbi wà ń bẹ̀. Ẹ jókòó.
0: Fasọ́lẹ̀ àtù. Fasọ́lẹ̀ àtù. Kọ́ ni tààtàn.
1: Ń bí Adénu ẹ bọ̀ wà wọn kọ yín o. e si teri ba fun wa iya ko e mo di won fin awon iya ni won bi wa bi won ba bi wa e leri wa fin e bowo ya ko o lo si obi mi ani ah ah wala won alaja afi ka lo rent ile o wala won alaja wa fe po bi n se be won bonu won yo panu ni tani o ba tun yo panu bi e ba se ya to bi nkan en je won mo ni e jo je won mo ni o lo bi nkan aba di pa ye sin ni e won mo ti won ni sin ni omo won gbogbo okunrin ko gbogbo okunrin ko okunrin gbogbo mi na si go mi gbogbo mi ko o mi lo afa e lo ma je ba mo ni sin e lo wa ye nbe won be nbe asko ti be don ni lo wo na nbe orun mi orun mi orun asi wale e asi to ko eh ora won loja mi ni ajajaja ti ti e ba ti won da si en ti de ni sin ma je ba mo ni sin bo olo ni bo ti fin pa ma foko re won iwo ko na wo bi to ti nbo gbogbo n to ye ko na fun yawo obi olo na si alo ni be ni e mejeji mo bi rere
0: ali wasala hatu
2: wasala hatu
1: obi ri giri
2: ko ani tatu
1: olo mi ni tin ban teri ba foko e isin bo wo e
2: hafizatu
1: inu awo obi ni re tebi olo mo ba tun fe ohun lo mi ni tin ban so lilgeri obi ni tin ban so oju ara re o ti wa lode de oko e ko wa se sinama gbogbo bi ti jade tele ko jade be mo gbogbo awon ale re o juwo pe rabana mi ti wonu ile oko mi e ti mo se seyin olorun fi ri jimi obin to ba so oju ara re olorun lawon obin re lode mi olorun e ba wa ye loni e wa awon yawo wa laye loni omo lu mi nbe nu ile afa bi awon obin darude omo lu bo lu ni ba gba ode mejo wallahi ti o ni raye tale re si de ke ah o mo ti fun fa wa yoku mi o abi ko ya wa bi ode wa o si wa ni ago meji sa ago meta wakati kale ilu fa wa yo si wa lo ton mo se pale re ni won jo mura won jo sase po pelu onlu ye oyin onlu orun ma fa lowo afomo ko loyun afa na saba oyun de oroko mun na lo ni edakun yawo ti an benu ile oko na ko ni
3: na ni
1: oko lo na ni aba ori jo mo won gbe waga Amatola babu aje agba
2: Amatola babu aje agba
1: Amatola babu aje agba
2: Ami Amatola babu aje agba
1: Ah kalukun wo pe awon ore to si ma wa pe ah eh omo baba ya bo gbogbo awon ore mo iya tin da wa gari pe won fura ohun ba tun weyin eyin legbe ya di go
2: Ami Amatola babu aje agba
1: so si dokita kan ti rara
2: Ami Amatola ayin agba
1: eh eroko ti ko tete fura o tun gbe o jade awon ore kan ni ko ta pere bodi araja wa fe wa so bi a o be na le ko ta da wa ka wa so bi a le fu a ayi da kan ese leyin bi yo yo yo to mo ni me dogma toro ma yin da ko amatola wa mu wa je agba
2: amatola wa mu wa je agba
1: aba tin se bo mo hun ni gbogbo awon ore boya kasa o ma kan bi olu ayila ẹyọ obìnrin ha njẹ kí a máa ọrọ yìí àfi ha
2: fàfọ́ látún
1: obìnrin rẹ.

0: ọkọ àti ìyàwó ẹtọ́jú ara yín ẹsẹ̀ ara yín ló máa yá ẹyin ìyàwó bàbá ẹni àṣẹ wọn ti fúyẹ́ níjọ́ tẹ̀yàn bá ti wọnú ilé ọkọ àti ọkọ òun làṣẹ lọ́dọ̀ ọlọ́run ẹtọ̀ láti ọkọ yín o ẹsìn bàbàrà àwọn ọkọ yín àwọn alábàágbé àwọn ọkọ yín ẹ bọ̀wọ̀ wọn àwọn ọ̀rẹ́ ọkọ ẹ bọ̀wọ̀ wọn ẹlẹ́mìí àníwá láìka láì nìkan mọ́ràn jùmọ́mi wọn wàá fẹ́ nìkan àdìsá máa wàá fẹ́ òun ṣe rẹ àdìsá ò lọ wàá fẹ́ àwọn ẹbí gan lọ wàá fẹ́ àwọn ẹbí àwọn lọ wàá fẹ́ bọ́kọ̀ rẹ bá fẹ́ràn rẹ di ọ̀tún lamẹ́wàá báwọn ẹbí ọba fẹ́ràn rẹ wà láyé òpó nulẹ̀ ni àwọn ìyá tí wọ́n ti dé ayé káwọ́ tó dé bọ́yẹ́ ní arúsí ni ìyá mi yóò máa wà ní kẹ́hìn ọkọ̀ rẹ lọ wàá fẹ́ ó di lóru nígbà tí ọba ti ń rí ogún ti ń yanu iṣẹ́ báyìí lóru ọjà jàbọ̀ òní jáde bọ́ ọba ti kọ̀tọ́ lọ́jáde tó máa ń sunkún láyé bẹ́ẹ̀ di tiẹ̀ nìkan tó ti gbé ọ̀nìkan lọ ń gbẹ́ àwọn ìyanu wọ́n wí fún ọ ọdọwọ yin ẹsẹ rere o ìyá kọdọwọ yin kí ọlọrun tó wá wíríkà tó sàdúrà.
1: wà láti.
0: ọlọrun wá fi àbọ̀ sẹ́ẹ̀rì ọkọ.
1: sàkó fún àánú ṣù záwò náà.
0: bàbá wa ìṣe hákàn lè lákà wọn ti dìde bàbá wa ìṣe hákàn lè lákà bẹ́ẹ̀ ti lo ayé ẹ̀yìn àgbàlagbà jọ̀hún àwọn ọ̀dọ́ ọ̀sìn àlò bẹ́ẹ̀ má ààrí lò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sẹ̀ tó ń jọ̀hún àná àwọn ọ̀dọ́ ọ̀sìn ààrẹ tó ṣe bẹ́ẹ̀ má àwọn ọmọ àjà àràbùkọ ọjọ kọ gbádùn ìyàwó ẹ àwọn ọkùnrin lùsì náà jẹyàwó gbádùn ọkọ ẹ báyìí ti rínu ọmọ rí ọmọ wa hùwà rí pé me and my husband èmi àtọkọ mi ó ti tó mi tọkọ mi tó mi ẹyin náà ẹjọ tọkọ yín ó tó yín ẹ má wo bòmí mọ njẹ obìnrin bá ti ń lọ wo tẹlifíṣàn nílé kẹtọ wa dé tí wọn ń ba nú ọkọ rẹ jẹ pé ọlọrun o n bá mọ ni tẹlifíṣàn ò sí náà ni njọ tètè bẹ lójú ọ̀nà yìí náà mo ti bá kínní ìnulé rẹ tí n ti sọ fún ọ pé ọwọ́ mi ń ṣe bọ́ ìyàwó rà mí náà ni bí kápẹ́ẹ̀tì yìí ti yanu láti jọ́nà lọ yanu bí sin nulẹ̀ àbá sílífà náà ti ń bọ̀ yìí tẹlifíṣàn bí kí n náwó múra mi nínú ẹ̀ báyìí rọ́ọ̀gì ìnulé ẹ̀bí ti ń sọ yẹn ókè ni sí ànulé ẹ̀bí ti ń wọlé ẹlẹ́gbẹ́ àti màwánú ọkọ̀ àjàgbé ni kì í sobìnrin rè bó o ti ń banú ọkọ rẹ jẹun sobìnrin gidi má bọ kọ rẹ nu jẹjẹ nu ọkọ rẹ ọmọ ọdún ni bẹẹ bá jẹ nínú lásán o sì máa sọ fọkọ rẹ máa fàdúrà náà lọ pé àwa tá a jẹ nínú lásán yìí náà láàmú fi tọkì lérí yàn ẹsẹ àwọn àṣìṣe yìí so obìnrin nu àmọ wọn nígbà náà kọ kó o sí ọbẹ yóò kó o birú sí lásán pé kò sí ọbẹ ọwọ à ń tutọ ọ jẹun ni ọkàn máa ń rìn mí ni n bá mọ pé ìta ọkọ wa ń pẹ láàrin òru la wà kálukú gbọ́n tó mọ́nìmọ́ mọ́gbọ́n ni àbúmọ́lá gbogbo bọ́lá ọlọ́mọdé á sílé wọ yáwó lẹ́fẹ̀ẹ́ kọ́ mọ̀ wọ́n sílé wọ lánàá ẹ̀fọ́ nìkan la jẹ kò sí irú nù ẹ o tún ti lónìí o tún máa lọ́mọ arúgbìn máa rẹ́ la kí n máa fi rúpò ọlọ́wọ́n ní jẹ́ mi ò sílé wa o òbò jẹ́ àṣẹ ìdá àbàṣe èmi ṣe ń lè kó lọ ṣiṣẹ́ aliyu ọdọwọ wọn náà lakun tọjú ìyàwó rẹ dáadáa tó ọlọrun wa ni wàlá tí tàhá fúnà ọlọrun ọgbà.
1: wàlá tí.
0: àwọn obìnrin tó ṣe pé.
1: tàhá fúnà nùṣú náà.
0: àwọn obìnrin tó bá ti pẹ́ yẹn ọkọ obìnrin oní alájàngbìlà ni wọn onípakàlèkè tẹrù yín bá ń wá ń bà wọn tẹrù wọn bá ń bà yín.
1: fàárí sùnà.
0: ẹyin ọkọ àìna obìnrin. ìwọ ọkọ tó ń lu ìyàwó rẹ ò ní láárí láti máa nu obìnrin agbá àwọn olóbìnrin ní agbá àwọn olóbìnrin ní tẹ̀wá sọ̀rọ̀ ayé lórí kúkú nulẹ̀ ìyá kọ́ wa ń sáré wá ìṣà ọmọ pa ìwọn mi bí gbà tí ń jà pẹ̀lú ọkùnrin ẹ fi mílẹ̀ lájà ẹ sọ mílẹ̀ lérí ìyàwó ẹ sọ ọkọ tó ní láárí
1: ìwọ ọkọ àìlu ìyàwó ẹ ní.
0: mọlù ọlọrun ni ẹ mọlù wọn àmọ ń wọ fún yín nì kí ni mo ṣe ní ìkìlọ́dé tí mo fi ní ẹ má lù wọ́n rárá
1: fẹ́yì tù hún là ìkìlọ̀ ní ìṣáájú.
0: ó kìlọ̀ fún ìyàwó rẹ ni wọ ìyàwó mi mo ní bò tí n fi kọ́nsẹ́ẹ̀tì lásàjò kóńtà yìí mo ní mọ̀ fara mọ́ ní tí mo kówó rà náà nù mo ní wọ́n máa jókòó nù lé bá jókòó dáadáa borí wọ́n máa pé ìyàwó alhaji kìíní nù ọlọ́ni fa ìzó hún là ẹ kìlọ̀ fún wọn ni alhaji obìnrin ìyàwó gbà yóò bá ti lu ẹlòmíì ní ìkúùkù mú àwọn ọmọbìnrin òun kìí gbọ́rọ̀ gbogbo fáàrí obìnrin ọlọ́run ni ó ṣe sọ́kọ rẹ nulẹ̀ ìwọ múndíá níjọ wọn ti sìn ọfọkọ ẹ níjọ olómẹrí ọkọ rẹ tọ attract ẹ rí níjọ olọdààmú ọkọ rẹ débi pé kọ́mọ̀jì olóde pé ọ̀gbọ́ won ja lo bi kankan lojo lo su yi wole nje re se be re ama ta ba de ta gugu aso ti oda ni ewo won ni waju yo amura babo nlu gangam gangam babo lo ma pe won ma ko to babo lo mo baba to won pe ke to kini nto won wo yi won bodo palu liru si nje lo se be so pe ri keri oko yo daru
1: aha walati takhafuna nushuzahunna
0: yunuza faizuhunna
1: faizuhunna
0: bawo yawo yin ba se aliyu ati yunuza ko si ijo ti obirin petan tori nu fata ha wa lohun ti da won nje won ba ti se nti odumo yin e fin rera be ba le fe kan mo te tun fe fe mi hey ololo mo ru ite yin tun lo fe la fi ni suru pelu yawo awo bi o se mo se si obe dadan ni e wa ne suru olo ni fa izuhunna akilo fun yawo eni ni ko la to ba se be to ba lo ni ataju e lo ife mo se pele okunrin mi elomi o pade pelu olo yo tun asiri obe ni ah ye alaja e gugugbe ri mi tin gbona iwo le ri bu obe wo won ko le yin ni ah wi be o lo ife ni but I think you are not funny now, my money. Ah, oh, see a better new boy. Oh, my money. Oh, see a better new boy. What am I going to do about it? But one of you, Kelly, I will be alone today. Can I laugh at it?
1: Faizuna,
0: a kilo of one.
1: What do you feel, my dog?
0: And you're going to eat a bag of what you are back for, Kedija. I don't know why you wouldn't feel my dog. Eri ilana keji nu ni olorun ni bo ba kilo fun ti ogbon o tun se n to ni o ma se ni ah ah ko se nkan kan on lo wo television lo do bo da mu dan le keji ngba to ko ri o ti olorun o tun wa lo ni o lo ni lo daada awa mu aso o ro mo gba ya ni kene kan se lati jerun ni tin wo afi jarun o ti funfun ni o ti di dudu awa gbe lo bebe na ba ya da ka ba silekun nu ya ro yin ara e wa were fa baba to won to na tin wa tete gbe njo titin be owo won okan ri awa le ri o rogogo o fowo gba o bo ti fowo gba o ni o ji awon bi olohun
1: faizuna
0: iwo ko baba kilo fun e ti won ba gbo kilo tun wa ka
1: faizuna fil mataji
0: olo le wa yan o yan yara re lodi masu mama e wo fi olohun olohun o ki o ti na o baba kilo fun ti ogbo wa yan yara re lodi e dakun njo wa na awon ya wa gbo awon ya ru olohun jo da fun yin won ayelu ba won oko won ba sunmo won eh obi o si lo kunle alaji kin ma se mo re ti yin ati jerin e wo yara mi e wo yara awon ti sin ofin olohun yi ko da ko je won loju pe nsin ni wo yara re mo yo ko wo na pe e asi baba muda mo re ti lana mi ri emi mo ti so fun o ke bo ti lo wo kini lodo yi sane mo awon ma bi omo leyin mi mo so mo gbo na o tun ni wo ma lo wo e mo yan yara le ri ga iwo ti gini reje bi ba si e kan lo ta ba ru e se le bo da ku lo bo na kan to mo riyan lo kan ni le ri bu owo e en lo ru alaja muranu baba ti ba e kan to n ba sun mo mi mo san gan kan
1: allah
0: ko je fi o se mo
1: faizuna
0: faizuna

0: ẹni bẹ́ẹ̀ni ẹ̀wá ibi tọ́lọ́run ti wá sọ̀rọ̀ nínà ọlọ́ni òkìlọ̀ fún kọ̀gbọ́ ọyàn yàrá rẹ̀ lódì kọ̀ọ̀ràn òfò oorun jẹ́ ń yà kọ̀ọ̀ràn ọlọ́run wa níwájú ìdìbò òhun nà ẹ̀wá nà wọn ǹjẹ́rú nínà wo ni rí ọlọ́run òkè ọlọ́mú bẹ́ẹ̀ni tí o torí ke sọ mẹ́ẹ̀ ń bọ̀ wá pápá buhari ní ọ̀hẹ́ ọlọ́rọ̀ ẹlẹ́bí ó sì da ìkúùkù ni gbogbo ọdún tó ti fi mú ọkọ tó ń afábẹ́ yẹn sọ́nà sìgá sí kò jó mọ́ ọdún àdánmọ́ ọlọ́mọ ẹ̀ka àmọ́ wa gbé wa lọ́ọ̀ ìkòlí dáhùn aláì irú yìí nǹkan.
1: Fáìzù rọ́nà.

0: ti kú kù kọ́ rárá. Àyàwó kan ti lọ, ọkọ̀ bá gba létí báyìí, òun náà súnmọ́ kọ àyẹ̀wò ẹ̀ kẹrìnrìn. Ọkọ̀ náà múlẹ̀kẹ̀ àlùsì tí wọ́n so mọ́ lọ́rùn, ọkọ̀ àfàájì pàtì, òun náà nawọ́ mú tẹlifíṣàn wíì, ọkọ̀ náà mọ́ mọ́dó kọ́mbọ́dù òsì tí wọ́n kàn fún láàyìlà. Àwọn àyàwó kan ti lọ láyé, wọ́n wàá sọ ra wọn darun ogún. Nígbà bá ṣe tán bá yẹ̀wù tán, wọ́n wàá tilẹ̀kùn. Ìpì ìyàwó máa pé ẹgbà mí, àwọn obìnrin lẹ́nu sílẹ̀kùn, àì mọ́ ní osílẹ̀kùn lẹ́nu sí. Ẹ̀kẹ́ náà tó bàbá wá ní osílẹ̀kùn, n tẹ́yìn ọba tí wọ́n gbá mú ìyàwó lẹ́ máa pé ẹ padà alájì ni ẹ pè wá, n tó gbá mú yìí ọ̀dà ọ́ mọ̀ pa. Ṣé ń gbọ́ nǹkan? Ọkọ àti ìyàwó nu Ọlọ́run ò ní ṣerú ẹ̀ fẹ́ yín.
1: Amina.
0: Ẹyin ìyàwó, àyè sì lọ lékejì máa lọ rojọ́. Ìyàwó mi, ilékejì ni ẹlọ aníbẹ̀ lòun ti lọ rẹ̀, àyè lọ lọ̀rọ̀ ńlékejì ńlékẹta.
1: Ìyàgò yín, òun ni ìyá yín.
0: Ẹ súnmọ́ yọ̀mọ̀ ìyá yín mọ̀ràn, nítawọ̀n rí tójú wọn èjìn, ẹ̀yin pé ẹgbẹ́ gbé àgàtẹ̀gùn, ẹ ò lè rí nítawọ̀n ìyá ni rí. Àwọn ìyá wa tẹ rí wọn a màlẹ́ ọkọ wọn, wọn ò sì ní jà. Wọn ò ní bá wọn jà, wọn pe ọmọ àwọn ni kọ́lọ́n sájú ọlá àlùbáríkà gbogbo wọ̀ sí táwọn rí. Àwọn bàbá wọn ni wọ́n hì mọ̀ bá. Ṣé bá wọn mi léwẹ̀ fún àlejò mi? Wàlẹ́ mo sì gbégara wọn lọ pọn. Ẹyin ti sin tó bẹ́ẹ̀ yọkọ̀ dúró ni tó ti kọ́kọ́ nígbà tó obìnrin náà kọ̀ mọ́ ohun tí ń ṣe o. Bàbá dúró àwa ni bàbá gba nǹkan kan ni kò fẹ́ mọ̀. Má bọ̀ mo wà lórí. Ọmọ bá ń bọ́ mi. Wọ́n ní wọlé nísìnyí wọ́n lè lórí ibu tí ń bẹ nínú ilé. Wọ́n lẹ ti wọlé ọ̀tá aago mọ́kànlá. Àwọn ilé ibu kan sì ń bẹ nínú ilé. Bó ti wọlé ni wọ́n ti dọ́jà. Níyìn lọ wà tètè. Alájà tá a máa wí ti dé. Alájà òun ara ń bọ̀ nù. Ọ̀dọ̀wọ́ yín ẹ̀yin ìyàwó. Ẹ dúró dára pẹ̀lú àwọn ọkọ yín. Ọ̀dọ̀wọ́ yín ẹ̀yin ọkọ. Ọ̀dọ̀wọ́ yín ẹ tọ́jú ara yín kẹ́lẹ̀ rí sẹ̀mí ayé sọ́dà lò.
1: Tọ́jú aya rẹ̀ o, kó lè já aya rẹ̀. Tọ́jú aya rẹ̀ o, kó lè já aya rẹ̀. Tọ́jú aya rẹ̀ Yunusa. Kó l

0: pẹ̀lú ìyàwó kó lálùbárí kàlàntọ́.
1: Atótó arére pa àkòrí bàbá ọmọ gánà ọmọ ọyọ aláàfin nílé nílòkó ni àtìlẹyìn òde ẹtẹ tíbẹlẹ jẹ wá gbọmí gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ OAUF ọyọ àtìbà unity wo rọrùn rán mi sí wọn ni máa lọgun ẹfun yìí pé àìláṣọ ọlọrun pa kí ó tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọkànrà tí ọrin ńlẹ ọmọ arísẹkí balẹ kan ikàn ni mo káhùn kásẹkí olóhùn adéhùn ìwòrí ònìkan níjọ títí ń dárin ònìkan ṣoṣo gí ògí o ìwòrí ònìkan àṣẹ dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹrù dórí ìwọ ṣe tiẹ́ tẹ̀mí ó ṣe tẹ̀mí kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jábílẹ̀ yìí ń po ọwọ́ aago òlu ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́wòrin èjò ní í ṣekú pa wọn. OAUF ọyọ́ àti bàbá unity forum ní ìmọ̀ wípé yín pé àsìkò yìí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀ pọ̀ kó lè ba ó kùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ pẹ̀lú ìlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja bọ̀ wọ́sọ̀ ọ̀pọ̀ sí ìlú ọ̀yọ́ ga torí ọ̀jọ́ ọjọ́ ni àṣewájú lọ́jọ́ kọjá àwa náà sì tún yàwó kọ́sì rere nítorí ayé ṣe bí ọ̀yọ́ láàárín wàá lò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Ayé ṣe bí ọ̀yọ́ láàárín wàá lò ní ṣe bí bàbá ẹnì.

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد السابق الألك نور ورحمة للعالمين شهور عدد من مدى من ألكك ومن بقي ومن شهد منه ومن شقي صلاة تستغرق الحد وتحيط بالعد صلاة لا غاية لها ولا منتهى ولا انقضاء صلاة دائمة بدوامك وعلى آله وصحابه وسلم تسليما مثل ذلك لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا آمين أدوكني أدولون Ọlọ́run ọba ọba ọ̀gá àgbà ọba alájùlọ lórí gbogbo ń tọ́dá Ọlọ́run ọba ọba ètò tí ń ṣètò lórí àwọn ẹ̀dá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ àti bó ṣe wù ú Olúwa náà ni a dá ọpẹ́ fún látara orí ńláńlá tó ṣe fún wa tó tún kádàrá kí ẹ̀mí wa mọ́ bẹ láti ìjẹ́jọ́ di òní Olúwa Mọ́sà wọlá apá dúpẹ́ Mọ́sà ṣe àlékún orí ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn ìgbà tá a kí Ọlọ́run atọrọ kí ẹ̀gẹ́ àti ìgẹ̀ fún oníṣẹ́ ńlá Nábùwá Muhammad kíkẹ́ náà mọ́mọ lórí ànẹ́bì nìkan àwọn aráalé rẹ̀ àwọn sahábà àwọn ìyàwó àwọn ọmọ àwọn olólùfẹ́ nínú olólùfẹ́ Ànábì Muhammad ni àwa náà wà Olúwa Mọ́sà pínkẹ́ náà kárí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ gbogbo àwọn àfáìsìn tí wọ́n ti jíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti lọ Olúwa Mọ́sà bá bùkún kẹ́ wọn ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ ọ̀lẹ́ Muhammad Rasulullah bẹ̀rẹ̀ látorí Mọ̀lẹ́ni Sheikh Adam Abdullah Al-Aluri bàbá Kamaluddin Al-Adabi bàbá Yusuf Al-Argbaji Bàbá wa Usman Al-Fulani Tana Bàbá wa Àgbà Abdulrahim Ará Ọ̀yọ́ Bàbá wa Salman Aláwí Aláwáyé Bàbá Àgbà Nísàrùmí ó fi kárí ilé gbogbo àwọn ẹni Ọlọ́run Olúwa Mọ́sà bá wa kíyèsí ilé wọn ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ àwọn tí wọ́n rólé fún wọn tí wọ́n di ilé náà mú tí nǹkan kan ò fi yín jẹ́ ń bẹ̀ látijọ́ tí wọ́n ti lọ Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe pé Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe jìnà àlùbáríkà láìlá ilá ilọ́lọ́ bàbá mudirul markez mọ̀lẹ́yà Sheikh Muhammad Habibullah Adam Abdullah Al-Aluri alékún ṣọ́ alékún àlàáfíà alékún ẹ̀mí gígùn Olúwa Mọ́sà bá ṣe fún wọn wàláláìlá ilọ́lọ́ bàbá àgbà mọ̀lẹ́yà Sheikh Ahmed Usman Al-Fulani Olúwa Mọ́sà bá wà pẹ̀lú wọn alékún dúrótì alékún jẹjà alékún àánú alékún àránṣe lórí ọ̀tá ni Olúwa Mọ́sà bá ṣe fún wọn ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ ọ̀lẹ́ Muhammad Rasulullah bàbá àgbà Sheikh Al-Imam Abdulaziz Aminullah Adesokan Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn pé àlùbáríkà ilẹ̀ ilẹ̀lọ́ bá a ṣe tọrọ fún wọn ní àlàtọrọ fún gbogbo àwọn àfáwa látòkè délẹ̀ gbogbo àwọn tá a ṣàǹfààní lọ́dọ̀ wọn Olúwa Mọ́sà jẹ́ ká rí wọn pé Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn jìnà gbogbo jẹ̀mọ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ní gbogbo ibi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa iná ni a kí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh

A tún ti dé lórí ètò yín, ètò wa Al-Muqaddas, eléyìí tí ń gun orí afẹ́fẹ́ ní wákàtí tí a wà yìí ní aago 11 ní ti táìmù Nàìjíríà, 11 sí 12 a.m. 12 p.m. bá a ṣe mọ́ ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ní gbogbo ibi tí ẹ̀ ti ń gbọ́ wa, Ọlọ́run ní jẹ́ kí ó sú yín, kò ní sú àwa náà. Al-Qur'ani tí a kọ́kọ́ tẹ́tí sí tí a gbọ́ yẹn, ẹni tí ó gbóhùn náà jáde, àwọn náà ni àfáà Al-Ustaz Abdul-Mujib Hamid Usman Al-Fulani. Àwọn ni wọ́n ni Fọ́ìzì Al-Qur'ani náà. Olúwa mọ́sà jẹ́ kí a rí wọn pé gbogbo ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí láti download ẹ̀, ó wà ní Audiomack, Suratul Qalam. So ó wà níbẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀. Tẹ bá ti tẹ̀ ẹ́ sí Al-Mujib ní Audiomack, yóò gbé gbogbo àwọn Al-Qur'an tí wọ́n ti kà wá. Ẹ mọ́ bá download rẹ̀. Ọlọ́run mọ́sà sẹ́nì kọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore.

Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ètò wa yìí náà, ohun tí ń dá lé lórí náà ni pé a máa dára wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam. Kí ni Al-Qur'an wí? Kí ni Nabi Muhammad wí? Kí ni àwọn àáfàá tí wọ́n jẹ́ àwọn àáfàá ẹ̀sìn? Kí ni táwọn náà sọ? Táyé wọn ó fi rọrùn láti gbé, téèyàn ó fi ṣiṣẹ́ Al-Qiyamah látayé, tẹ́mi rẹ̀ ó sì balẹ̀ pé tó bá déwájú Ọlọ́run, ó rí ẹ̀san iṣẹ́ dáadáa tó ṣe ní ayé. Òun náà ni ètò yìí wà fún. Àti àwọn nǹkan lóríṣiríṣi ohun tí bá ń lọ current affairs, ìyẹn náà ni a máa dá sí tá a sì máa yà sí. K'Ọlọ́run má ṣáà máa kún wa ní ọwọ́. Orúkọ tèmi gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ látàná, òun náà ni Al-Ustaz Abdul Qudus Waliyullah Abdul Aziz Al-Muqaddas.

Lórí ètò ní àárọ̀ yìí, ohun tí a fẹ́ yà sí, òun náà ni ọ̀rọ̀ nípa àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn tí wọ́n ti wáyé ṣáájú wa, tí ó yẹ pé nínú ọ̀rọ̀ wọn tí a bá rí, a mọ rí òye, a mọ rí mọ̀nà látara àwọn ọ̀rọ̀ wọn. Tí ò fi ní já sí pé ayé tí èèyàn mọ lò, ọkàn mọ lo ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Gbétò, àwa náà ṣáà ń lo ayé. Àmọ́ bó ẹni tí ń lo ayé náà, òun náà mọ̀ pé ayé tóun lò ìsáyé gidi. Àmọ́ bí a bá ń sọ fúnra wa nípa ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti wá, gbétò, ìkan nínú àwọn àfẹ́sìn tí wọ́n ti wá, ó sọ báyìí, àwọn sàhábà tí wọ́n bá nẹ́bí lùgbà, òun náà sọ báyìí, tá a mọ̀ rí ẹ̀kọ́ mú láti ara rẹ̀, tó ń kálukú náà fi wá mọ̀ fi ìṣe sí wọn, téèyàn fi mọ̀ lo ìgbésí ayé yẹn, táyé yẹn ó sì mọ̀ rọrùn. Alkùránì tí Ọlọ́run fi rán Nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam, Alkùránì ni kò sí nǹkan kan táwọn Ọlọ́run ti àdá sí, àbí tá a yọ kalẹ̀ nínú ohun tí ó mọ̀ ṣẹlẹ̀. Nígbà tó yẹ pé Alkùránì, gẹ́gẹ́ bá Nẹ́bì ṣe ròyìn rẹ̀ fún Sayyid Naali, ipe Alkùránì yẹn, ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti wá ṣáájú ẹ̀mí Nẹ́bì. Alkùránì sì ń sọ̀rọ̀ nípa bíbẹ ẹ̀mí Nẹ́bì náà, àtẹ̀yìn àlúmọ̀ mi lásìkò tá a wà yìí. Ànẹ́bì tún wá ní Alkùránì tún ń sọ̀rọ̀ nípa àwọn tí ó padà mọ wá lẹ́yìn ìgbà tẹ́mi Ànẹ́bì mọ́ bá kò ní ayé àtẹ̀yìn sàhábà. Alkùránì yẹn wá ní, kò sí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan, kò sí ọ̀rọ̀ olórí pípé kan, tí àwa wá lọ táwa bọ̀ tá a ní bá ìpìlẹ̀ rẹ̀ nínú Alkùránì. Ọ̀nà ọba ní Kíọ́lá, gbígbé tó gbé Ànẹ́bì Muhammad dé ní Fátírà àgbàtà Ànẹ́bì Ìsá tó ti lọ, ó jíṣẹ́ níwọ̀nba àgbà tọ́lọ́run fi lóhun náà ó jíṣẹ́. Àwọn kan ló sẹ̀mí lọ lẹ́yìn ìgbà tàìnábì Ìsá lọ, Ànẹ́bì wá dé pẹ̀lú Alkùránì. Alkùránì yẹn ni ó fẹ́ kọ́ mùsùlùmí bó ló ṣe fẹ́ bọ́ Ọlọ́run ọba rẹ̀ lò, bó ni mùsùlùmí ṣe fẹ́ bá ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ lò, bó ni mùsùlùmí bó ló ń gán ṣe fẹ́ bára rẹ̀ lò. O tiẹ̀ wá jẹ́ mùsùlùmí ọ̀ jẹ́ mùsùlùmí o, àti wọ́n tó jẹ́ mùsùlùmí náà, Alkùránì dá sọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀. Àwọn Lárúbáwá, wọ́n bẹ ní aláìmọ̀kẹ́, nígbà tá Ànẹ́bì dé, Lárúbáwá wọn mọ́kọ wọn mọ́kà, Umiyu ni wọ́n, ọmọ ìyá rẹ̀, tó yẹ pé bí ìyá rẹ̀ ṣe bí náà ni, kò lọ ilé kéw kan, kò lọ ilé ìwé kan, kò kọ́ṣẹ́ kankan. Wọn sì ní tíra kan tí wọ́n fi ń de nǹkan mọ́lẹ̀ pé nígbà báyìí nǹkan báyìí rí báyìí. Ọlọ́run wá gba Ànẹ́bì Muhammad dé láti lè jẹ́ sí pé ká Ànẹ́bì wá tún wọn ṣe. Àwọn ọ̀wọ́ abú tí wọ́n ń wù nígbà náà lọ́hùn, ká Ànẹ́bì gbà kúrò lọ́wọ́ wọn. Àwọn èyí tí wọ́n ń wù ní dáadáa, Alkùránì tó tún ṣe ju bí wọ́n ṣe ń wù lọ. Tọ́lọ́run ọba ní Kíọ́lá wá ń sọ fún wa nínú Alkùránì ípé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم. Ọlọ́run ní wọ̀lẹ́dì, òun lọba tó já sí pé bàṣàfíl ùmí yìí na rọ̀súlàn mínìhùn, ó gbé dìde o, ó gbé òjíṣẹ́ kan dìde
láàrin àwọn aláìkan mọ̀ọ́kà tí wọ́n mọ̀ kẹ́kẹ́. Ọlọ́run ọba yìí ló wá gbójì sẹ́kàn dìde jáde láàrin wọn. Yẹ́tùlọ̀ àléhìm, gbígbé dìde tọ́lọ́run gbà nẹ́bù mọ́mọ́ dìde kó lè bá a mọ́ ka àwọn àyà Ọlọ́run, kó lè bá a mọ́ ka fún wọn. Wá yùzẹ̀ kíhìm, ọba ka Alukùránì fún wọn tán. Tìlọ́wọ́tù Alukùránì tó bá kà fún wọn. Wá yùzẹ̀ kíhìm, kó tún wá mọ́ fọ̀ wọ́n mọ́. Gbé tẹ́sìkì yàtù kùlù ọkàn gẹ́gẹ́n. Bọ́kàn bá ti mọ́, gbogbo ara yòókù ti mọ́. Àmọ́ bọ́kàn ò bá fi mọ́, béèyàn lo kírímù jù bẹ́ẹ̀ lọ, ọ lè mọ́ wájú Ọlọ́run. Ọlọ́run wá ní wáyọ alimuhumul kitaba, kó sì lè bá a mọ́ kọ́ wọn ní tíra, kọ́mọ kọ́ wọn ní Alukùránì. Wàl hikima, ọgbọ́n, kọ́mọ yọ ọgbọ́n tí ń bẹ́nu Alukùránì jáde gbẹ́tò. Ẹlòmíì mọ̀ntúkù ní ń kà. Àwọn ọmọ fòhùmù pé kí ni Alukùránì yìí ń wí, kò gbọ́ yé. Gbẹ́tò, òun kàn gbọ́ kí ó lérèfé ni, ọgbọ́n Alukùránì lérèfé. Àmọ́ kí ni tọ́lọ́run wí láàrin yìí, mọ̀ fòhùmù rẹ̀. Nígbà míì sì ni, mọ̀ fòhùmù á ju mọ̀ntúkù lọ. Ẹlòmíì ọkàn mọ̀ túké sódì, ọmọ tó Alukùránì bó ṣe wò. Àmọ́ mọ̀ fòhùmù pé kí lọ́lọ́run wí, kò yí ẹlòmíì. Ọlọ́run la wá gbà nẹ́bù Muhammad jẹ, agbẹ́dìde. Wáyọ̀ alimuhumul kitaba, kó lè bá a mọ́ kọ́ wọn ní tíra. Wàl hikima, àti ọgbọ́n. Wá ìkánu mi ń kọ́ bìlú láfi dọ̀lẹ́ alimobin. Alukùránì ní bó ti jẹ́ pé tẹ́lẹ̀ náà, àwọn Lárúbáwá tá ń wí, ojú ọ̀nà nù tó fojú hàn ni wọ́n wà. Bọ́lọ́run ṣe gbà nẹ́bù Muhammad dìdenu sallallahu alayhi wa sallam. So ànábì yìí kọ̀mọ́kọ kọ̀mọ́ka lóòótọ́, àmọ́ Alukùránì tí Ọlọ́run fún Alukùránì ni ọ̀gá gbogbo tíra pátápátá, tọ́já sí pé kò sí tíra kankan tọ́gbà wájú Alukùránì. Ànábì yìí ini wọ́n ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam. Ànábì ní anamadinatul ilmi wa aliyu babuha. Ànábì ní èmi Muhammadu, èmi ní ìlú mímọ̀, gbogbo mọ̀ pátápátá ló pé sára mi. Bẹ́ẹ̀ wá bàlágà, ẹ bà lára ànábì. Bẹ́ẹ̀ wá mọ́ǹtìkì, ẹ bà lára ànábì. Bẹ́ẹ̀ wá fàlsáfà, ẹ bà lára ànábì. Gbogbo ran ìmọ̀ ìní ń bẹ lára ànábì mọ̀ọ́mọ̀. Kódà bọ́ epo orin ni, gbẹ́tò orin o, ẹ bà lára ànábì. Àrúdù, ẹ bà lọ́dọ̀ ànábì. Àwọn kèfèrí wọ́n fẹ́ Alukùránì di orin. Ọlọ́run sì jẹ́ wọ́n mọ̀ pé Alukùránì ta fún yìí kìí sorin. Àmọ́ gbogbo ìmọ̀ pátápátá ìní bẹ lọ́dọ̀ ànábì Muhammad. Ànábì wa ni bí mo ṣe jẹ́ ìlú ìmọ̀ yìí, àbí ká pé inú ilé mọ̀. Ànábì wa ni wọ́n àlíyú bàbùhà. Ànábì ni àlí ni ilẹ̀kùn rẹ̀, ilẹ̀kùn mímọ̀. Béèyàn ọba sì wọnú ilé, ọ kànlẹ̀kùn. Bó ló ṣe wá fò wọnú ilé tó ní kànlẹ̀kùn? Ni ló fi wá já sí pé Sayyidna Ali karramallahu wajhahu nínú àfàgbà sàbíàgbà tọ́lọ́run parí mímọ̀ sílá, ni Sayyidna Ali wa karramallahu wajhahu. Fa inna an-nabiyya sallallahu alayhi wa sallam idha kana madinata al-ilmi lam yakun li'adhi al-madina illa
babun wahidun. Àfáàrin tó bá yẹ pa nínú Muhammad sallallahu alayhi wa sallam, òun ni ìlú ìmọ̀. Kò sí tàbí ṣùgbọ́n fún lùtàwí kó nílẹ̀kùn ilẹ̀kùn kan péré. Ta sì mọ̀ pé Annabi Muhammad sallallahu alayhi wa sallam, òun náà lọ sọ fún wa pé èmi Annabi o, èmi ni ìlú mímọ̀, àmọ́ Ali òun nílẹ̀kùn bẹ̀. Béèyàn bá wá wọnú ilé yọ kànlẹ̀kùn kó tó wọlé. Olúwamọ́sàbá bòkúkẹ Sayyidina Ali náà, karamallahu wajhahu. Àkọọ́lẹ̀ ọjà mọ̀ pé tí wọ́n fi ń lo karamallahu wajhahu fún Sayyidina Ali, òun ni pé nú ọ̀dọ́ tọ́gbà Ìsìláàmù tí ò forí kanlẹ̀ fóòsàrí ni Sayyidina Ali ń lọ wà. Nínú ọ̀dọ́ tí ò forí kanlẹ̀ fóòsà ni Sayyidina Ali ni ó wà. Ni wọ́n fi mọ́ lo karamallahu wajhahu, kọ́lọ́mù mọ́sàbá wa pọ́n àdojúkọ rẹ̀ lé. Wọ́n ní alhikmatu dawlatul mu'min haythu wajada akhazaha. Wọ́n ní tá ń pè ní ọgbọ́n ní tó sọnù mọ́ mu'mini lọ́wọ́ ni. Àmọ́ ibi tí mu'mini bá ti rí kó ṣe kíni, kọ́ grapu ẹ̀, kọ́ grapu kọ́pì tiẹ̀. Béèyàn kan bá sọ̀rọ̀ kan tó wá rí pé ń eléyìí mọ́gbọ́n lọ́wọ́, torí gbogbo èèyàn náà kọ́ ní sọ̀rọ̀ ọlọ́gbọ́n. Ẹni ẹ̀rò pẹ́ bọ́gbọ́n lọ́dọ̀ rẹ̀ ńgbà míì, ó lè sọ̀rọ̀ tí ó yàgbẹ́ sọ̀rọ̀ tí ó dọ̀rọ̀ rú. Àmọ́ wọ́n ní bí mu'mini bá ti rí ọgbọ́n kó ṣe kíni, kọ́ gbà mú. Sayyidina Ali tí a wá ń sọ yìí, oníranran ọ̀rọ̀ ni wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀. Sayyidina Ali akunrin ni, a mọ̀ kọrin, a sì mọ̀ sọ̀rọ̀ olówó iyebíye. Nínú àwọn ọ̀rọ̀ Sayyidina Ali ni láti wá fi mọ́ dára wa lẹ́kọ̀ọ́ ní òní, tó sì dá mi lójú pé kò sí oǹkálukú náà ṣe kíni yóò rí tiẹ̀ mú bẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ rẹ̀, ó ní Imanul Mari'i yu'rafu bi amanatihi karamallahu wajhahu. Ó ní Imanul Mari'i yu'rafu bi amanatihi. Ó ní ìgbàgbọ́ ọmọnìyàn, ta bá lọ́mọ nìyẹn nígbàgbọ́ pé eléyìí ṣé mu'mini ni lóòótọ́, ṣé mùsùlùmí leléyìí lóòótọ́. Ó ní àwa mọ̀ ímọ̀ ní ara rẹ̀ bí àmọ̀ náà ti pẹ̀lú ìfọkànbalẹ̀ sí ta bá ní lọ́dọ̀ rẹ̀ ẹni tí ìjàmbá àmọ́ náà. Ẹni tí èṣe kí ni tí ìjàmbá àmọ́ náà, ẹni wọ́n fi àmọ́ náà sí lọ́dọ̀ tí ọ̀wá jàmbá rẹ̀. Sayyidina Ali ni a mọ̀ mọ́ látara àìjàmbá mọ́nà rẹ̀. Tọ́ bá ti lè mọ jàmbá mọ́nà, a jẹ́ pé onímọ̀ nínú, ẹni wọ́n fowó sí lọ́dọ̀. Nínú àkọọ́lẹ̀, wọ́n ní bí wọ́n bá kówó sí yàn lọ́wọ́, ₦100 ni, ₦20 ni, wàsówàsó ni. Bí wọ́n ṣe kó fún ọ ló ṣe dá padà. Ìyẹn pé bí oní sí lágbájá sí ló ń fẹ́ ṣẹ́ o, mo sì ṣẹ́ ń dé ẹ̀ńbẹ̀. Ìyún náà ń tọ́ka sí pọ̀ ń jàmbá àmọ́ náà, toróówó olówó kìí sówó rẹ̀. Ẹni wọ́n fi dúkìá sí lọ́dọ̀, jẹ́nsáré bí àpẹẹrẹ bí epo, àwọn tí wọ́n kó epo síyàn lọ́dọ̀. Ọ̀wá ń jẹ́nsáré tà náà, nígbà bá ta àròwó rẹ̀, a tún sáré rà mí. Wọ́n sì kò ṣe ọlọ́dọ̀ ni, ìwọ náà ń jàmbá àmọ́ náà. Ẹni tó gba ọmọ tọ́, bóyá ọmọ bọ̀dá rẹ ni, ọmọ àǹtí rẹ ni, ọmọ àbúrò rẹ ni, mọ́ jàmbá àmọ́ náà lára rẹ̀. Ẹ̀kọ́ tó o bá fáwọn tiẹ̀ náà ni kó fún òun náà. Mọ́ jàmbá àmọ́ náà, ìtẹ́yàn bá lágbára lèyìn ṣe, bọ́ ọ bá ní kápá àti gbọ́ ọmọ wò, dẹ́ ọmọ padà fọ́lọ́mọ.
ń bẹ báyìí ni lóríṣiríṣi táà náà mọ̀ ni tí wọ́n ń pè ní àmọ́nà. Ànẹ́bì sì ni láìmọ́nà límọ̀n láàmọ́nà tẹ́lẹ̀ o. Ànẹ́bì ni kò sí mọ́ ni kò sí ìgbàgbọ́ fún ẹni tá a bá ti lè fọkàn tán. Ẹnì kan ò lè sọ fún agbétò a lè fọkàn tóun tó ọba ti jẹ́ oúnjẹ àǹbá káwulẹ̀ lámọ́lẹ̀ báwọn. Tọ́ bá ti jóúnjẹ àbẹ́yàn èwò ní mọ́ ni. Ẹni tí ó jẹ́ ẹni tó ní mọ́ ni ò ní mọ́ ṣe jàmbá ọmọlàkejì nínú àwọn tí Sayid Naali tó sọnu tí kó wá náà mọ ro làákà sí pé ṣó rí bí àbí kò rí bẹ́ẹ̀ kó ń kálukú náà yẹra rẹ̀ o. Bí mọ́ ni èèyàn bá sì ti wọ́ ẹ̀sìn èèyàn ń bàjẹ́ díẹ̀díẹ̀ nu ọgbọ́n ta fẹ́ mú bẹ́nu. Tí mọ́nì rẹ bá fi bàjẹ́ ẹ̀sìn ti bàjẹ́. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni àhúkà mọ́wàzákẹ́fẹ́ṣẹ́dà. Sayid Naali ní ọmọ ìyá rẹ ẹni tó lè pè lọ́mọ ìyá. Òun náà lẹni tó gbárùkù tí ọ́ nígbà tádánwò dé. Njọ́ tọ́lọ́mọ má dánwò wá. Ànẹ́bì lẹ́ni ọba gbárùkù tí ọ́ òun náà lo lè pè ní ọmọ ìyá rẹ̀. Tí a sì rí nínú ọ̀rọ̀ àwọn Yorùbá wọ́n ní mọ́ gbàgbé èèyàn mẹ́ta nínú ìgbésí ayé rẹ̀. Ẹni ó ṣe sábà bí àdánwò fún ọ. Lórí pé òun lójú kónú àdánwò mọ́ gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ẹni ó bọ́ nínú àdánwò tó wá fi ọ́lẹ̀ nínú àdánwò yẹn mọ́ gbàgbé òun náà. Òun kọ́ ló tí ọ̀nà àdánwò àmọ́ òun ọkọ̀ ṣẹ̀bọ́ pọ̀ ń bẹ́nu àdánwò ọwá tún fi ọ́nà àdánwò náà àkọ́lẹ̀ ní mọ́ gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta náà lẹni tó mú ọ jáde kó nú àdánwò. Òun kọ́ ló tí ọ̀nà àdánwò òun náà bọ́nú àdánwò ni ọwá yọ kó nú àdánwò mọ́ gbàgbé òun náà. Ajá sí pé ẹni tí ọba ti lè ràn lọ́wọ́ lásìkò tó ń bẹ́nu àdánwò tó sì rí pó níkápá rẹ̀. Kìsẹ́ ẹni tó mọ̀ pé ò níkápá rẹ̀ tó pé àdánwò ti ń bóun gan fínra gan kìíṣe kèrémí òun kọ́ là ń wí o. Àmẹ́ni tó mọ̀ pé ó níkápá àti yọ kó nú àdánwò tí ọ̀wá yọ mọ́ gbàgbé rẹ̀. Sọwárẹ́ ni ó ṣe sábà bí bó ṣe kó nú àdánwò. Tọ́lọ́run fóun ṣe àdánwò rí ibú lára rẹ tó fi kó nú àdánwò mọ́ gbàgbé òun náà. Ẹni ọwá yọ kó nú àdánwò tó mú ọ jáde kó nú ọ̀fìn mọ́ gbàgbé òun náà. Nínú ẹ̀ òun náà tún ni ìzaharul gina mina shukuri. Kẹ́yàn mọ́ fi oore hàn. Bọ́lọ́run bá sore fún yàn. Kẹ́yàn wá jáyọ́ mọ̀ pé Ọlọ́run sore fún mi. Ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún ọ. Ìmọ̀ ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún yàn. Ń bẹ́nu pé èèyàn ń dúpẹ́ orin náà. Tálukùránì sì ni láìṣàkárùtùm làázìdánakùn. Àdùkùránì ni Ọlọ́run sọ pé bẹ́ẹ̀ bá ti lè mọ dúpẹ́. Làázìdánakùn màá sì mọ ṣe àlékún fún yín. Àyẹ́pẹ́ ni wọ́n bá dúpẹ́ orin ni ó tún rí mi gbà. Ẹni Ọlọ́run ṣe nǹkan fún tí wọ́n ń pa mọ́ gbé tó kò tí ẹ ọ̀rọ̀ bọ̀dá gan òye wà. Ìwọ tó lówó tó níkápá àti jẹ nǹkan gidi tó wá ń jẹ wàrà sóyá. Òun wọṣọ tí ò ní lárí Ọlọ́run sì kí ọ. Ará àdúgbò nídìí àǹfààní rẹ ò lè ṣe. Àwọn ará inú ilé gan ọ̀rá àǹfààní rẹ jẹ. Ọ ṣàfihàn oore tọ́lọ́run ṣe fún ọ nù ni. Sayid Naali sì ni
ìzààrù gínẹ́ mìnà ṣokòrè. Kẹ́yàn máa ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ̀ ń bárọ̀ fún ń bẹnu péyàn dúpẹ́ náà. Nínú ẹ̀, òun náà ni Adabul Mari Khairun min Zabihi. Adabul Mari Khairun min Zabihi. Ẹ̀kọ́ ọmọnìyàn olóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Ẹ̀kọ́ tọmọnìyàn bá ní, bọ́yọ̀ kéwu ni, ọkàwé ni, ọkọ́ṣẹ́ náà ni, ẹ̀kọ́ tí ń bẹ lára rẹ̀ hun. Tọ́rẹ́ ni tóun òkè ti ń kó góòdì kí hun, olóore ju ti tọwọ́ ti ẹ lóore jù lọ. Torí ọ̀ṣọ́ ayé, ọ̀ṣọ́ ayé, ọ̀ṣọ́ ayé, kọ́pọ̀, kọ́pọ̀, kọ́pọ̀, iná ni kó wá ń lé káàkiri sìn. Oníkálukú ń da owó online, kó lè mọ pọ̀, kó lè mọ pọ̀. Ibẹ̀ sì rádanwò tẹ́ fi ń kanra yín. Kó wá náà rádanwò tí ń kàn látara pé ọ̀ ń dawó sórí afẹ́fẹ́. Kọ́ sámọ pọ̀, kọ́ sámọ pọ̀. Àti kéwú nira, kówó ọ̀fẹ́ kéwú mọ́, àti kàwé nira, wọ́n ń pè wí òwúlò mọ́. Àti kọ́ṣẹ́ tún di wàhálà. Sẹ́yìn náà rí sí ní ẹ̀kọ́ tí bá ń bẹ lára ọmọnìyàn, ó lóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Nínú ẹ̀, òun náà ni Àdá Òdeyìní Mínà Dìn. Àdá Òdeyìn Mínà Dìn. Ìmọ̀ dá gbèsè padà nínú ẹ̀sìn lọ́wà. Ìwọ́ tó jẹ̀yàn gbèsè. O sì lẹ́mí àti san. Ẹ̀sìn rẹ̀ ń ṣe kí ni? Ẹ̀sìn rẹ̀ ń lọlẹ̀ díẹ̀díẹ̀ nù. Tá nẹ́bì sì ní ẹni ọ bá jẹ gbèsè, tó bá lẹ́mí àti san, Ọlọ́run ó sì bá san. Àmọ́ ọ̀tọ́ jẹ gbèsè tó lẹ́mí àti san, Ọlọ́run ò ní bọ́ san. Wọ́n sì ní Alwadu Deinu. Sallallahu alayhi wa sallam. Gbèsè. Àdéhùn báyìí gbèsè ni. Tó o bá ti ṣàdéhùn, ń ṣe nǹkan báyìí fún ó ti di gbèsè. Ń ra nǹkan báyìí fún ó ti di gbèsè. Tọrọ lọ́wọ́ máa wàdà. Ọlọ́run máa wàdà ń tiẹ̀ kì í ṣẹ̀dá bíi tiwa. Débi pé yọ̀ wá mọ̀ pé tó ewúwọ́ náà mọ̀ kí mọ̀ ń ṣàwàdà ni. Ọlọ́run ò ṣe kí ni kò mọ àwàdà. Nínú ẹ̀, òun náà ni Sayyidina Ali ń sọ wípé Adib Iyalaka Yanfa'uhum. Ó ní kọ́ àwọn aráalé rẹ̀, kọ́ wọn. Àwọn aráalé rẹ̀, Sayyidina Ali ní kọ́ wọn. Ètò lè rán lè kéwú rán. Ètò ìpínlẹ̀ ìwé ló lè rán. Ètò lè fi sẹ́nu kọ́ṣẹ́. Fi bẹ́ẹ̀ torí pé kí ni yàǹfà ọ̀hún. Yọ́mọ ṣe wọ́n láǹfààní. Àwọn Yorùbá ní ọmọ tá kọ́ ní gbé létà kọ́tà. Ó torí pó lówó ẹ̀sà mọ bẹ́nu lé oúnjẹ wà ń bẹ̀ náà. Ọ̀rá sọ fún wọn, ragbá fún wọn. Níjọ́ tó bá kò láyé, ni wọ́n tó máa gbá kò tọ́ sàwọn. Ọmọ tẹ́yàn bá sì ti kọ́. Njẹ́ ọba ti kú láyé ilé tó rò pọ̀ kọ́ kalẹ̀ wọ́n tà. Wọ́n tún ní fi ṣe nǹkan gidi. A sì rí oríṣiríṣi àpèjúwe lára àwọn ànábì Ọlọ́run. Tó yẹ pé wọ́n kọ́ àwọn ọmọ wọn. Gbètò ṣe báyìí, ṣe báyìí, ṣe báyìí. Bẹ́ẹ̀ bá ṣe báyìí yóò rí báyìí. Ànábì sì ní lá àyọ àdébà rọ́jò ló wà ládàáwó kẹ́rù lẹ́hù àyàtà sọ́dà kọbi sọ́ọ̀yìn. Sallọ́lá ọ̀lẹ́ ìwọ̀ sẹ́lẹ̀m. Ànábì ní kọ́mọ̀ nìyẹn kẹ́ kọ́kọ́ ọmọ rẹ̀.
o ba ri pe we na ni lo le ran to ba ran o ba ri pe kewu na ni ino ba mo ni to ba ri pe nu ko se na ni anabi ni ki omo niyan kan wa se ba nfo mo re o loore fun ju ko se sara pelu mudu jero lo komo se sara o se sara lai komo owo to ye ko fi tomo ofin safi aye owo to ye ko fi ran omo lewe fajile nfo o se anabi ni komo niyan kan ko omo re o loore fun ju ko se sara o tore pelu mudu jero lo abi nkan to ba le fi tore ta si ri ninu alqurani ninu awon anabi olohun to ja si pe won ko awon omo won baba melo ni se wa si fo momo ni si beto beyan se mo nse ni o beyan se mo bolon lo ni o eyan mo kirun ni o eyan wuwa baje o eyan mo se daada ni o kanrin ti jin sofin won ka won momo won kaluku na sa n lo gbese aye ohun lo bo se wu won na ni anabi lukman in so fun awon omo re o pe won jo gbo pe oya mo te ti ogbo alqurani ni wa isqala lukman libnihi wa huwa ya'izuhu ya bunayya la tushrik billah inna shirka la zulmun azim alqurani ni ngba ta nabi lukman tin so fun omo re wa huwa ya'izuhu tin se wa si fun in se si ti fun ya bunayya oni re omo mi o la tushrik billah mo se bo pelu olohun se bi baba to ba ro omo ni o se wa si fun kan ri omo na ti sa ko labe baba ni aye loni omo mi o gbele mo club ni ngbo omo obirin ba nlo club mojumo ti si nbe labi obi re ngba to mo kunrin ti ba nlo laarin ose kan ose meji tẹ́ẹ̀sì ń gbúrò pé ń bo lọ́wọ́ kò sí léèwé kò sí lẹ́nu kọ́sẹ́ klọ́ọ̀bù ni sọ́mọ tí ò gbélé ni òbí ó ṣe wà sí fún òun kálukú ọ̀yà sọ́mọ mọ́ ọmọ fẹ́ ṣàfi ayé àwọn òbí ó sì mọ̀ wípé tò afi ayé tọ́mọ yìí fẹ́ ṣe yóò ọ̀la àwọn lọ́fẹ́ bàjẹ́ torí bẹ́ẹ̀ bá ti kú ọmọ tẹ́ bá fi ayé lọ́la anabi lukman ìwà ń sọ fọ́mọ rẹ̀ wípé ya bunayya iri omo mi o la tushrik billah mo si ebo pelu olohun inna shirka la zulmun azim tori ebo sise yen aboshi to tobi ju ni keyan o se bo pelu olohun aboshi to se kini aboshi to tobi ju ni anabi lukmanu in ki omo re nlo nipa olohun ngbe akoko to bi o fi mo omo na ni olohun kan rin eyan laye nisin won fo olohun mo omo mo on ka ruku to mo tori pa won fe gere re ni won to olohun bo olohun se ni kiko wa to omo mo be yan ba si to omo bo olohun se ni ka to ere to ro po jeun o le mo je èyàn ọ̀tọ̀ ọmọ nílànà alqurani ní ti sunna nabi muhammad ilẹ̀ yóò fi jèrè ọmọ gẹ́gẹ́ bá nabi lukman bí ṣe ń ṣe wáàsí fún ọmọ rẹ̀ ó ní ya bunayya akimi solata wàmur bil maruf wanha anil munkari wasbir ala ma asabaka inna dhalika min azmi al-umur iri omo mi o
bọ́ ọ̀bá ti ṣẹ́bọ́ pẹ̀lọ́hùn ọ̀ṣẹ́bọ́ pẹ̀lọ́hùn mọ̀ wá kírun sì mọ́ pàṣẹ dáadáa kò sì mọ́ kọ̀ fáwọn èèyàn kò níbi ìbàjẹ́ kò sì mọ́ ṣe sùúrù lórí tó bá dé wá bọ̀ láyé lónìí kánrin èèyàn mélòó ní ṣe sùúrù kánrin ò ṣe sùúrù mọ́ oníkálukú náà ṣe kíni oníkálukú ń kánjú. Bí èèyàn bá sì ti lè ṣe sùúrù tó rò pé ó lè kánjú ju kádàrá rẹ lọ ọ fẹ́ gé kádàrá rẹ léègé ìwọ náà ọ rìsọ́ọ̀tì tó bá rí ọ mọ̀ pé tọ̀dọ̀ ọlọ́run kọ́ lélẹ̀ kí kánjú rẹ tó kánjú yín lélẹ̀ kí a mọ kíyèsí ká mọ wòye sí ńgbétò ó gba àwọn ọ̀rọ̀ tá à ń wí fúnra wa yìí sórí bí àbí kò rí bẹ́ẹ̀ kí òbí ọkọ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kéwu ni ńlọrọrùn ni kọ́ ẹ̀kọ́ ìwé lọ́rọrùn ni kọ́ iṣẹ́ ọwọ́ lọ́rọrùn ni kọ́. Nínú àwọn ọ̀rọ̀ Sayyidna Ali bákẹ́nẹ́ ó ní Hasin ilal Mosihi Tasud ó ní mọ́ ṣe dáadáa sọ́dọ̀ ẹ̀ ti ń ṣàbúrú fún ọ Tasud ọ gbàwájú rẹ̀ ó ṣe kíni ọkàn mọ́ bára rẹ̀ wájú ni aburú ọwọ́ rẹ̀ náà ni ó padà kó barun pa ò ní ó kó ìparun bá ẹ̀ mọ́ ṣe dáadáa ṣe ti ń ṣàbúrú kò ní wọ ọmọ débi tó dé kéèyàn mọ ṣe dáadáa ṣẹyìn tí ń ṣàbúrú sí yẹn èèyàn mọ gba iwájú rẹ ni. Gbogbo eléyìí tí à ń wí fúnra wa yìí nínú ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tá a mọ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tá a mọ wòye sí gbétò láyé lónìí báa náà ṣe ń lò bàbá lè mọ lo ọgbọ́n wọn tá a lè mọ lóye wọn ìgbésí ayé tiwa náà ó sì mọ rọrùn.

nínú ẹ̀. Òun náà ni ìkhwanu azazzaman jawasi sul uyub. Ó ní àwọn ọmọ ìyá àsìkò tá wà yìí, wọ́n ń tọ pinpin àléébù ara wọn ni. Wọ́n kálukú ọ̀sẹ̀ kí ni kò rántí ẹ̀ mọ́, wọ́n kálukú ọ̀yà sí ìgbésí ayé rẹ̀ mọ́. Tẹni ẹlẹ́ni níṣe kí ni ní yá sí. Béèyàn bá yìí sí mójú tó ra tiẹ̀, táyé ó fi bàjẹ́, ìgbésí ayé aláyé tó rò pọ̀ ń sọ̀hún, ayé ọkàn padà bàjẹ́ títí ẹ̀ náà ní wúlò mọ́ ni. Ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kó ń kálukú gbájú mọ́.

0: kiri.
1: Nínú ẹ̀, òun náà tún ni istira atun náà sí filias. Ipé ìfún ẹ̀mí nísinmi ń bẹ́ bí kéèyàn mọ́ jákẹ́ pé wọ́n máa ran kẹ̀kẹ́ jù. Mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ nígbá, mo gbọ́dọ̀ láwo, mo gbọ́dọ̀ ní kókò bábà sásùn. Wọ̀kan náà lọ fẹ́ kọ́lé nínú ọdún kan, ọfẹ́ rọkọ̀ nínú ọdún kan, ọfẹ́ lọ mọ́ka nínú ọdún kan, ọkàn para rẹ ni. Ìfún ẹ̀mí nísinmi, bọ́ ọ bá fẹ́ fún ẹ̀mí rẹ nísinmi, oògùn fún ẹ̀mí nísinmi, òun náà ni kéèyàn mọ́ jákẹ́, mọ́ mọ́ ran kàn níbi nǹkan. Gbogbo nǹkan kọ́ jẹ́ tiẹ̀, kítọ̀hún kọ́ jẹ́ tiẹ̀, kélé kọ́ jẹ́ tiẹ̀. Èyàn ó ṣe kí ni, èyàn ó han ara rẹ̀ ní. Nínú ẹ̀, eléyìí tí ó kẹ́yìn tí a fi kásẹ̀ ètò wálẹ̀ ní òní, òun náà ni ìfá òṣàdá èdè minel moro hati. Ìfá òṣàdá èdè minel moro hati, òun náà ni ìmọ̀ fi lé kókó. Àwọn ilé kókó kéèyàn mọ́ fi pamọ́ ní bẹ́nu ìjọ ọmọlúàbí. Ìtí bá ń ṣèyàn, bóyá àdánwò kan lọ́lọ́run mú wá báyẹn ni. Ọwọ́ gbé mára pé ọlọ́run tó ni mí ní ṣe bẹ́ẹ̀. Kìí ṣẹ̀dá kan ń bẹ́nu pé èèyàn ní ìjọ ọmọlúàbí. Ẹni tí ọba yìí ti lọ́mọlúàbí kìí ṣèyàn. Bọ́mọlúàbí bá ti kúrò lára èèyàn, a lè ká kéèyàn gidi. Ẹni tí ó jẹ èèyàn gidi náà lẹni tí ó jẹ ọmọlúàbí. Torí ọlọ́run ọba ní kí ọlá, ó ní ẹ̀dá ó mọ kígbe èmi lọ fẹ́ da ẹgbẹ́ rẹ̀ tó yẹ pé mi ọlọ́run mọ̀jọ dáhùn méjèèjì. Òun rojú ọ̀mí fẹ́ni témi náà ní kápá lórí ẹ̀. O rojú ọ̀mí fẹ́mi ọlọ́run tí mọ̀jọ ní kápá lórí ẹ̀yin méjèèjì mọ́. Said Nali ni ẹ̀fá òṣàdá èdè minel moro hati. Ìmọ̀ fi ilé kókó pamọ́ nínú ìjọmọlúàbí ni. Nínú pé èèyàn pé lọ́mọ nìyẹn ni ni ọ wà. Abẹ́lọ́run nínú àánú rẹ̀ àti agbára rẹ̀. Eléyìí tí a gbọ́ ní òní náà. Kọ́lọ́run mọ́ ṣáà jẹ́ kí ó ṣe wá ní àǹfààní. Kọ́lọ́run sì jẹ́ kí a lè mọ̀lò. Ká sì bá nínú òṣùwọ̀n ẹsẹ̀.

0: Lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ajíṣebíọ̀yọ́ Online Radio, ọ̀gá àgbà Adéyinka ọ̀rọ̀ jẹ́ kí ẹnu rú. Ọba títí ń bá ń ṣe látà ni mọ́ sọ pé òun ò ṣe mọ́ o. Àlùbáríkà àwọn àáfàá níwájú Ọlọ́run. Wọ́lá aláìlá ìlàlá gbogbo ibi tí a lérò pé iléeṣẹ́ iná ó dé ní ti dáadáa. Ọlọ́run mọ́sà jẹ́ kí ó jù bẹ̀rẹ̀.
1: Iná àbábánárì.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ jákèjádò Nàìjíríà ní gbogbo àgbáyé lápapọ̀ tí ẹ ti ń gbọ́ wa, kò ní sú yín, kò ní sú àwa náà. Àwa ni a mọ̀ wá, ẹ̀yin náà ni a sì.

abẹ́ gbogbo ilé, ẹ mọ́ bínú sí wa. Ojú ọjọ́ ni ó ṣe bákan-bákan tí ẹ fi rí wa gbọ́ ní àsìkò tí ó yẹ kí a bára wa pàdé. Ní ago 11 sí ago 12 ọ̀sán náà ni ètò wa. Ó ṣì wà bẹ́ẹ̀, ẹ má gbé kúrò ní gbogbo ọjọ́ jímọ̀-jímọ̀. Iná ni a mọ bára wa pàdé ní ago 11 sí ago 12 ọ̀sán. Fún ẹni tó bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò wa yìí, àǹfààní ayé wà, ayé sí sílẹ̀, Olúwa ran gbogbo wa.

0: walakinani abuki alal mutazawiji.
1: Eyo wa baba wa siju ade e ba ki baba wa e lo mo musa ki baba wa oni ofu ibe mo sumo pa ni wegbeje mo jin la so pa ni wegbeje e baba wi be fun baba wa siju ade aro ba mi ohun lo ba pa ijoba mi re sa
0: fa wallahi la buki ala sakini fara walakinani abuki ala mutazawiji.
1: Ah eyin lebe eto ko lori yawo e ase malaye. Eyin lebe eto yawo lori oko ase malaye. Baba baba kan mi le ri pon ti o baba ji o po nbe ni ko buru ni ko ri bi mi ni won wa ti ni won wa ti ni gbogbo nti jogun te ri telomi e gbodule ni nto gun ti o lopin ni baya bi o ba npe nta ba fogo logbogbo ohun o ti e ni fogbogbo ohun o ti na kese bale bayi e ba wa ti o kalu o koromo musa kurari n belara mi ko si teyan mu lo to ran mi laye mo ri nkan na
0: fa wallahi la abuki ala fakini fara
1: makani aiko magugo lenu agogo wo e je lomo odo e dana si yo yo ko tun fohun mo afa ni fa wallahi eyin lefe olu abi lefe afa ni mo fo olohun me bura
0: la buki
1: eyin ya wa afa ni ini sunkun rara
0: ala sakini fara
1: won ni ki wa afa olu ni sunkun o ni ni sunkun ini sunkun ti n ba di ti n gbe sare ti won ni ha lagbaja lojo na eyi to jona kun na won n konu sare tori kaluku ba n sunkun olowo ni sunkun olowo kan mo re nu
0: fa wallahi la abuki ala sakini fara
1: won mi n ba debi gan ti mo ri ti kaluku ka wale ri ti won n ke ti won wo ekun mo to ni kilode oruko n wa riri eyan nle ti moto pa won erige bo ese ge olowo kan ma fese park won se gbe kan bayi won kan ma re ni ke ti as good thing na tonu olowo ni sunkun
0: fa wallahi la abuki ala sakini fara
1: eya bi aba afari ti ba de bi gan ti mo ba omo kori ama kori baba ama omo bi merin re mo e toju bo rara kaluku wa sun pe kasa olohun o o si pa baba mo si pa ya won afale bi ni sunkun
0: fa wallahi la abuki ala sakini fara
1: ile ife ma da o allah ile ife na la joko yi olohun jo da fun baba wa oni ofi ife
2: amen
1: olohun je mi won ogun
2: amen
1: awon ba kan be won mo ara won ko ni ja to gba wa si si ja to si yọni wọn mọ disturb àwọn onímàlẹ kọyìn baba wọn ni wọn wá da ọlọrun mọ ọlọrun wọlá kí baba wọn ni ọfíì fẹsíjú adé wọn da ọlọrun mọ gbogbo ohun tí máa dààmú ọba lérí ìtẹ ọlọrun oníjọ sẹlẹ fún baba síjú adé.
2: amiina
1: ẹkún láyé rí ẹni léwó pa bọba débẹ èso oníke afáluwọn oníke ẹni iná jó bọba débẹ oníke afáluwọn oníṣogun ìyàwó ti ọ̀rọ̀ kan mọ́ ọmọ ló sì kéré yìí so ní sunkún àfààní ní sunkún kí ni wàá pa wọlé kún láyé rí.
0: wàlá kìnnà ni.
1: àwọn àlẹ èrè mi ní tèmi èmi àfa.
0: àbùkí.
1: èmi àmọ́ àwa sunkún màá sì máa ké.
0: àlàlùmọ́ tàṣà òwúrídì.
1: ọ̀yá ìdàgbẹ́.
0: wàlá kìnnà ni. àbùkí àlàlùmọ́ tàṣà òwúrídì.
1: ẹyọ ọmọlúw àbí lèvẹ àfa àlẹ mi àmọ àwa sunkún mi bá dẹ tí wọn tó sí àlọgbà táwọn onílù ń bẹńta táwọn ń fèrè ń pẹ pàrọ̀rọ̀rọ̀ pàrọ̀pàrọ̀ tí gbogbo àwọn ọ̀rẹ́ ìyàwó náà ń jó ń ta àfa àlẹ wọn wà dúró tó wọn máa sùn kí ni ń gbà wọn lẹkùn pé ọlọ́run o ta ni ọ̀kọ̀ọ̀kọ̀ kúnú àwọn méjèèjì ṣé wọn jẹ wọn ọmọ àbí wọn ò ní jẹ wọn ọmọ. Se won ora yelo abi won ni ra yelo
2: Allah
1: so ma re niyawo bi abomo bu se gbesi aye re ni won lo abi ama won ngba won ba njo lowo ni to ni lo gbede den den yaya wonu den den won ba ru apara si bu won ni ru apara si bu won ma afani tin ko won lekun to
0: o alekin nani abuki alal mutazawiji walakin nani abuki alal mutazawiji
1: emi afali mi ama wa sunkun mbara nti ban se yawo oro yawo oto ni be ba ri ayin e fe ra yin ona won won agba fe ra wa ka toro omo ta fe fe e lo do ba be omo yin a fe fe ni ijo wa na eyin fe a se ru e ilu to ku to tin se ru e dada nisin ilorin number 1 won tin se ru e dada pe a fe fo mo yi ke ba ka ja gba amọ ni gbogbo ru awon ilu mi ke se ru yan yin o awon ilu mi o ti yeyin na
0: fa wallahi la abuki ala sakini fara
1: abrazizi ma da da
0: ku walakinani abuki ala mutazawiji
1: kora be ba bi mo ohun te gbe san ni ade be ba si gbe san ni ade e po be be si po be e pe ka labe ida obe lalaye be si pe ka labe e pe napoli to da bi eko ibada bi ibadan en yo uje le pe to ko ma omo te toro ya re eyin le be o ma le le bi
0: ani ka sunnati
1: idagure
2: na'am
1: injol kiyama awma kan be won ni wona won si ni wal janna eyin le be oro ta fo pe lo ye dale lo ni awma kan be won ni wona won si ni wal janna injol kiyama oni bi ti won wo eyi nka ba wa ni oni bi ti won wo awon omo ohun ohun la won inu won lo ma le wa inu won lo mo to se nti inu ya odun si boyo fe loko ya ni mo ni omo fe mo ni omo fe yi won ara awon le mi o fe o ti na o fun mi jina o ti se gba o wa lo fe class ya o si fo si to ba dual ki amo ko ni wo na ko si ni wal janna oni bi ti owo oni bi ti owo aboro toro yawo ka to fe e wa wo yo awo mo sin ko san toro yawo won na ba go ko ira won nbo lohun o te wa gbe ti o gbe gba njo si na de asset wo aye wa gba njo si na lancet ba de ko si wa la ma assalamu alaikum sister o e je fun mi number yin o pari Ọlọrun tún wá ṣe kísà fún wa Ọbásanjọ́ tó dálẹ̀ Ọlọrun tún wá ṣe kísà fún ánṣẹ́tì ìyàwó wa fún ara wa náà la tún pè ìyàwó wa fáwọn tí ń pè wọ́n ń ta bí kìíní bá ti dún pẹ́ẹ́rán ìyá sọ́dá gbàgbàgbà kìíní ń dún àwọn ìyá tẹ̀ ń wo ìwọ́n sì gbọ́n wọn wà á ní pé mẹ́rin o nẹ́tíwọ́kì nílé wa yéé dá ńlọ tánu. Ah, la ilaha. Gbogbo ẹ dọ̀hún.

0: ema suyigi ema fera yin sunnati ilana imi anab muhammad
1: sallallahu alayhi wa sallam
0: musabe yu bo anabi kida
1: ji omi sallallahu alayhi wa sallam
0: ilana mini o faman raghaba an sunnati eri e o ba anabi ti gbe kale faman raghaba an sunnati eni ba ser kombi sunna imi anabi falei samin to ba di gal kiyama ko ni sinu no mele yin anabi
1: sallallahu alaihi wasallam
0: ko da ko lo maka ni gba si ti tin je si si awon yahu ta wa fe an toju won ni aban be bi pa won awo ko iwo wa lori yawo nja pe mo olohun o elomi ni yawo ni yawo da da eko olohun oko olusi oko beudani oko o ni yawo to dane yawo ti tojo yo ti gunya yo ti sebede yawo mo re je pe baba laide ojolosu mo ti de e pe bo baba laide wa oto olohun baba laide eni bo mo wa mo be le ali yawo se yawo ti yawo se o se to olohun ne ka se kale o ti dane kale ni won re ti oko e ko le joko mo tun gbo won moto won mo ti e se bi yo to pada nle baba laide wa dari ogoju awokunrin a je ki sa ya lodo olohun afa olohun ba sa adu emi na yora mi le ba emi pelu yin ni ebe ne ba se dada olohun so lesan si e a me je mo pala mi ko mo yan mi mi sara yin e je ki sa ya
2: fa allah ila abuki ala sakin al fara ولكنني أبكي على المتزوج
0: إمي سكو بمبارني دوكو إمي سكو بمبارني لوكا إمي سكو بمبارني زوبا جونا أما بمبارني تنسى يا وو تنبون بانسي ويدين إيه نوان فو كاسيرا ولو إمي أما أسو تركي مبو موتي اللو أيوان أوا كان يوو تمو راي اللو إلي awa kan ni wo ti won bi mo tun oro mo won oro mo toju yi a kan ni wo ti won bi mo la mo won lo se ora isa ngareji bo ti bi eni tin bo ni won bi ohun na a ma ko ti e bi o ti da ohun wa pe temi mo le ko koja o ni biru wa yi baba si ah la ilahi o ni biru awon yi te tele ni fun won lowo won be lodo wa na e bi fun won lowo n bayi tin bo ah awon musa afati wa ni olohun ni kan ni pe e ko lojo na njo ti mo abere si fun won lowo lokan ba apariwa san ta nbo ta de oja niwaju ile oba ti o dobu lokan ba ni ah fati wa ni ah olohun da mo ah o ni biru ayi lomo ni ah o deserve owo wa olohun o ni je biru yi mo ba fun won 500 go le mi na fe mu mo tun le da pada sa ko mo kin pe mo fe yo 100 a ma du awun lagba ba gbe fun won ni ah olohun o ni je biru yin lo to orun re lasun erun bayan ka to apem to bi ma mesan eni obi meji o ti ri to awa bi mesan shifu alaji baba shifu ah omo bi merila e to wa fa won ti tale ti le ogbadun ko run je ri je pelu awon omo e ti le ogbadun e ka kun mo pe yawo benu ile be ba lo e le ma se lo dabo pelu e ti se bo lohun e gba pe ba ba lo bi ta wa yi tan a tun lo lo bi kan o ninu lele o ninu lele bo la wa lo o toju yawo re ni bi yawo ba tin se to tolohun ni ko se e to ti wa leri won ka toju yawo wa ko ma wa legbe wa gbogbo gba oko mi o ni ri aljanna eyin le fe yàwó rẹ gbọdọ lọdọ rẹ o lẹyìn pé ó bá ní gbogbo oúnjẹ wa ebi inú yàwó tiẹ dùn àwọn alákọwé èmi àwọn sàdúrà fáwọn alákọwé pálákọwé ọba dá sí gbogbo nǹkan wọn sì dá nbẹ yọkan bí n bá ti ń páàkì ọkọ fẹ ìyàwó rẹ ti jáde wọ sítà tọ́nà honey amó dájúdá àwa tá a kan kankan irú wa báyìí bọ́kọ̀ bá ṣe bù ún ta nígbà tá a ṣe dáadáa ìyàwó òkè olùsí òun náà ló dé èyí tó yẹ kó wá pàdé wa kó dì mọ́ wa baba etuwa lo se ku wonu se bi alako we aruwo be file aruwo nje file amo lo le fun won ni awa na wa wo ta tun sa fun pada oluwa wa de ni wa ndan lawo bi kini si to bu to ti fe kini iyan wa bo la te nke a ja se na bu mo de ko ni da fun e fe ti mi nu adu ko fe ye yi ni awo ori tuwa practice bi yawo ba ti se nto da dada ni kokono se ki wa la won wo oko lori yawo kini wo yawo lori oko ibi ta lo lori nu kalu igba tin be ni mu ndia apon lenu la kilawade odiya lukutan odiya risitan odiya mulika odiya fatai odiya sharifi odiya ramadana odiya enwo wa se pon lama iwo ko were ni o
2: asino anna
3: beni
2: mena isu sakanto mini ojidi ko
0: pojo ba subina itagure afika debe daila pojo ba subina bo ba su okunrin yoja ngba tawon be memu dia tawon lo koda tomo ge ba jade to ba ni ah wala lukman e ma wa lo le ojo yi ma su ah omo fin ere ojo to ba ro nonsense ati mo ti ri alasan wa ina o mo na olosi awa bilukuta obira si data ko wa se kisi ma ko wa se mu jade ma o wa le gbe lo captain cook o le gbe lo be mo ko lo je kejo lo je kejo je snacks eh ka won yan ma wo yin lo le gbe ah ya fatima ni e won ni e baba fatima na si ni o ba gbe meat pie wo na o je aje eran ti igba te ti nbo oja je ama bo ti e ma tan obirin baba ko ji ya lodo olohun si ma tan ti le ma je ofura o gbe leyin ejo ma lo ma wo se po lo ejo wo mr big mu ti e se na tan de be ko no pe ah hey mo mo dupe lodo olohun baba ri si emi ni mr big aba dupe o wa ra mi to ara gbe fun o ti ma wa gbe pe oh omo so lai mo ra ti o pari lecture ya ri si ja ma lo ani meeting bo ti e ji ya lodo olohun na kokko se yi una askinuhunna
2: askinuhunna
0: afa ibris ope loye ewo lo wa dale
2: mena isu sakanto mini ojidi kwa
0: iya rizi ma wo ko re pe ko wa lo mo igba to lowo iwo ni waka ya mulika poju pinji oko re tori pe ko wa ni moto ma igba to loko hu iwo ni gbe ka kilo wa de iya rizi iya mulika iya saida kilo de toko re wa se pe loko mo bo ba pe ru e loko re ma olulo sinio
2: askino
0: ọ̀nà tí a tẹ̀ yìí
2: mẹ́gà èso ṣàkántò mi ni ojídì kọ́
0: ọmọ bàbára ọkọ rẹ wọnà bàbára ìyàwó rẹ.
2: wà látùdọ̀ ọ̀nà lítùdọ̀ yìí kú alẹ́ ìnà wà kàwúlà tí hamule fàáfikù alẹ́ ìnà hàtà yàtọ̀nà hamula ọ̀nà.
0: Itagure eyin obi eni na ah olohun feran yin pupo ko de yin le ba ma lo mo aseju yin lopo e wo wa la ten se osu mesan oko elomi to bayi bo iti to be ni na lo ni weji bo ba ten kan eyin mo bi won te bo iti weji owo eyin odo yin ni nbo erun mo na ni ti e bo le erun mara na ni ama seju e wa lo momo be ba ja ye pe nlo le wa baba nko mo okunrin ogbo mo ni nigeria nu ilu ebo obi lo ni nkan obi lo ni e tan ya nse won bi eyin lohun oko ogbe bagi lowo atuba gbe kan baba mi sama ba nte ko won sa ro mo ngba baba se wara pe olopa laarin seju beji bo iba bi omo merin la ohun lo ni nkan nigeria olohun fa wa layoyo kini o tun wa ja mo toju eyin yawo wa je mo ama nara wa ka to fe yin to ba ye pe eyo kan pere ladugo kan awa bi 100 la nu ta lura wa te yen elomi yo sonu to e pe nto lohun ni o ja mo lowo yi oju e wu ko fe ri na dada mo bi eyin la ba ma se yin eyin lo maga ladugo wo si gbe ti wa mo yawo erin ladugo wo wa ma nkan ni ke ma ba fara kan e ba nta wa fu
3: anta wa bu ni umra kan bi odun keta sisi mi Chelsea lo won lo ka wole yi ninu Ramadan bi yan se bayi leri Chelsea mo ah la beka la mo la beka mo ah mo wa gbo re mo ni ah awon eleyi mi so kunrin ni won lo kunrin ni mo ah ma da bi awa ni laruwa tun wa ba soro wa ni ah oni ko si tension re nbe ni Ọlọ́run ti ń pè ní ọjẹ́ kó mọ̀ ọwọ́ òun wà lérí gangan. Ah, àwa Nàìjíríà, a mọ̀ pọ̀wọ̀ wa bẹ̀m̀bẹ̀, a mọ̀ Nàìjíríà. Nàìjíríà tí wọ́n ń ké wútí lárúbáwá sunkún táwa sí, tá a sojú kan bo olè tí Nàìjíríà ọjà wọ́n ń wò. Lárúbáwá sunkún gbà tí ń gbọ́ àlùkùrá ni ìmọ̀ọ́mù gan Sùdé ké wú sunkún. Ẹ wà náà lárúbáwá kan lórí láyìn tẹ́bájọ tó, ẹ̀yin tẹ́bájọ tètè Aram tẹ́bábẹ́ máa rí ìmọ̀ọ́mù. Àwọn náà sunkún ni. Wọ́n ń gbọ́n tí wọ́n ń yìlá Nàìjíríà. Nàìjíríà lè ní lọ́tọ̀ lérí ìrù. Ó ti wù ó ti wù gbogbo á ti kó lé olè tí ó wà á jà nú ẹrù ẹlẹ́rù ta kó lé. Ó lè dúró àyẹ̀wò àmì yóò ti wò pé ok Alhaji Kini ra fídíò lánàá, Alhaji Kini náà ra kámẹ́rà lánàá. Ok asan ọbẹ lọtọ ilé nílọ o nílọ ọjà lè ní ládùúrà alukurani tí wọn ń ké yìí ẹ wo Nàìjíríà ẹ obì abára wa dé àwa mọ iye yín ìyá wa kí ló tún yá mọ iye yín ẹ pọ ha àwọn kan tún kàwé lọwọ ní dáadáa ẹ lẹlẹ àánà ti di pé ọkọ fẹ wọn wọn wá rán àwọn aṣọ tí wọn fi máa já ọkọ gbà mí tí ọba máa lò lọwọ. Ẹ ráwọn dádì ni àwọn dádì dádì sì fún wa ní àwọn ọmọge àwọn ọmọ 25 years old wọn ní wọn níyàwó ńgbẹ pọ. Àwọn ọmọ yóò lọ rán aṣọ tí ó fi ìdajì Chelsea lẹ̀ tí ó máa bọ̀ ọlọ́run o. Gbogbo bójú tí màá tìyàn kọ́ ojú òní ti ń wọ́kọ̀ bákà tún lè nígbà gbogbo ẹ bọ̀ ni gbogbo ẹ̀ ní kúbọ̀. Ẹ wá láyé rojú ńbọ láyé tí a bẹ rojú ọlọ́run wá ni wọ́n máa pín ẹsẹ̀ ohun ẹni tí ń bá ń tọ́jú ìyàwó tiẹ̀ ìyàwó tí ń bá ń tọ́jú ọkọ tiẹ̀ ẹni ọba tọ́jú ọmọ ẹ̀ ẹni tí ń rántí pé òun lọ́mọ ẹni tó sojú sí ẹ̀ lórí ọmọ tó bí èmi ọlọ́run máa pín máa ní ẹ máa ga ìwọ́tọ̀ náà ní ìyàwó tí ìyàwó ti ń náà ní rẹ tó ń máa ní ọmọ yọ lẹ̀ fún ọ. Ẹ máa wọ ọlọ́run wá ń gbìjà kálukú wá jà lára wa ẹ wá bàbá wa ta báláyé. Ẹ bá gbé mọ́tò lọ, wọ́n sì ra ṣùgbọ́n fúnyàwó wọn, wọ́n ra gbogbo ẹ̀ bọ̀ gbogbo láìláha ìlàlà wọn kò sẹ́yìn ọkọ̀. Ṣùwébà òun náà níná ọkọ̀ mi ṣáájú ọlọ́run ní kí ó ṣòro fún ọ ìṣù ni wọ́n gbé bọ́ọ̀lù ẹ̀hún. Àwọn ti sin ọlọ́run jẹ́ gbé akóra wa ní bí sùmẹ́rin lọ bá ara wa tó kó bí ọgbọ̀n lọ fún èyí tí bẹ́ẹ̀ ń ta lọ́wọ́ ọmọ tí ń kàwé lọ́wọ́ ní yunifásitì tó kó su bí mẹ́ẹ̀ẹ́dógún lọ fún àtẹ̀ràn tó dá káwọn egun kankan ayé ẹni tó kó afúnlé náà wà dúró báyìí ó kú ti mọ̀ kó o ti yá abìkan kó o tó kó yín wá mélòó bí wọ́n kọ́ bá rí òun tiẹ̀ mọ́ tó dá ni ń bọ̀ nínú báyìí mo kó kan náà àwọn ẹgbẹ́ yín ṣe ìtọ́jú yìí lọ ẹ pa àwọn ọmọ ẹni kankan kó bọ́ọ̀lẹ̀ mọ́ wo kò tó ọ̀run lọ́wọ́. Ó ti mọ̀ pé lórí ibú ni ó ti yá abìkan ó ti kó ń tọ́ dá sọ́n mina haisu ẹ ọlọ́run bó ti gbé kalẹ̀ mina haisu sakantum min ujidikun ìyàwó yín ibi ẹ bá ń gbé ní kó gbé ìyàwó yín ibi ẹ bá wà ní kó wà. Bàbá lọ tọ́ bá bọ̀ kọ́ fọ̀ ọ́ lẹ́sẹ̀ pé bàbá rí síka tèmi nìkan ọlọ́run ni mo nífẹ̀ẹ́ sí mo nífẹ̀ẹ́ sí ìyàwó rẹ̀ bá ń wọlé bọ̀ tí wọ́n náà ń sin àlejò bọ̀ kọjá àlejò bọ̀ tàbí kọ́ bàbá mọ̀lẹ́kàtù ọlọ́run ni mo nífẹ̀ẹ́ sí. Eléyìí bú ọkọ ní ọmọ abúgbé ẹkùn àwọn lásán náà kì í ṣe ìfẹ́ ni àmọ́ ṣógán ṣógán táwọn tó fẹ́ kánákun tẹ́ ń lọ gbéra mr big ni ẹlòmíì àti gbádédé ẹgbẹ́ abẹ́ lẹ́nu síbò tí wọ́n ò gbádùn. Fíìmù tí ẹ bá ọ.
2: Askinu ọ̀nà mi ní àìsùn ṣàkántọ̀ mi ní ojúdi kan.
3: Ibi tẹ́ ń bá ń gbé ibẹ̀ ni ẹ fún wa gbé. Ìyàwó rẹ̀ lè ẹjọ́ máa wà ní ẹ̀tọ́ ọkọ ni. Ìyàwó rẹ̀ lè ẹ gbọ́dọ̀ jìnnà sí ẹ̀tọ́ ọkọ ni. Ìyàwó rẹ̀ lè gbogbo ohun yóò tọ́ bá jẹ ẹ̀wà Hausa bọ́bá rà suya ní sáàbò. Bàbá jẹ́ kú yóò tún pè wálé fún ìyàwó ẹ̀. Ẹjẹ́ àtẹlẹ́tọ̀ tó ga ní ọmọdé ńlá. Òun náà ni mí jìnnà wàlá ìrìnàjò ìbá àjùmọ̀ sá. Yóò sì dì mọ́ àwọn àti wa ojú ni ò ṣe é wò yìí ojú ni ò ṣe é wò yìí nbẹ ló ti àwọn oníṣẹ̀lẹ̀ àjẹkù ọkọ̀ mi ń páàkì mọ́tò ń ta àwọn ìyàwó méjèèjì sì ń họ wọlé pé ìyàrí sí ẹ̀wọlé eléri ibú ni o mọ́tò rẹ̀ ni àní ẹ̀wọlé kálukú wa lọ́jọ́ kan wá ṣe gbígbà táwọn ti sùn òun náà wá wọlé àwọn wá sáré jáde wọn pàdé ẹ káàsà ọ̀rẹ́ yín àwọn tó ń gbé tọ́mì tó rújú tó fi wọlé ọ̀dá ọ̀rẹ́ yín ẹ sọ̀rọ̀ náà ọ̀rẹ́ yín ti mọ̀dá gẹ́gẹ́ wọ́n wálé wọ́n fi mẹ́sẹ̀jì lẹ̀ fáwọn ìyáálé wa ń wọlé wọ̀nù wọ̀nù ta ló tan fan kí wọ́n mọ̀ tan fan kó ru ọ̀pá wọn lé ó tún wá lọ fọwọ́ kan fídíò wò
4: why is it hot like this ta ló tan fídíò
3: àwọn wá dààmú àwọn sẹ̀rí àti dúkú wọn lọ mú kẹsẹ̀ sí wàhálà kejì wọn làwọn fẹ́ inú ilé mi bí mi ti dé à ń gbé tó àwọn ọmọ ni o as from today ẹnìkan ò gbọdọ̀ fọwọ́ kankan tó jẹ́ set inú ilé yìí mọ́ ẹ sà wọn lọ bí sẹ́lẹ̀ àrùn àyìnlá fà ọkọ mi wọn lọ ń bá ń fàn ìjẹun náà báyìí wọn bá yìí kí báyìí lọ́wọ́ ń fàn ìjẹun náà lọ ọ̀nà báyìí lọ́ọ́ lọ ẹlòmíì ó ti mú fún tẹ́ ń ṣe fáwọn ìyàwó yín ẹ ṣe ń tọ́lọ́ fẹ́ ń bi orun sọ́sùn nìkan lẹ́lòmíì tí wọ́n bá yàwó rẹ̀ sáwàdà ké bá yàwó sáwàdà o yẹ wàá sọ yàwó ẹ̀dá láwàdà mọ́mí yàwó náà ni lórí ibú òní orun bẹ lónìí nù aásùn lónìí nù n bá ti ń sáwàdà yàbọ̀ báwọn aásùn nù ọ̀nà akíra gómìnsì after ten my jaja lọ sọ yàwó ké mo ti mọ̀ pé orun náà lórí ibú fi ń kì wá bọ̀ láti ta wọ́n tọ̀ pé kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó firi pẹ̀lú ìyàwó rẹ òsì jẹ́ ìyàwó ni ó firi pẹ̀lú rẹ kó lè sọ sọ gbogbo tó bá fẹ́ sọ lálùkùránì wuyi asikinu hunnamina aisinsa kantumina ojidekun ibi ẹ̀ bá gbé ni ẹ̀ jẹ́ wọn máa gbé ẹ̀ẹ́dìjọ́ máa sọ̀rọ̀ asikinu hunnamina aisinsa kantumina ojidekun ìyàwó rẹ fẹ́ràn rẹ nọ́tí ìgbà tí ń bẹ lọ́mọge tó ń wá kí nọ́tí ìgbà tí ń bẹ lọ́mọge tó ọmọ rọ nọ́tí ìgbà tí ń bẹ lọ́mọge ọ̀tọ̀nìbítọ́ ẹnìkan obìnrin bọ́lọ́mọba ló obìnrin wọn fẹ́ rí ìyẹn mú ní màpá ń ta wọn ni ẹjọ́ máa ń bẹ wọ́n ju ọlọ́run ẹlòmíì sì tan ọmọ lọ́mọ ọmọ tọ̀hún ti rí láì lé pé yes this is my husband òun ò ràn pé kí ni wọ́n máa ń sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ ọmọ mi máa lè fẹ́ múlíkà kẹ ọlọ́run mo kàn ń jẹ ni ẹ wá gbà wọn àbá wọn ni bó o ti ń jẹ omuláyédè ọ̀jẹ̀ tán ọ̀yọ̀wọ́ sẹ̀rífà ògbótán ọ̀yọ̀wọ́ alábàárẹ̀ òun lọ́run jẹ lọ́wọ́ o ti ń sáré káwọn ọ̀gbìn ọ̀yọ̀wọ́ mi yìí wọn náà a ṣe ìnà zinadẹ́yìnà.
2: ìnà zinadẹ́yìnà fà.

0: tu iterini kojo ma gbe bi kan terini ha
1: keina
0: credit ni
1: faina kiradita
0: eyin ya eyin okunrin faina akradita baba fi rolu to ya be se ni sina sise awa fodo ti sina awa fodo aya olohun ba wa de ya imanu kula ni kokan ju
1: inna zina deino faina kiradita
0: elomi aji wo ye pe seju meji na wa fodo nu ye pe seju meji bayi ni to ba wo e wa lale ale ni ale oto ni tawon laja balobe oto ni tala ja pade olorun lo diju al kiyama ko si eni mogun
2: allah
0: emi olorun la yusalu amma yafalu wa hum yusaluna ke yo ma wo emi olorun bayi ko si ma sabosi inipun emi olorun bo ba ja lase to ba sabosi o le segbe oba lu bo ba sabosi o le segbe olowo onulu be ba sabosi e le segbe eyin apase lu be ba sabosi e le segbe ko se ni mobo won je yin ya
3: allah
0: awa to lo gba ile o gba waji se ni gba ti o sawon afa mo gba ti o sawon nabi olorun mo o kan won afa awa afa ni awa ta di si olorun nisin o wa po nu wa to fe gun jeep o po nu wa to fe gun awon je oma abi ki won pe kan to da bi oko awon to won fi n korin lu ebo yi oma na ni awon afa fe gun nisin iro wa po laye elomi ari na si yan han iran ti ori si re yo si wu eni tin lo han eyin da ogun aye ba yin ya won wi be fe ni kan oni ko ni da fun yara yara ta lo gun aye ba ya oni nonu eni suru n te mi ri e ri to ki lori kini n tori eni ti wa ba soro ni ki lo wa leyin e awa fe we yo to ba weyin to n ba di ikuku gba ori oju mo ni ki lo wa leyin e afa ni eni suru ni da ni suru kini ogun aye oba oja edemu awa ta gbe kewu da ni e wo bi aran kewu ẹ obi aran kewu latara pe efe di ntawọn to bi wa ọda afẹ gun mọtò tí wọn ogun èyí tọrọ n bá ní orígun masida lọ bá kun ní marugbọn lọdọ ọlọwọ ẹnìkan bẹ tí onígun tí ó fi kú
3: allah
0: vibutu lọ bá kun ní dúpẹ lọdọ ọlọwọ mọlẹ prado wàrí ọkà àwọn mọtò 7.9 ta ló gun rẹ nù káyìn tó bí fọ fada rẹ wọn ogun wàá dúpẹ fọlọ ntọ yọwọ láàrin wọn tí wọn gun rẹ mọ̀mọ́ ilé ẹni tí bẹ wájú kí n wá gbé mọ́tò sí bàbá wa síjú adébágún lèmi buhari yìí náà fẹ́ gbé ẹni gbé èèyàn dókè èèyàn ó de prison yard ìgò yìí kí n kọ́kọ́ sí bàbá ìbágún lèmi náà fẹ́ gbé sa ayé bọ̀ kí n tó dáyé n ti di ayé bọ̀ kí n tó dáyé ó tún wá láṣẹ lọ́wọ́
3: bàbá
0: mi wá gbérú ọkọ̀ tí ń gùn lèmi náà fẹ́ gùn lónìí lóòótọ́ ó kéré nu sí ọlọ́run kálẹ̀ nìkan jọ́ kàgbé ẹ lọ gbé fáfá àmọ́ ká mọ́ sáré ìsakúsa aré ìsakúsa ba ayé jẹ́ nísìnyí ọwọ́ afẹ́ jẹ́ kí wọ́n máa sọ àwọn àáfàá ló kọ̀ mí àáfàá rí na wọ́n wá pọ̀jà wọ́n àáfàá díjú lọ àáfàá díjú lèmi mo rí nkankan àmọ́ mo rí ọlọ́run mo rí ọlọ́run ìkànnù àwọn aláṣẹ ọba ìpẹ àwọn afa fọwọ nàì ní mi ni nba ti lówó ní ọdún náà ìkànnù àwọn aláṣẹ ló ní àwọn fẹ ni wọn ṣàdúrà fáwọn ọkàn sì burú ọkàn bá kọ àbí kébìnrin òkè mórí náà ni mi bá ní mórí náà sàárè kọba yóò lọhùn máa lọ dá ẹ wà lé ẹ ṣàdúrà fún yín ìgbà tó wá dé mọ pa àwọn ọmọ mọ ni àwọn aláṣẹ ìlú sì ni ìkànnù àwọn aláṣẹ ìlú ni mo ní ẹ sà ago mẹ́ta òwúrọ̀ ṣe abadebe ìyàwó wọn bá jáde alhaji salamu aleykum ìsẹ́sẹ́nsì wọn ti sùn mọ́ ẹ jí wọn wọn bá jí wọn làwọn náà bá ń de gbogbo àwọn gbogbo àwọn gidigidi wọn gbé mu ní ọ ẹyin ẹ kó kínní bọ́ ta ní afẹ́ bẹ́ẹ̀ lọ́nù ni ẹ sọ fún wọn sàyẹn ní wọn kó mọ jáde àwọn eléyìí ọ̀rẹ́ abasa sọ́jọ́ wọn kó abasa. se awon le lo sun ni ah e le sun ba a jo se dile mo ni e ru alquran ni ri yi ni ruru ti o ru leri won se kankan ni adura iba be be lohun amo ko mo yi n ta n se won lo a lo sun awon ma da sa isu to ma gun oko to da ki gbo ba ya to ba wole tan mo e ru leri ni o ana aru an ke tan ke jiwa mi ba wo die agba ru e se mi gbogbo ya ti ku fo kan to to eh wo esa eh e pa lowo so wo se okay awon ni won ja aye ki aye nisin nje won ran ti awa mo bi aba so lohun ona wo la ba wa gba bo ya fa te mo sa gba fa won lola e pe wa ni e ni ojo ko ni sa e ru kokoru ileri omi tin benu ele mu ẹyin ti mọ̀gbọ́n lọ́run lẹ́fẹ́ bẹ́ẹ̀ ẹ wà gbé kòkò lé lérí ẹ sì bomi sí sínétọ̀ ẹ rù lérí bá a ti ń pè ní àwọn mọ̀láyẹ́gbọ́n ọmọ ọdún kankan bẹ́ẹ̀ kóhun náà ò lè mọ sẹ́tẹ̀ǹsì àṣẹ́bàyí làwọn àfáà ní wọ́n ṣe wàhálà àṣẹ́bàyí làwọn àfáà ń dààmú káwa oníkò ká tó rí ta wa wọ́n bá ru kòkò tí erí ẹ̀ báyìí ẹ bá parí ẹ wà ní ẹsọ kalẹ̀ omi bẹ̀lẹ́ mú ẹ wà bu díẹ̀ fún mú èyí ó ti sọ bọ́lọ́run pé ọlọ́run kò sí nǹkan kan nínú omi àmọ́wọ́ ọlọ́run ságbàdúrà rẹ̀ kó lè mọ̀ pé iṣẹ́ làwọn àfáà ń ṣe láfi ni ó ṣe wélé àwọn àfáà lóde òní wọ́n wá ń bàwọ̀ àfáà jẹ́ ẹ sì bàwọ̀ àfáà jẹ́ ẹ bara ń jẹ́ torí kálukú ló lóko tiẹ̀ nítorí ọba mọ̀mọ́ yìí pọ̀ mọ́ máa rántí pé láàmá ní àlìmá àtọ́ ìjà wàlá mọ̀ọ́kíyà lèmá mànáàtà wàlá yánfà zàlìjáde mínkàlìjáde máa rántí ibẹ̀ ni láàmá ní àlìmá àtọ́ ìjà nítorí ọba jẹ́ tiẹ̀ kọ́ sẹ́ńtò lè kọ́ fún ọ wàlá mọ̀ọ́kíyà lèmá mànáàtà nítorí ọba ní jẹ́ tiẹ̀ kọ́ sẹ́ńtò lè fún ọ kò sí wàlá ìbéyàn bá ní jẹ gómìnà tó bá sa eré àṣà yín lọ́rùn yọrọ bani ò ní jẹ kò ní débẹ ẹ wá bíọlá ni ẹ alábíọlá ni ẹ bá àdìbò fún ibà wò àbí ọwọlé ni gbogbo nàìjíríà àti ìdí irúgbò bẹẹ rí ọlọrun wá bíọlá rẹ kékeré tí ìkọọpù kan pé máa bọ nàìjíríà fún tí bàbá mu tí ní ìgúnra ọdàbọ òun ló sì wọlé òun làfà pé wọlé àmọ tíyà lè má mà náà ta nítorí ọba ní tọ́sí ọ nìkan ò lè fún ọkọ tọ́sá bí ọlá ni ọlọ́run fi jẹ́ orí rẹ̀ bọ́ ọba ti gbà yí ń gbọ́ láyé ọgbàánú ayé ẹ̀tọ́ wa lórí àwọn ayàwó òun làwa ń bá bọ̀.
1: iná ziná tẹ iná fọ iná kíra dìjà.
0: ìwọ tọ fẹ́ràn ziná tọ̀ọ̀tọ̀ ju tilé mọ́ ìwọ tọ fẹ́ràn. ẹ wọnú ọgbà ni ilé wọnú ọgbà yìí dá ilé wọnú ọgbà ilé wọnú ọgbà bó wà ní ibà ọlájáde lónìí ni ìyàwó tilé sì ń bẹ nílé ẹtọ tiẹ yóò fún ó tó sùn káàbọ tó ti sí ìyàwó ẹ lásòókè inú ẹtọ tọlọ nìkan fún ìyàwó wa ò súnmọ ìyàwó rẹ à ń lara à ń sọlá à ń láìdé à ń fẹrónìkà à ń jẹnifà. Àlẹ́ wa ń wá kí àmọ́ táwọn ọgbọ́n omi ọjẹ́ mítìpá yìí débi mẹ́sàn-án kó tó pé ó dàbí kí mo fẹ́ yó mítìpá yìí bó ti tó nìkan ọjẹ́ mẹ́sàn-án kó pé ó dàbí kó n fẹ́ yó àmọ́ ní gbọ́n ìyàwó olóyè òkúnlẹ̀ pé alájì owó àwọn ọmọ tí mo wí àti owó aṣọ wọn ìyàwó nù alájì ọmọ kí mo rí àgbo wàhálà wàhálà mo ń ṣe náà nbọ ló fẹ kí n rí owó báyẹn ìwọ náà wọ à ń fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mú mọ́ aisha ìwọ náà dá sí dis 5000 fi 4000 kún aisha bá jọ bí wọn ní alhaji ẹ̀tọ́ kọ̀ọ̀kan ó jìyà lọ́dọ̀ ọlọ́run àmọ́ orí ilé kan náà òun sì dúró báyìí alhaji last time mo sọ fún mi ní birthday mi tuesday tó ń bọ̀ yìí ni tuesday ló dẹ̀kú jọ mẹ́rin yìí ṣe àgbẹ̀ tax house àti ẹ̀ máa fún mi mo tún rí àwọn kìnnìkan tí mo fẹ́ ràn wọ́n á hàdìẹ̀ mọ́ ó lọ bí eighty báyìí ẹ̀dá òkè mi ní anybody ẹ̀yin náà ni mo ní alájẹ wà lẹ́nu ṣọlá olákì òṣà alájẹ wọn kò fún un o alájẹ wà ń fún yàwó lé ní 5000 wọn wá kó 80000 fẹ́ nìkan ẹ wá làárà lìjẹ́ nínú yóò ṣe déédé ẹ̀yin ọkùnrin a ku ọkọ lórí ìyàwó ẹ kọ tọjú ìyàwó ẹ kọ bàbàrà ìyàwó ẹ gbogbo nǹkan ọlọrun ní ara fún ìyàwó wa ọlọrun ní ẹ ra ara ara ẹ ra bra bẹnu sẹri islam rabula tó da fúyàwó rẹ ẹwà adélébọ adélébọ bí obi ọdún bíi mẹrọ ọgbà lọ títì àyà ìfún wa mọtò wọn tún wà ń wò báyìí adélébọ ọkọ ẹ tọjú ẹ ní ọba wa tó da òun náà kọ nkẹ òkè ó ṣe déédé pẹlú àwọn ọmọ ti sìn àmọ àwọn tìyàwó wa dáhùn kò ló ń jẹ eré jẹ ẹ jẹun àárọ èsì tọsán ní gàrí àti robó lálẹ gbogbo ntọ yẹ kó dúró bí tàwọn ọmọ ti ta àwọn náà kọ yàtọ síra wọn gbogbo orí bí dúró kò sóun jẹrẹ la ìyàtọ dájọ wọn sọyàwó ẹ bọ ó dàbí èbó ó ti sì wọn gbé sẹ sí mọmìláre náà nìyẹn mọmìláre ni ọkọ wọn tọjú wọn ni.
1: Inna zina deyino farina kiradita
0: ọkọ bọba tọjú a

0: ẹyin ọmọ olúwàbí ilé fẹ òfin kejìdínwádé ẹtọ ọkọ la ìwà lórí ẹwà àìbọ bẹjì àwọ òfin ẹlẹẹkejì wà látúndọ rúhùnà ìyàwó tẹ ẹ bá fẹ ẹ gbọdọ ní wọn lára.
1: nítorí yìí kú alẹ́ iná.
0: ìyàwó yìí ẹ̀yin ọkùnrin ẹ gbọdọ ní wọn la ẹ débi pé kẹ wá fúnlẹ̀ mọ́ wọn pé yàrá ilé láti yàrá ẹ̀yẹn síbí o gbọdọ débi mọ́ yàrá ẹ̀nìyẹn omi wà ń bẹ̀ self contained mo ṣe fún ẹ never má jẹ́ kí n rí ẹ kó sẹ́ as from today I'm not going to drop my key again that I'm going out. wèrè ni ọ ìwọ ọkọtọ bá ń ṣerú ẹ. àfúyàwó yẹn kọkọrọ ni yàrá ilé mi lọ́n tèmi kọkọrọ nù ẹ tún yàrá sí yóò sì tún kẹsí òun náà sì wọ yàrá rẹ yóò tún ṣe bọ́bá wà á sùn ọlọ́run ni kò sùn bẹ́ẹ̀ kó náà tan yé sí wọn nìkan kan ọmọ ayé jẹ tọba gbọn tọ́ tọ́ba gbọn tọ́ tan yé sí bí tú ni wọ́n bá gbé sí kó gbé nǹkan sí fáìfù ọmọ pẹ̀lú ibú ni ọ́ èjì àwọn ò lò kó gbé sí sísì kó gbé sí sísì kó sùn kó ti rí fáwọn ọmọ pé ẹ láìdé ẹ àgọ́ àgọ́ mẹ́ta bàbá yín dé àgọ́ káàbọ̀ ẹ jí mi ìkẹyàtọ̀.

0: Al-Qur'ani ni e ma ba won alul kitab awon ta fun ni iwe abi awon ti won lo iwe oro alul kitab ko se alul kitab ni na inu tira ti mo gbe lowo yi nkan kan wa ti won so nbe ti tun pointi oro kan wa ti mo fe point nbi ni npa ti won soro alul kitab alul kitab olorun ba ni wala tujadi lu alal kitabi e ma ba awon ti won fun ni iwe ni e ma ba won ma hagiwo oro esin e ma ba won ma fa oro esin e ma ba won ma se fanfa lori oro esin
1: illa billati ya asanu
0: te ba wa se ko je billazi ya asan ko je ni ona ti o se kini o to re wa julo awon oro te ma fi ba won so ko je oro to re wa ko ma je ona ebu ko ma je ona ti o ma ko iyepere te ma wa jo bu anabi ara yin ko ma je be illa lazina sallamu minhum aya fi awon ti o je wipe ninu won awon ti nu won ti won tun won ti nu won ti sonu jina jina ta ba tu wa pade iru awon won ni na in ti ke wi ni pe amanna billasi unsila ilaina e so fun won pe awa gbagbo billasi unsila ilaina awa ni gbagbo ninu iwe ti won fun awa tan fun anabi wa tin sha alqur'ani wa unzila ilaikum bi an lonu iwe ti won so kale feyin na awa se kini o awa na atun ni gbagbo si nitori pe wa ilahu na wa ilahukum wa it our lord your lord is the same one god olohun wa olohun ti yin na eyo kan soso ni awa si submit ara wa folohun na egbon ti qur'ani wi olohun o pe meji olohun wa na lolohun yin ehn o wa ni ninu aya yi ti won ka tan yi o je amo wi pe ni a gbodo ma soro ti o da nipa esin kristiani a gbodo ma foro odi ba won soro ta ba fe ba won se debate abi comparison o bo lo je lona to rewa ti o ni mu alebu dani fun ti won gbe dani inu aya mi oni udu ila sabili rabbika bil ikmati wal mawizati alhasanati wajadilhum billati ya asan oni e pepe soju ona olohun oba bil ikma pelu alqurani alqurani ni nje ikma ki nse pepe logbon ori ogbon ori elomi idoti wal mawizati alhasana kaisi ma lo wa si to ba rewa ninu hadisi anabi wajadilhum billati ya asan te ba fe engage won ni dialogue ni oro ni debate e je ko je ona ti o rewa ti o ni ma mu pe e n bu enu atelu nti won gbe dani ko bo lo mu dani be ini so alul kitab awon alul kitabi awon na ni awon kristiani ta nri le ni o atawon ju anabi so hadisi kan sallallahu alaihi wasallam woni gbati woni kana abu hurairah lo gba wa woni kana alul kitab yakrauna tawrata bil abraniya oni awon alul kitab won ma ka tawra bil abraniya pelu ede eberu nitori pe atawra te ri ni originally hebrew lo wa ki se english ki si se latin won pada translate e si latin ni ta ba ti wa nka ni ede eberu ni yufasiruna bil arabia won ma wa tumo re fun awon ara makkah fun awon ara medina won ma tumo re pelu ede larubawa awon ka pelu ede eberu won tumo re lede larubawa le alil islam fun awon muslimi anabi wa so fun awon muslimi to je jama re pe la tusaddiqu alal kitab wa la tukadhibuhum wa qulu amanna billahi wa kayani pe wa qulu amanna bil ladzi unzila ilayna wa unzila ilaykum oni e ma so pe ododo ni nti won wi yen o gbogbo nti won ba nka fun yin ninu iwe ti won gbe dani ni ton ba to ti ba ti je pe won tumo re fun yin ni e ma pe lododo wala tukadhibu e ma so pe ro ni won pa e wo eko e ma so pe ododo ni won wi e ma si so pe iro ni won wi nti ke sa ma so ni pe amanna bil ladhi unsila ilayna wa unzila ilaykum awa ni gbagbo ninu eyi ti won so kale fun wa tin sha alquran a si tin ni gbagbo ninu eyi ti won so kale fun yin buyun le wa ntun ni o boya nkan le ntun ni o awo o se kini awo o fe mo sugbon nti won so kale fun yin ta fi n pe yin alul kitab ani gbagbo nu e ani gbagbo si buyun ko le wa ntun mo o buyun ko le translate o wallahu alam o ku yin o ko lohun egbon ta nabi fi ko wa nbe sallallahu alaihi wasallam ki n se pa lo ma wa ba won ja tabi a ma wa bu enu atelu esin won a ma wa se a ma te esin won loju a ma se won yaka yaka esin won o ni a se ba won te ba fe engage won lona to se kini lona to rewa ni jo ti awa musulumi njo ta ti di nkan njo ta si wa lole se bi ijoba kristeni lo tewo gba musulumi nile to je ile awon kristeni to ba be je oba kristeni ta npe ni ilu ta npe ni abashani abisinia ni jona abisinia nbe londa roman empire ilu na o ti dilu awon kristeni ni govern re lekini lekeji won gba musulumi lalejo ni ijira alakoko ti won kokoko ma se leyin ti aya to wa ni suratu zumar aya ke wa ni suratu zumar to ni lil ladina asanu fi hadhihi dunya asanatun wa ardu la yuwasihatun inma yuwafa sabiruna ajrahum bi ghairi isabin oni awon ti won ba se daada ni aye yi olorun ba ni won gbesan lorun o wa ni aridu lai wa siya iyan kankan won ni excuse lati so pe won fi ni rankan won won fi sin lohun ile olohun fe o bibi kan bi won ba gba ye lalejo nbe lo bo mi leyin taaya isokale ni anabi muhammad sallallahu alaihi wasallam nitori ipo ti mo pe oba to je oba sin abasha asima to n pe ni anajashi title re ohun ni malikul abasha malikun adil oba ti o ye pe ki isabo si fenikeni ni la yuzlamu indahu ahad gbogbo eni o ba dodo re justice lo nto won ma ri gba christian si lo ba na ta'amara lil muslimina an yu'adiru ila al abasha firaran bi din min al fitan anabi wa yan da fun awon muslimi ni pe to tinira iba ti poju maka e ma lo si abisinia lodo oba to je oba ilu oba christian yi e ma lo be e ma lo be nigba to wa di osu rajab lodun karun ta nabi bere ija nabi maka awon kan ni awon musulumi won gbera won lo si ilu na won je okunrin 12 obirin 4 gugu e je 16 lara awon usman ibn affan nbe atohun ati yawo re ije omo nabi wa muhammad sallallahu alaihi wasallam pe ni ruka na wa lara awon to tele won ti won fi lo si ilu awon kristiani omo anabi lo si ilu kristiani won si tewo gba won lalejo nbe won se won daada won fi aje won fara ni won ki lo wa de ta wa muslimi o ma wa ri kristiani le ni gege bi wi pe ata omi atina ngba ti won de be won gba won lalejo ni jo na ohun ka aye awon ti won lonu ngba to tun wa pada wa ya awon mi tun pada gbera awon mi yen won je 80 okunrin 80 men ni won gbera njo na to ba je pe wa ka amaru bun yasir ma yo ma je 80 tori pe won doubt pe amaru lo abi o lo ta ba ka mo okun yo je 79 awon obirin ti won lo njo na je samani ashara 18 awon kan ni 19 ni awon obirin ti won lo ni jira elekeji ti won tu lo ilu ni ngba awon ri pe awon ta kokko lo won de ni fire bale e wa dura awon to pada gbera lelekeji bi 98 si 99 la won to pada lo lelekeji yi ni jira elekeji yi si ilu oba kristiani yi ngba to wa di pe awon keferi maka won wa gbo wi pe awon muslimi ti n pade ifaya bale o ni abisinia o oba yen ti n tewo gba won lalejo kina wa se won wa yan ambassador won meji ikan je amuru oma asi ikeji nje abdullah ibn hubay bin abi rabiha won ani n to sele ni pe eko gift to po dani lati le fi fa oju oba yen mara e wa so fun wi pe to gbogbo awon muslimi ti won wo lu re yen o ko li won pada si maka ka won keyin mejeji te wa yi ke je ni ti o lead won pada si lu maka kan wa hand over won fun awon ijoba kefiri maka ngba ta won tin wa de awon ambassador yen ti won de ni won ni won wa wole won lo ba oba najashi oba abisinia to joba kristeni won lo rojo won ti rojo beri beri awon delegate muslimi ti wa gbo yipe to awon people yi ti wa n palace won ti rojo o jafaru omo abi talib to je inu awon omo egban nabi aburo sayyidina ali lohun na ba gbera na awon muslimi ti nbenbe njo na lo ba gbera latenu ona lo ti paru pe yes tazinu aleika hizbullah awon ijo olohun na fe wole o oba yen wa gbo ariwo re oni muru aza so ya faliaud kalamu eso feni to soro yen pe ko tun to wi yen wi won wa wi fun o ba to tun wi pe awa ijo olohun na fe wole awa na ni ta fe so oba yen wa dahun oni li yadkhulu eni won wole bi idnillahi wa zimmatihi pelu yon da olohun kan wole fadaqalu awon muslimi wa wole awon delegate muslimi awon muslimi na yan delegate wa si palace won wole ngba won wa wole lam yasjudu lahu gbogbo eni to ba wole si afin oba yi ni o do bale ka bi esi o mo yi ka otun mo yi ka osi ka de o pe lori ki bata o pe lese kesin oba o je ko pe kirukere o pe lowo ngba ta won wole won do bale won se ka de o pe lori in ti won wi na ni pe assalamu alaikum alafia fun yin oba yi wan bi won ma mana akun ma tasjudu lahu ma tasjudu li ki lo mu yin teyin o do bale ngba te debi on wa dahun inna ma nasjudu lillahi alladhi khalaqaka wa mulikaka ta wa o ba fori kan le fun kankan yo je folohun oba to da iwo fun rara re to si da o la re innama kanat tilka ta'iyalana wa nanu na'budul awsan ni awana ma fori kan le fun oba loba loba tele tele ama nigba ti anabi ti won tori re n ba wa aso tai to de saarin wa amara nabi ta'iyya allati radiya allah win to wi fun ana ni pe ki tolohun ba yonu sini kan ni ka ma lo which is assalam alaikum una la si ti wiun tori pe iyya to alil janna inna la qada du lati ma fi kirawa ta ba se kini o ta ba dal janna oba yen wa tun joko joko ele igba kin tun o si mo pe nti won wiun ododo ni tori pe bi ti nbe ninu ataura ati injila nu pe wo gbono fori kan le fun enikeni faqala ayukumul atif yastazin o ani taleni na ninu yin tin pariwo lenu ona pe awon ijo mo olohun fe wole jafaru o wa da oni hana o le mi ni mo soro ni fatakallam oni iwo na ni ko se agbenu so fun gbogbo awon eyan yin qala jafaru wa ni innaka malikun la yaslu indaka kasratul kalami wala zulm wa ana uibu an ajiba an ashabi oni mo iwo oba wo oba yi iyan o gboro ma rojojun waju re enikeni o si gbolo fabosi soro ni waju re gbogbo eyin o ba soro waju re ododo lo gbolo so o ani to mo gbèrò láti máa fèsì fún gbogbo àwọn mùsùlùmí èmi ní fèsì lórí ọ̀rọ̀ wọn. Ó ní àwọn méjì tí wọ́n wá láti Mecca tán jẹ́ kéfèrí Mecca yìí. Mo fẹ́ kẹ́nìkan nínú wọn náà máa fèsì on behalf of gbogbo wọn. Rọ̀bà ni Fakọ́lá Amúrù lè Jaafar. Amúrù tó jẹ́ ìkànnà àwọn àmbásádọ̀ kéfèrí Mecca ó wá sọ fún Jaafar pé takalam sọ̀rọ̀ ẹnu ẹ. Jaafar wá ń sọ fún ọba Najashi ó ní Salihu Abidun Nanu Arab. Bá ń kábíyèsí Ọlọ́run járí yín pẹ́ o. Ẹ bá ń béèrè lọ ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn wọ̀nyí tí wọ́n wá láti Mecca yìí pé ṣé ẹrú la jẹ́ àbí olómìnira. Tó bá jẹ́ pé ẹrú la jẹ́ nílùú Mecca tá a ti wá ẹni kí wọ́n máa kó wa lọ. Kán lọ dá wa padà fáwọn olówó wa. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kò sí ẹrú nínú wa ẹbí wọn léèrè. Àní Amúrù ọmọ Amúrù wa dáhùn ó ní àárárùn kiram olómìnira ni kódà ẹni àpọ́nlé ni ẹ kì í ṣerú only point number one ṣe é gbọ́ o. Àárọ̀kìnà dáàmọ̀n bìgẹ́rẹ̀ akin fayokita sumina Mecca tá a ti wá ìjà pààyàn lọ́hùn-ún ká tó kúrò tó fi wá jẹ́ wípé àtọ́sí pé kẹ́ ẹ kó wa padà bóyá kán lọ pa wá. Ó tún dáhùn ó ní la kọ́tọ̀rọ̀. Pààyàn kábíyèsí ẹ̀ ń gbọ́ di méjì. Fàálì akadìnà àmúwàlà nẹ́ẹ̀sì bìgẹ́rẹ̀ akin fàálì ìnà kọ́dọ̀ wà ǹjẹ́ àlú jìbìtì tá a ṣe gbájú ẹ̀ Mecca ká tó kúrò ṣẹ́nikẹ́ni inú wa ṣe gbájú ẹ̀ ṣógbó owó olówó lọ́nà àìtọ́ tó fi wá jẹ́ pètò adùngbèsè ẹgbọ̀lọ̀ dá wa padà sí Mecca. Ó tún dáhùn ní fàálì akérọ̀t ẹ̀ gbowó olówó lọ bá bá lanu kalẹ̀ pé so fama tetlubu na minimum anyone kin seru anyone paayan anyone jagbese kile wa nfe lodo won kola ni delegate awon kafiri Mecca wa da won ni kunanan wa ala amrin waidin ala dini abaina atawa atawon gbogbo wa jo nsesin kan na tele tele ni esin awon baba wa nta ba lo awon baba wa gbogbo wa jo nse fatara ku dhalika watabawu gairahu lekan na na ba fi esin awon baba wa le na wa lo wa lo nse esin mi o ba yi wa ni ma hadha alladhi kuntum alayhi wa man alladhi tabatumuhum ni o ba yin wa koju si awon muslimi kini inti eyin tun tele nisin ati pe esin wo le nsin tele tele ni Jaafar ba dahun ó ní àmọ́ lẹ́dí kùnà àléyì fọ̀tàràkìnà wàwádìínú ṣèitọ́ọ̀nù èyí tá à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ti wí lóòótọ́ ni àjọ ń ṣe ìbọ̀rìṣà ni ẹ̀sìn sátánì a sì ti filẹ̀ kùnà nakfuru billah wa na'budu lijara tẹ́lẹ̀tẹ́lẹ̀ àsìn lọ́hùn òkúta là ń sìn wà àmọ́ lẹ́dí tààwọ́nà ilé ìfàdínú láyà alìsílám àmọ́ nílì a rí wípé kò dáa ká máa ṣe léyìn ni àwa padà síbi ẹ̀sìn ọlọ́run àjùwọ́jù sẹ́lẹ̀ fọlọ́hùn já ànábí ìmínà láyé rọ̀súlù wa kitab léni òjíṣẹ́ ọlọ́run kan ti dé sáàrin wa ó sì tún mú ìwé ọlọ́run ó fi ń jíṣẹ́ fún wa mislu kitab ibn mariam irú ìwé tó mú wa irú ìwé tọ́lọ́hun irú ìwé tí ọmọ maria mú wa fẹ̀yìn náà ìwé tó sì ń mú wa ni ó papọ̀ mọ́ ti ọmọ maria fakọ́lá takalam tabi amurin adim fa'ala rislik ọba yìí ni ibi ó bọ́rọ̀ dé o ti sọ̀rọ̀ ńlá o tó o bá mọ̀ pé o sọ̀rọ̀ o ti sọ̀rọ̀ o òun sọ pé ìwé tí ànábì òjíṣẹ́ tó ń kà fún yín ó papọ̀ mọ́tọ́ mọ́ maria dúró bó ti dúró òun ò lọ. Ọba yìí wá ránṣẹ́ bidọ́rbì nàkúùs pé kí wọ́n lọ lu aago òlú aago tí wọ́n máa ń lù níwájú tẹ́ḿpìlì oníkan lọ lù bọ́n tó bá ti lu aago yẹn gbogbo ìlú máa darí wá sí palace fàtàmà ilé ikú lukì sí ìsìnwárọ gbogbo àwọn bíṣọ́ọ̀bù gbogbo àwọn pétráàkì àwọn nǹkan gbogbo wọn bá darí dé sí ààfin ọba yìí fàkọ́ọ̀lẹ̀ láhùn ọba yìí wá bí wọ́n léèrè ushidikum allah alladhi anzala al-injila ala isa mo bẹ̀yìn pẹ̀lú ọba tó sọ gospel kalẹ̀ fún jésù mo fowókọ ọba náà bẹ̀yìn altẹ̀jìdú nàbẹ́yìn isa wàbẹ́yìn alkiyama nàbẹ́yìn Ǹjẹ́ ànábì kan, ǹjẹ́ òjíṣẹ́ kan máa wá sáyé lẹ́yìn tí Jésù ti lọ ṣáájú kí ayé tó parẹ́? Ǹjẹ́ ẹ rí àkọọ́lẹ̀ pé òjíṣẹ́ kan ó tún wá? Kọlù aláhùnmọ̀ náà. Gbogbo àwọn bíṣọ́ọ̀bù yìí, àwọn nǹkan kan náà bá dá wọn ní àwọn fọlọ́wọn ọba búra lódodo ni. Òjíṣẹ́ kan ń bọ̀ lẹ́yìn Jésù, kálíkì yámọ̀ tó tó. Kọlà bá ṣára náà bí ìsà, wọ́n ní bẹ́ẹ̀ ni. Kódà Jésù sọ̀rọ̀ rẹ̀ fún àwọn wípé ń bọ̀ wá. Ó sì sọ fún wa pé mẹ́ni àmọ̀nàbí fakọ̀d àmọ̀nàbí. Ẹnikẹ́ni tó bá gba òjíṣẹ́ náà gbọ́, ó ti gba èmi náà gbọ́. Wọ́n mọ̀ ń káfara bí fakọ̀d káfara bí. Ẹni tí ò bá sì gba òjíṣẹ́ náà gbọ́, kò gba èmi Jésù náà gbọ́ nù. Ní tí Jésù wí fáwọn ẹgbẹ́ ọlọ́run bá tóbi. Fakọ́lá Nàjà Ṣìlì Jáfar, ó wá padà kọjú sí Jáfar, ọmọ ẹ̀gbọ́n ànábì, ọmọ ẹ̀gbọ́n bàbá ànábì Muhammad. Ó ní máa dà yàkúrò lákùn àdà rọ́jùl. Ẹni tó pè lójíṣẹ́ ẹyin tó dé wá bá yín, kí ni ti ń sọ fún yín? Wà máa yá amúrukùn bíi, kí làwọn nǹkan tó ní kẹ́ ẹ máa ṣe? Wà máa yẹ̀ ní àkùn ánìwù, kí làwọn nǹkan tó ní kẹ́ ẹ máa ṣe mọ́? Mo fẹ́ gbọ́. Fakọ́lá ni Jáfàrù bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀, yékìrà wo àléyìn náà kìtàbà lọ́ọ̀yì wà yá àmúrú náà bílẹ̀ máa rú fún wa yẹn náà ní àdìlì Munkar. Ó ní òun tọkùnrin yìí ń wí fún wa, òun náà ni pé ó ń ka ọ̀rọ̀ Ọlọ́run fún wa. Tá a gbọ́ rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nílùú wa ní Mẹ́kà, ó ń kà á fún wa. Ń sì ń sọ fún wa pé ká máa ṣiṣẹ́ eré, ń sì ń sọ fún wa pé ká jáwọ́ níbi ìwà abú. Wà yá àmúrú náà bí Úsìnì lè jì wáyì, ó ní ká máa fi ìwà dáadáa bá àwọn níbọ̀ wa, àwọn ará àdúgbò wa lò. Wàsílátọ̀ Rahim, ó sì ń sọ fún wa wípé ká máa kó ẹbí pọ̀, ká má jẹ́ kí okun ẹbí ó já nínú tó ń pa wá láṣẹ rẹ̀ rí. Wàbírí Yetim, ó sì ń sọ fún wa pé ká máa ṣe dáadáa sáwọn ọmọ òrukàn. Ọmọ tí ò níyà tí ò ní bàbá, àbí tó níyà tí ò ní bàbá, àbí tó ní bàbá tí ò níyà, ó ní a máa tọ́jú wọn, ká má jẹ́ kí ìyàwó jẹ wọn, ká má sì jókòó lé ẹ̀tọ́ ọmọ òrukàn. Àwọn ọ̀rọ̀ tí ń sọ fún wa rèé o. Tá a gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó dé. Wàyá àmúrú náà bí an tá abúdà láà bí an na abúdà láà, ó sì sọ pé ká má sin èrè mọ́, ká má sin òòṣà mọ́, ká má sin òkúta mọ́, pọ́lọ̀ nìkan ni ká máa sìn. Wá dáwú láṣẹ rí kàláwò, ká má fi orogún kankan kun. Fakọ́lá ìkìrà mímọ yẹ́kìrà ọlákùn, mímọ yẹ́kìrà wàlẹ́kùn. Ọba yẹn wá ní ó tó. Ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ sọ pé ń kà fún yín o, èmi náà fẹ́ gbọ́, kàá kí n gbọ́. Fakọ́rọ̀ a súra tayilẹ̀ ànkàbúùtì wa rom. Níjà Fàrù bá ka súra méjì kan nínú Àlùkùránì. Nínú àwọn súra tán ti kà tó ti sọ̀kalẹ̀ ńjọ́ náà, ó ka súra tó lẹ̀ ànkàbúùtì. Ó sì ka súra tá à ń ṣe tẹ̀fùsírù rẹ̀ lọ́wọ́ yìí, súra tó rom, ó kà. Nítorí pé súra méjèèjì yìí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn kíni o, àwọn kìrìtẹ́nì. Súra yẹn ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀sìn kìrìtẹ́nìtì. Àwọn tó sì ń bá sọ̀rọ̀ yìí, àwọn aráàlú tó ń bá sọ̀rọ̀ àwọn òwò ni àwọn kìrìtẹ́nì ni wọ́n. Súra tó rom, ó wà lára súra tó kà ń jọ náà. Nígbà tó wá kà fàfá àdọ̀tí àìná ànàjáàṣì. Bó ti ń ka súra yìí lọ, ló ń ka lọ báyìí. Ọba yìí tó jẹ́ ọba kìrìtẹ́nì, ó sì bú sẹ́kún. Omi sì bẹ̀rẹ̀ sí ní dà lójú rẹ̀. Wakọ́lá Sidina min Azal Adisi Tọ́yìb. Ó ní túbọ̀ ka nítorí pé bí n ti ń kàún náà ni wọ́n ń túmọ̀ rẹ̀ fún ọba yìí. Ó wá ní ọ̀rọ̀ tó ń kà yìí máa dùn púpọ̀. Túbọ̀ kà mí fún wa ká gbọ́ sósìkù. Fakọ́ra àléyìn Súrat al-Kaf. Jáfàrù bá tún bọ́ sínú Súrat al-Kaf ló bá tún kà á. Nítorí pé Súrat al-Kaf náà ó sọ ọ̀rọ̀ àwọn kìrìtẹ́nì kan tí àwọn aráàlú kan tó pasikúùtì wọn. Àwọn tá à ń pè ní Abule Kaf, ẹlòmíì ò mọ̀ pé kìrìtẹ́nì ni wọ́n. Gbogbo ọjọ́ jimọ̀ rẹ lómi nǹka Súrat al-Kaf ni ó gbé kúrò ní ìsọ́jú. Alhamdulilayi alladhi anzala ala abdil kitaba wa lam yaj'al lahu iwaja. Súrat al-Kaf tó ń kà, àwọn Abule Kaf kìrìtẹ́nì ni wọ́n. Ọba àlú kan tó jẹ́ ọba Borisa ló fẹ́ fi tipátipá mú wọn kúrò nínú ẹ̀sìn kìrìtẹ́nì, ó fẹ́ mú wọn wọnú Borisa. Wọ́n wá sá kúrò lù ú ní kéèsì yẹn fi ṣẹlẹ̀. Ó wá kasúra yìí náà, nígbà tó kasúra yìí ni arada amuru an yugdiba an-najashi ni eni to je ambassador awon keferi meka o wa fe soro to bi je wi pe oba yen ma binu si awon musulumi o ni inaw yastumuna isa wa ummu madam lohun o awon to won yi won bu Jesus Christ won bu Mary to je ya re inu we won ti won ka o wa be o ibi ti won ti bu Jesus ibi ti won ti bu Maria o wa ninu we won fakola oba yen wa oba yen ba tun joko joko ebo ma takuluna fi Isa kini ti iwe yin so nipa Jesu ati mama re fakoro alehim suratu maryam surata maryam ni jafaru ba be lo ba bo sinu suratu maryam chapter ta pe akole re ni suratu maryam lo ba bere sinu ka falamma ata ala dhikri isa wa ummi rafa najashi bakshatan min siwaki qadra ma yukadhi ala ayn fakola wallahi ma sa'ada almasihu ala ma takuluna nakira nigba ti o wa ti o di wi pe won ka sura na ti won bere si ni ka oro Jesu ati oro Maria ninu sura yi oba yen wa na igi pako kan o na soke o wa ni oni mo fo Olorun oba bura oni gbogbo nti Jesu so fun wa ko yato si nti won ka yi ewu awon ewu ilu yi ewu bi ilu yi ti ri ewu.

0: ẹ̀yin ti ọlá ìlàndì a kì í níbẹ̀ yẹn o.
1: Omi jíba lẹ́lẹ̀ nìkan tó ń yọ.
0: Àǹbà bàá wa àwọn alátìlẹyìn wa ní orílẹ̀-èdè United States of America. À ń bí bàbá wa àwọn ẹni bí ẹni nù o. Bàbá wa Sàmínú ọmọ Adépọ̀jù ọmọ Èrúwà. Èrúwà òjòkó agbẹdúdú orí òkèlè ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọlérúwà gbé ní dájọ́ wọn. Báà mi tó lọ́mọ Mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo de àsìgbà lọ́nà tó mú. Bàbá lọmọ ewúrẹ́ gbúrúgbẹ́ tó sọnù lóhùn wọn ní ẹ mọ́mú lọ́mọ bàbá tanísẹ̀ gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́. Bàbá tanísẹ̀ gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Àkúkọ́ gàgàrà tó tún sọnù lóhùn. Bàbá ní ẹ mọ́mú lọ́mọ bàbá tanísẹ̀ gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Tani ń gbádìí. Bàbá ní ọmọbìnrin tó bá tó pupa rọ̀gọ̀dọ̀ rọ̀gọ̀dọ̀. Ẹyin àpọ́n bepo rẹ adúmára dán ẹlẹ́yin ìjọ ẹ̀gẹ́ torí lògòlògò yumi alagba tumi alagba. Ẹyin tó tún wá jẹ́ àwọn obìnrin tó dáa tí wà wọ́n dáa. Bàbá ní ẹyin o ẹyin irú àwọn èèyàn lẹ́lẹ́ máa fi lọ àwọn.
1: Wọ́n lódún yàtì yàtì.
0: Bàbá yìí ṣajínigbé o. Ọ̀rọ̀ mi ò tí ì wọ́n ayé yìí. Àwọn alátìlẹyìn wa nù o bàbá mi dáadáa bàbá Sàmínú ọmọ Adépọ̀jù ní California ní United States of America àti ìyàwó wọn Miriam Simkins. Mo tún fi fò bẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi nílùú Èbó tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dáko wọn. Bàbá mi fà táì bá mi délé.

0: London.
1: Bàbá mi Fàtà Ìbándélé nílùú Amẹ́ríkà lọ́hùn.
0: Mo máa wọn tèmi because wọ́n ti dá mi mọ̀ bí owó.
1: Ǹjẹ́ Olúṣọlá kọ́ náà ni ó àpèjá ọkọ wọn náà ni Olúṣọlá. Ẹ gbọ́ sí Adéyinka Ọlásùnkànmí, ẹni tó ní ìkànnì ajíṣẹ́ bí ọ̀yọ́ rédíò sí mo wá kiri ní gbòòrò ayé ni. Ibikíbi náà, ibikíbi tèmi náà bá lọ, tí mo bá lọ, wọ́n ti dá mi mọ̀ bí owó. Wọ́n ti dá mi mọ̀ bí owó. Bí n bá wá délùú Èbó ẹgbọ́, ẹni tí mo wá kiri ní gbòòrò ayé ni, tí wọ́n ní jáde sí àní. Ẹyin ti Aláìláńd, ṣé tí mo bá dé bẹ́ẹ̀ ṣe ní yọjú sí mi ni. Ẹyin ti a ní Canada, tá a bá tún dọ́dọ̀ yín, tá a dọ́dọ̀ yín gbọ́, ṣe máa sọ páwa náà kiri ní gbòòrò ayé ni, ṣe ní yọjú sí àní. Ẹ ti dá wa mọ̀ bí owó ni.
0: Níkibi tí mo bá lọ bá sọ wọn.
1: Ara àwọn tí a tán fẹ́ràn wa tán gbádùn wa tán kó wa jẹ Ross Ross.
0: Jẹlujà mi agaga ìlú Island.
1: Ẹgbọ́ Island níbẹ̀ yẹn.
0: Mo máa
1: wọ́n dẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láta Island.
0: Because wọ́n ti dá mi hàn bí owó.
2: Delubọ́.
0: Náà wọ́n ti dá mi hàn bí owó.
1: Ká tó wá sọ Nàìjíríà ní ti a ní àyín nílùú Ọ̀yọ́ wá àyín.

Ẹgbọ́n lè ṣẹ wà tẹ́ bá gbẹ mọ́sálà ìgbọ́ wa ooo. Ẹgbọ́n lè ṣẹ wà o ege. Àní ẹgbọ́n lè ṣẹ wà o ajíṣe bí ọ̀yọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ bá rí lìǹkì wa ẹgbọ́n lè ṣẹ wà. Lẹ́yìnká ẹgbọ́n lè ṣẹ wà. Tẹ́ bá ti rí lìǹkì wa kẹ́ẹ̀kí kẹ́ẹ̀kẹ́ mọ̀ gbọ́ wa ooo. Ìgbàbí kankan serious.

A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹyìn wa tó yà wá náà. A ti ń ṣe ìgbìyànjú bí a ṣe studio wa tí ó fi tábí máa mú ètò wá fún yín ní òrèkóòrè. Àwọn alátìlẹyìn wa bíi Bàbá Sàmínú Adépọ̀jù, alátìlẹyìn wa bíi Bàbá Fatai Bamidélé, àwọn bíi Fatai Lamidi, Bàbá Fatai Lamidi, àwọn bíi Asiru Amadu Etiri Multipurpose Fẹ́jọ nílùú Pàkó, àwọn bíi Bàbá wa Basiru Adẹ́nira, àwọn bíi Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital ọmọ Ìbàdàn nílùú Ilúyọ̀lé, àwọn bíi Màmá wa Fúnmi Kẹ́mi. Àwọn èèyàn wa pọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan, Azeez Sarafadeen Ọlá Ìyá, artist Michael Awosola Angelo Látàbújá, ọmọ Èkìtì, Mọ́lẹ́kìtì làwọn níjọ ní sọ fún Mọ́lẹ́kìtì làwọn ò sì pé kò làwọn gbé dàgbà. Àbújá wa ni àwọn bí Àbújá làwọn bí ṣe lébà. Gbogbo àwọn alátìlẹyìn wa látòkè dókè, gbogbo ibi táwọn èèyàn ti ń ràn wá lọ́wọ́. Afọlábí Nurudeen Alaro, ọmọ ọba Ládìbò Olùmúyídínì Adékúnlé Lọ́yọ̀ Ayín, gbogbo àwọn tó ń ràn wá lọ́wọ́. A ti ń ṣàdá, a ti ń ṣe setup yẹn díẹ̀ díẹ̀. Ẹyin tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ń ṣe gbogbo ètẹ́ ń gbọ́ yìí o, ètẹ́ ń gbọ́ lọ́wọ́ ìgànnà orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo ti ń ṣe àti ní stúdíò kankan. Ṣùgbọ́n ìdíkàlùkù bá ní kọ́mọ gbogbo ìlú ẹ̀ga làbí ń gbìyànjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ làbí ń ṣe gbogbo eléyìí. Bẹ́ẹ̀ lọ Facebook wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ là ń lò. Àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn wọ́n ti wá ń ràn á lọ́wọ́. Iná ṣe ń fún wa ní tọrọ kọ́bọ̀ pé ká máa fi ṣe díẹ̀ díẹ̀ ní báwo ìpúṣe mà ti ṣe fi bọ́jú. Mo ti ní rúùmù kan tí mo fẹ́ tá a fẹ́ lò tó ti wà ńlẹ̀ tóun ti rẹ́dì. Bàbá Sàmínú wọ́n ti fún wa lówó mixa àti ra àwọn máikrófóònù díẹ̀, àti ra máikrófóòn stand tàbí lè hang máikrófóòn. Ní ọ̀sẹ̀ tó lọ kọjá ìlàyẹsẹ̀ gbé tébù tá a fẹ́ mọ́ lò wọlé, ó tún wá pò ó kù nìkan ro tẹ́yìn náà bá fẹ́ fi ràn án lọ. A nílò jẹnẹrétọ̀, a ti ń ṣe àwọn àga àjókòó náà ní díẹ̀ díẹ̀ bí ọwọ́ ìpúṣẹ mà ti ṣe fi bọ́jú. A ti ra webcam tá a lò, ṣùgbọ́n a nílò kọ̀mpútà. Bẹ́ẹ̀ bá lálòkù ti ń ṣiṣẹ́ dáadáa tá ẹ lè bọ́ a gbà o. Ẹ̀yin ẹ̀kan sọ́ọ̀sì mi látọ̀ọ̀kan ń bẹ̀ wàhálà ẹ̀yin hàn ní hàn a sì mọ ọ̀pọ̀ rere tí náà tá a mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín lójoojúmọ́. Ọpẹ́ olóore àdáǹdá tán ni o. Gbogbo ìgbà àtẹni ó bùn wá ní 1000 àtẹni ó bùn wá 500 làwa máa ń kí ni gbogbo ìgbà. Gbogbo ìgbà tá a bá ti ń kí àwọn alátìlẹyìn wa la máa rántí gbogbo wọn. Ọlọ́run ọba níjọ́ tá a bá tún wá rántí yín nínú àdúrà torí àwọn èsì a máa ṣàdúrà fún yín lójoojúmọ́. Ọlọ́run ọba yóò mọ tún jẹ́ kádu ọba yín ò tọ́rẹ́ yín ti si ore fún wa. Ọlọ́run ọba yóò mọ wà pẹ̀lú yín o. Iṣẹ́ ẹ̀ ń ṣe yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́. Toro kí nígbà ìlàdí ẹ̀ bò pè mọ́ o, torí nígbà nígbà ìtẹ́ ẹ ṣe fáwà yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ń kọ́ ilẹ̀ wa náà. Níbo ni stúdíò yín wà torí pé kètì rẹ di kọjá lè mọ́ sọ. A fẹ́ mọ wá sọ́dọ̀ àwọn náà fẹ́ mọ wá ṣètò kíní kan. Àìmọye talent làwọn náà fẹ́ mọ wá sókèsì ara wọn ní àyè. Níwọ̀n bá àgbà tẹ́yìn ràn á lọ́wọ́ yìí, àwa náà ó tún fa àwọn míì náà lọ́wọ́ sókè. Àwọn ilé ìbò sì bọ̀, ẹ mọ̀ bínú tí ìbò bá fẹ́ yọ ńléyìn mí ọlọ́sùn kúrò lówó ni o. Wọ́n ní a candle doesn't lose a light by lighting up another candle. Ìmọ́lẹ̀ ó fi pọ̀ ni o. Tèmi bá ní, tẹ́yìn ní, táwọn ní. Kò ní sẹ́ni tí wọ́n mọ tọrọ ọlọ́wọ́ ara wọn. Làwọn bàbá wa fi bọ̀ wọ́n ní àjọjọ òdùnbẹ́ nìkan ò bá ní. Ṣùgbọ́n tẹ́yìn bá ti ṣe yí tásọ́lẹ́ tẹ́yìn ṣe fáwọn àwa náà tún ṣe fáwọn míì. Bá a ṣe ń ṣe nù. To whom much is given, much is also expected of them. Adéyinka Ọlásùnkànmí ló kọ̀ mí ò pàpín baálẹ̀ fìlà. Ìlàsà àròkò ní mi ti sọ lórí ọbẹ̀ nínú àwòtán gan. Adéyinka Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà. Gbogbo ìṣe tí àwa náà mọ̀ fi ń ṣe dáadáa ni o. Báwa gbọ́n ṣe tún ní gátà nígòyí. Níwọ̀n bá àwọn táwọn alátìlẹyìn wa ń ṣe sọ́dọ̀ wọn, àwa náà tún ń ṣe sáwọn sọ́dọ̀ àwọn ẹlòmíín bó ṣe wà nù o. Torí àmọ̀júra wa lọ ni, kì í ṣe ti ọ̀rọ̀ jàkadì, kì í ṣe tàsọ̀dùn. Àjùra wa lọ, àmọ̀júra wa lọ ni. Ǹjẹ́ lánìkan náà kan èsì níwọ̀ ẹ̀sìn? Ǹjẹ́ mi ní ẹlòmíín ò ní? Ǹjẹ́ ẹlòmíín ní? Èmi náà ò ní. Àmọ̀júra wa lọ ni o. Ǹjẹ́ àbá wa ní láàjọ mọ̀ pé ara wa lọ́wọ́ lámọ̀ pé ara wa lọ́wọ́ sókè. Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa, ojú ò ní tì yín, ojú ìtì náà lẹ́ o. Toro gí nígbà ìlàdí ẹ̀ bọ̀ oko ìmọ̀. Ẹ kiri oko délé, ẹ mọ lọ rí, ẹ mọ bọ̀ rí. Ikọ́ ìkọ́bálá, ikọ́ ìkọ́jù lọ́nà àti ti gbóǹsẹ̀ Ọlọ́run.

Àwọn tán ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín, àwọn tán ń sọ gbóhùn sáfẹ́fẹ́ láti ìjẹ̀bú wà ń bí, àwọn tàtẹ̀kó wà lọ́dọ̀ wà ń bí, àwọn tí àti sákí ògbón ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá, àwọn látò gbọ́mọ̀sọ, àwọn kan ń bẹ láti Bìnì, Bìnì sí ti àbí sí Bìnì, àwọn Ìbàdàn nílé olúyọ̀lé, àwọn tọ̀yọ̀ wa ní àárín náà, káàkiri káàkiri bá nu. Àwọn èéfì àìsè tẹ́lẹ́yàmẹ̀yà tó bá sáti lè tó bá sáti ní nǹkan lórí tó fẹ́ báwo la ti fẹ́ pé tó fẹ́ jẹ́ káwọn èèyàn náà mọ̀ ń pa ẹ̀ táàtì lè bọ́ lẹ́bùn só sáti lẹ́bùn ìlú yòówù tó bá rí ọjẹ́ máa bọ̀ kódà tún lọ́mọ yíbò hàn ọjọ́ sunday ni máa ń ṣètọ rẹ̀ ní aago mẹ́sàn-án sí aago mẹ́wàá alẹ́ and Prince Godwin Amechi ni máa ń ṣe ní àlàáfíà yóò sì Yorùbá yóò sì Gẹ̀ẹ́sì gbogbo ọjọ́ sunday.

0: bẹ́ẹ̀ni o ẹyà kẹ mú ti ní o níbi tá a bá ti ń ṣàwàdà àwa ti tún máa ń fa kò mú òkun yọ bọ́ bá ti pàwàdà lẹ́yìn fẹ́ mú ẹ má wàdà nínú ọ̀rọ̀ mi nínú ètò mi láyé pé kò mú òkun bẹ̀ nìkan ni ẹ fọwọ́ mú kò mú òkun bẹ̀ bó ṣe wà nù o nípele ìpele báyìí náà la ṣe gún.
1: so and so
0: àwọn yin abibili abibili àti bẹ́ẹ̀ lọ dẹ́yìn nǹkan tí ò kọ́mọ̀ ń pẹ́ ń bọ́ bí awo eré. A ní ẹgbẹ́ wa gbówó ẹyí ẹ̀wọ̀ ẹjẹ̀ ẹwọ̀ ẹjẹ̀ ìwáwò sáàrin ara wa ẹ̀rí pé mo ṣiṣẹ́ iṣẹ́ kí n tó dakọ́ ni mo jìyà títí n tó jẹ èèyàn mọ́jọ pọ́tọ́ ìtọ́ ìyànjọ́ tí wọ́n tó jẹ́ nkẹ́rù mi dáàfin dé yín kápẹ́ ń bọ bí àwọn erin ajá ìlú ọ̀yọ́ tí ègbó lásán gbẹ̀mí ọ̀bá rẹ́ran kó máa ṣe rábà mi èèyàn.
1: Ẹ̀tí wọ́n
0: ẹ dáńsíá ẹ̀tí wọ́n.
1: Dublin yẹ ṣeun lápẹ́ kàjíwá.
0: Ẹ̀tí ṣeun lẹ́yìn tẹ́ ń gbọ́ mi láti Ireland o. Ẹ bá mú owó kíkì tí bàtò ń kì yín o ẹ̀tí ṣeun. Àbí ẹ̀tí ṣeun ni. Ẹ̀yìn ti UK ṣe ẹ̀tí ṣeun ẹ̀tí ṣeun ẹ bá mú owó kíkì.

gbogbo 11-11 lọjọ tabi ẹsáyé. Every 11 of 11 lọjọ tabi yẹ. Bàbá mi máa gbọ́n Tunas olóríire. Bàbára Yomide bá mi ṣètọ́jú ẹ̀. Dr. Sọ̀kọ̀jẹ́bọ̀dé Ọlọ́lá tí mo bá rọrẹ̀. Àwọn ẹnjiníà.

fọwọ́sowọ́pọ̀ ìkamọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa kì í. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ń wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní rà. Ìkan fọwọ́sowọ́pọ̀ ìkamọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa kì í. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ń wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinka Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀pẹ̀. Tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ni ó rán mi níṣẹ́. Àánú àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá ká ni lára ń là á dìkú ijó. Àti wípé ajíṣe bí ọ̀tọ̀ là á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: àjíṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹni kọọkan.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájíṣe bí ọyọ.
2: Nítorí Pawn Island pọ̀ lórí ètò lálẹ́ tí ń gbọ́ mi lọ́wọ́. Ẹnìkan náà ti tún jẹ́ ìwà láti orílẹ̀ èdè Germany.
3: Dublin lọ yàrá bí ọkúnlẹ́kúnlẹ́.
2: A ní ṣe ká legalize corruption ní Nàìjíríà yín èèyàn mi.
3: Nàìjíríà o sá ọsẹ.
2: Ojú òkúkú tó kú wàárọ̀ ò tó lè.
3: A ń bọ̀ nínú Island.
2: A kúkú mọ kíní ìlọ́ràn.
3: Erin la mọ.
2: Gbogbo wa àtẹni tó lọ sùkú, àtẹni tí ò lọ. Àtẹni tó kàwé, àtẹni tí ò kà.
3: Ó ṣe wọlé.
2: Ó lójú iye àwọn tí wọ́n corrupt nínú wa. Èyí tí ò sì ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwà àbàjẹ́ ni. À ń dalẹ̀ sójú àgbàrá ni, à ń yàgbẹ́ sójú àgbàrá ni. Ẹ ti ẹ̀gbọ́ná kéèyàn máa kọ́ odidi ilé, kọ́ mọ́ wàá bọ́jẹ̀tì, kọ́ mọ́ plan tọ́lẹ̀tì mọ́. Níbo lọ fẹ́ mọ yàgbẹ́ sísọ fẹ́ mọ jùgbé orí páànù ni. Àwọn ìwà àbàjẹ́ lóríṣiríṣi ló kún ọwọ́ wa ní àárín. Gbogbo àwọn tọ́pìkì tí mo padà máa treat lẹ́yọkọ̀ọ̀kan nu ní fídíò, both video and audio, tí ó wà ní audio visual. Tọ́lọ́ bá ti ní ká ṣetán.
3: A ti dé sí.
2: Bẹ́ẹ̀ bí ò bá sì ti ṣetán náà, báyà ṣetán ẹ̀díìtì ẹ̀ mọ́ra àwọn bá ṣe máa ń ṣe tẹ́lẹ̀ náà ni.
3: Wọ́n lẹ lọ́wọ́ lápò gidi gan.
2: Ọpẹ́lọpẹ́ tẹkinọ́lọ́jì lára wa.
3: Fájì ní bí ó.
2: Sẹ́yìn mọ̀ pé ìkànnì tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ìhórí fóònù náà lẹ ti ń gbọ́ mi tí mo ti ń já lálálá lábà. Torí pé tẹkinọ́lọ́jì advancement náà ní ràn án lọ́wọ́. Iná bí mo ń sọ làwọn bàbá wa bí mo ní àìlápálàdá òmù.

0: ase ki gbogbo awon supporters wa te ran alo lona kan na keji ase tun bi nbebe fun iran lowo lowo eyin ti e ti ba wa debe keyin na ba wa dasi e se project gbogbo wa ni o
1: ogoda ladi wura mi ji
0: awon ti a tin ba wa dasi lati ibere pepe
1: taju baba
0: ma atori baba fata ilamidi omo oyo tan gbe lowo londo state
1: eyan mi o ti ku kale
0: eh Madam Fumi Kemi, Omo Ibadan, Dangbe Nibadan, Oluyole. Artist Michael Aosola Angelo, Omo Ekiti State. Aye ti won bi won se ko tan dagba se ko. Sugbon to ye pe ilu Abuja ni a bi nse le. Afolabi Nuruddin Alaro, Omo Oyo, ti n gbe ni orilede Libya. En tin sise nbe lowo lowo. Baba mi Basiru Adeniran, ilu Eko ni a bi se le o, baba daada. Awon baba daada po. Afa Gilo Asiru Amadu Yasalam Adeniyi Afa Glo tan ni etere multipurpose venture ni Lu Pako awon na ma nba wa da si we da wa da ijo owo data ijo credit ijo gbowo yi ayin ayin Mr. Yusuf omo Ibadan nile Oluyole Ibadan Jorosun ti won sise ni Opabode Hospital Loyo wa yin eh ti se mo nba wa da si eh mi ba pade won loju ona ba ni enu gbe o Mr. Yusuf se se ru wa le meru le aya wa gba gba gba ma se mo nse awon eyan daada awon ni o ti Joshua ni o ti Jore wa o
1: egbon na do lenku ya o da ni ku ya o
0: Bori wo tun wa to gbe wa kan alawo re baba saminu adepoju ti an gbe ni United States of America omo eruwa ni baba mi eruwo ojoko agbe dudu ori okele omo akoko gagara ti ko leruwa agbe ni ndajo won baba lomo musi olomo aparan omo olora gogo de asigba lona to mu baba lomo ewure gudugbe to sonu lomo ni e mo mu lo mi baba tani se gbe ewure gbe ewure baba tani se gbe gbaran gbaran agutan bolojo akoko gagara to to sonu lomo wọ́n ní ẹmọ́ mú lọ mi bàbá ta ní sẹgbẹ́ gbẹ̀rán gbẹ̀rán bàbá ta ní sẹgbẹ́ gbẹ̀yẹ
1: gbẹ̀yẹ
0: ṣùgbọ́n ọmọ tó dá ṣíṣí bàá mi bàbá dáadáa àwọn tẹ bá ra àwọn ìyàwó bàá mi wọ́n wà ń bẹ̀ orí wọ́n wà ń bẹ̀ bàá mi gan kọ́ ẹ ti rí bàá mi sí orí bàbá wà ń bẹ̀ orí wọ́n dúró déédéé tẹ bá ń gbọ́ sọ dúró déédéé ní àbẹ́sẹ̀ rẹ mì a ni mo ju ore ese mi o ye gere aya sun mi de mu sin oba ja mi si keja ba mi baba daada
1: omo ja mi ji
0: awon ti anu iyawo won Miriam Simpkins la America awon ti anu awon daada baba mi Fatai Bandele omo oyo ni awon omo oyo ni won omo oyo ni baba mi baba mi Fatai Bandele omo oyo alaafi ojo pase kere mo de omo ati ba ni mi ati nko lowo ko kiwo fo fo gba le asiko le ba dija ko le ba da pon ko ma alade o le ba ri nkan pon la nbe baba mi bata e ba ndele olusola la america awon ti anu awon baba wa nu awon ni gileyin ogba wa tin ba se lo fa guru bayi o di nu oyo ati bayi ni ti foro oda awon eni bi eni awon eyan bi eyan omo oba ladigbo lo mu idini adekunle baba mi evangelist akade moses aketunde adegoke ise aka abiodun ti ma ti lo fa guru ni gboro tora awon eyan o footo araye o footo olohun
1: toju toyin
0: olohun o si fero osugbo ma araye ko won o fo dodo te ba fe so dodo bayi wahala ni abi bi eni to fe je ngbengben to gboro ti le kun ngbengben ni nigeria ta bara wa inu ni lu awara ta ti ro dodo le ta gboro so sugbọn awọ sọ ẹyin iṣẹ ta ba ran ikọ ni kọ jẹ o eyi ta si ran ko ipakọ eyi ta ran adaye pada titọ ọkọ iyọkọ lẹnu adeyinka pẹnbọ bi awọ erin tori wọn ni gbegbe ọmọ gbegbegbe bẹ o hewu lori tuurutu eyi ti wọn ni bi ti wọn ni tẹtẹ o mọ tẹtẹtẹtẹ bẹ tẹtẹtẹbẹ o tẹ bẹ o pẹ nbẹ o gbe bẹ pẹpẹpẹ tora lo pẹpẹpẹ lo wu se nile arọ o pẹpẹpẹ báyìí náà ló wù se nílé àárọ ẹyin àlódébẹ tẹtẹtẹbẹ ó gbébẹ ó hewu lórí tuurutu sáárasá adéyinka pẹnbọ bí àwọn èèyàn ọmọ àdọ àgbà ajá lọ ọyọ tí gbó lásán bí ọba rẹranko àṣírà bá mi èèyàn ẹyin àwọn tí a nù ó àwọn alátìlẹyìn lóríṣiríṣi àwọn tí mo rán ti dákọ asis sarafadin ọláìyá ọmọ ọyọ làwọn náà sùgbẹ́ kò náà fi ṣe létá ń gbé ní korodu lọhùn korodu orí wù ọmọ òkun mọ́ dẹ̀dẹ́ àwọn tí a tàn jẹ́ ó ti sú àánú o ẹyin náà tẹ́ ẹ bá fẹ́ ju àwọn alátìlẹyìn wa ẹyin ẹ pè mí o pe mi lori ero bani soro mi 07068874274 tabi te ba lo si kan aye lukara wa ni www.ajisebiradio.com ri ero bani soro mi gbadagbada gada loke 07068874275 ma fi +234 si ni waju to ba ye pe ni outside Nigeria ni yin to wa fe message straight lori WhatsApp lai safe number yen. Eyin ka scroll lo sisale. E ti ri logo WhatsApp. Eyin e click re yo fun WhatsApp lori phone yin yo ba ja yin sodo mi. Eyin ka send message.

0: gbogbo àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ tà bá rántí dákọ yín Abdulrahman Abubasit àbúrò mi dáadáa ọmọ mi dáadáa ní mọ̀ bá wa ṣe graphic design graphic work wa. Bí ká ṣe logo ká ṣe banner àwọn tí wọ́n ṣe program nǹkan ò ní bá wa design rẹ̀ ṣùgbọ́n ló má tẹ̀ èké mi gangan ni mò ń jẹ́bẹ̀ ẹ bá ti dọ̀rọ̀ fídíò ìmíràn mo máa edit gbogbo ẹ̀ tí mo máa ń ṣe gbogbo ẹ̀ síra wọn.
1: Especially láàrin àwọn akátá o.
0: Ayé tó máa polówó fún yín o. Bẹ́ bá ní bẹ́ẹ̀dì tẹ bẹ́ẹ̀ sọjọ́ bí irú orin bẹ́ẹ̀dì tẹ gbọ́lẹ̀ kan àwa lásẹ̀ o. Àwa lásẹ̀ o èmi àtòkun lọ́lá fún Láyọ̀ Lásùkàn mi. Lásẹ̀ o ẹ pè wá ẹgbẹ́ fún wa àbáyín sí. Bẹ́ẹ̀ bá lè jẹ́ kó jẹ́ pé fọ́tò ẹni tẹ́ fẹ́ kí nìkan náà lẹ́fẹ́ ká báyín mix pẹ̀lú orin tó bá wù yín àbáyín mix rẹ̀ mọ́ra wọn. Lówó tásọ́rẹ́ tí ògún pa. Yóò bá ṣe máa ń ṣe nù. Ẹ dákun ẹ gbéṣẹ́ fún wa. Ebi ò ní pa yín o. Ẹ gbéṣẹ́ fún wa Nàìjíríà ọ̀rọ̀ gbọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń wà yìí o. Tẹ́ ẹ bá ti fẹ́ ká wa náà dìdàkudà ẹ máa gbéṣẹ́ fún wa. Ẹ gbéṣẹ́ fún wa o. Ẹ ti gbé ẹgbéṣẹ́ fún wa. Ẹ gbéṣẹ́ fún wa. A máa ń ṣe bẹ́ẹ̀ de song a ń ṣe jingle kò sí ìta ìṣe tẹ bá ń gbọ́ bó ṣe ń gbọ́ bó ṣe ń jálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣẹ́bí ọ̀yọ́ gbogbo ẹ̀.

torí àwọn èèyàn wa àwọn wèrè yìí wọ́n ti improvise àwọn èèyàn wa tó jẹ́ pé wà láì tàláì torí 200 àpò kan owó tí ò tó ra oúnjẹ fún ọmọ kékeré lójúmọ́ tí ò tó jẹun torí àpò kan wà láì ẹlòmíì yóò dìbò ọjọ́ ọ̀la rẹ̀ dànù fún ẹni tí ó jí owó kó lọ torí àpò kan 200 naira lẹ́lòmíì ò fi ta fútsọ̀ ni ò fi ta ọjọ́ iwájú òun àtàwọn ọmọ rẹ̀ àti ìrandínà rẹ̀ wọ́n ti mortgage almost the future of the next generation and the generation yet unborn. Owó yíyá lójoojúmọ́ ni níbo ni wọ́n ń kó sí níbo ló wà níbo lówó ọ̀hún wà. Àánú yín ò ṣe mí ẹ mọ́ dìbò ẹ mọ́ sòṣèlú. Ní tí mo wá ń dùn mí ni pé bẹ́lẹ́sẹ̀ bá wá ń jí ìyàwó lòdòdó náà mọ́ ń bá wọn pín ń bẹ̀. Àtàwọn tá a dìbò fáwọn èèyàn gidi àtàwọn tí wọ́n dì fáwọn tó kú tí wọ́n gbádùn yìí gbogbo wa lórí ẹjọ́ máa ń ta papọ̀ kì í dẹ́nì kankan sí o bẹ́ẹ̀ náà lẹ̀rọ̀ pọ̀ tán náà ń pọ̀ pa á ṣe yọ́ta bálé yọ́ta bóko ni o. ẹ dákun ẹ máa fọ̀rọ̀ dẹ́kin àwọn èèyàn tán máa ń tọrọ owó lọ́wọ́ yín lé tẹ́ ẹ bá fẹ́ fún wọn lówó ẹ gbá wọn lọ́rọ̀ ẹ sọ̀rọ̀ sí wọn níbi wọn ò ti gbọ́ kí làákàì wọn lè bọ̀ sípò torí mílíìkì torí ráìsì agolo mẹ́ta agolo méjì tí ò tó èmi gan jẹ lójúmọ́ tí ò táàbúrò mi jẹ lójúmọ́ tí ò tọ́mọ tí ń gbé lọ́dọ̀ mi jẹ lójúmọ́ ni wọ́n sì mortgage fútsọ̀ gbogbo wa papọ̀ bólódòdó bá wá bẹ́lẹ́sẹ̀ bá wá ń jìyà olódòdó wa náà mọ̀ bá wọn pín bẹ̀ ẹ dákun ẹ mọ̀ bá àwọn èèyàn wa sọ̀rọ̀ níbi tá a ti ń gbọ́ àbí ṣé ká legalize corruption gẹ́gẹ́ bí àkòrí ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀.

0: ani se ka legalize corruption ka gugu jo mo pe gugu wa gugu gbadun tele
1: to jo ani se kan la mi o se wole o
0: e ti o ti depo oselu tori pe ko ti riwa lepo to na ti le ji owo o na le ma bi ru enu mi na iru emi temi na nso ro yi denu mi dore fere fe mo je mo pe bo je je pe mo trust ara mi to some extent ṣùgbọ́n nígbà tí náà bá tó ń wà ní pòsíṣàn agbára ní tó mọ̀ bọ́yá bọ́yá èmi náà lè wá bú nípa tó ṣe kan nínú orin kan ó ní tẹ bá fẹ́ mọ̀ wá tálíkà o ẹ jẹ́ kó wo òde o kí búrìjì yapa tún gbá àmọ́ níṣẹ̀yí o ìwo níwà ni ó mọ wù ṣùgbọ́n àwọn àmọ́ bá fọwọ́ ránṣẹ́ wọ́n fowó fáwọn pé ká fún ìyàwó àmọ́ ń bí jíṣẹ́ o mo ti ẹ̀ trust ara mi to some extent mo trust ara mi dáadáa ṣùgbọ́n lára àwọn tá máa ń criticize ìjọba tá máa ń sọ ilé tá máa ń sọ ọ̀hún olójú èèyàn rí náà nínú gbogbo wa gẹ́gẹ́ bí orin ìjálàkadà máa ń kọ. Kò sẹ́ni tí ewu àbá àjẹ́ bójú bá ti dá ẹni aláwùrà àbí bá pati ẹ̀ mọ́lẹ̀ èèyàn rè é nínú gbogbo wa Adéyinka lè èmi ń jẹ́ Papin lè èmi ń jẹ́ balẹ̀ ẹ̀ fìlà.

Alẹ́ èyàn tèmi tẹ wà nílùú ọba. Ẹyin tẹ mọ̀ pé tẹ̀yàn bá fẹ́ jẹun tẹ̀bi bá ti pààyàn dáadáa. Tẹ̀yàn wá rí ẹnìkan tí tọ́fẹ́ fún yín lóúnjẹ, tọ́fẹ́ fún yàn lóúnjẹ. Tẹ́yàn pé oúnjẹ wà lọ́dọ̀ rẹ̀ tá a ti mọ̀ pé ọ̀dọ̀ rẹ̀ ni ìjẹ mú wá wá o. Kò sí nǹkan tọ́fẹ́ bá wa sọ lásìkò tẹ́bi ń pa wá tá a fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ tá a ní gbọ́. Ẹ mo sì mọ̀ pé gbogbo wa la ní àwọn tá a wà lókè ilé òkèèrè tàbí àwọn tán wà Nàìjíríà náà torí wọ́n ń gbọ́ mi lọ́wọ́ Nàìjíríà náà dáadáa. Àwọn tán wà Nàìjíríà náà tó jẹ́ pé Ọlọ́run gbé ọwọ́ yín sókè díẹ̀. Lára àwọn tán máa ń tàbò yìí, tán máa ń sọ̀bọ̀nù yìí, tán máa ń choose láàrin two devils yìí tí wọ́n ní lè dìbò fún ẹnìkan, wọ́n ní dìbò fọ́dọ̀, wọ́n nítorí pé kò ní wọlé. Ẹ dákun ẹ máa fi ọ̀rọ̀ dẹ́kun orí wa kórí ń ta ọba yìí tó rí pé bí ní ń pọ̀ yìí. A máa jẹ́ pọ̀ ọyọ̀lẹ́ ni, a jẹ́ pọ̀ lè ṣiṣẹ́ ni, sọ̀rọ̀ pé wọn náà ń gbìyànjú òun ṣiṣẹ́. Ṣùgbọ́n pọ́lísì àwọn tán wà níjọba ní àfẹ́ tirẹ̀ yìí ní àfẹ́ ti gbogbo wa yìí o, ní òjẹ́ kẹ́ni tán lọ sùkúù tán kàwé oríṣẹ́ o. Lọ́sọ̀ gbogbo àwọn ọmọbìnrin tán lọ léèwé lọ́sọ̀ wọn daṣẹ́ wọ̀ san gan o. Alẹ́ wọn máa ń wẹ̀ o, alẹ́ wọn máa ń wẹ̀ o, tán bá ní pààrọ̀ nínú wọn máa ń dùn o. Ẹ máa gbọ́ mi o, ẹ máa ẹ fi àwàdà tí mò ń ṣe ń lẹ̀ o, ẹ fi ti pé dàbí pé mi ò serious tẹ́lẹ̀, ṣùgbọ́n ẹ di òṣìṣẹ́ ìṣe òdodo ọ̀rọ̀ tí mò ń sọ ń bẹ̀ mú ni o, ẹ dákun torí Ọlọ́run. Sẹ́yìn kíkẹ́ bá ti ní pààrọ̀ nínú yín máa ń dùn o, sọ̀rọ̀ pé ọba ti tẹ̀ lọ́kùnrin jáde o lè ro oúnjẹ jẹ o, ìwọ bó o bá lu jìbìtì, bó o ṣe kàwé tó tó oníṣẹ́ lọ́wọ́ tó bẹ́ẹ̀ ò bá lu jìbìtì, kò sí nǹkan kan fún ọ, alátàárá gbóná lọ́ máa ń bá kiri. Torí pé ìdìbò fún àwọn èèyàn tó gidi tó jẹ́ gidi ni o, àwọn ìdìbò fáwọn tí wọ́n lọ́pọ̀lọ́ tí wọ́n le tún lu ṣe ni o. Ẹ máa ń choose láàrin two devils ni o. Ẹni le wò pé ẹni yìí tó ní nǹkan tó le ṣe fún lu ẹyin. Torí ẹ tún fọ̀rọ̀ gbá wọn lórí débi pé ṣe bí wọ́n tiẹ̀ ṣe bọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ni wọ́n máa ń dìbò fún. Gbogbo ọmọ ìyá rẹ̀ tó ṣe ń dìbò fún nínú ẹ̀sìn látijọ́ yìí, èwo ló débẹ̀ tí ò jí owó kó, èwo ló débẹ̀ tí ò kówó jẹ, èwo ló ṣe dáadáa fún lù nínú wọn. Ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn ẹ dìbò fún kíní kan báyìí ní ẹdìbò fún o, muslim ní ẹdìbò fún o, kìrìsìtẹ́nì ní ẹdìbò fún o, ṣe bí ilẹ̀ ń bá káàkiri àti pásítọ̀ àti lèmọ́ọ̀mù tó ti ń débẹ̀, èwo ni òkówó jẹ. Àwọn ẹran tí wọ́n máa ń sunkún ìyà ẹ̀kún burúkú wọ́n máa sunkún rédeède. Tí wọ́n bá ń wàásù lórí púpìtì báyìí ẹ́ fi bí èèyàn ọlọ́run tán, tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sunkún ìyà ẹkún òfò, tí wọ́n ayé wa sùn, tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sun ẹkún òsì, ẹkún rádaràda, ẹkún burúkú. Ẹ rò bí èèyàn ọlọ́run tán ni, ìwà tí oró ti ń bẹ nínú wọn ó sì ju tà kéèké lọ, ó ju tejo lọ. Ẹ̀yìn ẹ wà sọ̀rọ̀ sí wọn pé àwọn ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn tèmi bá tọ́ba tó ń dìbò fọ́mọ ìyá rẹ burúkú kan tó wò pé séléyìí ní nǹkan tí ó ṣe fún lù ú, tó dìbò fọ́mọ ìyá rẹ burúkú kan nínú ẹ̀sìn tí ò tún lù ṣe tó bà lù jẹ́ sí. Má dọ̀dọ̀ mi tọrọ owó ní next kíní o, láftà kíní o, kò sí owó kankan fún ọ, ò lè wá sọ́ńdó ló burúkú. Ó lè wá sọ́ńdó ló burúkú.

àwọn èèyàn máa ń ṣàyẹ̀ wọ́n máa ń ṣàyẹ̀ away from the truth. Ẹ̀sìn tó yẹ kó jẹ́ personal belief, your personal relationship with your creator. Àwa wa ẹ̀sìn máyà, àwa yé máyà kankankan, a gbé sìn lórí kókókó pàbí kókó. Ẹ̀sìn yìí tó sì yẹ kó gbà wá bú lọ́wọ́ wa, kò wá ní gbà wá bú, kò ní gba ìwà jìbìtì lọ́wọ́ wa. Owó jìbìtì, owó yahoo ni a ń kó lọ mọ́sálásí, kó lọ ṣọ́ọ̀ṣì ní ìsìnjá bí ń dàjà mẹ́wàá. Àwọn aláàfáà náà, àwọn pàìtọ̀, wọ́n wà lọ bá wọn ṣàdúrà sílé náà fowó jìbìtì kọ́. Àwọn agbọ́mọ ọlọ́mọ ṣẹ́só ojoojúmọ́ ẹ̀rẹ́ lè rọ́ṣẹ̀ kan kóbìnrin kọ́mọbìnrin ọmọ sọnù tọ́mọ̀ sọ fáwọn ọmọ kan. Ibi tá àjọba Nàìjíríà jẹ́ dénú.

0: àwọn èrè yìí tí wọ́n rí gùn tara wọn yìí bá bá tún fẹ́ lọ tí wọ́n tún fọmọ wọn bẹ̀ ẹ mọ òkó òkórocha ní Imo State nígbà òbí jẹ gọ́vnà deputy chief of staff àna rẹ̀ ló fi bẹ́ àna rẹ̀ ni àna rẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ní ìròyìn kan wọn ń kà níjẹta àbánà ni wọn ọlọ́pàá tí wọ́n ti mú yùn wọ́n ti arrest rẹ̀ wọ́n máa ń rí kú tara wọn bẹ̀ ni tán bá tún kú ń bẹ̀ tán wọ́n yìí fẹ́ kú nígbà tó kú gọ́vnà ó sì gọ́vnà ọdún mẹ́jọ ó tún lọ sí sẹ́nítọ̀ ó ti tún wà ní sẹ́nítọ̀ báyìí bájímọ̀bí náà ti fẹ́ sinú lọ́yọ̀ state wá hàn yín ó ṣe ó ti ṣe sẹ́nítọ̀ rí tẹ́lẹ̀ bóyá ọdún mẹ́jọ náà ló fi ṣe yàn rántí mọ́ ní CNPP àbí kí ló tiẹ̀ fi ṣe ń gbà kó tó tún ṣe gọ́vnà ọdún mẹ́jọ ó tún gbégbà kó òun tún fẹ́ lọ sí another sẹ́nítọ̀ tí ó bá ti pa àwọn èèyàn fóòtì against ẹ̀ nígbà tí wọ́n rí yí àti bí wọ́n ṣe yí tó tí ò fi wọlé tójú bi tí ojú odidi sitting governor tí ò wọlé senate odidi sitting governor tí ò fi wọlé senator wọ́n mọ àwọn ìfẹ́ kù ń bẹ́ẹ̀ wọ́n ìfẹ́ kù ń bẹ́ẹ̀ ẹ̀ mọ́yọ́ ọdún tí buhari tó ti ṣe ààrẹ abàṣẹ wà ní orílẹ̀-èdè wa yìí tó ń kú lọ ń kú tán lọ sírù rẹ̀ lọ́yọ́ ọmọ ṣe dáadáa ń kú tán lọ ó tún wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń kú tán lọ.
1: Ẹ máa jẹ́ wá yín ti dábì.
0: Kí ni wọ́n ń ṣe nígbà wọn wà ń bẹ̀? Kí ló ṣe nígbà wọn? Àsọ́lọ̀ fẹ́ tàṣírí rẹ̀ náà lójú wọlé. Torí tí ò bá lọ wọlé nígbà ni a máa ní the best we never had. The best president we never had. Ìlà bá máa sọ. Bọ́lọ̀ ń ṣe fi kú bu MKO náà láṣìírí. Báyà wọn náà tán bá débẹ̀ báyà jẹra ni wọn báyà. Ṣùgbọ́n lọ́n fa ikú bù wọn láṣìírí. A máa sọ pé orílẹ̀-èdè yìí ò bá dáa ni tọ́wọ́ MK ò lọ wọlé ńgbà náà. Bàbá ṣe máa sọ nu kí Buhari tó wọlé ńgbà tọ́ lọ́n fẹ́ tàṣírí rẹ̀. Ìgbésẹ̀ rẹ ni tẹ́ ẹ fẹ́ gbọ́kànlé. Tẹ́ ń gbọ́kànlé. Àṣé kò fùtù fẹ́ tẹ̀ báyìí ni. Àṣà tí ò ní kán nú. Ẹyin tèmi àsìkò election mi ló ti tún dé yìí o. Ẹ pé àrókè pé ọ̀dọ̀fín nú yín o. Pápá jùlọ ẹyin tẹ wà nílé òkèrè. Táwọn èèyàn wa táwọn wà nílé bá ti ń tọrọ owó lọ́wọ́ yín bá ti fẹ́ fún wọn lówó ni ẹ máa nù wọ́n gbólóhùn. Kẹ́ ẹ máa gbá wọn ń gbólóhùn. Kẹ́ ẹ máa bí wọ́n ta ẹ̀ lẹ́ni wọ́n tiẹ̀ fẹ́ dìbò kẹ́ ẹ tó fún lówó. Bó tiẹ̀ ní Nàìjíríà ta bó ni bí Nàìjíríà ṣe ń lọ ìyá wọn báyìí owó ló tiẹ̀ dìbò fún nú wọn. Tọ́ bá ti fún yín lèsì kan tí ò ṣe ẹ mọ owó yín ẹ fi pamọ́ wèrè tí ìgbọ́n nu o ebi ìyà tí ì jẹ́ tó nu ebi ìpadàdà nu o torí rè tí ì sílẹ̀ nu o ẹ má fún lówó ẹ má wéṣẹ owó yín o ẹ ń wéṣẹ owó ni.
1: Mo bá láwùn ṣọ́ ẹ̀ o.
0: Torí bí oríta àwọn èèyàn dé yìí ọ yẹ kí làákà ìwọ ti mọ̀ sílẹ̀ o kí brain wọn máa ṣiṣẹ́ lẹ̀ ni o ká máa count down 2023 okùn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ni ọkọ̀ ọjọ́ mẹ́wàá lẹ́ni bó ṣe ká máa count down rẹ̀ nù ká gba àwọn wèrè ipò níjọba sì ní fi wèrè míì bẹ́ẹ̀ ní ṣe ní two devils àwọn èèyàn gidi tá support ni.